0: Ọlọ́run ba adúpẹ́ o fún ìtọ́jú tó ń ṣe fún wa. Torọ́ ọmọ owó tà sí ṣéwọ́ owó tẹ̀ṣẹ́ wá o. Tó bá ṣe pé èèyàn là ń kó gbogbo bùkátà wálé lọ́rùn lójoojúmọ́ ni ọ̀rọ̀ owó ti sú wọn o. Ṣùgbọ́n Ọlọ́run tọrọ wa yìí sú nígbà kọ̀ọ̀kan, adúpẹ́ lọ́wọ́ rẹ o.
1: Ìwọ tó ní kú àti iye, your mercy has kept me.
0: Àánú ló fi ń gbà wá kò tọ́ sí wa o. Ó kàn ká wá yẹ ni ó wù ọ́ nínú ọláńlá àtàánú rẹ ni.

tèmi ayin náà ní ti máa dágbére ní wákàtí àti àsìkò tá a wà yìí lọ. Ní máa dágbére pé mo fẹ́ yẹ̀ fà díẹ̀. Mo sì lérò pé ti ń gbádùn gbogbo àwọn ìtakùrọ̀sọ wá. Owó bá ṣe ń dúpẹ́. Gbogbo àwọn ọ̀rọ̀ dá ti jọ sọ. Gbogbo àwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀ kẹta ẹ̀ ti ń gbọ́ látàárọ̀ náà. Mo rò bẹ́ẹ̀ ti jẹ ìgbádùn wọn. Ní ṣiṣẹ́ ń tẹ̀lé ṣe mọ̀ pé ṣiṣẹ́ ń tẹ̀lé náà ni ṣá ni fá àgbọn mi rè kú. Mo tún ti ń ọ̀plóòdù lára àwọn prógráàmù wàkàtà àti lost ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ sórí sáfà wa tí mo fi àkọlé rẹ̀ ní let's legalize corruption. Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ra gbé ètò náà ọlọ́ọ̀bángbọ́ ọ̀rọ̀ ńlọ ọ̀rọ̀ wà ń bẹ̀ gan ni ó pọ̀ ń bẹ̀ gan ni. Àwọn tó ti mọ̀ ń gbọ̀ tẹ́lẹ̀ nígbà tá a fi gé sí mẹ́ta mo pè ní part 1 part apá kìíní apá kejì apá kẹta ṣùgbọ́n full episode rẹ̀ part 1 part 2 part 3 lójú kan náà ilé tí mo ẹ̀jẹ̀ ń upload lórí sábà wa yìí. Bó bá ṣe é ṣe yín tún gé sí onímẹ́ta náà tí ó máa jẹ́ ìgbádùn yín ọ̀pọ̀rọ̀ mi ò yé yín sọ̀rọ̀ mi yé yín. Ẹ máa ń jẹ alágbádùn rẹ̀ tẹ́lẹ̀ let's legalize corruption in Nigeria. I spoke extensively about how we all contributed into the decadence in Nigeria. How we all participated and contributed to the decadence in Nigeria. Bí gbogbo wa tá a ti jọ fọwọ́sowọ́pọ̀ tàbí ba Nàìjíríà jẹ́dé bí dájọ́ bá jẹ́dé. Wọ́n ní ìfọ̀tọ́ sí ni máa ń pè lára amọ̀ ni gbogbo wa máa ń bá káàkiri tẹ́lẹ̀ wọ́n ṣàánú wa. Yáyìn ní ti máa jáde náà ní ààyín. Tí n fi lọ mójútó èyí tí mò ń ọ́pílóòdù lọ́wọ́lọ́wọ́ ná. Títí dìgbà mi ìtẹ́ tó máa bá wa pàdé nǹkan tí lásìkò. Bí iná bá wà bàbá rí gbogbo ẹ̀ sí dáadáa a tún lè padà wà lọ́wọ́ alálẹ́. Ìyẹn sẹ́ mọ̀ pọ́rọ̀ mi ọ̀jọ́ kan tẹ́lẹ̀. Tọ́ a mọ̀ bẹ ọ̀bẹ ní bẹ sọ àtẹ́lẹsẹ̀ abẹnàwọ̀ ẹni tó bá ní a mọ̀ bọ̀ là ní débánlé nítorí bọ́ bá kù adé afúnmaba jẹrọ ọmọdé lé o ǹjẹ kí láyé ìgbínsẹ ẹyin tèmi ẹrọ ọwọ náà láyé ìgbínsẹ o ilé olúwẹrí ìgbóná inú ilé tẹ ti ń gbọ wá yìí ọdẹ tẹ ti ń gbọ wá ibiṣẹ tẹ ti ń gbọ wá ilé yín ọ̀nà yín ọdẹ yín ò ní gbóná gbíṣẹ ayé yín ò ní gbóná kò ní dojúrú o nítorí pé tútù tútù báyìí láàárọ dẹ tútù tútù náà láàárọ bàbá mo fi ọlọrun ọba sọ yín mo fà yín lé ọlọrun ọba lọwọ iṣẹ ọlọrun ọba àbò rẹ tó nípa tó dájú tó ju ẹwù orin lọ kọ mọ wà lórí ẹmí pẹlú dúkìá mi pẹlú ẹyin títí dìgbà mi ìdá tó mọ pàdé àfi yín lẹ sínú ìbànújẹ àní báyín nínú ìbànújẹ o ẹ fèmí náà sínú ìbànújẹ ẹ níbèmí náà nínú ìbànújẹ ká tó rí ra láyọ ká pàdé níre ká mọ dolódì lẹyìn ara wa ìpàdé wa ó di wọ ọbẹ ọjọrọ fóònù nọmbà tẹlẹ pè mí sí ni 0706887 4274 ẹ lè bá mi chaàtì lórí whatsapp náà 0706887 4274 0706887 4274 ìpàdé wa mo ló di wọ ọbẹ ọjọrọ. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebíọ̀yọ̀ online television and radio www.ajisebiyoyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebíọ̀yọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebíọ̀yọ̀ online television and radio www.ajisebiyoyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebíọ̀yọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.

0: an wi re yi tan ri gut ara won yi ba ba tun fe lo tan won tun fo mo won be eh mo oko okorocha ni Imo State Imo bi je governor deputy chief of staff ana re lo bi be ana re ni ana re oko omo re lo bi sibe oko omo re lo bi sibe ni iroyin kan mo nka ni je ta ba na ni won olopa ti won ti mu yun won ti arrest re won ma recruit ara won be ni tan ba tun ku nbe tan won yi be ku ngba to ku governor o si governor odun mejo o tun lo si senator o ti tun wa senator bayi bajimo bi na se fe se nu Lawyer State wa yin o se o di se senator ri tele boya odun mejo na lo bi se yin ranti mo ni se MPP abi kilo ti e bi se ngba ko to tun se governor odun mejo o tun gbegba ko tun fe lo si another senator ti o ba le pa awon eyan awon eyan put against e nigba ti won ri yi ati bi won se yi to ti o bi wole to ju bi ti oju odidi sitting governor ti o wole senate odidi sitting governor ti o bi wole senator mama won ife ku nbe won ife ku nbe e mo yo odun ti Buhari to ti se are abase wa ni orilede wa yi tun ku lo nku tan lo siru re lo yo mo se daada nku tan lo o tun wa nbe lowo lowo ba ti nku tan lo
1: e ma se wa yin ti dabi
0: ki ni won se nigba won wa nbe ki lo se nigba aso lohun fe ta siri re na lo yo wole tori ti o ba lo wole nigba ni a ma ni the best we never had the best president we never had in la ba ma so eh ba lohun se fi ku bo mko na lasi boya won na boya won na tan ba de be boya je guje jera ni won baya sugbọn lohun ba iku bo won lasi ri a ma so pe orilede yi o ba da ni to wa mko lo wole ngba na baba je ma so no ki Buhari to wole ngba to lohun fe ta siri re igbe se re ni te fe gbokan le te n gbokan le ase ko futu fe te bayi ni asa ti o ni kan nu pue ẹyin tèmi àsìkò election mi ló ti tún dé yìí o ẹ pé àrókè pé ọ̀dọ̀fin inú yìí o pàápàá jù lẹ́yìn tẹ wà nílé òkèrè àwọn èèyàn wa táwọn wà nílé bá ti ń tọrọ owó lọ́wọ́ yín bá ti fẹ́ fún ọ lówó ni ẹ máa nù wọ́n gbólóhùn kẹ́ ẹ máa gbá wọn ń gbólóhùn kẹ́ ẹ máa bí wọn ta ẹ lẹ́ni wọ́n tiẹ̀ fẹ́ dìbò kẹ́ ẹ tó fún lówó bó tiẹ̀ ní Nàìjíríà tàbí òní bí Nàìjíríà ṣe ń lọ ya wọn báyìí owó ló tiẹ̀ dìbò fún inú wọn. tó bá ti fún ilé sí kan tí ò ṣe ẹ mọ owó yẹn fi pamọ́ wèrè retí ìgbọ́nú o ebi ìyà ètí ìjẹ́ tó nú ebi ìpádáadáanú o torí retí ìsílẹ̀ nú o ẹ má fún lówó ẹ má wéṣẹ owó yín o ẹ ń wéṣẹ owó ni.
1: mo bá láwùn ṣọ́ ẹ̀ o.
0: torí bí oríta àwọn èèyàn dé ìyọ́ yẹ kí làákà ìwọ́ ti máa sílẹ̀ o kí brain wọ́n máa ṣiṣẹ́ lẹ̀ ni o ká máa count down 2023 ọkọ̀ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ni ọkọ̀ ọjọ́ mẹ́wàá lẹ́ni bó ṣe ká máa count down rẹ̀ nù ká gba àwọn wèrè ipò níjọba sì ní fi wèrè míì bẹ́ẹ̀ ní ṣe ní two devils àwọn èèyàn gidi tá support ni.

ẹ mọ̀ bínú jà network ló disconnect sí wa ó já wa tíntín ni ṣé ẹ mọ̀ yẹ wọ́n ń ṣẹ́ náírà ní ìsinsí dọ́là ṣé ẹ mọ̀ yẹ minimum wages ṣé ẹ mọ̀ yẹ tó jẹ́ tẹ̀ bá calculate ẹ̀sọ́ owó dọ́là. Fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ẹni tí ẹ bá fẹ́ kùn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa yẹ ọpọlọ rẹ̀ o pé só ti jẹ̀yà ṣé yà ti pa lórí só ti jẹ̀yà tó ṣé yà só ti gbọ́n torí ọmọ òjìyà ọlọ́gbọ́n tani sísà rẹ tí ò bá ti gbọ́n ẹ jẹ́ kí yà ọjẹ́ díẹ̀ sí báyá yóò gbọ́n ní kẹ́ tó fún lówó ẹ má wo èsì owó yín o èsì owó yín o ẹ má jẹ́ kẹ́nìkan blackmail yín. Made in Oyo lèmi o, Adeyinka Pembo bí àwọn erin. Ajálù Ọ̀yọ́ ti gbó lásán, kí n bá ẹranko má ṣe rábà mi èèyàn. Àwọn yin ọ̀rọ̀ jẹnu ohun. Kásá máa ṣe dáadáa, ajá ó kọ bí ẹni kìlọ̀ wà. Made in Oyo lèmi o, òkè òrò kí ni mo fi kalẹ̀ sí Lọ́yọ̀ Aláàfin wa ní àyín, Adeyinka Pembo bí

0: wàhálà ẹ̀ wọ́n ti jọ ìwà láti orílẹ̀-èdè Morocco náà. Ẹ ṣe o láti orílẹ̀-èdè Morocco, a mọ rírì yín. Ẹyin tí a láti United States, ẹyin tí a láti Canada, a mọ rírì yín o. Ẹyin tí a láti orílẹ̀-èdè Germany, tẹ́ ń gbọ́ wa lójoojúmọ́. Ẹyin tí a láti Ireland, láti United Kingdom, láti Benin, láti Libya, láti Ghana, káàkiri àgbá ńlá ayé. Ẹyin tí a lórílẹ̀-èdè Nàìjíríà náà. A dúpẹ́ lọ́wọ́ yín o. Adéyin mi ká Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín tí ṣe bá lẹ̀ fìlà. Ọlásùnkànmí kásàmọ̀ọ́sẹ̀ dáadáa. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà. Ajé àlú Ọ̀yọ́ ti gbó lásán pé mi ò bá rẹranko máa sì rábà mi ọ̀rọ̀ jẹ́nu òórùn. Mo sùn tán ẹnu mi tó ń ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́.
1: Ìwọ ni ẹ̀kọ́ lá ẹ̀kọ́ gbọ́ ẹ̀kọ́ agbára. Ìwọ nìkan.
0: Àwa lórílẹ̀-èdè Nàìjíríà láwà religious jù. Tẹ bá ń wá lára àwọn orílẹ̀-èdè tí mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì pọ̀ sí jùlọ. Nàìjíríà ni yóò máa gbé bí ipò kíní àbí ipò kejì ń bẹ ó. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wá ń kọ́ bó ni ìwà ọwọ́ wa, bó ni iṣẹ́ àti ìsìn ọwọ́ wa. Bàbá bẹ́ẹ̀ dìbò ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn. Ẹ dìbò fọmọ ìyá yín nínú ẹ̀sìn o. Ẹ sọ́pọ̀tì ọmọ ìyá yín nínú ẹ̀sìn. Ẹ dìbò fọmọ ìyá yín o. Ẹ dìbò fún Pétérù. Ẹ dìbò Fáísíkì. Ẹ dìbò fún Ramani Abdulrahman. Abdulrahman ìsìn ni ọmọ ọmọ ẹni tí èjẹ bí èmi náà tí mo ṣe gbé ó kọ ẹ̀sìn mi pamọ́ yìí táwọn mi ò ṣe mọ̀ bóyá Muslim ni mi àbí Christian mi àbí Babaláwo. Tí mo ṣe gbé pamọ́ yìí tó jẹ́ rí mi ó ṣe bẹ́ẹ̀ ni wípé káwọn kan wọ́n máa lọ fi pé radio station yìí belong sí ẹ̀sìn àwọn kò belong sí ẹ̀sìn kankan gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o lèmi ń support o. Ni ó jẹ́ ń gbé orúkọ ẹ̀sìn mi pamọ́ ni ó jẹ́ ń jẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀sìn tẹ́mi ń ṣe gbogbo ẹ̀sìn lọ́dọ̀ mi. Ẹ bá ti ń gbọ́ odù fálẹ̀ mọ́ gbẹ́sẹ̀ bíbélì lẹ́tùn máa gbọ́ Kùránì lọ́dọ̀ mi. Ọ̀rọ̀ mi ò yé yín. Àwọn tó bá mọ̀ mí délédélé ọmọ ọmọ ẹ̀sìn tí mo belong sí. Ṣùgbọ́n mẹ́ta lọ́kan lè mí. Aláàjì pa ètò olúwo kékeré yín rèé. Adéyinka Kásàmọ̀ọ́sẹ̀ dáadáa. Tí mò ń bá bọ̀, àwa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà àwọn èèyàn jù. Àwọn ni wọ́n máa ń gbé Ọlọ́run níjà.

0: Kosoluwa.
1: Ẹyin tèmi alábẹ̀ gbé láàdà níkẹyìn.
0: Kosoluwa.
1: Ọ̀rẹ́ ẹyin tẹ jọ ń ṣe wọléwọ̀de o. Tẹ ń pèrà yín ní kò rí kò sùn.
0: O salagbara ninu iko.
1: Ẹni ọ̀rẹ́ mi.
0: Ìgbàdí.
1: Ọ̀rẹ́ mi ni.
0: O sala.
1: Alába jọ sọpọ̀ mi ni.
0: O sala.
1: Alámọ̀ràn mi ni o.
0: Sìlára nísàlẹ̀ ilẹ̀ lójú.
1: Oníran lọ́wọ́ mi ni.
0: Táwọn kan lápẹ́rí níwájú apànìyàn wẹ́ máa gbọ́. Àfọlọ́run tí ayé ń pè kọ́. Jesus. Thank you, Jesus. Thank you, Jesus.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.

0: ẹbí mi mọ ẹṣẹ.
1: A ní ìgbé ni fún ẹni tó jèrè gbogbo ilé ayé yìí tó wá sọ ẹ̀mí rẹ nù.
0: Tó bá jẹ́ family member gan ló dúró wá ti máa fi sáàsì wá mi kiri. Tó bá jẹ́ ènìyàn ló dúró.
1: Ìgbé ni fún ẹni náà tó jèrè gbogbo ilé ayé yìí tó wá pàdánù àlùkìyàmọ̀ tó pàdánù ọ̀run.
0: Thank you for loving me, Jesus. Thank you for loving me.
1: Ẹ mọ̀ pé ilé ayé tá a wà yìí fúngbà díẹ̀ ni. Fúngbà díẹ̀ ni o. Ká sá máa ṣe dáadáa. Fúngbà díẹ̀ ni o. Adéyinka, a ní fúngbà díẹ̀ náà ni.
0: Ẹ ṣe tẹkú fún mi.
1: Àní gbé àní máa wà ní àyín lọ́kàn ní fèsì òkú.
0: Abiyamọ lọ́jọ́ ogun le, torí wípé mo lọ rẹ́ kan Jésù lórúkọ rẹ̀.

0: mọ̀ pé bí àwọn nǹkan bá ṣe ń jẹ́ ọlọ́run nípè tó ń tẹ́rígbà sọ lọ́wọ́lọ́wọ́ yìí bẹ́ẹ̀ náà ni a tún ń bí àwọn ẹ̀mí kan náà sínú ilé ayé yìí tó túmọ̀ sí pé ìran kan ń lọ ìran kan ń bọ̀ ni o.
1: Ẹsẹ̀ mi lu ó kọ́ mi kí má gbádùn.
0: Soldier go soldier come but barrack no dey move o.
1: Kì í sí má.
0: Ìgbà kan lọ ìgbà kan ń bọ̀ ìgbà kan ò sì lọ bí òréré.
1: Lọ́jọ́ náà ti jẹ́.
0: A ní ká máa ṣe dáadáa. Ẹjẹ́ a máa ṣe dáadáa o. Dáadáa náà ló pé ká máa ṣe ẹjẹ́ a máa ṣe dáadáa.
1: Ola sins and griefs to bear.
0: Ojúmọ̀ rí ẹ kú ojúmọ̀ o. Ojúmọ̀ aláyọ̀ ni èmi ò jẹ́ fún èmi pẹ̀lú ẹ̀yin o.
1: To God in prayer. Oh, what peace we ought for who forfeit.
0: Ayẹ̀ jẹ́ kí n pàṣẹ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ pàṣẹ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ọyẹ̀ jẹ́ àwọnú ìwé Deuteronomy lọ. Inú ìwé Deuteronomy
1: ni
0: mo fẹ́ wọ̀ lọ́la àárọ̀ yìí. Mo ń bọ̀ ná.
1: Lọ́lọ́run.

0: mọ̀ ń lọ lóòrọ̀ yìí.
1: Ìwé Deuteronomy 28:30 láti ẹsẹ̀ kínní lọ sí ìsàlẹ̀. Ìbùkún fún ìgbọràn. Àwọn tí a bá ń gbọràn ìbùkún tó wà fún wọn. Ẹ̀yà ẹ̀ máa wá gbọ́. Ẹ̀ máa wá gbọ́. Ọ̀pọ̀.

0: bọ́ sí ẹsẹ̀ kejì. Ó ní gbogbo ìbùkún yìí yóò wà sórí rẹ, yóò wá sórí rẹ, yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko, ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ àti irú ohun ọ̀sìn rẹ àti ibi sí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Ìbùkún ni fún àgbọ̀n, àgbọ̀n rẹ àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ. Ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé, ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá jáde. Adéyinka Pẹ́ńbọ́ bí awo erin.
1: Bismillah ar-Rahman ar-Rahim.
0: You are blessed in your going out, you are blessed in your coming in.
1: Inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imanan wa qalu hasbunallahu

olólùfẹ́ mi nílé lòkò pẹ̀lẹ́yìn ojú ìbùkún ni fún yín o nígbà tí ẹ̀yìn bá ń jáde lọ ìbùkún tó ni fún yín nígbà tẹ̀ bá ń wọlé o. Adéọlá ọba ni kò sì ní yẹ ìbùkún ni fún gbogbo àwọn èso ara wa tó tara wa jáde. Ìbùkún ni fún àwọn tí àwa gan ta tara wọn jáde. Àwọn alálẹ̀ wa, àwọn ìṣẹ̀ṣe wa, torí bá bẹ́ẹ̀ ní ìṣẹ̀ṣe ẹni, yéyé ẹni ìṣẹ̀ṣe ẹni ò gẹ́gẹ́.

0: online television and radio www.ajisebioyoradio.com ese ten gbo ikanni wa o ajisebioyo la ri oyo ni sebi baba enikokan
1: bismillahir rahmanir rahim alladhina qala lahumun nas
0: bí ìwọ bá gbọ́ ọ̀rọ̀ sí olúwa ọlọ́run rẹ lẹ́nu tí ó sì pa àwọn òfin rẹ mọ́ ní kíkún kí o sì kíyè sára láti tẹ̀lé gbogbo ohun tí ó pàṣẹ tí mo fi fún ọ lónìí olúwa ọlọ́run rẹ yóò gbé ọ lékè àti gbogbo orílẹ̀-èdè àgbáyé lọ gbogbo ìbùkún tí ń bẹ nínú ọjọ́ òní náà ni yóò wá sí orí rẹ o gbogbo ìbùkún tí ń pẹ fún ọdún yìí náà ni yóò wá sí orí rẹ yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí olúwa ọlọ́run rẹ lẹ́nu ìbùkún ni fún ọ nínú ìlú ìbùkún ni fún ọ ní ìlú ìbùkún ni fún ọ ní òkú ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ àti irú ohun ọ̀sìn rẹ àti ibi sí màálù rẹ àti ọmọ àgbà rẹ o ìbùkún ni fún àgbọ̀n rẹ àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ ìbùkún ni fún ọ ní.

rẹ. Olúwa yóò fi àlàáfíà fún ọ ní ẹkún rẹ, fún ọmọ inú rẹ, irú ohun ọ̀sìn rẹ, àti àwọn èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí ó ti búra fún àwọn baba ńlá rẹ láti fún ọ. Olúwa yóò sì sí ọ̀run sílẹ̀, yóò sí fèrèsé ọ̀run sílẹ̀, ìṣúra rere rẹ̀ fún ọ láti rọ òjò tó ilẹ̀ rẹ ní àsìkò rẹ, àti láti bùkún gbogbo iṣẹ́ ọwọ́ rẹ. Ìwọ yóò ya ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè, ṣùgbọ́n ìwọ kò ní ya lọ́wọ́ ẹnìkan, ìwọ kò ní ya lọ́wọ́ ẹnìkan kan. Olúwa yóò fi ọ sí orí, ìwọ kì yóò sì jẹ́ bí o bá fi etí sílẹ̀ sí àsè Olúwa Ọlọ́run rẹ tí mo fi fún ọ, kí o sì máa rọra tẹ̀lé wọn. Ìwọ yóò máa wà lókè, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò wà ní ìsàlẹ̀ láé láé. Má ṣe yà sọ́tún tàbí sósì kúrò nínú èyíkéyìí àwọn àṣẹ tí mo fi fún ọ ní òní yìí, kí o máa ṣe tẹ̀lé, kí o sì máa tẹ̀lé, kí o má ṣe tẹ̀lé àwọn Ọlọ́run mìíràn láti máa sìn wọ́n.

sẹ́yìn náà mọ àwọn àṣẹ tí ọlọ́run pa wá tó ní ká máa ṣiṣẹ́ mọ̀ wọ́n. Ọlọ́run pa wá láṣẹ kan ju pé kò pa wá láṣẹ kan ju orúkọ tí mò ń jẹ́ lọ. Orúkọ tí mò ń jẹ́ gẹ́gẹ́ náà ni àṣẹ tó pa wá láti kéde lẹ̀ tó fẹ́ ká máa ṣe táàbí máa rí gbogbo àwọn ọ̀pọ̀ yìí gbà. Ṣé mo kọ̀ mi? Ẹ tí mọ ẹ̀rántí. Pẹ́ńbọ bí àwọn erin èdè bábá èdè ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà. Kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọ ọba aládéjì gan-jìgan tó gbótọ̀gbótọ̀ gbótọ̀gbọ́n. Abọ̀gbọ́n náà ni mítọ̀ sọ́tọ̀ sọ́tọ̀ rútorú èmi lọ́kùnrin sì bá olórí aláròyé ní ìlànà ni mà tí màá ń wò sùnsùn. Mímọ́ náà mọ́nà mi bá wá kárí bọnú bí ẹni tí ò lọ́gbọ́n nú tágùtàn mi ń wò bọ̀bọ̀ ọ̀bọ̀ bí ẹni tí ò mọ bí ọ̀rọ̀ ń rìn. Bí ẹni tí ò ní làákàyè. Ọgbọ́n inú mi gbèjì ẹgbẹ̀jọ ni o. Adéyinka Mèsì tí ń báyà fẹ́ mú dáhùn rẹ̀ wá ló kù. Mọ́ Mèsì ọ̀rọ̀ pẹ̀lú èsì mo tún Mèsì ọ̀rọ̀.

0: àwọn tẹ máa ń da pọ̀ mọ́ wa ní ìgbà kọ́kọ́ tí wọ́n mú ọkọ̀ tí mò ń rí vaasi nínú àwọn ọkọ̀ mi. Ó náà ni orúkọ tí mò ń jẹ́. Ẹ máa gbọ́ ẹjẹ́ ń ká àwọn ọkọ̀ kẹ́ mọ èyí tí mò ń sọ gangan ń bẹ̀ kẹ́yìn gan gẹ̀ẹ́sì rẹ̀ fúnra yín kẹ́ ẹ gẹ̀ẹ́sì rẹ̀. Adéyinka Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa.
1: Ẹlẹ́dínà kọ́lẹ̀ láhùmù
0: náà. Ká máa ṣe dáadáa náà ni àṣẹ tọ́lọ̀ ń pawọ́ ọkọ̀ pawọ́ láṣẹ ju àṣẹ pé ká máa ṣe dáadáa lọ.
1: Fasádàhùn ìmọ̀.
0: Ká ṣe dáadáa sára ilé.
1: Kásùnà lọ.
0: Ká ṣe dáadáa sára oko. Ká ṣe dáadáa sọ́mọdé. Ká tún ṣe dáadáa pẹ̀lú àgbàlagbà. Ká ṣe dáadáa sónílé pẹ̀lú àlejò. Ká ṣe dáadáa lórí àwọn tá a ní àṣẹ lórí wọn tó jẹ́ pé kó sì ń dá a ṣe lórí wọn tó jẹ́ pé wọ́n lè yí àṣẹ wa padà. Tàbí kò sí nǹkan tá a ṣe lórí wọn tó jẹ́ pé wọ́n lè gbó àlẹ́nu tàbí tí wọ́n lè bínú sí wa. Wọ́n ti ẹ̀fẹ́ bínú bí ewúrẹ́ tí ń bẹsẹ̀ halẹ̀ sọ́fẹ́ olówó ẹ̀.

ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam. Ìdàlọ́lọ́. Ó ní àyíṣe onígbàgbọ́. Ìbè. Àyíṣe onígbàgbọ́. You are not a true believer. Ìdàlọ́lọ́ fi pàlmí ìrọ̀lá. Àyàfi ìgbà tẹ́ ẹ bá ń fẹ́. Dáadáa tẹ́ ń fẹ́ fúnra yín, tẹ́ ń fẹ́ fún ọmọ làkejì. Káwàádù. Dàgán gbangangan náà lẹ́tọ́ jẹ́ onígbàgbọ́ òdodo. Ẹ ń bẹ nínú bíbélì náà. Ti bíbélì nífẹ́ràn ọmọ nìkejì rẹ̀.

Deuteronomy orí kejìdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkẹ́mìlọ sí ìsàlẹ̀. Bí ìwọ bá gbọ́rọ̀ sí orí wa lẹ́nu, eléyìí ni ìbùkún fún ìgbọràn. Bí ìwọ bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ ní kíkún, kí o sì kíyè sára láti tẹ̀lé gbogbo ohun tí ó pàṣẹ tí mo fi fún ọ lónìí. Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ lékè gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún yóò wà sórí rẹ. yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko. Kódà kẹ mọ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà mọ́, bẹ́ẹ̀ ti gba orílẹ̀-èdè míì lọ, ìbùkún ni fún yín ní gbogbo orílẹ̀-èdè tí orílẹ̀-èdè tí ẹ bá wà. Ìbùkún fún ni fún yín o ní ilé, ìbùkún ni fún yín ní oko. Ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ. Àti irú ohun ọ̀sìn rẹ àti ibisí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Gbogbo properties yín pátápátá ìbùkún ni fún o. Ìbùkún ni fún àgbọ̀n rẹ. Fún àgbọ̀n rẹ. Àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ. Ìbùkún ni fún ọ ní ìgbà tí ìwọ bá wọlé. Ìbùkún sì tún ni fún ọ ní ìgbà tí ìwọ bá jáde. You are blessed in your going out and in your coming in. Olúwa yóò gbà fún ọ pé gbogbo ọ̀tá tí ó dìde sí ọ yóò ṣubú níwájú rẹ. Wọn yóò tọ̀ ọ wá ní ọ̀nà kan ṣùgbọ́n wọn yóò sá fún ọ ní ọ̀nà méje. Ẹgbẹ́gbẹ̀rún ọ̀nà náà ni wọ́n gbà mọ́ sá fún wa. Nígbà tí àwa bá ń tẹ̀lé tí à ń gbọ́rọ̀ sí Olúwa lẹ́nu tí à ń tẹ̀lé ọ̀rọ̀ Olúwa. Olúwa yóò rán ìbùkún sí ọ àti sí ohun gbogbo tí ò bá dáwọ́ rẹ lénìí àti ní gbogbo ọjọ́ ayé rẹ. Olúwa Ọlọ́run rẹ yóò bùkún fún ọ nínú ilẹ̀ tí ó ti fi fún ọ. Olúwa yóò fi ọ múlẹ̀ bí ènìyàn mímọ́ bí ti ṣe ìlérí fún ọ lórí ìbúra. Bí ó bá pa àṣẹ Olúwa Ọlọ́run rẹ mọ́ tí o sì ń rìn ní ọ̀nà rẹ̀, nígbà náà ni gbogbo ènìyàn tí ó wà ní ayé yóò rí pé a pè ọ ní orúkọ Olúwa. Wọn yóò sì bẹ̀rù rẹ. Olúwa yóò fi àlàáfíà fún ọ ní ẹ̀kúnrẹ́rẹ́ fún ọmọ inú rẹ, irú ohun ọ̀sìn rẹ àti àwọn èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí o ti búra fún àwọn baba ńlá rẹ láti fi fún ọ. Olúwa yóò sì ọ̀run sílẹ̀ ìṣúra rere rẹ̀ fún ọ láti rọ òjò sórí ilẹ̀ rẹ ní àsìkò rẹ àti láti bùkún gbogbo iṣẹ́ ọwọ́ rẹ. Ìwọ yóò ya ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n ìwọ kò ní yá lọ́wọ́ ẹnìkan ni. Àwa mọ̀ ya àwọn èèyàn, àmọ̀ ni a mọ̀ tún ya àwọn èèyàn, báwa ò ní yá lọ́wọ́ ẹnìkan ni. Ìwọ yóò mọ̀ ya ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n ìwọ kò ní yá lọ́wọ́ ẹnìkan ni. Olúwa yóò fi ọ sí orí, ìwọ kì yóò sì jẹ́ èrò bí o bá fi etí sílẹ̀ sí àṣẹ Olúwa Ọlọ́run rẹ tí mo fi fún ọ kí o sì máa rọra tẹ̀lé wọn. Ìwọ yóò máa wà lókè bẹ́ẹ̀ ni ìwọ kì yóò wà ní ìsàlẹ̀ láéláé. Má ṣe ya àṣẹ́kù tàbí sósì kúrò nínú èyíkéyìí àwọn àṣẹ tí mo ti fi fún ọ ní òní yìí o. Kí o má ṣe tẹ̀lé àwọn ọlọ́run mìíràn láti máa sìn wọ́n. Wàlá hàlúwà wàlá kùwàtà ilá abẹ́lá alẹ́ ilẹ̀ àṣìm. Yà sálàm sílẹ̀ jàlá àlẹ́ wàlẹ́ ìkẹ́rà.

Ọlọ́run wa pa wa láṣẹ ohun méjì ju pé ká máa ṣe dáadáa ẹ máa ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi. Gbogbo àwọn nǹkan tí a ti promise yín yìí tí a promise yín tí a ṣe ládẹ̀hùn fún yín yìí ni ó sì máa jẹ́ títí yín. Ìbùkún ni fún èmi àti ẹ̀yin nígbà tí a bá ń jáde lọ léni. Ìbùkún ni fún èmi àti ẹ̀yin nígbà tí a bá ń wọlé. Ìbùkún ni fún èso tí ó tara wa jáde pẹ̀. Ìbùkún ni fún iṣẹ́ ọwọ́ wa. Ìbùkún ni fún àwọn ohun ọ̀sìn wa pẹ̀lú. Ìbùkún ni fún àwọn ará ilé wa. Ìbùkún ni fún àwa gangan alára tìkálára wa pẹ̀lú.

0: lẹ́yìn bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi ò ní pọ̀, ọ̀rọ̀ méjì mọ́lá ní yẹn pé sọ àmẹ́jọkọ́ ìsọdẹ ọ̀kan torí pé bàbá wa ṣe oṣù aliu wọ́n ti ń tẹ̀mí lọ́rùn bọ̀ ti pẹ́ ìpínlẹ̀ ńlá ní yẹn pé tẹ̀yìn lọ́rùn lónìí. Àmọ́ bí ojú ọjọ́ yìí ti rí ọ̀fẹ́ fún mi láyè àmọ́láì ní bá àsìkò náà jẹ́ mọ́ ẹlẹ́kùnrin sọ pé sallallahu alayhi wa sallam.
1: Sallallahu alayhi wa sallam.
0: Bólú di ànábì là ń ṣe yìí.
1: Sallallahu alayhi wa sallam.
0: Ẹlẹ́kùn ta ní jẹ́ ànábì gan.
1: Allahu akbar.
0: Irú èèyàn wo ni? Báwo ló ti lo ayé? Kí lọ́lọ́run wọn ara wa ṣe? Afa Mahmudu sára rẹ ti balẹ̀. Aláhùnmá sọ́lí sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lìmú sínínà. Aláhùnmá sọ́lí sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lìmú sínínà.
2: Aláhùnmá sọ́lí sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lìmú sínínà. Aláhùnmá sọ́lí sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lìmú sínínà.
0: Anábì wa Muhammad
1: sallallahu alayhi wa sallam.
0: Nígbà tó tó àsìkò tá níbi ọfà ayé lẹ̀ ọwọ́ ààrẹ àná Muhammad
1: sallam
0: ààrẹ náà pọ̀ 16 days ìlà níbi òfin gbanú ìjọ mẹ́rìndínlógún. Èyí tó jẹ́ ń fẹ́ sọ yìí ti ń sọ yìí kẹ́ ẹ lè mọ̀ ike mọ̀lúdì ànábì tá à ń ṣe yìí bá a bá ṣe láṣetúnṣe nínú tọ́lọ́run yọnu sí ni.
2: Fàmàkúdà sùúlù lẹ́yìn àléyìn sọlátù wa sálámù fi àáké ìṣàrí ìṣọ̀fà.
0: Nígbà tó di pé ànábì ti ń bá ṣe ọlọ́run bọ̀ nígbà tó dọmọ 63 years ọ di ìgbẹ̀yìn oṣù Safar. Ààrẹ bá kí àná Mọ̀hámà.
2: Wọ́n ká nà mọ̀ rí bọ́ àṣàmẹ́ àìlè ọ̀tà àṣàyà ọmọ.
0: Ààrẹ náà ṣe ó sì wáá fi lo ọjọ́ mẹ́rìndínlógún lérí ààrẹ tí ò lè dìde.
2: Yehudu náà sì lẹ́yìn.
0: Nígbà tá a ṣẹ́rí ààrẹ náà sí.
2: Yehudu náà sì lẹ́yìn.
0: Ààrẹ náà ń bẹ pẹ̀lú ànábì débi pé ànábì ò lè jáde sáwọn èèyàn. Afa dáhùn ọjọ́ ti lọ.
2: Wàkánà ibùdí dáhùn máa dí lẹ́sìn máa tàbí Sudan.
0: Ààrẹ tó pa ànábì ńgbà tí ó bẹ̀rẹ̀ erí ní kọ́kọ́ fún ànábì. Ipe ààrẹ sa ànábì ààrẹ tó pa gan-an ẹ̀fọ́rí lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀. Má bọ̀.
2: Wábo Isa àléyìn sọlátù wa sálámù yámù ìsìlẹ́ẹ̀lì.
0: Ààrẹ náà bẹ̀rẹ̀ lọ́jọ́ Mọ́ndé. Gẹ́gẹ́ bí wípé ìgbésí ayé ànábì Mọ́ndé la bí. Nígbà tá a fẹ́ gbé dìde pé ọmọ jí sí ọlọ́run ojú Mọ́ndé iná làwọn ọlọ́run fún níwèé pé ìjẹ́ ànábì dé.
2: Wà máa ta sí ìhìn.
0: Ànábì sì tún kú lójú Mọ́ndé.
2: Fọ́lá máa kálẹ̀ ọmọ ní ìsìnẹ́lì sàkúlà máa rídò.
0: Nígbà tó di láàárọ̀ lójú Mọ́ndé tá a ní káàárẹ̀ náà bẹ̀rẹ̀ àárẹ̀ náà lé.
2: Fọ́ọ̀sì náà bì lọ́lọ́ àṣàlọ̀ sọ báyìí.
0: Nígbà tó wá di láṣùbà. Bìlá wa lọ sẹ́nu ànábì láti lọ gbàṣẹ pé mo fẹ́ lọ pèrun gẹ́gẹ́ bí ti ṣe tẹ́lẹ̀ nígbà tó dẹnu ọ̀nà ànábì.
2: Wọ́n kọ́ mọ̀ bí bá bí oṣù lílẹ̀ yìí.
0: Ó tún lẹ́nu ọ̀nà ànábì ń sálámà.
2: Fọ̀kọ́lá.
0: Bìlá bá pé.
2: Asàlámù àlèkà yà wọ́sù làlá yìí.
0: Ìjọ ọlọ́run kọ́ máa bá ìwọ ojú sí ọlọ́run.
2: Fọ̀kọ́lá ti Fátìmọ́tù.
0: Fátìmọ̀ ní dìde sí Bìlá ànábì ò lè dìde.
2: Fọ̀kọ́lá ti Fátìmọ́tù.
0: Fátìmọ̀ bá sọ fún Bìlá.
2: Iná wọ́sù làlá ìmọ̀síkù lọ bìnà fùsì.
0: Ọlọ́run ànábì ò lè dìde látàná. Ọrẹ ànábì ń sọ bẹ́ẹ̀ fún Bìlá. Má bọ̀.
2: fata'ala bilalul masjida.
0: Bilal le lo masalasi o duwo lenu ona ngba tolore anabi ko ti egbo ti wi dada lo ba pe
2: fata'ala bilalul masjida wala mu yafu am kalama.
0: Bilal gbo ti Fatima wi assalamu san nabi ko gbo je anabi Allah masalasi o to pada wa
2: fala ma asba subah.
0: Ngba to adi pe asuba agumerin ti koja marun koja agumefa lo lu to ye ti mele
2: ja bilalu salia
0: ya ba tu wale le keji pe ile mo anabi oni jade ni
2: wa ko ma bil babi
0: o duro lenu ona nabi
2: fa ko la kasa wa kasa
0: oba tu salama salu ona nabi pe ka nabi o dide asiko asuba fe koja. Dobo
2: fasemia rasulullah sautahu
0: o anabi wa gbo un bila tinda tin salama si un mabo
2: faqala
0: eh
2: idkhulu ya bila
0: odun wa bila wole
2: inna masqulu bila busi
0: are mi gbadun latane
2: wa zakula ala ya maridi
0: are na le debi gbati didi o dinira
2: ya bila ilu
0: wa bila
2: mu wa baba ki ayusalli ya bin nasi
0: lo so babu bakiri ni masalasi ni mo ni mo ni kokirun fa won jeme
2: fa raja bilalu baki ya buka sedida
0: ngba ti bilari la ilaha illallah aso pe sallallahu alaihi wasallam ngba ti bilari bi inira ti ba nabi to ngba ti o jade eh bilaba damu mabo
2: faraja bilal
0: eh oyayi ngba ti bilal jade
2: baki ambuka sedidan
0: to ba bere si ni sunkun ekuna po
2: wa do aye jadawo ala razi
0: en fi owo ara re gbare leri
2: wa la yunadi
0: eh ni won pariwo pe
2: wa musito
0: eh on si agbako wa la so be olorun si agbako
2: wa kito roja
0: eh agbokan le mi lo fe jayi
2: wa kisa sauna
0: egbe yin mi ni okan yi
2: ya laitani
0: ama se won o
2: la mu tele didi ummi
0: e se ti ya o dun sinu aye ya laitani
2: ya laitani
0: o sufu loni
2: ya laitani
0: ase aye to n gbe yi aso wa pada ri joba unu je nbe
2: ya laitani
0: iru aye o lo won yi
2: la mu tele didi ummi
0: e se ti ya o bi sinu aye yi o n foju ri ta nabi ri nira mabo
2: fada ala al masjida
0: igba to di gbe bilal wonu masalasi
2: faqala
0: oba pe
2: ya baba kiri
0: wo abu bakiri wo baba omege
2: inna rasulallahi
0: oju si olohun ni so fun o
2: ya muka tu soli abin nasi
0: onni kin so fun o pe ko kirun fun jema
2: kuwa masigu la bilabusi
0: ori anabi anabi nbe leri are anabi o le dide eni agbojule o le dide ori afa wa ko lalafia bi Abu Bakri ti gbo oro yi ti bila jise fun
2: falamma wa Abu Bakri mi wa ba rasulillahi khaliya liwam
0: ngba ti Abu Bakri dide ni bi ti bila ti jise fun pe ore anabi ke abi sawada ni ngba to wo mi rabi anabi ebi ta anabi joko si ko ba ba anabi be
2: lakina
0: eh da mu ba ba Bakri na tama lak nafsaw emi re daru mabo
2: fasara asraham
0: lo ba pari oke oniye
2: wa karama gishi ya alei
0: lo ba wolule lo ba daku gba ti ora nabi ta u ba kiri ba daku pe eh kore nabi ri ati to ta ti se islamu oni kirun fun wali ki lo fe sele
2: fado jali muslimu na mawam
0: gbogbo awon muslimi ten benu masalasi idamu ba won kaluku ba ndaro pe ye awon ma sofo awon ma padanu awon ma seribu mabo
2: fasemi annabiyu asemi annabiyu alayhi salatu wa salam dojija
0: annabi won gbo tawon yen daro ti won sunkun ninu ile ohun kaluku lo ba nabi nibi to sun si
2: faqala ya fat sọ̀mà.
0: Lẹ́ẹ̀kan náà, Anabi bá yíra padà, ó ní wọn Fátímà ọmọ mi.
2: Máa a sà sí àhù.
0: Èsì táwọn yẹn sunkún tí wọ́n ń gbára dálẹ̀, ń gbọ́ ohun àrò, kí ló ṣẹlẹ̀?
2: Fàkọ́ láti.
0: Fátímà ní bàbá mi.
2: Dọ́jà lè fakidíkà mi ní òun àròsù láláì.
0: Wọ́n dárò pé wà Anabi fẹ́ kú ni, ọ fẹ́ kú láàrin àwọn. Wọ́n dára yìí pé àwọn ò ní rí wà Anabi mọ́ ni. Wọ́n sunkún pé ìwà Anabi ọ̀fà àwọn ẹlẹ̀ náà ni.
2: Fọ́dà àròsùláyàlíyà.
0: Bá Anabi ti gbọ́ pé àwọn Mùsùlùmí ti ń banú jẹ́ lọ́bá dìde, ó ní ẹ bá ń pèsè náà àlìwá.
2: Wàlìfọ́dì ló bu náà báàsì.
0: Ẹ bá ń pè fádìlú ọmọ àbáàsì wa.
2: Wọ́n tàkà àlẹ́ yìí máa.
0: Anabi bá dìde lọ́bá fọwọ́ kọ́ àwọn méjèèjì lẹ́gbẹ̀ẹ́, ó ti rí Anabi débi pé kò lè dìde. Anabi ò lè jẹun. Anabi ò rórun sùn mọ́. Anabi wa dìde, ó ní ẹ pe àlìwá fún mi. Ẹ sì pe fádìlú ọmọ àbáàsì wá fún mi. Anabi wa fọwọ́ kọ́ àwọn méjèèjì, ó fi ọwọ́ kọ́ wọn lọ́rùn báyìí. Mọ̀bọ̀.
2: Fọkàrájà ilà ìmàsíjídì.
0: Anabi bá wọ ọwọ́ jáde láti inú ilé rẹ̀. Ọwọ́ ni ẹ gbé mi lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kí n lọ yọjú sáwọn sábẹ́ ẹkún tí wọ́n ń sùn yìí ni mí là.
2: Wà sọ ńlá ní ẹ̀rà ká tẹ̀lé fajiri mi yàwó mi ní ìsílẹ̀ ẹ̀ẹ́lì.
0: Anabi wa dìde ọwọ́ arọ́jú. Ọwọ́ yẹn náà fi là méjì fáwọn sábẹ́. Ó kírun àṣùbọ́ àjọ náà pẹ̀lú nira la Anabi fi kí i. Ọ fẹ́ nu àwọn sábẹ́ nú. Ọwọ́ akírun náà pẹ̀lú bára rẹ̀ ò ti yá, ó sì kírun náà fún wọn.
2: Súnmọ́ wa láàbíwájú ìlànà sí.
0: Nígbà tá Anabi wa kírun ni, wọ́n wá fẹ́ yan Anabi tì lára mọ́sálásí. Ọwọ́ akọjú sáwọn ìjẹ̀mọ́ lọ́wọ́ pé.
2: Kọ́lá.
0: Ọwọ́ akọjú sí wọn ni.
2: Yá máa sáálì Mùsùlùmí náà.
0: Gbogbo àwọn Mùsùlùmí mo rí i pé inú yóò dùn láàárọ̀ yìí.
2: Yá máa sáálì Mùsùlùmí náà.
0: Gbogbo ẹ̀ mú mi ní tẹ́ kójọ sínú mọ́sálásí.
2: Yá máa sá Mùsùlùmí náà.
0: Ó ní mo pe gbogbo ojú àwọn Mùsùlùmí pátá.
2: Àtúnfí wíńdà ilà ìtàlá.
0: Ń dágbére fún yín, ń lọ ọ̀dọ̀ ọba tó ní mọ jíṣẹ́. Iṣẹ́ tó ní mọ jẹ́ pin lónìí. Èmi Anabi ọ̀fà yé lẹ̀.
2: Wà lé ikún bí tẹ́kí wà láà ìwàtọ́ àti ìyẹ́.
0: Wà lé ikún bí tẹ́kí wà láà ìbẹ̀rù ọlọ́run ọ̀dọ̀ ọwọ́ yín bí ìbáṣí láyé mọ́. Wà tá àti yìí ẹ sì máa tẹ̀lé tọ́lọ́run náà.
2: Fà ìní ẹ̀mú fárí kú dunia.
0: Èmi Anabi fẹ́ fà ayé lẹ́ni. Fà ìní ẹ̀mú fárí kú dunia. Mo fẹ́ fà ayé lẹ́ni. Mọ̀bọ̀.
2: Wà á sá àwálù yá omi mi náà lè áhùn.
0: Òní náà ní àkọ́kọ́ ọjọ́ mi, òun náà sì lò pé ayé mi.
2: Wà á kiri ya omi ẹ̀mí náà dùn yé.
0: Òní ni mo ráyè mọ́ lẹ́bà tí ń sọ̀rọ̀ yìí, èmi Anabi tún fojú kan yín mọ́.
2: Fàkọ́ máa wá sábà ilẹ̀ àbẹ́jì.
0: Ẹ rí àwọn sábẹ́ láyé ẹ sọ pé sallallahu alayhi wa sallam. Ẹni sallallahu alayhi wa sallam. Anabi ni o, òun ni ń kú lọ nítorí tiwa yìí. Má bọ̀.
2: Fàkọ́mà.
0: Wọ́n
2: sábà ilé abẹ́ ìtì iye.
0: Anabi bá dìde, ń bá ń lọlé, nígbà tó bá àwọn Mùsùlùmí sọ̀rọ̀ tán.
2: Fa ọ̀hánláwù tààlà ilé amẹ́ràkù ìmá ọtí.
0: Ọlọ́run bá ara màláìka tí pààyàn ìpíkọ́lọ̀ ọba Anabi.
2: A ní àhàbítọ̀ ilà àbíbí.
0: Lọ́ọ́ bá ń gbẹ̀mí ọ̀rẹ́ mi wá, mo rán ọ sí lọ́ọ́ gbẹ̀mí ẹ̀.
2: Bí aṣá ni ìṣúra tí.
0: Bọ́ bá ń lọ bẹ̀, má gbé àwọ̀ màláìka wọ̀, múra dáadáa, gbé àwọ̀ rẹ̀ wọ̀. Débi pé bá Anabi bá rí ọ àtàlálẹ̀ rẹ̀, kò ní kó dààmú bá Anabi.
2: Fàyínì àṣínà láàka à ń tẹ́dí húlà fàdí hul.
0: Bàbá dẹnu ọ̀nà Anabi tí ọba fún ọ láyé bí ọ wọlé ọ gbọdọ̀ wọlé lágídí.
2: Fàyín lámúyà sí ńlá káfà látẹ̀dí hul.
0: Bàbá ní ọmọ wọlé ọ gbọdọ̀ wọlé.
2: Fàbítọ̀ ọmọ alákùnrin máa ti àlàásù àti àròbí.
0: Nígbà tí màláìka kú ọ̀sọ̀kalẹ̀ láwọ̀ Lárúbáwá ọ balẹ̀ sẹ́nu ọ̀nà Anabi. Nǹkan mà ṣe ń jọ́ náà, mọ̀ bọ̀.
2: Fàkọ́lá.
0: Lọ́ba pé.
2: Àsálàmù alẹ́kùn yá lábẹ́ẹ̀tì nùbúwà.
0: Màláìka ti pa ẹ̀ ló ti dúró lẹ́nu ọ̀nà Anabi. Ó sálámà sílẹ̀ Anabi. Ó ní sálámù alẹ́kà.
2: Yá lábẹ́ẹ̀tì nùbúwà.
0: Ẹ̀yà Anabi. Sálámà sí ni kí ọlọ́run kọ́ máa bá yín. Ǹjẹ́ mo lè wọlé?
2: Fàjà bá ti Fátímà tú.
0: Fátímà ní ń da lóhùn, ń da màláìka kú lóhùn
2: pé. Fàkọ́ láti.
0: Wọ́n sọ fún pé.
2: Yà àbídọ́ láàyè.
0: Wọ́n gbọ́dọ̀ to mo dada yi ya abidallahi
2: ya abidallahi
0: wa fa to ta to duoyi
2: ya abidallahi inna rasulallahi
0: eh anabi te wa wa te tori e salama
2: masiku la bilafusi
0: anabi ora yi lasiko yi ko le dan yin lohun ibi ta anabi wa nisi ko le ri talun
2: baba fa qala assalamu alaykum ya rasulallahi
0: kutu salama lele keji ipe ki olohun ko ma ba wa na muhammad
2: wa ya ala baiti nubuwa
0: e ara le nabi ike olohun ko ma ba yi
2: adkhul
0: ike mo le wole
2: fa sami'a rasulullahi sautahu
0: aba gbo wa nabi ni jina jina
2: fa sami'a rasulullahi sautahu
0: anabi wa gbo un malaika ku tin salama le kini in salama le keji in salama leketa
2: faqala ya fatima
0: fatima wa da nabi lohun pe
2: faqala ya fatima
0: eh fatima pe
2: mali faqala rasulullahi ya fatima
0: fatima anabi so fun fatima pe tanu
2: mali ala libabi
0: tani bele nu ona
2: faqala ti
0: awa so fun anabi
2: rajulu arabiyo
0: alokunrin laruba wa kan ni ko mo pe kuti opa baba ohun ni bele nu ona oni rajulu
2: Rajulu Arabiyum
0: Olokunrin Larubawa kan ni
2: Nada
0: Okunrin na ni salama
2: Fakulitu
0: Ah Anabi ba so fun Fatima pe
2: Fakulitu Inna Rasulullahi
0: Oh oni Fatima ni mo ti so fun
2: Inna Rasulullahi Masiku la bilafusihi
0: Mo so fun pe wa Anabi oraye o le jade si yen lasiku
2: Suma nada saliza
0: Oba tu pipi, itu salama bene.
2: Fakuli tu misila o
0: o o o.
2: Fane sara ilaiya, nasawatan.
0: Mba to adi wikbe, Fatima wani kun o jade, kun o lo yoju si ikbe, muti sofu ikwa nebi oraye. Fatima ni mba to jo okurina uwoju.
2: Fakin sara jili diye.
0: Semeri ohun gba ore tele ni ohun ori ara ohun ba change le kan na nigba to foju kan
2: wa khafa qalbi
0: emi ohun bere si ni magba idamu ba igbesi aye ohun
2: wa ta ga ya ola oni
0: awo yi pada koja awo to ohun lo mo ohun ri pa awo ohun ti change
2: fa qala nabiyyu alayhi salatu wa salam
0: pada wonu le osala iba nabi pe to ohun kan le mo la okunrin ti wa yin ni
2: ola
0: eh la nabi ba pe
2: atadirina
0: Njo meni ti wa mi ni. Atadirina.
2: Atadirina mali wa.
0: Njo meni to foju kan ni.
2: Atadirina mali wa.
0: Njo meni tin salama lenu ona.
2: Atadirina mali wa qalati la.
0: Fatima ni ma, imo luwe. Mo ri ke salama ni mo si ri pe ilo wa wa. Imo ru eni ti se.
2: Qala alayhi salatu wa salamu.
0: Anabi ba so Fatima pe.
2: Adimu lasati.
0: Wa adimu lasata. Ani ti fole adu lori ni Adimu la sata mobo
2: Adimu la sati
0: Ani ti bali ayo je lori ni
2: wa ko ti u shahawati
0: Ani ti ba gbogbo adu to da ti ba je le kana wa lori ni
2: wa mufariqul jamaati
0: Ani ti fa yo ku laarin jama igbe to se to wa lori ni
2: wa mo amul qubur
0: Ani ti mu yan lo sare la gidi o lori ni
2: fa ba ka ti fatima tu adi alla

0: fun mi pelu mo ti fe kun laye
1: faqala jibrilu
0: jibrilu ba so ba nabi pe
1: inna bi wa samai qadifu tihati
0: ola malaika olohun won be ni sama as di si gbogbo le kun sama le pata
1: wali malaika safa sufufa
0: malaika gbogbo malaika to lo ni pata won to leje otun ati leje osi fa won ti fi dale ara si olohun
1: ya tasiruna fi samai li ruhika
0: won ti pale mi pe mi wa nabi o koja loni oni lo faye le
1: wa bi wa buli jilal qadifu ti ati
0: si gbogbo le pa janna kale igbo wa nabi lo koko wo
1: wali o ni kulli ha padi tasayyalati
0: ati se gugu yara kokan lo so pelu awon bi to da awon bi ajinna ibe ni wa nabi o de si
1: ya tasiruna li ruhika
0: won reti pe mi wa nabi o gukke loni fa mi lo ku laye loni
1: fa qala nabi wa le salatu wa salamu ala amudulillahi wa bila amen
0: nabi ba ni mo dupe se n tolorun fe se fun mi nu itolorun toju kale fun mi nu wa jibrilu mo dupe allahumma salli salata musina ala sayyidi limusinina
1: allahumma salli salata musina ala sayyidi limusinina
0: allahumma salli salata musina ala sayyidi limusinina
1: allahumma salli salata musina ala sayyidi limusinina
0: dalu ba tu jibrilu pe wa jibrilu naam mabo
1: kala basini jibrilu kaifa takunu mati yawm alqiyama
0: wa nabi wa jibrilu salaye fun mi ki lohun se ki lo pa lesi kale ki lo toju kale fa awon ejo mi
1: kala
0: jibrilu ba pe
1: o ba si hu ka ya rasulallahi
0: te salaye ti lohun ni ki won se leto kale fun o
1: inna allaha taala
0: oba to ni gbogbo aye
1: kala inna urimtu lijinani aramtu lijinani ala sayyidil anbiya
0: o ti sele won fun gbogbo awon
1: ata tadkhula ummataka
0: o ti sele won fun gbogbo ojo tin be laye gbogbo ran tin be laye gbogbo esin tin be laye won ni wa janna saaju awa agba na mahama
1: fa qala nabiyyu alai ala ana toba qalbi
0: oni ala ana toba qalbi emi mi npale bo wa ipe pale mo tolorun pale mo fun mi yin na lede awon jama mi o to
1: wa sallu wa sallaka mi
0: ibanu je pe ni rawon ijo mi me indiku le mi mi pelu ti mo gbo yi
1: summa qala nabiyyu
0: anabi ba pe
1: ya malaku mauti
0: wa malaika ku
1: uduru mi ni
0: summa mi ni
1: fada la yu ali yu kabida ru au
0: ma bo wa gba emi tolorun wa gba lo
1: la fala ba baraka ru mi usurati
0: ngba to di pe malaika ku to ki anabi mele to be ni gbe mi lorun nabi
1: balaga ru ni usurati
0: ngba to wa di pe emi anabi wa de bi eri dodo
1: ala nabi yu ya jibrilu
0: anabi ba ke oluwa jibrilu
1: ma sadu maratul mauti
0: ala nimi ya jibrilu
1: ya jibrilu
0: wa emi
1: ya jibrilu
0: wa ni lo won si mi temi mi fi bale
1: ya jibrilu sadu maratul mauti
0: ni ala nimi emi lo fe bo lorun mi yi won yo won yo pelu pele pele jibrilu ba pe
1: afa ali jibrilu wa ji aku
0: yo bi jibrilu ti woju anabi o ri koju yo se wo jibrilu na ba goju se gbe kan inu re baje mọ̀bọ̀
1: fàkọ́lá nàbíyù
0: anábì bá sọ fún jìbìrì
1: àkàràtà ànásọ ìlàwájì
0: ẹ̀sẹ̀ tó kájú òsì wò mí mẹ́
1: kọ́lá
0: jìbìrì ló bá pé
1: ìbàláì
0: wọ́n rí ọlọ́run
1: man
0: ya abibalai
1: ya abibalai
0: wa ni atori edaye
1: ya abibalai
0: wa ni afise rere
1: ya abibalai
0: wo tolorun feran gbeda ni keni lo
1: ya abibalai man
0: tani
1: man
0: ta loluwe
1: man
0: ninu eda olohun
1: man
0: mabo
1: yatiku man yutiku qaliba o ayesu ayila wajika
0: ta lo le woju re pelu bo ti ri ta loluwe to to be to wo wa nabi pe oju re yo se wo ta ma wo
1: wa ta bi zakati moti
0: las ku to ko ka ku lowo ti malaika yu emi lara re ta lo to be ti o woju re wa na mahama mọ̀bọ̀.
1: Fàlì yìí gan sí ọ̀lẹ́ àlì yìí.
0: Ẹ gbọ́ tọ́ di pé wọ́n gba ẹ̀mí àná wọ́n gba ẹ̀mí ànẹ́bí ẹ̀mí ni ń bọ́. Ànẹ́bí wọ́n ní sọ dáná nù ni. Àmọ́ o àsọ́lẹ̀ ti sọ lẹ́.
1: Fàlì yìí gan sí ọ̀lẹ́ àlì yìí. Bí
0: màlá ìka bá ti gbẹ̀mí lọ́rùn mi tán ẹni kàlí ọ̀wọ̀ mi.
1: Wálé ẹ̀sùn bóyí máa àlìfọ́dílò búná àbáàsì.
0: Ìbúná àbáàsì fádílò ìbúná àbáàsì ni kọ́ máa bomi sí bámi báli bá ti ń wẹ̀ mí lọ́wọ́.
1: Wà á káfà ló ń ní èéfíìsì ẹ̀bì ẹ̀ṣìtùm.
0: Bọ́bá wù í ẹ̀wù tí kú bára mi náà fi sinmi kò se nkankan.
1: Fàyíṣà àkàṣà lítùmù ní ẹ̀.
0: Bẹ́ẹ̀ bá wù ẹ̀mí ká ẹ má wulẹ̀ wá sọ kankí ẹ̀mí ti bẹ̀ lọ́rù mi náà.
1: Sọ wù ní àlàsẹ̀ rírì fi bẹ́ẹ̀ ti àṣà.
0: Bẹ́ẹ̀ bá wù ẹ̀mí tá ẹ̀tẹ̀mísẹ́ ní bẹ́ẹ̀dì mi. Ẹ fi mí lẹ̀ níbi tí mo kú sí yìí náà.
1: Tún mọ́.
0: Lẹ́yìn tí a bá ṣe bẹ́ẹ̀.
1: Orí jo àní ẹ̀sàtá.
0: Ẹ jẹ́ mi nínú ilé ẹ fún mi níbi ìṣẹ́jú díẹ̀. Ẹ fi mí nìkan lẹ̀ pẹ̀lú ọlọ́run díẹ̀. Ẹ fi mí lẹ́nu ilé.
1: Fàwọ́lù máa ní Yusọ́lì Aláyà
0: Àlọ́wù
1: Àṣàwájà ńlá.
0: Àkọ́kọ́ ẹni tí ọkọ̀ọ̀kan kírun sí mi la. Bẹ́ẹ̀ bá wù ẹ̀mí tán, òun náà lọ́lọ́run tó da gbogbo ayé. Alawu.
1: Alawu.
0: Ọba tó dá mi.
1: Aza wa jala.
0: Tí o sì rú ẹ̀ tọ́ra mi níṣẹ́. Alawu. O ti gbẹ̀mí lọ́rùn mi. Aṣọ tí ìrẹ́ kẹ.
1: Alawu.
0: Ọlọ́run ní.
1: Aza wa jala.
0: Ọlọ́run kẹ́ tí o kọ́kọ́ kírun sí mi ànẹ́bí la.
1: Alawu.
0: Ọlọ́run kẹ́ fún rẹ̀.
1: Aza wa jala.
0: Ọlọ́run kẹ́ mi ló ti wù ú lónìí máa bọ̀
1: lásìkò
0: yìí.
1: Súnmọ́ jìbìrì ìlú. Màláku ìrìnà ó ti máa jùnú ní ẹ̀.
0: Gbogbo màláìkọ̀ ọlọ́run pátá wọ́n gbọ́dọ̀ débi òkú èmi ànẹ́bí kó wá kírun sí mi la. Wọ́n tó bẹ́ẹ̀ wọ́n fi àfihàn ọlọ́run lẹ̀ wọ́n wá kírun sí mi ànẹ́bí la. Má bọ̀.
1: Súnmọ́ ìdí òyò aláì àfọ́jà àfọ́jà mi náà ni wọ́n sì lè mi náà.
0: Ẹ lẹ́yìn bí wọ́n bá wá ṣẹlẹ̀ yìí tán ìdí ìwúlú aláìyá. Ẹwà wọlé
1: tọ́pẹ́
0: àti gbogbo àwọn mùsùlùmí.
1: Fasọ́lù àlàyà.
0: Ẹwà kírun sí mi la. Má bọ̀.
1: Fọlá máa sẹ́mi ń fi ọkọ̀ nàbí àlẹ́ ìsáyàtú wa sálámù.
0: Nígbà táwọn yẹn gbọ́ pé ànẹ́bí ń dágbére, ń sọ fáwọn yẹn pé òun ti ń lọ.
1: Bá kú ọ̀bùkà ṣẹ̀dídá.
0: Gbogbo àwọn mùsùlùmí, mọ́sálásí ànẹ́bí Mádínà, ó kún wọn fẹ́ yá.
1: Wọ́n bá ká ọ̀bùkà ṣẹ̀dídá.
0: Kálukú bá kọ́ lórí, wọ́n bá sunkún pé ẹ́ ànẹ́bí fẹ́ fà wọ́n lẹ̀.
1: Kọ́lù.
0: Wọ́n bá pé.
1: Yá rọ́ṣúlà láì.
0: Ìwọ òjíṣẹ́ ọlọ́run.
1: À ń ta rọ́ṣúlù náà.
0: Ẹ wọn náà láṣíwájú wa, wọn ló jíṣẹ́ wa. Má bọ̀.
1: Wà sàmúlò ìjàmá náà.
0: Bá ti kọ yìí ìwọ náà ló kó wa jọ tálámà tẹ̀lé báyìí.
1: Wá sólì ìtọ́ àánú àmúrí náà.
0: Wọ́n là kò rí ọ̀rọ̀ wa. Bá ìwọ lọ jẹ́ àṣìṣe. Ìtọ́ba wí látẹ̀lé tálá tẹ̀lé.
1: Fáyìsá sàábùtà àná fáyìlá náà rìjì ó.
0: Ìgbà bá lọ ń jò lẹ́dẹ̀ẹ́ ẹ̀ ń dágbére ni. Fáyìsá sàábùtà àná.
1: Fáyìlá náà rìjì ó.
0: Ìjọ wọn lẹ́dẹ̀ẹ́ adún wọn lẹ́ padà. Má bọ̀.
1: Fàkọ́lá nàbí yù.
0: Àdébí bá gbé.
1: Tàkìtù fi kún alẹ́ ìmọ̀ àjà.
0: Ẹ ǹlọ Amẹ́lìlọ ti ń lọ ìfilẹ̀ lásán mo fi tọ́ dálẹ̀ fún yín.
1: Wà á tọrí ikàn tí ìlìbẹ̀ idán.
0: Mo sì ti tọ́jú mo ti tọ́ yín sójú ọ̀nà tọ́tọ́ tẹ́ máa rìn ká fi pàdé àánú ọlọ́run.
1: Wà á tara kí túlẹ̀ kún wá ìṣe ni.
0: Mo sì ti fi wá sí méjì ilẹ̀ fún yín tọ́ pé wá sí méjèèjì náà ó tó téèyàn filẹ̀ fún yẹn.
1: Àná ti kú.
0: Ọ̀kan sọ̀rọ̀ nínú wá sí tí mo filẹ̀.
1: Wà sọ mi tú.
0: Akún ò lè sọ̀rọ̀ òun dákẹ́.
1: Fàná ti kú.
0: Eléyìí ti ń sọ̀rọ̀.
1: Wà á kú wá.
0: Ọlọ́run ti fọ ànábì fọ Quran ilẹ̀ fún wa. Ànábì fọ Quran ilẹ̀ máa bọ̀.
1: Wà sọ mi tú.
0: Ọ̀rẹ́ yìí ti tọ́ dákẹ́.
1: Ìyá yìí máa ó.
0: Òun náà ni kú tẹ́mi ànábì ń kú lọ yìí.
1: Fáyìsá àṣìkalẹ̀ alẹ́ kò àmìràn.
0: Èyí tẹ́ bá rí kọ́rọ̀ yìí fẹ́ ń dàrú nínú ẹ̀yìn ìjọ mi.
1: Fàríjì wọ ilẹ̀ Kùránì wá sùn náà ti wà sùn ọ̀ọ́lì.
0: Ẹ lọ gbé Alukùránì àbí kẹ́ ẹ lọ bí Súnà mi ànábì ẹ mọ̀ ń tọ́kàn tẹ́sẹ̀. Ẹ dákun ẹ pé sallallahu alayhi wa sallam. Ànábì ni ẹkún táwọn sàábẹ̀ súnjọ́ náà gbogbo wa náà látún sún yìí. Ìbànújẹ́ ẹjọ́ náà bó ti tó lẹ́mí àwọn sàábẹ̀ ó tún kó sáwà náà lẹ́mí lónìí. Aláwọ̀ wọlé ní Mahama gbogbo wa ta pèsè yìí lónìí àní Seribu. yọ̀wọ̀lá ẹbá nẹ́bí ti tó oríwọ̀ onígbẹ̀dánù yọ̀wọ̀lá pé mọ́lúdì ànẹ́bí ẹni tó jẹ́ ìyà tó báyìí ọmọ kan ló fi sáyé ní ọmọ méje tá ànẹ́bí bí gbogbo wọn ló gbé sí lójú ẹ̀mí rẹ̀ ẹyọkan òun náà tó wá fi sáyé obìnrin ànẹ́bí bá ànẹ́bí kan fún fátímẹ̀ pé má sunkún mọ́ bábá pé ogójì ọjọ́ tí n bá kú kíni kọ́ wá bá mi àwọn tó wá filẹ̀ náà ni
1: mazatakuluna ìsìnkọ́lá nàbí ìlàkọ́ mazafalitom wàásùm àkìwúlìwùmàmí mazafalito wàásùm àkìwúlìwùmàmí mazatakuluna
0: yọta bá pàdé ànẹ́bí kílẹ̀ mi pẹ̀lú rí òwì
1: mazatakuluna
0: wọ́n tó ń pààyàn bọ́ bá pàdé ànẹ́bí kílẹ̀ òwì
1: mazatakuluna
0: wọ́n tó ń pa tèyẹ́ jẹ́ bọ́ bá pàdé ànẹ́bí kílẹ̀ òwì
1: mazatakuluna
0: ànẹ́bí ọmọ ìgbádùn láyé ọ palẹ̀ mẹ́ rí re fún ọlọ́dọ̀ ọlọ́run ọwọ́ ire ríre náà ṣe dáadáa kílẹ̀ òwì
1: mazatakuluna
0: wọ́n lọ́wọ́ tó ń fowó pààyàn lẹ́kún kílẹ̀ òwì
1: mazatakuluna
0: wọ́n lọ sí tó ń bínú kólówó náà dùn lọ sí kílẹ̀ òwì
1: mazatakuluna
0: táwọn yẹn ń bẹ̀rù agbára mọ́lá
1: mazatakuluna
0: ẹ fagbára yín ẹ fi bayé jẹ́
1: mazatakuluna
0: ẹ fowó yín ẹ fi bayé jẹ́
1: mazatakuluna
0: ẹ fàṣẹ yín ẹ fi bayé jẹ́
1: mazatakuluna
0: ẹ fi kó yín ẹ fi bayé jẹ́
1: mazatakuluna
0: ẹ fàṣẹ yín ẹ fi bayé jẹ́
1: mazatakuluna
0: ẹ fi ìmọ̀tẹ́ ni ẹ fi bayé jẹ́
1: mazatakuluna
0: tó bá pàdé ànẹ́bí kílẹ̀ òwì
1: ìsìnkọ́lá nàbí ìlàkọ́
0: bá wa ń bí ọ ipe mi ní ìwọ ni èmi náà ni mo kú nítorí kẹyìn ọmọ bàbá.
1: mazafali tó wà á tán àìrọ́lẹ̀ ọmọ mi.
0: bàbá ní bọ́ọ̀lù ẹ ti ṣèjọ àwọn ànẹ́bí sí ẹ̀yàfà mazatakulu nẹ kí lè fẹ́ sọ bọ́ọ̀lù ẹ pẹ́ ṣe yàn ní mahama mọ̀lúdì láṣẹ yìí. Irun tó yẹ ká máa gbọ́ bẹ́ẹ̀ la gbọ́ yìí. Adáwò dáyé àwọn yẹn ń pè mí mòlúdì èmi lọ nítorí pé bàbá lọ bẹ̀ abalújẹ́ kú ń bẹ̀ ni. Ìsátà nẹ́bí sí ó ṣe yọ àwọn sábẹ́ ṣe fìtínẹ́. Ìjẹ́ kọ́tà ńkọ́ tó yẹ ká máa kọ́ bí mòlúdì là ńkọ́. Bàbá lọ mòlúdì mi ìbànújẹ́ náà fi kú lásùbà. Abáwáṣe sọ́ọ́lì wèé tẹ̀sẹ̀ yóò ní jáṣe mọ́.
2: Amen.
0: Yóò wọ láàyè èèyàn tó sàǹfààní láàrọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí. Àbáwá sọ́ọ́lì wàránú ọlọ́run oníjẹ́ ṣubú.
2: Amen.
0: Alápẹ̀sẹ̀ àmì.
2: Amen.
0: Gbogbo àwa ta dúró tí wọn ta ní òní bàjẹ́. Ọlọ́run oníjẹ́ tí wọn náà bàjẹ́.
2: Amen.
0: Gbogbo ìtì adùn ọlọ́run oníjẹ́ tú.
2: Amen.
0: Ìlú dáadáa ní ọlọ́run oníjẹ́ tú.
2: Amen.
0: Gbogbo ayé yẹn ọlọ́run oní faburú ṣe wá.
2: Amen.
0: Ọlọ́lá ilá ayé lọ́lá.
2: Amen.
0: Ẹ rí kò sí tó kù mọ́ adúrà náà ni. Ọ̀rọ̀ ọlọ́run la ti gbọ́ yìí. Gbogbo ayé yẹn ta gbé sòrò débi afáwa Mahamudu
1: yà sọ ìbàlẹ̀ àmì.
0: Gbogbo ìbànújẹ́ rẹ bó tilẹ̀ wo tó ọlọ́run kú dànù lálẹ́.
1: Yà sọ ìbàlẹ̀ àmì.
0: Lọ́wọ́lá bíbí àti kúkú àná Mahama ọlọ́run ti ìbànújẹ́ rẹ yóò ti wọlé lónìí.
1: Yà sọ ìbàlẹ̀ àmì.
0: Wọ́n tó rí dùnú lérí ọmọ rẹ lónìí ọlọ́run yí padà.
1: Ìnálẹ́ àmàmú Fàríjọ.
0: Ẹni tó kú ẹ̀wù lé ìbànújẹ́ mẹ́lẹ̀ ọlọ́run nù ọnú lónìí.
1: Àbùsí ìbèrè ìrì ìfà ìnàlì Fàríjà láwù.
0: Àdáwò táwọn èèyàn lò ní kú ọmọ ẹni lónìí tí ń bọ́ sọ̀rọ̀ yọ ọlọ́run yọ kú
1: mẹ́. Yà sákì àdìkì.
0: Wọ́n tó ń pariwo nira tó lè wí fún yẹn.
1: Lẹ́yìn tẹ̀sí kú bí máa kú ti bá ti ìfà ìwọ́dí tàbí dí kí àsìbùkọ́ láwù yá fàtí àlọ́kọ́ ìrì. Oṣù Nàbì Màkísọ́dì náà. Fàyínà máa kí sọ̀dà náà o. Bèlè o bèlè láàyè. Fàyínà máa kí sọ̀dà náà. Bèlè o bèlè
0: láà. Báwo ni bá fà mí tí máa wí bàbá àgbẹ̀dọ̀ mà? Yóò ní yẹ fàtí àlẹ́kọ̀ọ́
1: ìrì. Yẹ fàtí àlẹ́kọ̀ọ́ ìrì.
0: Gbogbo ẹyin tẹ́ ń fẹ́ kó orí ọmọ tẹ̀lé yín. Yọ tẹ̀lé yín.
1: Yẹ fàtí àlẹ́kọ̀ọ́ ìrì.
0: Ẹni wá sí kìtì.
1: Yẹ fàtí àlẹ́kọ̀ọ́ ìrì.
0: Ara ò ní ní.
1: Yẹ fàtí àlẹ́kọ̀ọ́ ìrì.
0: Ẹni fún ìbànújẹ́ lu ayé.
1: Yẹ fàtí àlẹ́kọ̀ọ́ ìrì.
0: Ayé yóò ní dàrú.
1: Yẹ fàtí àlẹ́kọ̀ọ́ ìrì.
0: Ẹni sẹ́wọ̀n.
1: Yẹ fàtí àlẹ́kọ̀ọ́ ìrì.
0: Ẹni kú sọ̀rọ̀
1: tán. Yẹ fàtí àlẹ́kọ̀ọ́ ìrì.
0: Ọ̀rọ̀
1: tó ń sẹ́ Bí máa kí sọ̀dì náà o.
0: Bẹ́ẹ̀ ti fẹ́ kọ́ ẹ̀yọ́ rí lálẹ́ yìí kọ́ máa rí bẹ́ẹ̀.
1: Fàyínà máa kí
0: sọ̀dì.
1: Oṣù Rínà.
0: Wọ́n ti mọ́tò ń wú ọlọ́wọ́ ra fún ọ.
1: Oṣù Rínà.
0: Wọ́n tó ń fẹ́ kọ́ ni ọlọ́wọ́ kọ́
1: fún ọ. Oṣù Rínà.
0: Wọ́n tó ń fẹ́ káwọn ọmọ rí ọ́ yẹn wọ́n yẹn.
1: Oṣù Rínà.
0: Wọ́n tó ń tó una lo jare yo ma da
1: onsuina
0: eh
1: maksodina
0: eh ni fi ara sinu ku
1: onsuina bi maksodina
0: gugun ta fe oni pare mo
1: onsuina bi maksodina
0: ado o to le iku laye logigi ko ni baye
1: onsuina bi maksodina
0: ina maksoda o
1: fili ubi lae fa ina maksoda na fili ubi lae fa ina maksoda na fili
2: Billy,
1: bi ma to maluna alimo
0: gbogbo ko to mo mo
1: ile bi ma ta maluna alimo
2: avadere yi
3: baba
2: e wa ro pe ni tin ba wa soro
1: ya ayu ar rasul
0: ayu dise mi olohun
1: ya ayu ar rasul
2: iti mo ran se gbogbo yen ti mo ran se
1: kulo mina tayyibati
2: dadia maje maje te kuje ma
3: e tomo
2: asinu
1: kulo mina tayyibati
2: ayi te te kuje
3: idoti oje lerin ma
2: eh
3: idoti oje inu lerin ma
2: asinu
3: ku nbe
2: e ije kuje le nje gbogbo nje e ke je te njo mo ogun na te mu na je kuje ni
3: ikolari tin yo aisan ni nbe nbe
2: atanpa ku ese enikan to ku
3: pako erisare
2: as atanpa ku ese enikan to ku egun agbari eyan won legun manuma
3: manuma
2: e mo kan ni ko fi sogo awure ni
3: ha
4: ya umma
5: omo ti won bi pelu foju agbariro ti ori na ko te mo san yato soru
4: ya umma mashakilu sama
5: ya mi
4: mashakilu sama
5: sama te ma ri nte ma wi ni bawo lo ti ri gan
4: wa madiyau wa malik amar
5: iwo ya mi kini won pe ni male wa malaka ma
4: wa malik amar
5: kini won pe lo supa aye ti su mi baba na wo le si mi igbadun mi ni le susu mo
4: anuru indika salami
5: binu la ma ba je ku wo lo wo foju
4: anuru indika salami
5: ya mi anuru
4: indi
5: imala ta ni ti gbogbo yin wo ni
4: kasalami
5: yo kun ko lori fe mi inu le le ngbe ya mi
4: wa ilahu hal
5: omo si emi olohun o se mi
4: alakiri ayata bi geri aini
5: ma lu aye bayi le ni fi oju rina ni
4: ona zar
5: ya mi
4: ماذا جنيت من الذنوب بها يعاكسني القدر
5: يا مي ماذا جنيت يرسه وين ما سي
2: بابا بوسو ناجي
6: نا
2: بابا لوي
6: بيتين سوكالي كنتن كيلو مي كيني اناتو بي وني اوبيري مانا بابا يدا باي اوا كوجو كي اورولون اوي تو وو مي سوسو tun bi mari layi o si le mi lo ma beni ama o azihi maria ileina gbogolo mani
2: allah
6: ileina o ma lo guna
2: daba doko
7: ata mariama
2: imura na bagbo fun yare de gbe lo o wa ko di si bayi
6: kini wala wala
2: albaraka tele ko ni ru eri ba fo mo mi olodun mo si se be e wu to tara mariama jadi tani ko ni ru eri kape lagbaja loyun si bima ti o so rokun ri ti edibe ti so fun yi faje ni mariama ya nabi isa ko mo kun ni do ni
7: allah ya rasulullah
2: elori atori pe yawo re bi mo nbirin yo si ko
7: joko ma ba si pe o dija
2: elomi akọ yawo e lapo sile
7: akole
2: ari mi ba ni mo ko so lenu amọ ma be nle gbogbo ti nje ko mo si ma gbogbo bi ti mu ko mo si ma bi ti wo so ko mo si ma ba mo le ti le ki o de lo le ko da si mo
7: eh ati ma da
2: fi

ẹ kú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ ọ̀hún. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òrùkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tabìtalẹ̀ sí. Adéyìnká pẹ́ńbọ́ bí aho irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi o, ó ní ń tọ́jú ẹ̀yìn náà níbẹ̀ ọ̀hún. Ọlọ́run ó kú ìtọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tí wọ́n ń gòkè, tèmi ń gòkè, tó rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ nú ni. Ìra wọn ọmọ ọ̀fẹ́ kò gbòde nu wọ́n gba kámú ni o. Nítorí pé ọlọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú ìtọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yìn? Ọlọ́run ọba alágbára a lè wí lè sí a lè ṣe lè wí ọba tó bá lórí ohun gbogbo. Tí ò bá sí Ọlọ́run lákàtà mi ni Ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì. Ẹyin ẹyin pàkúté ìbá ti má parọ òní tipẹ́ Dẹ́yìnká. Olùtọ́jú gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, tí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè wàhálà àwọn ọba ti jámọ̀ gangan torí pàtẹ́ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

ọ̀rẹ́ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí bò ń bù ú fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Fún òtún fún àbí ọ̀sà, ká lè máa fún wa bí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò, bù fún wọn bí ọ̀sà, bù fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Dẹ́yìn nǹka yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà, ajá àlú Ọ̀yọ́ ti gbó lásán. Nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ran ko, mo rá kàtà èèyàn, mo rá bá mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ẹyin náà sọ fọ́lọ́run mẹ́rin pé Ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi Ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tún ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni. Ìwọ ni Alpha àti Omega.

ọlọ́ọ̀ba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka yín náà ní o pàpín bàálẹ̀ fìlà ìlàsà àròpọ̀ tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan bó tó ti dé pamọ́ntí kan bí o ṣe rí. Ayin mi náà lèdè bábá èdè ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà rèéṣẹ́ mi náà tún lọ ọmọ ọba aládèjìkanjìkan tògótògó tọ̀gọ́tọ̀gọ́ abọ́gbọ́n nù ni mí tọ̀sán tọ̀sán torútorú èmi tún lọkùnrin sì bá olórí aláròyé nílà ní onímọ̀ tí ń wò sùnsùnsùn ọ̀rọ̀ jẹ́nu ohunrun mo tún sùn tán ẹnu mi tún ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́ wúyẹ́ wúyẹ́ wúyẹ́. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa èmi pẹ̀lú àwọn tí ó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí ayin ọlọ́run ọba ọba ara ó kù tọ́jú mi mò ń bọ̀ ná mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nù ni mí tọ̀sán tọ̀sán torútorú èmi tún lọkùnrin sì bá olórí aláròyé yín rèé ní láàánú òní mọ̀ tí ń wò sùnsùnsùn ẹ̀rí ń báyìí bí ni mo mú bí iṣẹ́ lè mọ̀ ńlá o ẹ̀yin tèmi Adéyinka rèé wọn ò bíṣẹ́ mi pa mí dín mi dọ̀gá àgbà mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́ bá mi fún mi lè dùmàrè ṣe ń ṣàlékún ẹ̀yin náà ẹ wo ẹ wò ẹ gbé wo ẹ gbé wò ẹ yẹ wo ẹ yẹ wò ẹ yẹ wá wò sáàrin ara wa ẹ wò wá sáàrin ara wa gbangba gbangba lẹ́rìí pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó da kọ́ni mo jìyà títí n tó jèèyàn mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rì tọ́ ìyá ń jọ́ sí wọ́n tó jẹ́ ń kẹ́rù mi dáàfin ẹ̀yin náà ẹ wò wá wò sáàrin ara wa ẹ rí pé ọwá ní dáná orí mo gún tó tún fodidi ẹni fọ́rí mo tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀ aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sí inú tèmi Adéyinka ọ̀hìn wọ́n mọ̀ ò ṣe tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni ká ẹnibọ́dì torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú òkè ìlú ọ̀yọ́ náà ní sẹ́ẹ̀sì mọ̀tẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí ọ̀yọ́ làárí ayin ọ̀yọ́ ní ṣe bí baba ẹnìkan kan Adéyinka ayin rèé o ẹ kú kàlẹ́ ẹ kú rọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ ẹ kú àjìn tó bá ṣe pé àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀ mo kìí o mo kìí tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kìí tọ́lógún tọ́lógún mo kìí tọmọlúàbí tọmọlúàbí títílẹ̀ òdúà títílẹ̀ òdúà ẹ̀yin tèmi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni o ọlọ́run ọba náà ní ń pa wá ọmọ tí ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí títà bẹ̀rẹ̀ kínní ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o a bẹ̀rẹ̀ bí eré bí eré bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

in wa nbi lati ni di ola di otunla ijo merin jo marun jo mefa jo meje esi ma tele nko pe ejo ro nlorun ayin ejo ro nlorun bi ka sin pe walai in ne fi ka pe meji ti o bi di otunla merin ope ni npe ni sile aye awole alara ope a ma pe ni saye awo ke jeru ope a ma tun je keyan ton ri adipele esan adipele oregba ọba náà lare ma lẹkun o nlọ rẹ wa lẹkun wàláì ọdún méjì ló ń pé lọ yìí o on the 24 oṣù yìí láàpẹ ọdún méjì tá a bẹ̀rẹ̀ kan nìyí ẹtì ń bá wa bẹ̀rẹ̀ sí ní rojọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní rojọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ látẹ̀ ní ọ̀la ọ̀túnla jẹ́mẹ́rin tó fi di 24 tó jẹ́ kójú ojúmọ́ ni mò ń dá ọpẹ́ náà ẹgbọ́ ṣé mo ṣàṣe jù ni bí ò sí ọlọ́run bí ò sí ẹ̀yin ọlọ́run ọlá yín tara tẹ̀mí Deyinka. Ẹ kú ìtọ́jú mi o. Ọlọ́run ọba ó kú ìtọ́jú mi o.

ẹ̀yin bá mi, ẹ̀yin mọ̀ mi, ẹ̀yin alátìlẹ́yìn mi, ẹ kù tọ́jú mi o, ẹ̀yin supporters mi, ẹ̀yin listeners mi lójoojúmọ́, torí bí ò bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ mi tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo backend lórí server tí mo rí iye àwọn èèyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, inú mi á dùn, ara mi á gbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ asọmọye tó ki fóònù mọ́lẹ̀, mà tó sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Lórí pé èyàn wà ń bẹ̀ wà láì lè mí ṣe ń lé wá lójoojúmọ́, ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí, látàrí iṣẹ́ yìí, ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ́run rán sí wa tán sì ń jẹ iṣẹ́ náà, torí pé bọ́lọ́run bá rán wọn tọ́ndé kápá láti ṣe tí wọn ṣe ń kọ́kàn lábẹ́ ẹsẹ̀ sí i. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín, ẹ kú tọ́jú wa o, ẹ kú tọ́jú mi, ẹ kú tọ́jú wa.

0: Where will I be without your support? Where will I be without your help? Without you, help, where will I be today?
1: Thank you for your
0: grace. I bere si ni da ope ajodun lenu o. Ajodun odun keji ta da ikan ni ile bere bere. An tori bi idan bi idan la se ta bi bere lojo na lo. Bi idan bi idan ni mo se ti mo lohun re gbogbo alan ta kun pa yin kekeke soloko bi idan la bere lojo na lohun o abi bi ere bi ere o wa jo bi ere wa lai ke sere mo olohun ba ngbo ke sere o awon yan gbadun wa o awa na a se ngbadun ara wa latara gbadun ta awon yan gbadun wa wa lai won feran wa po olohun ba ngbo won feran mi po emi na feran yin o tinu tinu ni mo bi feran yin olohun ẹyin náà ẹ ní ṣiṣẹ́ o gbogbo àdáwọlé yín ní ọmọ yọrí sí rere o gbogbo ògbà tẹyin náà bá ń rawọ́ rasẹ̀ sọ́dọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ẹ mọ bá àánú àtójú rere ọlọ́run pàdé o ojú rere àánú èèyàn àánú èèyàn àánú ọlọ́run àánú àwọn màláíkà àánú àwọn àlùjànú àánú àwọn màláíkà àánú ọlọ́run àwọn èèyàn ojú rere wọn ẹ mọ bá pàdé o torí bẹ́ẹ̀ bá gẹ̀sìn nínú tèmi nírọ̀lẹ́ yìí aláì ẹ ní kọsẹ̀ lẹ́yìn ká hàn inú mi sì ń dá dùn aníbi ń bá bojú ẹyìn tí ń bá tún rẹnu mi inú mi a sì dùn ara mi àgbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ aṣọ ọlọ́run látàrí tẹ́ ẹ ṣe yìí gbogbo sọpọ́ọ̀tì tẹ́ ń fún wa yìí wà láì àìmọye tálẹ́ǹtì ni ó tún dìde látara tàwa náà hàn ẹni ó ní yìí ò ní tọ̀hún ẹni tó ní tọ̀hún ò ní ti bí hàn àwa lè rojọ́ ni àwa ò lówó lọ́wọ́ ẹ̀yin lówó lọ́wọ́ ẹ̀sìn tó ń sàánú wa àwa náà ń fi ọ̀rọ̀ sàánú àwọn èèyàn àwọn ẹlòmíì tán bá ti fẹ́ rópin tán bá tẹ́tí sọ́dọ̀ wa bóyá orin bóyá tò tó tá a ti ṣe tẹ́yìn tá a fi ń gbé àwọn èèyàn nímọ̀ bóyá tá a ti ṣe tẹ́yìn tá a fi ń sọ pé káwọn èèyàn kan máa rọ́jú tá a fi ń ṣe èyí tá a ti ṣe tẹ́yìn.

wò tọ́jú mi ọpẹ́ olóore àdáǹdá tán ni a máa dáa lójoojúmọ́ a máa tuntun dá ni ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n máa ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Báà mi láti ìlú ọba tẹ́bà mi sọ̀rọ̀ níjọ́ ni wọ́n ṣàdúrà fún mi wọ́n ní kọ́lọ̀ ọmọ jẹun sì sọ kọ́lọ̀ ọmọ jẹun sì sọ o. Wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá a lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

wàhálà ìkò tó sí mi ọlọ́run lọ́kà mi yẹ o ọ̀nà ọ̀bá ń gbọ́ mo máa wọn tá a jọ lọ sùkú tọ́jẹ́ pé ọ̀rọ̀ tó dá lẹ́nu wọn ṣákáṣáká ju àwa lọ ọlọ́run ọ̀bá ń gbọ́ ọlọ́run ló dì í kà wá yẹ ó rí mi ló ṣàmìyàn ọlọ́run ọ̀bá ń gbọ́ mélòó la gbogbo ara mi kí ni mo mọ̀ ń wíná kí ni mo mọ̀ ń sọ ọlọ́run ọ̀bá ń gbọ́ ọlọ́run ló kà wá yẹ o wàhálà ìkò tó sí mi ọkàn wúwú ó dìídì ó wu ọlọ́run ló fi gbé ògo fọ́lẹ̀ wa ọlọ́run ló gbógo fọ́lẹ̀ o ọlọ́run ló gbé ògo fọ́lẹ̀ wa o. Máàmì ẹdú oore Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn máàmì dáadáa nu àwọn alátìlẹyìn wa nu ẹdú oore ẹdú déédéé máàmì. Bàbá mi Fàtà Ìlàmìtì látọ̀wọ̀ Londo State Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Afọlábí Nurudeen Alaro látorílẹ̀-èdè Libya ọmọ ọba láti Gbolùmọ̀ Ìdíni Adékúnlé bàbá mi dáadáa Evangelist Moses Akànga Akíntúndé. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa Bàṣírù ọmọ Adéníran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ ni wọ́n sì pẹ̀lú Èkó ni wọ́n ń gbé. Etiri Multipurpose Venture Afa Glo Asiru Amadu Adeniyi ẹ̀gbọ́n mi dáadáa nu láti ìlú Pàpó adúpẹ́ o àmàlò rẹ. Ọ̀nà ọpẹ́ mi pọ̀ o wàláì ọ̀nà ọpẹ́ mi pọ̀ òun ò lè sán tán. Ọlọ́run lohun ẹnu mi ọlọ́run lohun tí ń jáde látẹnu mi. Níbo làwọ̀ bá wà tí ò bá sì bọ́lọ̀ ń bá wà á sọ báyà bá ti wà nínú kúgbú nínú kóló tí wọn bá ti tì á mọ́lẹ̀ ọ̀hún ṣùgbọ́n lọ́run náà ní ń kó wa yọ. Kí làwa já mọ́ tí ò bá sí ọlá ọlọ́run lára wa tí ò sí ọlá ẹ̀yin alátìlẹyìn wa lára wa. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù bàbá mi Fàtà Ìbándélé Olúṣọlá lamẹ́ríkà. Mílíọ̀n Sinkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà. Bàbá dáadáa sàn ní Success Odùọ́lá ọmọ Ògúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn láti ìlú United Kingdom lọ́hún London kan lọ́hún lọ́hún bẹ́ẹ̀ o. Ẹ ṣe o ẹ̀yin alátìlẹyìn wa àti bàbá mi Tẹ́sẹ̀. Jọ ẹ̀yin àwọn alátìlẹyìn wa lẹ́nu ijọ́ mẹ́ta ìtẹ́ni mọ̀dà akọ àwọn bàbá mi dáadáa tọ́lọ̀ ń dẹ́mọ̀ láti ṣìyàtù kọ́hún bí èpè ṣìyàtù ní ìlú ọba lọ́hún ní Amẹ́ríkà lọ́hún bàbá dáadáa bàbá tá àwọn ìwọ̀n pọ́pùlà dáadáa pọ̀ ọlọ́run bá ń gbọ́. Àwọn òyìnbó gan wọ́n máa ń ṣàọ̀dá sí wọn wọ́n láwọn gbádùn mí pọ̀ wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ discover station wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ṣùgbọ́n àwọn gbádùn mí dáadáa ọlọ́run ọba yóò jẹ́ kémi náà gbádùn yín yóò jẹ́ kémi náà gbádùn ara yìí. Ẹ kú ìtọ́jú mi o. Sunny Success Odùọ́lá ọmọ Ògúndàrí láti London UK lọ́hún. Àwọn èsì wọn mọ̀ gbọ́lé iṣẹ́ wa lọ́jọ́ kan. Àwọn tí a ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ ẹyin tèmi ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ nù òdeyìn nǹkan pẹ́ńbọ́ bí àwọn erin ọ̀rọ̀ jẹ́nu ohun run mo tó sòtan ẹnu mi tó ń ṣe wúyẹ́wúyẹ́. Èmi ọmọ oníyà mẹ́ta kan méje kan àtọ̀kan lélógún kan mo gbóngbó níyà ni mi ọmọ ọ̀rọ̀ gbọdọ̀ níyùn èmi náà tún lọ máa tó bọ̀ sòrò olóògbé yajúpọ̀ lẹ́run rínú kedere. Adéyìn nǹkan ọmọ ha lójú ìyá ọmọ hùn lójú ará àdúgbò lójú ará èrò gbára àtòrò gbòòrò hun lójú ẹni wọ́n jọ ń wòra hun èmi tún lọ máa hun lójú gbogbo abínú ẹni àti àwọn òsìkà àlú àwọn òsìkà àlú ọ̀fẹ́rin mi o torí pé wọn ní gbọ́ Adéyìn kápẹ́ ń bọ bí àwọn erin mi náà sì ní gbà nínú ni ọjà fẹ́ràn ara wa. Ẹ kú ìtọ́jú mi Ọlọ́run ọba o ẹ̀yin ni alpha àti omega mi ẹ̀yin ni ìbẹ̀rẹ̀ àti òpin mi o síwájú mi ẹ̀yin lẹ̀ ń kẹ́yìn mi ẹ̀yin lẹ̀ ń bá mi lọ ẹ̀yin lẹ̀ ń bá mi ṣe ẹ̀yin lẹ̀ ń bá mi sọ láti gbà tá a ti bẹ̀rẹ̀ wà láì nínú oṣù yìí ní ọdí on the 24 ní ó pé ọdún méjì tá a bẹ̀rẹ̀ kínní bí eré bí eré bí eré bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ. Akàrò ni pé kò sí iléeṣẹ́ rédíò kankan lọ́yọ̀ọ́ kí ló wà ní kápá àti ata lè ṣe in ló mú ọgbọ́n àtinúdé eléyìí wá o fóònù tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ Infinix Hot 4 in ni mo fi bẹ̀rẹ̀ náà lọ́jọ́ náà lọ. Wàhálà ẹnu iṣẹ́ yìí náà ni mọ́ra wọn ni fóònù yìí ló la nálé lórí kọ́lọ̀ ṣe é ṣe bí ṣe ń ṣe kó tó gbé ìyanu rẹ̀ dé ká tó gẹ̀ẹ́tì fóònù mi Dẹ́yìnká ọlọ́run ọba náà ní tọ́jú mi kí ni mo já mọ́
njamọ kankan. Ọlọ́run ba ń gbọ́, Ọlọ́run ba ní tọ́jú mi o, ẹ̀yin olùtọ́jú mi, àdúpẹ́ o.

0: Olórí yín bẹ̀ láti orílẹ̀-èdè Ìtàló, Italy, ẹ̀dùn orin. Ivory Coast, ẹ ṣeun o. United Kingdom, mo dúpẹ́ dúpẹ́. Canada, ẹ káàlẹ́ ẹ ṣeun. Naija, ẹyin tí a tilé tilé, a dúpẹ́ o. Ẹyin ti United States of America, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹyin ti Honduras, California, United States of America, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Russia, ọmọ Naija ti ń bẹ̀ǹbẹ̀, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Libya, Ghana, Benin Republic, Gambia. Gbogbo ti Africa, pátápátá, a dúpẹ́ o. Ọlọ́ Ọlọ́run ọlá yín làwa fi ń yan ló já wà hàn àdé.
1: Ẹ̀mí mímọ́ ò ṣe o, ẹ̀mí àwọn wòlíì.
0: Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ̀ wa o, ẹ̀mí mímọ́.

tí ó bá sì wọ tó ń sáláàbò lórí wa lórí ilé ayé wa. Pẹ̀lú àwọn tó jẹ́ pé bá a ṣe ń sùn àwọn ń nú bá a bá ṣe báyìí wọn á yín mú bàbá wọn bá rí wa lókèèrè wọn á sà yíyá bàbá kọyìn sí wa bàbá kọyìn sí wọn wọn á tún máa yín mú sí a àìmọye nǹkan lúbúlúbú tí wọn ti gbọn sórí bàtà àìmọye tí wọn ti gbọn sórí àga àìmọye tí wọn pè lórí afẹfẹ sínú afẹfẹ àìmọye tí wọn kàn mọgi lórí wa tí ò bá sí ọlọrun tí ń ṣaláàbò àìmọye àfúnjẹ ojú oorun ọyìn ọkọ ló ti gbabẹ tí wọn ti di gbabẹ dépò kú o. Ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tán ti ṣe bẹ́ẹ̀ tán ti gbabẹ̀ lọ tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá ọ̀hún tá ń fi á ní ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni o àní ò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni tá ń fi á ní tá ń fi á ní tá ń fi á ní kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni.

àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun, àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun. Wàláì pàkúté ìbátí má parò wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò wá tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lọ́jọ́ ojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé di ìwòyí. Àníta ló dùn mọ́ kó máa máa sẹ́ni tó dùn mọ́ o, àforí ẹni. Ṣoògùn wa la mọ̀ ọ́ sí ni. Oògùn tó jẹ́ pé ń lò lọ́jọ́ kan mọ́jú tó jẹ́ pé orí ẹni báyìí náà ló lọ́jọ́ gbogbo. Ọlọ́run Elédùmarè ló lọ́jọ́ gbogbo. Ó ní ṣaláàbò wa. Wọ́n bá ti ẹ̀ jẹ́ pé oògùn lágbọ́kàn lé ni. Àìmọye àwọn tán ní yàrá yìí afòrẹ́rẹ́ láyé oògùn jù á lọ. Tó bá ṣe pé gèdè ni. Àìmọye ìgbà tí tíyè ó pa, tí kẹ́kẹ́ pa má gbogbo lẹ́nu, tí kẹ́kẹ́ pa má ti òrò lẹ́nu. Tó ti ẹ̀ níránti ọfọ àbẹ́gbẹ̀gbẹ̀. Tí ò bá sí Ọlọ́run tó ti aláàbò wa lásìkò náà. Tí ò bá sí Ọlọ́run tó dúró fún wa. If no be God wey stood for us, if no be God wey be for us, where we for dey? Where we for dey? Where we for be? Níbo la wọ bá wà? Bóyá bá ti ti ojú oorun lójú ikú. Ṣùgbọ́n Ọlọ́run náà ló ń pa wá mọ́. A wá dúpẹ́ ni o. A ní ó ń pè ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí. Ìkànnì ajíṣe bí ọ̀yọ́ bí eré bí eré. Aláǹta kò pààyàn kékeré sólóko bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tán. A ní bí ìdán ni mo ṣe tí mi lówó lọ́wọ́. Aláǹta kò pààyàn kékeré sólóko. Tífá bá tẹ́jú ogbè mọ́ ni àmọ́ lówó lọ́wọ́. Ojú rere ni wòrí sí wa kápò rẹ̀. Ojú rere là á fi wowó. Ẹyin orí rere náà ni ti ìrèrè ìrèrè o lórí àgbọ́rùn ré. Ẹyin eré o lórí àgbọ́ eré o lórí àgbẹ́rù ré o. A ní èrè kò ní orí àgbẹ́rù lé orí rere náà ni ti rèrè. Eré o lórí àgbẹ́rù lé orí rere ni ti rèrè o.

ojú ọlá rẹ wò mí o kémi náà dò lówó kí n dọlọ́lá kí n dọlọ́rọ̀ kémi náà lè máa fi tọrẹ kí n lè máa fún àwọn èèyàn hàn fojú ọlá wò mí fojú àánú wò mí fojú ọrọ̀ wò mí o tọ ìyá yín náà ní ti máa ge pété ná torí kò síná ayin fáìrọ̀ ìbánisọ̀rọ̀ mi ti fẹ́ kú oníyàn ẹsẹ o ọlọ́bẹ̀ ẹsẹ ọlọ́kà ẹsẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi fìfẹ́ jẹ́ ẹkọ́ ìbínú o hàn a máa bẹ torí ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ a sì bẹ̀rẹ̀ ẹni tó bá ní àmọ́bọ̀ nìkan láàbí tí bá ní torí bábá kù dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn àrọ̀wọ̀ adé ẹkún bábá jẹrọ mẹjẹlé jẹ́ kí n láyé ìpín ń ṣe àrọ̀wọ̀ láyé ìpín ṣe ilé olúwa rí gbóná inú ilé tẹ̀ tí ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ́ mi tẹ̀ ibi iṣẹ́ tẹ̀ tí ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ́yìn ìgbésí ayé yín ò ní gbóná kò ní gbójú nítorí pé tútù títí báyìí láàárọ̀ dẹ́ o ayé ò ní gbóná mọ́ yín kò ní gbóná mọ́ èmi náà a ní rogbòn fún pínpín ìlú ò ní lè mọ́ wa tútù tútù náà láàárọ̀ bàbá mo fọ àyínlé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín o ìṣọ́ ọlọ́run ọba àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn títí dìgbà míì láti máa pàdé adé yín ká pẹ́ńgọ́ bí àwọn erin mi ń fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ní bá yín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ká tó rí ra láyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ká mọ̀ wàrà wa tì ààyìn ò fẹ́ ń kú àtọ́jẹ́ ìlókù adé àfúnmọ́rẹ́ mi àtàgbà òsì lọ́fà ọba rọ̀gúndà àbádẹ yìí lọ́mọ ààyìn àdèyí ń bẹ nípò tó dákẹ́ rigiri ká mọ̀ dolódì lẹ́yìn ara wa o títí dìgbà míì láti mọ pàdé adé yìí nǹkan ọlọ́sùnkàn mi ló kọ́ mi pa mi bàálẹ̀ fi láyé lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwọ̀ tán gan múra yín náà ló kọ bàbá tó bí ńlọ́mọ ààyìn ìyá mi náà ni àríkẹ́ àríkẹ́ ò kọ̀ àríkẹ́ ò gọ̀ tó kẹ́kọ̀ọ́ ẹni ò gọ̀ dání adéyínká ọmọ ọ̀dọ̀ àgbà ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ́ solúlàájù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀gbọ́ wa.
1: Iwájú la o mọ́ lọ, ìràwọ̀ ìgbọ́jọ́ lẹ̀ bó sùn náà o. Ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀, iwájú la o mọ́.

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد السابق الألك نور ورحمة للعالمين شهور عدد من مدى من ألكك ومن بقي ومن شهد منه ومن شقي صلاة تستغرق الحد وتحيط بالعد صلاة لا غاية لها ولا منتهى ولا انقضاء صلاة دائمة بدوامك وعلى آله وصحابه وسلم تسليما مثل ذلك لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا آمين أدوكني أدولون Ọlọ́run ọba ọba ọ̀gá àgbà ọba alájùlọ lórí gbogbo ń tọ́dá Ọlọ́run ọba ọba ètò tí ń ṣètò lórí àwọn ẹ̀dá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ àti bó ṣe wù ú Olúwa náà ni a dá ọpẹ́ fún látara orí ńlá ńlá tó ṣe fún wa tó tún kádàrá kí ẹ̀mí wa mọ́ bẹ láti ìjẹ́jọ́ di òní Olúwa Mọ́sà wọ la apá dúpẹ́ Mọ́sà ṣe àlékún orí ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn ìgbà tá a kí Ọlọ́run atọrọ kí ẹ̀gẹ́ àti ìgẹ̀ fún oníṣẹ́ ńlá Nábùwá Mahámà kíkẹ́ náà mọ́mọ lórí ànẹ́bì nìkan àwọn aráalé rẹ̀ àwọn sàhábà àwọn ìyàwó àwọn ọmọ àwọn olólùfẹ́ nínú olólùfẹ́ Ànábì Mahámà ni àwa náà wà Olúwa Mọ́sà pínkẹ́ náà kárí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ gbogbo àwọn àfáìsìn tí wọ́n ti jíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti lọ Olúwa Mọ́sà bá bùkún kẹ wọn ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ ọ̀lẹ́ Muhammad Rasulullah bẹ̀rẹ̀ látòrí Mọ̀lẹ́ni Ashik Adam Abdullah Al-Aluri Baba Kamaluddin Al-Adabi Baba Yusuf Al-Argbaji Babawa Usman Al-Fulani Tana Babawa Agba Abdurrahim Arawiyo Babawa Salman Alawiya Alawaye Babawa Agba Nisarumi Ofikari ile gbogbo awon eni Olorun Olúwa Mọ́sà báwa kíyèsí ilé wọn Ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ Àwọn tí wọ́n rólé fún wọn tí wọ́n di ilé náà mú tí nǹkan kan ò fi yín jẹ́ ń bẹ̀ látijọ́ tí wọ́n ti lọ Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe pé Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe jìnà Albarka la ilaha illallah Baba Mudirul Markaz Maulaya Ashikh Muhammad Habibullah Adam Abdullah Al-Aluri Alekun Sho Alekun Alafia Alekun Emi Gigun Olúwa Mọ́sà bá ṣe fún wọn Wala la ilaha illallah Baba Agba Maulaya Ashikh Ahmed Usman Al-Fulani Olúwa Mọ́sà bá wà pẹ̀lú wọn Alekun Duroti Alekun Jeja Alekun Anu Alekun Aranṣe lórí ọ̀tá ni Olúwa Mọ́sà bá ṣe fún wọn Ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ Ọ̀lẹ́ Muhammad Rasulullah Baba Agba Ashikh Al-Imam Abdulaziz Aminullah Adesokan Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn pé Albarka la ilaha illallah bá ṣe tọrọ fún wọn iná la tọrọ fún gbogbo àwọn àfá wa látòkìdílẹ̀ gbogbo àwọn tá a ṣàǹfààní lọ́dọ̀ wọn Olúwa Mọ́sà jẹ́ ká rí wọn pé Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn jìnà gbogbo jẹ̀mọ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ní gbogbo ibi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa iná ni a kí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh

A tún ti dé lórí ètò yín, ètò wa Al-Muqaddas, eléyìí tí ń gun orí afẹ́fẹ́ ní wákàtí tí a wà yìí ní 11:00 ní ti táìmù Nàìjíríà, 11 sí 12 p.m. Bá a ṣe mọ́ ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ní gbogbo ibi tí ẹ̀ ti ń gbọ́ wa, Ọlọ́run ní jẹ́ kí ó sú yín, kò ní sú àwa náà. Al-Qur'ani tí a kọ́kọ́ tẹ́tí sí tí a gbọ́ yẹn, ẹni tí ó gbóhùn náà jáde, àwọn náà ni àfáà wa, Al-Ustaz Abdul-Mujib Hamid Usman Al-Fulani. Àwọn ni wọ́n ni Fọ́ìzì Al-Qur'ani náà. Olúwa mọ́ ṣàjẹ́ kí a rí wọn pé gbogbo ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí láti dánlóòdù ẹ̀, ó wà ní Audiomack, Suratul Qalam. So, ó wà ń bẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀. Tẹ bá ti tẹ̀ ẹ́ sí Al-Mujib ní Audiomack, yóò gbé gbogbo àwọn Al-Qur'an tí wọ́n ti kà wá. Ẹ mọ́ bá dánlóòdù rẹ̀. Ọlọ́run mọ́ ṣàṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore.

gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ètò wa yìí náà, ẹni tí ń dálé lórí náà ni pé a mọ̀ dára lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Ìsìláàmù. Kí ni Al-Qur'ánì wí? Kí là Nabi Muhammad wí? Kí ni àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà ẹ̀sìn? Kí ni táwọn náà sọ? Táyé wọ́n ó fi rọrùn láti gbé, téyàn ó fi ṣiṣẹ́ Al-Qiyamah látayé, tẹ́mí rí ó sì balẹ̀ pé tó bá déwájú Ọlọ́run, ó rí ẹ̀san iṣẹ́ dáadáa tó ṣe ní ayé. Òun náà ni ètò yìí wà fún. Àti àwọn nǹkan lóríṣiríṣi ní tí bá ń lọ current affairs, ìyẹn náà ni a mọ̀ dá sí tá a sì mọ̀ yà sí. K'Ọlọ́run mọ́ ṣáà mọ kún wa ní ọwọ́. Orúkọ tèmi gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ látàná, òun náà ni Al-Ustaz Abdul Qudus Waliyullah Abdul Aziz Al-Muqaddas.

ayé tó ń lo ìsayé gidi. Àmọ́ bí a bá ń sọ fúnra wa nípa ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti wá gbé tò, ìkánná àwọn ẹyẹn àfẹ́sìn tí wọ́n ti wá, ọ sọ báyìí, àwọn sàhábà tí wọ́n bà nẹ́bí lùgbà, òun náà sọ báyìí, tá a mọ̀ rí ẹ̀kọ́ mú láti ara rẹ̀ tó ń kálukú náà fi wá mọ̀ fi ìṣesí wọn téèyàn ó fi mọ̀ lo ìgbésí ayé yẹn táyé yẹn ó sì mọ̀ rọrùn. Alkùránì tí Ọlọ́run fi rán Nẹ́bùa Mùhámmà sallallahu alayhi wa sallam, Alkùránì ni kò sí nkankan táwọn Ọlọ́run ti àdá sí àbí tá a yọ kalẹ̀ nínú tí ó mọ̀ ṣẹlẹ̀. Nígbà tó yẹ pé Alkùránì gẹ́gẹ́ bá nẹ́bì ṣe ìròyìn rẹ̀ fún Sayyid Naali, ipe Alkùránì yẹn ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti wá ṣáájú èmi ànẹ́bì. Alkùránì sì ń sọ̀rọ̀ nípa bíbẹ èmi ànẹ́bì náà àtẹ̀yìn àlúmọ̀ mi lásìkò tá a wà yìí. Ànẹ́bì tún wá ní Alkùránì tún ń sọ̀rọ̀ nípa àwọn tí ó padà mọ wá lẹ́yìn ìgbà témi ànẹ́bì mọ́ bá kò ní ayé àtẹ̀yìn sàhábà. Alkùránì yẹn wá ní kò sí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan, kò sí ọ̀rọ̀ olórí pípé kan tí a wà wá lọ tá a wà bọ̀ tá a ní bá ìpìlẹ̀ rẹ̀ nínú Alkùránì. Ọ̀nà ọba ní Kíọ́lá gbígbé tó gbé ànẹ́bì Muhammad dìde ní fátírà àgbà tá ànẹ́bì Isa tó ti lọ, ó jíṣẹ́ níwọ̀nba àgbà tọ́lọ́run fi lóhun náà ó jíṣẹ́. Àwọn kan ló sẹ̀mí lọ lẹ́yìn ìgbà tá ànẹ́bì Isa lọ, ànẹ́bì wa dé pẹ̀lú Alkùránì. Alkùránì yẹn ni ó fẹ́ kọ́ mùsùlùmí bó ló ṣe fẹ́ bọ́ Ọlọ́run ọba rẹ̀ lò, bó ni mùsùlùmí ṣe fẹ́ bá ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ lò, bó ni mùsùlùmí bó ló ń gán ṣe fẹ́ bára rẹ̀ lò. O tiẹ̀ wá jẹ́ mùsùlùmí ọ̀ jẹ́ mùsùlùmí o, àti wọ́n tó jẹ́ mùsùlùmí náà Alkùránì dá sọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀. Àwọn Lárúbáwá wọ́n bẹ ní aláìmọ̀kan nígbà tá ànẹ́bì dé. Lárúbáwá wọn mọ́ kọ wọn mọ́ kà, Umiyu ni wọ́n, ọmọ ìyá rẹ̀ tó yẹ pé bí ìyá rẹ̀ ṣe bí náà ni, kọ̀ lọ ilé kéwú kan, kọ̀ lọ ilé ìwé kan, kọ̀ kọ́ṣẹ́ kankan. Wọn sì ní tíra kan tí wọ́n fi ń de nǹkan mọ́lẹ̀ pé nígbà báyìí nǹkan báyìí rí báyìí. Ọlọ́run wá gba ànẹ́bì Muhammad dìde láti lè jẹ́ sí pé ká ànẹ́bì wá tún wọn ṣe. Àwọn ọ̀wọ́ abú tí wọ́n ń wù nígbà náà lọ́hùn ká ànẹ́bì gbà kúrò lọ́wọ́ wọn. Àwọn èyí tí wọ́n ń wù ní dáadáa Alkùránì tó tún ṣe ju bí wọ́n ṣe ń wù lọ. Tọ́lọ́run ọba ní Kíọ́lá wá ń sọ fún wa nínú Alkùránì ípé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين Sọ́dọ̀kọ́lọ́ ọ̀làdín. Ọlọ́run ní wọ̀lẹ́dì òun lọba tó já sí pé Bàṣàfíl Umi yìí na Rọ̀súlàm mínìhùn. Ó gbé dìde o, ó gbé òjíṣẹ́ kan dìde láàrin àwọn aláìkọ mọ̀ọ́kà tí wọ́n mọ̀ kẹ́kẹ́n. Ọlọ́run ọba yìí ló wá gbé òjíṣẹ́ kan dìde jáde láàrin wọn. Yẹtùlọ àléhìn gbígbé dìde tọ́lọ́run gbà ànẹ́bì Muhammad dìde kó lè bá a mọ ka àwọn àyà Ọlọ́run, kó lè bá a mọ ka fún wọn. Wáyùzẹ̀kíhìn ọba ka Alkùránì fún wọn tán, tìlọ́wọ́tù Alkùránì tọ́ba ka fún wọn. Wáyùzẹ̀kíhìn kó tún wá mọ fọ̀ wọ́n mọ́ gbé tẹ́sìkì yàtùlùkùlù ọkàn gẹ́gẹ́.

Bọ́kàn bá ti mọ́, gbogbo ara yòókù ti mọ́, àmọ́ bọ́kàn ò bá fi mọ́, béèyàn lo kírímù jù bẹ́ẹ̀ lọ, ọ lè mọ́ wájú Ọlọ́run. Ọlọ́run wá ní wáyọ alimhumul kitaba, kó sì lè bá a mọ́ kọ́ wọn ní tíra, kọ́mọ kọ́ wọn ní alkùrhánì, wàl hikma, ọgbọ́n. Kọ́mọ yọ ọgbọ́n tí ń bẹ́ nínú alkùrhánì jáde gbẹ́tò. Ẹlòmíì mọ̀túkù ní ń kà. Àwọn mọ̀ fòhùmù pé kí ni alkùrhánì yìí ń wí, kò gbọ́ yé. Gbẹ́tò, òun kàn gbọ́ kí ó lérèfé ni, ọgbọ́n alkùrhánì lérèfé. Àwọn kí ni Tọ́lọ́run wí láàrin yìí, mọ̀ fòhùmù rẹ̀. Nígbà míì sì ni, mọ̀ fòhùmù á ju mọ̀túkù lọ. Ẹlòmíì ọkàn mọ túké ó sódì, ọmọ tó alkùrhánì bó ṣe wò. Àmọ́ mọ fòhùmù pé kí lọ́lọ́run wí, kò yí ẹlòmíì. Ọlọ́run láà wá gbà Nẹ́bí Muhammad jẹ, agbẹ́dìde, wáyọ alimhumul kitaba, kó lè bá a mọ kọ́ wọn ní tíra. Wàl hikma, àti ọgbọ́n. Wá ìkánu mi kọ́ bìlú, láfi dọ̀lẹ́ alimobin. Alkùrhánì ní bó ti ẹ̀jẹ́ pé tẹ́lẹ̀ náà, àwọn Lárúbáwá tá ń wí yìí, ojú ọ̀nà nù tó fojú hàn ni wọ́n wà. Bọ́lọ́run ṣe gbà náà Muhammad dénú, sallallahu alayhi wa sallam. So, ànábì yìí kọ̀mọ́ka lóòótọ́, àmọ́ alkùrhánì tí Ọlọ́run fún, alkùrhánì ni ọ̀gá gbogbo tíra pátápátá. Tọ́já sí pé kò sí tíra kankan tó gba wájú alkùrhánì. Ànábì yìí, iní wọ́n ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀, sallallahu alayhi wa sallam. Ànábì ní, ana madinatul ilmi wa aliyu babuha. Ànábì ní, èmi Muhammad, èmi ní ìlú mímọ̀. Gbogbo ọmọ pátápátá ló pé sára mi. Bẹ́ẹ̀ wá bàlágà, ẹ bà lára Nẹ́bì. Bẹ́ẹ̀ wá mọ́ǹtìkì, ẹ bà lára Nẹ́bì. Bẹ́ẹ̀ wá fàlsáfà, ẹ bà lára Nẹ́bì. Gbogbo ọ̀ràn ìmọ̀, ìní bẹ lára Nẹ́bì mọ̀ọ́mọ̀. Kódà bọ́ epo orin ni. Gbẹ́tò, orin o, ẹ bà lára Nẹ́bì. Àrúdù. Ẹ bá lọ́dọ̀ Ànábì, àwọn kèfèrí wọ́n fẹ́ sàlùkùránì di orin. Ọlọ́run sì jẹ́ wọ́n mọ̀ pé alkùrhánì ta fún yìí kìí sorin. Àmọ́ gbogbo ìmọ̀ pátápátá ìní bẹ lọ́dọ̀ Ànábì Muhammad. Ànábì wá ní bí mo ṣe jẹ́ ìlú ìmọ̀ yìí. Àbí ká pé inú ilé mọ̀. Ànábì wá ní wọ́n àlíyú bàbùhà. Ànábì ní àlí ní ilẹ̀kùn rẹ̀, ilẹ̀kùn mímọ̀. Béèyàn ọba sì wọnú ilé, ọ kànlẹ̀kùn. Bó ló ṣe wá fò wọnú ilé tó ní kànlẹ̀kùn. Ìlú fi wá já sí pé Sayyidna Ali karramallahu wajhahu nínú àfá gbà, sàábíà gbà. Tọ́lọ́run parí mímọ̀ sílá ìní Sayyidna Ali wa karramallahu wajhahu. Fa inna an-nabiyya sallallahu alayhi wa sallam idha kana madinata al-ilmi lam yakun li'adhi al-madina illa babun wahidun. Afa n to ba pa na Muhammad sallallahu alayhi wa sallam ohun ni ilu ime. Kò sí tàbí ṣùgbọ́n fún lùtàwí kó nílẹ̀kùn ilẹ̀kùn kan péré. Tá a sì mọ̀ pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà lọ sọ fún wa pé èmi Ànábì o, èmi ní ìlú mímọ̀, àmọ́ àlí òun nílẹ̀kùn bẹ̀. Béèyàn ọba wa wọnú ilé yọ kànlẹ̀kùn kó tó wọlé. Olúwa mọ́sà bá bòkú kẹ Sayyidna Ali náà. Karramallahu wajhahu. Akọ́lẹ̀
ọjà mọ̀ pé tí wọ́n fi ń lo karama lọ́hùn wájú àwú fún Sayyidina Ali, òun ni pé nú ọ̀dọ́ tọ́gbà ìsìláàmù tí ò forí kanlẹ̀ fóòsàrí ni Sayyidina Ali ń lọ wá. Nínú ọ̀dọ́ tí ò forí kanlẹ̀ fóòsà ni Sayyidina Ali ni ọ wá, ni wọ́n fi mọ́ lo karama lọ́hùn wọ̀jẹ̀ àwù kọ́lọ̀mù mọ́sà bá wa pọ́n àdójúkọ rẹ̀ lé. Wọ́n ní alhikmatu dọ́lẹ̀tù mọ́mí haiṣo wàjádà àkázàhà. Wọ́n ní tá ń pè ní ọgbọ́n nítorí sọnù mọ́ mọ́mí ní lọ́wọ́ ni. Àmọ́ bí tí mọ́mí ní bá ti rí kó ṣe kí ni kọ́ grapu ẹ̀, kọ́ grapu kọ́pì tiẹ̀. Bẹ́yẹn kan bá sọ̀rọ̀ kan tó wá rí pé ń eléyìí mọgbọ́n lọ́wọ́ lórí gbogbo èèyàn náà kọ́ ní sọ̀rọ̀ ọlọ́gbọ́n. Ẹni ẹ̀rò pé bọ́gbọ́n lọ́dọ̀ rẹ̀ ńgbà míì, ó lè sọ̀rọ̀ tí ó yàgbẹ́ sọ̀rọ̀ tí ó dọ̀rọ̀ rú. Àmọ́ wọ́n ní bí mùmìní bá ti rí ọgbọ́n kó ṣe kí ni kọ́ gbà mú. Sayyidina Ali tí àwa ń sọ yìí, oníranran ọ̀rọ̀ ni wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀. Sayyidina Ali akọrin ni, a mọ̀ kọrin, a sì mọ sọ̀rọ̀ olówó iyebíye. Nínú àwọn ọ̀rọ̀ Sayyidina Ali ni láti wá fi mọ dára wa lẹ́kọ̀ọ́ ní òní, tó sì dá mi lójú pé kò sí ònkálukú náà ṣe kí ni yóò rí tiẹ̀ mú bẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ rẹ̀, ó ní Imanul Mari yìí yóò rọ́ fún bí àmẹ́nẹ́ ti yìí. Karamallahu wajhahu, ó ní Imanul Mari yóò rọ́ fún bí àmẹ́nẹ́ ti yìí. Ó ní ìgbàgbọ́ ọmọnìyàn, ta bá lọ́mọnìyàn nígbàgbọ́ pé eléyìí ṣé mùmìnì ni lóòótọ́, ṣé mùsùlùmí leléyìí lóòótọ́. Ó ní àwa mọ̀ ímọ́ ní ara rẹ̀ bí àmọ́ náà ti pẹ̀lú ìfọkànbalẹ̀ sí ta bá ní lọ́dọ̀ rẹ̀ ẹni tí ìjàmbá àmọ́ náà. Ẹni tí èṣe kí ni tí ìjàmbá àmọ́ náà, ẹni wọ́n fi àmọ́ náà sí lọ́dọ̀ tí ò wá jàmbá rẹ̀. Sayyidina Ali ní àmọ́ mọ́ látara àìjàmbá àmọ́ náà rẹ̀. Tọ́ bá ti lè mọ jàmbá àmọ́ náà, a jẹ́ pò ní mọ́ nínú, ẹni wọ́n fowó sí lọ́dọ̀. Nínú àkọọ́lẹ̀, wọ́n ní bí wọ́n bá kówó sí yàn lọ́wọ́, ₦100 ni, ₦20 ni, wàsówàsó ni. Bí wọ́n ṣe kó fún ọ ló ṣe dá padà. Ìyẹn pé bí o ní sí lágbájá sí lóun fẹ́ ṣẹ́ o, mo sì ṣẹ́ ń dé ẹ̀ńbẹ́. Ìyẹn òun náà ń tọ́ka sí pọ̀ ń jàǹbá àmọ́ náà, toróówó olówó kìí sówó rẹ̀. Ẹni wọ́n fi dúkìá sí lọ́dọ̀, ọ̀hán jẹun sáré bí àpẹẹrẹ bí epo, àwọn tí wọ́n kó epo sí yàn lọ́dọ̀. Ọ̀hán jẹun sáré tà ná, nígbà bá ta àárò owó rẹ̀, àtún sáré rà mí, wọ́n sì kó sí ọ lọ́dọ̀, ìwọ náà ń jàǹbá àmọ́ náà. Ẹni tó gba ọmọ tọ́, bóyá ọmọ bọ̀dá rẹ ni, ọmọ àǹtí rẹ ni, ọmọ àbúrò rẹ ni, mọ jàǹbá àmọ́ náà lára rẹ̀. Ẹ̀kọ́ tó o bá fáwọn tiẹ̀ náà ni kó fún òun náà. Mọ jàǹbá àmọ́ náà, ìtẹ̀yìn ọba lágbára lèyìn ṣe, bọ́ ọba ní kápá àti gbọmọ wò, dẹ́ ọmọ padà fọlọ́mọ. Ń bẹ báà ni lóríṣiríṣi táà náà mọ̀ ni tí wọ́n ń pè ní àmọ́ náà. Ànábì sì ní láìmọ́nà límọ́ láàmọ́nà tẹ̀lẹ́ o. Ànábì ní kò sí mọ́ ni, kò sí ìgbàgbọ́ fún ẹni tá a bá ti lè fọkàn tán. Ẹnì kan ò lè sọ fún wa pé tó a lè fọkàn tóun, tó o bá ti jẹ́ oúnjẹ àǹbá ká wulẹ̀ lámọ́lẹ̀ báwọn. Tọ́ bá ti jóúnjẹ àbẹ́yàn, èwo ní mọ́ ni. Ẹni tí ó jẹ́ ẹni tó ní mọ́ ni onímọ̀ ṣe jàǹbá. Onímọ̀ ṣe jàǹbá ọmọlàkejì nínú
àwọn tí Sayyid náà àlí tó sọnu tí kó wá náà mọ́ ro lákẹ́ sí pé ń sórí bí àbí kò rí bẹ́ẹ̀ kó ń kálukú náà yẹra rẹ̀ o. Bí má ní èèyàn bá sì ti wọ́ ẹ̀sìn èèyàn ń bàjẹ́ díẹ̀díẹ̀ nu ọgbọ́n ta fẹ́ mú bẹ́nu. Tí mọ́nì rẹ bá fi bàjẹ́ ẹ̀sìn ti bàjẹ́. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni àhúkà máa ń wá zákà fi ṣe dà. Sayyid náà lí ní ọmọ ìyá rẹ ẹni tó lè pè lọ́mọ ìyá. Òun náà lẹni tó gbárùkù tí ọ nígbà tádánwò dé. Njọ́ tọ́lọ́mọ má dánwò wá. Ànẹ́bí lẹni ọba gbárùkù tí ọ òun náà lo lè pè ní ọmọ ìyá rẹ. Tí a sì rí nínú ọ̀rọ̀ àwọn Yorùbá wọ́n ni wọ́n gbàgbé èèyàn mẹ́ta nínú ìgbésí ayé rẹ. Ẹni ó ṣe sábà bí àdánwò fún ọ pé kóun lójú kónú àdánwò wọ́n gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ẹni ó bọ́ nínú àdánwò tó wá fi ọ́lẹ̀ nínú àdánwò yẹn wọ́n gbàgbé òun náà. Òun kọ́ ló tí ọ̀nà àdánwò àmọ́ òun ọkọ̀ ṣẹ̀bọ pọ̀ ń bẹ́nu àdánwò ọwá tún fi ọ̀nà àdánwò náà àkọọ́lẹ̀ ní mọ́ gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta náà lẹni tó mú ọ jáde kóònú àdánwò òun kọ́ ló tí ọ̀nà àdánwò òun náà bọ́nú àdánwò ni ọwá yọ kóònú àdánwò mọ́ gbàgbé òun náà. Ajá sí pé ẹni tí ọba ti lè ràn lọ́wọ́ lásìkò tó ń bẹ́nu àdánwò tó sì rí pé níkápá rẹ̀ kìí ṣe ẹni tó mọ̀ pé ò níkápá rẹ̀ tó yẹ pé àdánwò ti ń bóun gan fínra gan kìí ṣe kèrémí òun kọ́ là ń wí o. Àmẹ́ni tó mọ̀ pé ó níkápá àti yọ kóònú àdánwò tí ò wá yọ mọ́ gbàgbé rẹ̀. Sọwárẹ́ ni ó ṣe sábà bí bó ṣe kóònú àdánwò tọ́lọ́run fóun ṣe àdánwò rí ibú lára rẹ tó fi kóònú àdánwò mọ́ gbàgbé òun náà. Ẹni ọwá yọ kóònú àdánwò tó mú ọ jáde kóònú ọ̀fìn mọ́ gbàgbé òun náà. Nínú ẹ̀ òun náà tún ni ìzaharul gínẹ́ mínà ṣokòrè. Ìzaharul gínẹ́ mínà ṣokòrè. Kẹ́yàn máa fi oore hàn bọ́lọ́run bá sore fún yàn kẹ́yàn wá jáyọ́ mọ̀ pé ọlọ́run sore fún mi. Ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún ọ ìmọ̀ ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún yàn ń bẹ́nu pé èèyàn dúpẹ́ náà ń bẹ́nu pé èèyàn ń dúpẹ́ orin náà ni. Tálukùránì sì ní lá ìṣàkárùtùm làázì ìdánakùn. Àdùkùránì ní ọlọ́run sọ pé bẹ́ẹ̀ bá ti lè mọ dúpẹ́ làázì ìdánakùn má sì mọ ṣe àlékún fún yín. Àyẹ́pẹ́ ni wọ́n bá dúpẹ́ orí ni ó tún rí mi gbà. Ẹni ọlọ́run ṣe nǹkan fún tí wà ń pa mọ́ gbé tó kò tiẹ̀ ọ̀rọ̀ bọ̀dágan òye wà. Ìwọ tó lówó tó níkápá àti jẹ nǹkan gidi tó wá ń jẹ wàrà sóyá. Òun wọṣọ tí ò ní lárí ọlọ́run sì kí ọ. Ará àdúgbò nídìí àǹfààní rẹ ò lè ṣe. Àwọn ará inú ilé gan ọ̀rá àǹfààní rẹ jẹ. Ọ ṣàfihàn oore tọ́lọ́run ṣe fún ọnu nì. Sayyid náà lì sí ní ìzaharul gínẹ́ mínà ṣokòrè. Kẹ́yàn máa ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ́run bá rọ̀ fún ń bẹ́nu pé èèyàn dúpẹ́ náà ni. Nínú ẹ̀ òun náà ni adabul mar'i khairum min zahabihi. Adabul mar'i khairum min zahabihi. Ẹ̀kọ́ ọmọnìyàn olóore ju góòlù ọwọ́ rẹ lọ. Ẹ̀kọ́ tọmọnìyàn bá ní bọ́yọ̀ kéwu ni ọkàwé ni ọkọ́ṣẹ́ náà ni ẹ̀kọ́ tí ń bẹ lára rẹ̀ hun
zọrẹ́ ni tóun òkè ti ń kó góòdì kí n ó lóore ju ti tọwọ́ tiẹ̀ lóore jù lọ. Torí ọ̀ṣọ́ ayé kọ́pọ̀ iná ni kó wá ń lé káàkiri nísìn. Oníkálukú ń da owó online kó lè mọ pọ̀. Ibẹ̀ sì rádánwò tẹ́ fi ń kanra yín. Kó wá náà rádánwò tí ń kàn látara pé ọ̀ ń dawó sórí afẹ́fẹ́. Kọ́sàmọ̀pọ̀. Àti kéwú nira. Kọ́wọ́ ọ̀fẹ́ kéwú mọ́. Àti kàwé nira. Wọ́n ń pèbí òwúlò mọ́. Àti kọ́sẹ́ tún di wàhálà. Sẹ́yìn náà lè sì ní ẹ̀kọ́ tí bá ń bẹ lára ọmọ nìyẹn ó lóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Nínú ẹ̀ òun náà ni Àdá òdein mínà dín. Ìmọ̀ dá gbèsè padà nínú ẹ̀sìn lọ́wà. Ìwọ́ tó jẹ̀yàn ń gbèsè. O sì lẹ́mí àti san. Ẹ̀sìn rẹ ń ṣe kí ni? Ẹ̀sìn rẹ ń lọlẹ̀ díẹ̀díẹ̀ nù. Tá nẹ́bì sì ní ẹni ó bá jẹ gbèsè tó bá lẹ́mí àti san Ọlọ́run ó sì bá san. Àmọ́ ọ̀tọ́ jẹ gbèsè tó lẹ́mí àti san Ọlọ́run ò ní bọ́ san. Wọ́n sì ní Alwaadu Deinu. Sallallahu alayhi wa sallam. Gbèsè àdéhùn báyìí gbèsè ni. Tó o bá ti ṣàdéhùn ìṣe nǹkan báyìí fún ó ti di gbèsè. Ìra nǹkan báyìí fún ó ti di gbèsè. Tọrọ lọ́wọ́ máa wàdà. Ọlọ́run máa wàdà ń tiẹ̀ kìí ṣẹ̀dá bí tiwa. Débi pé yọ̀wá mọ̀ pé tó ewúwọ́ náà mọ̀ kí mọ̀ ń ṣàwàdà ni. Ọlọ́run ò ṣe kíni kò mọ àwàdà. Nínú ẹ̀ òun náà ni Sayyidina Ali ń sọ wípé Adib Iyalaka Yanfa'uhum. Ó ní kọ́ àwọn aráalé rẹ. Kọ́ wọn. Àwọn aráalé rẹ. Sayyidina Ali ní kọ́ wọn. Ètò lè rán lè kéwú rán. Ètò ìpínlẹ̀ èwe ló lè rán. Ètò lè fi sẹ́nu kọ́sẹ́. Fi bẹ́ẹ̀ torí pé kí ni yàǹfà ọ̀hún. Yọ́ mọ̀ ṣe wọ́n láǹfààní. Àwọn Yorùbá ní ọmọ tá a kọ́ ní gbé létà kọ́tà. Ó torí pó lówó ẹ̀sà mọ̀ bẹ́nu lé oúnjẹ wà ń bẹ̀nà. Ọ̀rá sọ fún wọn, ragbá fún wọn. Níjọ́ tó bá kò láyé ni wọ́n tó máa gbá kò tọ́ sàwọn. Ọmọ tẹ́yìn ọba sì ti kọ́. Njẹ́ ọba ti kúrò láyé ilé tó rò pọ̀ kọ́ kalẹ̀ wọ́n tà á. Wọ́n tún ní fi ṣe nǹkan gidi. A sì rí oríṣiríṣi àpèjúwe lára àwọn ànábì Ọlọ́run. Tó yẹ pé wọ́n kọ́ àwọn ọmọ wọn. Gbètò ṣe báyìí. Bẹ́ẹ̀ bá ṣe báyìí yóò rí báyìí. Ànábì sì ní lá àn yọ àdébà rọ́jò lùwálàdàwó kẹ́rùn lẹ́hù àn yàtà sọ́dà kọbi sọ́ọ̀yìn. Sallallahu alayhi wa sallam. Ànábì ní kọ́mọ nìyẹn kan kọ́kọ́ ọmọ rẹ̀. Ó bá yẹ pé wèé náà ni ló lè rán tó bá rán. Ó bá yẹ pé kéwú náà ni. Iná ọba mọ̀ ni. Tó bá yẹ pé ẹnu kọ́sẹ́ náà ni. Ànábì ní kí ọmọ nìyẹn kan wá ṣe bá ń fọ́mọ rẹ̀. Ó lóore fún ju kó ṣe sàárà pẹ̀lú múdù dérò lọ. Kọ́mọ ṣe sàárà. Òun ṣe sàárà láìkọ́ mọ. Owó tó yẹ kó fi tọ́mọ òfin ṣàfihàn. Owó tó yẹ kó fi rán ọmọ iléèwé. Fàájì lẹ́ ń fowó ṣe. Ànábì ní
kọmọ ènìyàn kan kọ ọmọ rẹ̀ ó lóore fún ju kó ṣe sàárà ó tọrẹ pẹ̀lú mójú gẹ́rọ lọ àbí nǹkan tó bá lè fi tọrẹ. Tá a sì rí nínú Al-Qur'ani nínú àwọn ànábì Ọlọ́run tó já sí pé wọ́n kọ́ àwọn ọmọ wọn. Bàbá mélòó ní ṣe wà sí fọ́mọ mọ́ nísìn gbétò béèyàn ṣe máa ń ṣe ni o béèyàn ṣe máa bọ́ lọ́n lónìí o èèyàn máa kírun ni o èèyàn hùwà bàjẹ́ o èèyàn máa ṣe dáadáa ni o kánrin ti jẹ̀ sọ́fìn wọn káwọn ọmọ mọ́ òun kálukú náà sáà ń lò gbéṣẹ́ ayé ọ̀hún lọ bó bá ṣe bó ṣe wù wọ́n náà ni. Ànábì Lukman ń sọ fún àwọn ọmọ rẹ̀ ó pè wọ́n jókòó pé ọyá mo tẹ́tí ọ gbọ́ Al-Qur'ani ni wà ìṣkọ́lá Lukman libnihi wà ó wà yà ìzùhù yà bùnáyà látò ṣíríkì bílà iná ṣíríkà lazul monazim. Al-Qur'ani ni ngba ta Nabi Lukman ti n sọ fún ọmọ rẹ̀ wà ó wà yà ìzùhù ti n ṣe wà sí fún n ṣe ìṣítí fún yà bùnáyà ó nírè ọmọ mi o látò ṣíríkì bílà mọ́ ṣẹ̀bọ̀ pẹ̀lú Ọlọ́run. Ṣé bí bàbá tó bá rọ́mọ ni ó ṣe wà sí fún kán rí ọmọ náà ti sáko lábẹ́ bàbá ní ayé lónìí ọmọ mi ò gbélé mọ́ klọ́ọ̀bù ni ńgbọ́ ọmọ obìnrin bá ń lọ klọ́ọ̀bù mọ́júmọ́ tí sì ń bẹ lábẹ́ òbí rẹ̀ ńgbà tọmọkùnrin tí bá ń lọ láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tẹ̀sí ń gbúrò pé ń bo lọ́wọ́ kò sí léèwé kò sí lẹ́nu kọ́sẹ́ klọ́ọ̀bù ni. Sọ́mọ tí ò gbélé ni òbí ó ṣe wà sí fún òun kálukú ọ̀yà sọ́mọ mọ́ ọmọ fẹ́ ṣàfẹ́ ayé àwọn òbí ó sì mọ̀ wípé tò afẹ́ ayé tọ́mọ yìí fẹ́ ṣe yìí o ọ̀la àwọn lọ́ fẹ́ bàjẹ́ torí bẹ́ẹ̀ bá ti kú ọmọ tẹ́ bá fi ayé lọ̀la. Ànábì Lukman wá ń sọ fọ́mọ rẹ̀ wípé yá bùnáyà ìrí ọmọ mi o látò ṣíríkì bílà mọ́ sí ẹbọ pẹ̀lú Ọlọ́run iná ṣíríkà lazul monazim torí ẹbọ ṣíṣe yẹn àbòsí tó tóbi jù ni kéèyàn ṣẹbọ pẹ̀lú Ọlọ́run àbòsí tó ṣe kíni àbòsí tó tóbi jù ni. Ànábì Lukman ń kí ọmọ rẹ̀ ń lọ nípa Ọlọ́run gbé àkọ́kọ́ tóbi ó fi mọ ọmọ náà ní Ọlọ́run kánrin èèyàn láyé nísìn wọn fọ́lọ́run mọ ọmọ mọ́ ohun kálukú tọ́mọ torí pa wọn fẹ́ gèrè rẹ̀ ni wọn tọ Ọlọ́run bọ́lọ́run ṣe ní kíkó wá tọ ọmọ mọ́ béèyàn bá sì tọ ọmọ bọ́lọ́run ṣe ní ká tọ èrè tó rò pọ̀ jẹun o lè mọ́ jẹ́ èèyàn tọ ọmọ nílànà Al-Qur'ani ní ti sunna nabi Muhammad ilẹ̀ yóò fi jèrè ọmọ gẹ́gẹ́ bá Nabi Lukman bí ṣe ń ṣe wá sí fún ọmọ rẹ̀ ó ní yá bùnáyà akimi sọláta wà mọ́r bíl máruf wà ní hanil múnkari wàsbìrì alámà sọ́bàkà iná dhalika min azmil umur. Ìrí ọmọ mi o bọ́ ọba ti ṣẹbọ pẹ̀lú òun ọ̀ṣẹbọ pẹ̀lú Ọlọ́run mọ̀ wá kírun sì mọ́ pàṣẹ dáadáa kó o sì mọ́ kọ̀ fáwọn èèyàn kò níbi ìbàjẹ́ kó o sì mọ́ ṣe sùúrù lórí tó bá dé wá bọ̀ láyé lónìí kánrin èèyàn mélòó ní ṣe sùúrù kánrin ò ṣe sùúrù mọ́ òun kálukú náà ṣe kíni òun kálukú ń kánjú. Bí èèyàn bá sì ti lè ṣe sùúrù tó rò pé ó lè kánjú ju kádàrá rẹ lọ
o fe gi kadara re lege iwo na o resort to o ba ri o mo ke todo olohun ko lele ki kanju re to kanju yin lele ki a mo ke si ka mo woye si npe to o gba oro ta n wi funra wa yi sori bi abi ko ri be ki obi oko mo leko eko ke oni n lo rorun ni ko eko iwe lo rorun ni ko isi owo lo rorun ni ko ninu awon oro sayyidna ali bakene oni hasin ila al musihi tasud oni mo se daada sodo en tin saburu fun o tasud o gba waju re o se kini o kan mo bara re waju ni aburu owo re na ni o pada ko barun pa oni o ko iparun ba e mo se daada se en tin saburu ko ni wo mo debi to de kéèyàn mọ ṣe dáadáa sẹni tí ń ṣaburú sí yẹn èèyàn mọ gba iwájú rẹ ni gbogbo eléyìí tí à ń wí fúnra wa yìí nínú ọrọ àwọn ọjọgbọn tá a mọ kẹkọọ ńbẹ tá a mọ wòye sí gbé tò láyé lónìí báwa náà ṣe ń lò bàbá lè mọ lo ọgbọn wọn tá a lè mọ lóye wọn ìgbésí ayé tiwa náà ò sì mọ rọrùn.

nínú ẹ̀. Òun náà ni ìhùwánà azazamẹ́n jáwọ́ sí sọlẹ̀ ọ̀yọ́. Ó ní àwọn ọmọ ìyá àsìkò tá a wà yìí, wọ́n ń tọ pinpin àléébù ara wọn ni. Wọ́n kálukú ọ̀sẹ̀ kí ni kò rántí ẹ̀ mọ́, wọ́n kálukú ìyà sí ìgbésí ayé rẹ̀ mọ́, tẹni ẹlẹ́ni ní ṣe kí ni ní yá sí. Béèyàn báyìí ti mójú tó ra sí ẹ̀ táyé ó fi bàjẹ́, ìgbésí ayé aláyé tó rò pọ̀ ń sọ ohun ayé ọkàn padà bàjẹ́ títí ẹ̀ náà ní wúlò mọ́ ni. Ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kó ń kálukú gbájú mọ́.

0: rí.
1: Nínú ẹ̀, òun náà tún ni istira atun náà sí filias. Ipé ìfún ẹ̀mí nísinmi ń bẹ́ bí kéèyàn mọ́ jákẹ́n. Wọ́n máa ran kẹ̀kẹ́ jù. Mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ nígbá, mo gbọ́dọ̀ láwo, mo gbọ́dọ̀ ní kókù bàbá sásùn. Wọ̀ kan náà lọ fẹ́ kọ́lé nínú ọdún kan, ọ fẹ́ rọkọ̀ nínú ọdún kan, ọ fẹ́ lọ mọ́ká nínú ọdún kan, ọkàn para rẹ ni. Ìfún ẹ̀mí nísinmi, bó o bá fẹ́ fún ẹ̀mí rẹ nísinmi, oògùn fún ẹ̀mí nísinmi, òun náà ni kéèyàn mọ́ jákẹ́n, mọ́ mọ́ ran kan níbi nǹkan, gbogbo nǹkan kọ́ jẹ́ tiẹ̀, kítọ̀hún kọ́ jẹ́ tiẹ̀, kélé kọ́ jẹ́ tiẹ̀. Èyàn ó ṣe kí ni? Èyàn ó hàn.

nínú ẹ̀ eléyìí tí ó kẹ́yìn tí a fi kásẹ̀ ètò wálẹ̀ ní òní òun náà ni ìfá òṣàdá èdè minel moro hati ìfá òṣàdá èdè minel moro hati òun náà ni ìmọ̀ fi lékókó àwọn lékókó kí èèyàn mọ̀ fi pamọ́ níbẹ̀nu ìjọmọlúàbí ìtí bá ń ṣe èèyàn bóyá àdánwò kan lọ́lọ́run mú wá báyẹn ni ọwọ́ ń gbé mára pé ọlọ́run tó ni mí ní ṣe bẹ́ẹ̀ kìí ṣẹ̀dá kan ń bẹnu pé èèyàn ní ìjọmọlúàbí ẹni tí ọba yìí ti lọ́mọlúàbí kìí ṣe èèyàn bọ́mọlúàbí bá ti kúrò lára èèyàn a lè ká kéèyàn gidi ẹni tí ó jẹ èèyàn gidi náà lẹni tí ó jẹ ọmọlúàbí torí ọlọ́run ọba ní kí ọlá ó ní ẹ̀dá ó mọ kígbe èmi ló fẹ́ da ẹgbẹ́ rẹ̀ tó yẹ pé mi ọlọ́run mọ̀jọ dáhùn méjèèjì òun rojú ọ̀mí fẹ́ni témi náà ní kápá lórí ẹ̀ o rojú ọ̀mí fẹ́mi ọlọ́run tí mọ̀jọ ní kápá lórí ẹ̀yin méjèèjì mọ́ Said Nali ni ìfá òṣàdá èdè minel moro hati ìmọ̀ fi ilé kókó pamọ́ nínú ìjọmọlúàbí ni nínú pé èèyàn pé lọ́mọ nìyẹn ni ó wà abẹ́lọ́run nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ eléyìí tí a gbọ́ ní òní náà kọlọ́run mọ́ ṣáà jẹ́ kí ó ṣe wá ní àǹfààní kọlọ́run sì jẹ́ kí a lè mọ̀lò ká sì bá nínú òṣùwọ̀n ẹsẹ̀.

0: Lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ajíṣebíọ̀yọ́ Online Radio, ọ̀gá àgbà Adéyinka ọ̀rọ̀ jẹ́ kí ẹnu rú. Ọba títí bá ń ṣe látàánú mọ́ sọ pé òun ò ṣe mọ́ o. Àlùbáríkà àwọn àáfàá níwájú Ọlọ́run. Wọ́lá aláìlá ìlàlá. Gbogbo ibi tí a lérò pé iléeṣẹ́ náà ó dé ní ti dáadáa, Ọlọ́run mọ́ sà jẹ́ kí ó jù bẹ́ẹ̀.
1: Iná àbàbà nàárí.
2: Wákìnà àtàbà
0: nàárí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ jákèjádò Nàìjíríà ní gbogbo àgbáyé lápapọ̀ tí ẹ̀ ti ń gbọ́ wa, kò ní sú yín, kò ní sú àwa náà. Àwa ni a mọ̀ wá, ẹ̀yin náà ni a sì mọ̀.

abẹ gbogbo ilé ẹ mọ́ bínú sí wa. Ojú ọjọ́ ni ó ṣe bákanbàkan tí ẹ fi rí wa gbọ́ ní àsìkò tí ó yẹ kí a bára wa pàdé ní aago 11 sí aago 12 ọ̀sán náà ni ètò wa. Ó ṣì wà bẹ́ẹ̀, ẹ má gbé kúrò ní gbogbo ọjọ́ jímọ̀. Iná ni a mọ bára wa pàdé ní aago 11 sí aago 12 ọ̀sán. Fẹ́ni tó bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò wa yìí, àǹfààní ayé wà, ayé sísílẹ̀. Olúwa ran gbogbo wa.

ìbéèrè àbí nǹkan míì náà, phone number wa ti wà, yóò mọ lọ ní ojú ní 081-43-07-8253 fún ìbéèrè àbí nǹkan mìíràn náà, 081-43-07-8253. Àwa ti ń lọ fún ètò tòní, oníyanṣẹ́, ọlọ́bẹ̀ náà ṣe, gbogbo ẹni tí ẹ fìfẹ́ tẹ fi jẹ́ náà, gbogbo yín náà ni a kí. Ọlọ́run ò ní jẹ́ kí ó sú wa, kò ní sú yín, kò ní sú àwa náà. Ó tún tó di ọjọ́ mẹ́jọ tí a pàdé lórí àkọ̀tun ètò yín, ètò Al-Muqaddas. Wọn ò ní fi wá ṣàwátì, àwa náà ò fi ní fi ẹ̀yin náà ṣe àwátì. Masalam.

Àti mo dẹ́sẹ̀, gbogbo ẹsẹ̀ tẹ́ wáṣẹ̀ yìí ń wà bínú, mo ti wá dáríjì yìí ń sọ̀túnmọ̀ rẹ̀ kó wáyé gbogbo wa, Olódùmarè. Ohun tá ń pe lọ́lódùmarè èyí ọkọ̀ ńlá ni, èèyàn lásán ò gbọ́dọ̀ jẹ́ ọba tó dá gbogbo wa ní kúkú jẹ́bẹ̀. Olódùmarè, Olódù, ohun tí Yorùbá ń pe lódù ni nǹkan tó tóbi, bí Yorùbá bá pọ̀yà tó tóbi, wọn láwọn podù ọ̀yà. Bí o bàbá jayò tó pọ̀, wọn láwọn jodù wayò. Ṣùgbọ́n àrètí ń bẹ.

0: Introduction.
1: Ẹ kú ojúmọ́,
2: màá ní gbogbo bí kíbi tí ìkànnì yìí afẹ́rẹ́ rẹ̀ tó bá ń fẹ́ dé.
1: Tó bá kú.
2: A kì í o. Tó bá ṣe pé àárọ̀ lọ́ba dọ́dọ̀ yín bẹ̀rẹ̀ ẹ káàárọ̀ o. Tó bá ṣe pé ọwọ́ ọ̀sán ni ẹ káàsán. Tó bá dẹ̀ tún jẹ́ pé lọ́wọ́ àjálẹ́ náà ló dọ́dọ̀ yín bẹ̀rẹ̀ ẹ káàlẹ́ o. Ọlọ́ba náà lọ́ba ara. Àfẹ̀dọ̀ owó ẹ̀dára tó wù lọ́sọ̀pọ̀lọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àti àsìkò. Ẹbẹ kán ni èmi ń bẹ Ọlọ́run Olódùmarè Adẹ́dáṣẹ́ dá. Kó má fi èmi pẹ̀lú ẹ̀yin dára tí ó pa wá lẹ́kún ara tí ó wù wá ni kó fi lé ayé wa dá. Nítorí pé bó bá pa wọ́n lẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ ibì kan, a pa wọ́n lẹ́kún díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bò mí. Tó bá pa wọ́n lẹ́kún díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ibì kan, a tún pa wọ́n lẹ́rìn díẹ̀ nílẹ̀ bò mí. Ara Ọlọ́run ọba mi fi ń dá o, kò sí èyí tí ó wà lọ́dọ̀ Ọlọ́run. Bí kò pa àyàn lẹ́kún, kó tó pa ni lẹ́rìn. Bí kò pa ni lẹ́rìn, kó pa àyàn lẹ́kún. Ọdọ Ọlọ́run náà ni gbogbo ẹ̀ sodo sí o. Ọlá Ọlọ́run ọba mi fi ń dá. Ó ń jẹ́ ká mọ̀ náà ni o. Ó ń jẹ́ kó mọ̀ yé wa wípé. A ṣe èyí ó wúlò òun Ọlọ́run ọba. Kọ́lọ́run ọba ọlọ́jọ́ òní. Kó wá ṣe dáadáa sí ọ̀dọ̀ tèmi pẹ̀lú ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbà ńlá ayé àwọn tí wọ́n fẹ́ràn Ọlọ́run lára mi.
1: Ẹ bá ṣí rí ẹ lọ sí máa wá wí.
2: Tí wọ́n èéwo ta àṣìṣe mi. Lábí ọ̀ àṣìṣọ́ mi. Tí wọ́n sì ń fẹ́ràn Ọlọ́run lára mi. Ọlọ́run ọba yóò máa bá nífẹ̀ẹ́ yín náà o. Gbogbo ibi tí mò ń gbà wò yín Ọlọ́run ní jẹ́ ń bàjẹ́ ń bẹ̀. Ẹyin gangan náà ẹ wá ní pinyìntì láéláé fà.

ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ́ ń wọ léwọ̀dẹ́ o yóò sì wò fìrì yóò lóhun ò gbọ́dọ̀ gbé ni tí ò bá ṣe pọ́wọ́ important gan kọ́jọ́ rẹ̀ mi ni ìbá ti dé àyín torí wọ́n ríran sóhun kún ò gbọ́dọ̀ débi olóko gbogbo excuse oríṣiríṣi tí ò jẹ́ ni ó wá tí wọ́n fi ní débi òkú wọn gbọ́ a pa gbogbo súná wa dà gbogbo ọkọ̀ tí wọ́n ń pè mọ́ wa lá bọ́ sẹ́ máa ń pè mí ní káṣáwọn àṣẹ dáadáa ajọ́ kan bí ẹni kìlọ̀ bọ́ sẹ́ ń pè mí ládé yinka ọ̀lásùkàn mi báwọn míì bá tún pè mí wọ́n ní abdulrahman bá bá pè mí lọ tó pè mí bọ̀ wọ́n tún ní ajọ́ kan bí ẹni kìlọ̀ wà wọ́n tún lè pè mí ní pẹ̀mbọ bí awo erin nígbà tí mo wà ní àyín ni o ìgbà tá a wà nínú ògbò tá à ń jẹ́ jíìnì ni o tó bá di ìgbà kan nígbà tó bá yá wọn ní pè wá ní gbogbo eléyìí mọ a pa súnádà á di àbẹ̀ pé wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ò ní ní ẹ bá wa gbé ramoni bóde wọn ò ní ní ẹ gbé pẹ̀mbọ bí awo erin jáde wọn ò ní ní ẹ gbé ajókòó bí ẹni kìlọ̀ wà bó.

0: kò sí tó dá ló.
1: Alápàṣú náà wá dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Bẹ́ẹ̀ kò rohun gbèsè.
1: Mo lápàṣú náà dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Kò yíra máa ń bá.
1: Àbẹ̀gbé là á dà nígbà kan
0: yìí.
1: A mọ bẹ̀ẹ̀bẹ̀ gbé ní. Àwọn èèyàn. Àwọn tó fẹ́ ṣiṣẹ́ ládà iṣẹ́ olóore lára. Àwọn náà wọ́n máa gbé kẹ̀tìkẹ̀tì ẹlòmíà fọwọ́ di wà mú níbi ẹsẹ̀. Ẹlòmíà gbá wa mú lọ́rùn. Ẹlòmíà fọwọ́ tì wá lọ́gẹ̀ẹ́rẹ́.
0: Àti ojúbọ foríjì lọ́dọ̀ ọlọ́run mi. Èèyàn kọ́kọ́ tí ó túbọ̀ ẹsẹ̀ wá foríjì.
1: Ẹlòmíà gbé wa ní bàrà àdí. Àwọn ẹlòmíà sì máa wò pé ń jáfírí à ń rùn àti rùn díẹ̀díẹ̀. Wà sún sẹ́yìn ẹlòmíì ìwákùwà ni ọmọ wá káàkiri kó lè bá ríre kúre. Ibi tí wọ́n ti ń wẹ̀ wá lòun ọmọ tágẹ́ẹ̀tì kó lè bá rí omi òkú jígbé tí ó lọ fi tún ṣe nǹkan míì. Ní ìgbà kẹyìn tí alápá ò ní lè dá apá ẹ̀gbẹ́ mọ́ tẹ́lẹ́sẹ̀ ò mà ní lè gbé ẹsẹ̀ rẹ̀ mọ́. Wọ́n pè yín ló kọ yẹn ní lè dáhùn. Wọ́n ò ní lásán o. Wọ́n ò ní yín ká o. Èmi gangan náà alára ń ò ní lè dáhùn. Ìgbà kẹyìn rèé o. Ni mo fi mọ̀ ní ìgbẹ̀yìn ló mọ̀ ju. Ìgbẹ̀yìn lójú o. Ìgbẹ̀yìn ni mo wá ń dolóko àdá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Gẹ́gẹ́ bí ìtànkátà.

0: n bẹ bèrè bèrè lọwọ àwọn ajìyànà ṣe lè bá mi sọ pé táwọn yẹn bá fẹ́ ṣe irú nǹkan báyìí kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n máa gbé àbí wọ́n kàn máa kó nǹkan bọ̀ ni tí ó kò ní ìgbésẹ̀ tí wọ́n lè gbé pẹ́lú wọn yọjú sí irú bíbá. Sọ́rọ̀ èmi gan ọmọ pé nǹkan kan báyìí wà níbí èmi ni mo ẹ̀dẹ̀ rẹ̀. Mo gbé wọn lọ́pẹ́
1: ọ̀pọ̀lọpọ̀ náà yóò fún ọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ bá ẹ̀ka tó ń sọ. Ìkọ́ tí kúrúmù wa ajíyàwó tí wọ́n ń tà láti bá wa sọ náà ní pé àwa tí a bá fẹ́ spọ́ǹsì àwọn ọmọ yìí láti true ìyá foundation sọ pé ká bá wojú spain ní wa a rí details account number or contact that we get in touch pẹ̀lú ìyá foundation yìí níbẹ̀. So wọ́n máa ń sọ pé àwa tá a bá fẹ́ gba channel yẹn nìyẹn àwa tá a bá fẹ́ gba channel yẹn tó bá yẹ páwa náà fẹ́ wá síra wa sí bíbá yìí ni wọ́n wà ní second sí erelu campus Emmanuel the College of Education campus second this year ní Oyòròkì ní ìlú Ọ̀yọ́ Ọ̀yọ́ state Nigeria. Ibẹ̀ ni wọ́n wà torí gbogbo àwọn tí wọ́n wò wá ìkó ṣe Nàìjíríà nìkan àgbáyé pátápátá ni wọ́n fi wò wá so ní Nàìjíríà Ọ̀yọ́ state Ọ̀yọ́ town ní second gate Oyòròkì Ọ̀yọ́. Ibẹ̀ ni fún one motherless baby home. Ibẹ̀ ni wọ́n wà. Ẹ dákun arọ̀wá arọ̀wá arọ̀wá àwa tí ó jẹ pé fún irú èèyàn báyìí ni àwa náà kúrò pàwa náà gòkè. Ẹ má yẹ ká gbàgbé àwa tá àjẹ irú èèyàn báyìí ni wọ́n sọ fún wa lẹ́ẹ̀kan náà àǹfààní ńlá ní. Ẹ dákun opportunity yẹn kó jẹ́ ₦1 tá bá fún àwọn ọmọ yìí nínú owó ju táwọn nǹkan tó wà lẹ́yìn lẹ́nu àná tá a kó sì gbé ìyá foundation. Ìyá foundation ẹjọ́ ẹ bá wa sponsor as we realize almost ₦30,000 going to ₦30,000 la ni a generate we did that yesterday. In fact ẹnìkan send owó fún sí wa láti Dubai ẹnìyàn send ₦10,000 láti Dubai. So akẹ́ni náà ọlọ́ba fún ọlọ́run jẹ gbogbo inú jábọ̀ àtẹnu send you ₦500 àtẹnu send you ₦1,000 àtàwọn tada foundation náà ẹlẹ ọlọ́run jẹ kẹ́nìkọ̀ọ̀kan wọ jábọ̀ ọlọ́run jẹ ní kẹ́nìkọ̀ọ̀kan wa ká di okó ọ̀sán gangan ká di okó ọ̀sán gangan ọlọ́run jẹ ká di ọmọ orúkọ ọ̀sán gangan. Àwọn iná ọlọ́run dá pa sànú wọn ọlọ́run bá sọ wọn déyàn ọlọ́run bá sọ wọn déyàn wọ́lá oṣù táwà yìí ọlọ́run bá sọ wọn déyàn wọ́lá oṣù táwà ọlọ́run bá sọ wọn déyàn ọlọ́run bá kún wọn ọlọ́run bá dà wọn lágbá ọlọ́run bá dà wọn lágbá ọlọ́run bá dà wọn lágbá. Àwọn tó ń sin àkóso fún wáyìí náà ọlọ́run bá fún àwọn náà lọ́wọ́ àwọn ọmọ tí wọn náà ọlọ́run mọ́ sọ wọ́n jù lọ lọ́wọ́ àwọn ọmọ tí wọn ọlọ́run jù wọ́n bá wọn jìnà àwọn tí wọ́n wá yàn láwọn mímú méjèèjì àti bàbá tí wọ́n ń ṣàkóso bíbà yìí ní ẹ̀ka wọn ní Ọ̀yọ́ zoo ní Ọ̀yọ́ town tó wà ní second gate rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ kí ọlọ́run kó bá wa fún àwọn náà ọlọ́run kó bá wọn kọ́ mọ́ sọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n náà jìbá ọmọ sọ àwọn ọmọ tí wọ́n náà jìbá tó jẹ́ kó bá àwọn ọmọ wọn jì ọlọ́run kó sàmì nìkọ̀ọ̀kan wa bísímìlà ìmọ̀ àtọ́ ìnà bísímìlà ìrọ̀ ọmọ nìrọ̀ ìmìnà àtọ́ ìnà kàlíkà òzọ̀rọ̀ fàzọ́lì ìrọ̀ fíkà wa ní àrùkínà sọ ní akọ̀wà rẹ̀ áptà orúkọ foundation lẹ́ẹ̀kan sí Ikrom Yusuf Adebisi foundation tá a pè ní ìyáf Ikrom Yusuf Adebisi foundation ẹjọ ẹ bá wa wo àtànàbà yẹn nǹkan tí ẹyin náà bá ní láti lè sapá kò ní jẹ́ bí nìkan la máa ṣe sí o ó máa jẹ́ world wide ni so ẹ dákun ẹ̀jẹ̀ kí a fi sọ́wọ́ ọlọ́gbà bẹ́ẹ̀ nìkan
0: wa. A kí o tó máa lọ má ti lọ má lọ torí máa ń bẹ nígbà míì tẹ́lómi ò pé bóyá mo fẹ́ sponsor ọmọ kan láti primary dé secondary school bóyá dé higher institution náà ni pé lára àwọn ọmọ tá wà ń bí ṣé àǹfààní ayé irú rẹ wà ṣé àyè àǹfààní irú rẹ yọ.
1: Inshallah laura money this ọmọ tí adorí ẹ̀dá foundation ilẹ̀ he was born to manufacturing in Kaduna state a year today. Àǹfààní ẹ̀ wà nítorí ajé ń kó yé wa náà ni pé àbí ọmọ ìsinmi ìlú ọyọ not talk of oyo state. So tí n já sí pé àǹfààní ẹ̀wà ẹni tó bá fẹ́ sponge insha allahu rahman insha allahu rahman so a fi details wa everything síbẹ̀ tó jẹ pé tán fẹ́ pọ̀ sí pé ṣé nǹkan yóò ṣe bẹ́ẹ̀ sì lórí ni o àbí wọ́n kàn kájọ àbí wọ́n kàn camouflage ni so a lè bẹ̀ wá wò a lè checkmate wa so láti lè ṣèrànlọ́wọ́ tí a bá fẹ́ ṣe insha allahu tí fún tí èèyàn bá fẹ́ rán ọmọ fẹ́ sponsor èèyàn friendly level secondary level and tertiary level.
0: Kò tó ní bèbè ìbò ayé rẹ̀ àfààní rẹ̀ wà.
1: Àbáfẹ́ ṣùgbọ́n ní ìwé bàbá àfẹ́ sí nǹkan bọ̀ àbáfẹ́ kóyàn lọ Umura àbí Hajj náà. So ìjà ọlọ́run àmọ́ ni.
0: Umu náà ló bá àwọn fẹ́ sọ.

0: lori asipamọ lodo eden lori asipamọ lodo ah gori gbogbo ala kesan owo wa o ah san lo pade yen idi oro re o ise wo la nse lowo ta mo kesan re ngba to ba pada ya ah ise wo la nse lowo oro lasan le lomi obi re lomi lowo tun si kore sile fun yo ka soro eni tani kan ti o wu ti o titi ti o ran ru fe eni be lowo lo na ba di olori lodo olon yo ba di elesan lodo olon olon ba fun wa san san fun best icon furniture loki roki nibi tawon je furniture ati odo re mi na best icon furniture awon ma gbe table awon ma gbe chair awon ma gbe couch awon na ba wa kan table ta mo ta nlo ni ayin ta ti ni ni ayin awon tun ba wa ka ga joko re won ati kan tan mo ba le ko yin ran ale ti best icon pari aga mi o ko tete yanju aga ni abun be yagbe ni
1: abiji e won ru gbagbo baba la mi kola won sale ku ikefun e ka ma so
0: e je ka wa na ka ma so re ma wa be pe olorun ba nikan lo le se sun ore o nla lade pe yesan ah ye npa to e je npa tempo yen wa le die olorun lo ba lade pe yesan ah plenty fashion home ti mo n ba wa ran aso ta e fun lowo kankan yo kan ba ara aso la do gbe ko se han a ni fun lowo owo a ni fun ni kankan ka lo ma wa ba lo e be ah plenty fashion home 07070 7 0076 00 3202 0076 00 3202 0076 00 3202 àwọn ọmọ ẹgbẹ aṣọ fún yàn yóò dàbí aṣọ ọba ìyáyìn ní ti máa gé pé tó ní ẹṣẹ o ọlọbẹ ẹṣẹ àti gbogbo tí gbogbo ẹyin tẹ ń bá wọn tẹ máa ràn wá lọwọ tá àrántí dákọ ọlọmọ yín ọmọ yìí ojú yín ọmọ nọmba àlẹ yín ọlọmọ ọmọ wà pẹlú yín àdúrà ọmọ bá yín o ẹṣẹ ohun tó dípẹ ń ràn wá lọwọ ẹ ń ṣàdúrà fún wa ọlọmọ ọba yóò máa jẹ kí àdúrà kọ bá ẹyìn náà ní gbogbo ibikíbi tẹ ẹ bá wà ẹ já máa ṣe dáadáa o ká pàjù bá lẹ̀ déṣọ àlọ́lọ́ kájú kan tó dáa tó dùn ún lẹ̀ tọmọ nítorí àgbọ́bá gbogbo aláàdì kan gbogbo aláṣẹ kábàámọ̀ gbogbo alákábàámọ̀ ẹni tó ṣe bí ó kábàámọ̀ ẹni tó ṣe púpọ̀ ó kádà hàn ẹni tó ṣe kínkín ó ká ẹni tí ò ṣe rárá náà yóò kábàámọ̀ nǹkan ṣe máa ṣiṣẹ́ dáadáa ká máa ṣiṣẹ́ olóore dáadáa kálẹ̀ bá kábàámọ̀ dáadáa pé àbátọ̀mọ̀ ká ṣe jù báyìí lọ. Ó ní ẹṣẹ́ ọlọ́bẹ̀ ẹṣẹ́ ọlọ́kà ẹṣẹ́ gbogbo ẹ̀yìn tẹ̀ bá fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú o. Yàyìn ní ti máa gé pété fóònù fi ga ti fẹ́ kú 12% ló kù. Mo sì lérò pé ti gbádùn mi láàárọ̀ yìí bí èbó ṣe gbádùn tí ẹ̀ta náà gbádùn ẹ̀kọ́ gbóná. A mọ̀ ẹbẹ torí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá ní amọ̀bọ̀ nìkan là ní dúbá ńlé mọ̀ fẹ́ lọ mọ́ṣáláṣí nítorí bó bá kù dẹ̀dẹ̀dẹ̀rẹ̀ kọjọ́ kan rí òun àrọwọ̀ ayè tó ń gba Galilee náà lọ. Adé á mú bàbá jẹrọ mọ́jẹ lé o ǹjẹ́ kí n láyé ìgbín ń ṣe ẹ̀rọ wọ̀ láyé ìgbín ń ṣe ilé olúwa rí gbóná inú ilé tẹ ti ń gbọ́ mi ọ̀dẹ tẹ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ yín ò ní gbóná ìgbésí ayé yín náà ò ní gbóná kò ní dojúrú nítorí pé títù tútù báyìí láàárọ̀ dẹ títù tútù náà láàárọ̀ bàbá mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín o iṣẹ́ ọlọ́run ọba àbò rẹ̀ tó nìkan tó dájú tó ju ẹ̀wùrin lọ́kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà mi láti máa pàdé mi fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ nígbè mí náà nínú ìbànújẹ́ ká tó rí ra láyọ̀ ká pàdé ní re ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀.

0: ẹni tó bá mọ inú rò ó ní ọmọ pẹdu o ẹni tó bá mọ inú rò nìkan ló lè mọ pẹdu alájùpọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mú a fi yọ àwọn tán lọ o à ń fi ń dúpẹ́ orí ọlọ́run pẹ̀lú àwa tó kù náà ni o torí nínú oṣù tá a wà nínú rẹ̀ yìí nínú oṣù yìí gangan iná ni èèyàn mi ọ̀rẹ́ mi kan ẹni tó jẹ́ pé ẹ̀gbọ́n mi ni òun tún atúnwájọ bí wa ní dèdè ọjọ́ kan náà tó jẹ́ pé on the 23rd of April jọ ni ọjọ́ bí èmi àti ẹni tá à ń sọ yìí a máa ń pè ní fraayo jimo lórúkọ rẹ̀ àfọlábí jimo ọmọ wọn nílùú èrúwà
1: èmi mi ò ní.
0: Ọmọ wọn nílùú gbóọrà igbóọrà.
1: Ti àláwò rájọ́ ọdún ọ̀wọ́ yàbò.
0: Nínú oṣù tá a wà yìí náà ni o. Lójú ọwọ́ àwà alẹ̀ tó dágbére fún ayé òsì ẹ̀sẹ̀ yìí pó di ìgbà ó ṣe. Nítorí rẹ̀ yín wàá máa pàlùdà láìpẹ́ yìí mò ń bọ̀ ná ẹ̀yìn tèmi.

0: ojúṣàn olùfẹ́ gbogbo ń fojú ṣògbèrè ẹkùn abẹ́ orí jẹ́.
1: Gbogbo ẹni tó bá mọ̀ tí sì rántí tí ń sì rántí lójoojúmọ́ wípé wíwá làwa lọ́jọ́ kan náà là á sì lọ, àwa làwa á lọ lílọ náà là á lọ kẹ́yìn, a lè jù sí àyín o. Iṣẹ́ ọwọ́ wa ìwà wa ohun agbáyé ṣe nìkan ni ó ṣẹ́kù ní àyín. Kódà
0: a ò fẹ́ kó lọ, àwa ò rò pé a ò kọrin ìdágbére ni wo.
1: Wọ́n àìrò tí pé bóyá akọrin ìdágbére fẹ́nìkankan láwọn àákò kankan, kò sí àìrò tì tẹ́lẹ̀.

0: Òrùn wà tá a fi lè sálá fún, ṣùgbọ́n a sálá fún ò ní sí mọ́ o, òun àti láfún rẹ̀. Òrùn wà kò ní ṣe aṣá kòkó mọ́, òun àti kòkó rẹ̀. Iṣẹ́ wà tí ó pọ̀ nílẹ̀, níṣẹ́ ọ̀bá dilẹ̀ lẹ́yìn ṣiṣẹ́ ṣiṣẹ́, gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ ayé yányán. A ní owó ọ̀pọ̀ yanturu lọ́jọ́ kan, ṣùgbọ́n wọ́n dilẹ̀ lẹ́yìn àwọn náwó-náwó. Yóò dilẹ̀ lẹ́yìn náwó-náwó, yóò tún dilẹ̀ lẹ́yìn ahun. Táhun gangan ò gbádùn ara rẹ̀, ara alẹ́ ahun gan ò gbádùn ahun. Ṣùgbọ́n lẹ́yìn ikú ahun, àwọn ará alẹ́ abáwọn èèyàn tán súnmọ́ ahun. Àwọn ni wọ́n wà máa ná owó ahun lẹ́yìn ahun, owó dilẹ̀ lẹ́yìn ahun o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orí ògbádé tó ní ojú ní kálánlọ́ọ̀dù tó gbọdẹ tí fi ń sọ ilé ara rẹ̀ hàn, ó ní ọ̀sọ́ ilé ara rẹ̀ kàn Adéyinka, ó ní ojú ní kálánlọ́ọ̀dù tó ń fowó gbọdẹ o. Òun gangan ti kára rẹ̀ ní ó sọ ilé ara rẹ̀ kàn, èyàn ò tán bá tún sin sílé.
1: Ó ṣe ọ̀pọ̀ mọ́rògùn rèé fọṣọ.
0: Ìtẹ́ ni wọ́n gbé alọ́jà ntì, wọ́n gbé alọ́jà ntò, wọ́n ní ẹmọ balẹ́jẹ́, ẹmọ̀jì wọ́n balẹ́jẹ́, yóò jẹ́ kílé yìí ó lù sí fálù tẹ́ ẹ bá sin sí ara lé o. Ẹgbẹ́ ó di tẹ́.
1: I was shocked and sad when I heard the news.
0: Nílé tó lè fi bẹ́ẹ̀ nìkankan ṣeré, ìwọ bàbá ò nílé. Ó mọ bó ṣe máa ń fara ni gbogbo àwọn láńlọ́ọ̀dù, àwọn tẹ́nàntì rẹ̀ ìwọ láńlọ́ọ̀dù.
1: I was shocked and sad when I heard the news.
0: Ojú ọ̀wà towó, wọn ò ní sin olówó, wọn ò ní sin owó mọ olówó. Nínà ni wọ́n na owó lẹ́yìn olówó. Gbígbé ni wọ́n máa gbé inú ilé lẹ́yìn onílé o. Wọ́n à nítorí pé onílé lọ pé ẹjẹ́ á wó ilé rẹ̀ dànù, kẹ́nìkankan wọ́n mọ̀ gbé bẹ̀ mọ́, wọ́n mọ̀ gbé ilé rẹ̀ lẹ́yìn rẹ̀ ni. Aláwọn kan tún máa jà sógun ilé rẹ̀ lẹ́yìn rẹ̀, wọ́n tún jà sógun ilé rẹ̀ lẹ́yìn rẹ̀.

0: kúrò.
1: Báyé ṣe ń lọ ń la àwọn èèyàn kú tá ń dágbére fúnlé ayé òṣèṣẹ̀ yìí kó di ìgbà ó ṣe. Ìjọ kan ni ó kan ìmí àtẹ̀yìn náà ń sún ni o, ìjọ kan ni ó sún kan wá gẹ́gẹ́ bí orúkọ mi sún kan mí. Ọlásúnkan mi yóò sún kan wá lọ́jọ́ kan o. Kìí ṣe pé o, kìí ṣe pé ṣùgbọ́n tí gbogbo wa bá máa rántí bíbá lọ lọ́jọ́ kan àbá máa gbìyànjú láti máa ṣe dáadáa. Torí ìta bá ṣe gangan náà ni ó jẹ́ àdúrà fún wa o. Wọ́n ní kò sí àwọn kìrìsìtẹ́nì wọ́n ní kò sí àdúrà fún òkú mọ́ o. Akíkísẹ́ ọwọ́ rẹ̀ kó máa tọ̀ ọ́ lẹ́yìn. Iṣẹ́ ọwọ́ wa ló ń ṣe lọ́wọ́ tí ó máa tọ̀ ọ́ lẹ́yìn. Ṣẹ́ṣẹ́ bí ni ó máa tọ̀ ọ́ lẹ́yìn. Torí bá a bá ṣe ń gbẹ̀san iṣẹ́ olóore iṣẹ́ ládàtà bá ṣe làwọn iṣẹ́ bí iṣẹ́ búta bá ṣe bọ́ bá ṣe ń gbìnà àyá tó ń gbilẹ̀ láàmọ́ tó gba èrèǹjẹ lórí iṣẹ́ bí wa náà o bá ṣe ń gbèrèǹjẹ lórí iṣẹ́ rẹ. Táwa ló lè wẹ̀ òkun ayé tó lè wẹ òkun ayé já afẹ́ni tọ́lọ́run bá tó bá kà yẹ ẹni ọlọ́run bá kà yẹ nìkan ló lè wẹ òkun ayé já o. Ṣùgbọ́n ká máa gbìyànjú ká máa sapá wa ká máa tẹ́ráì ká máa sanná ní ká máa làkàkà ká jẹ́ kí dáadáa wa kó pọ̀ ju àìṣe dáadáa wa lọ torí èyí máa ń rìn nílé ayé ń bí kò rí ọmọ mi o. Èmi gan Adéyinka tẹ́nu mi dùn yìí tẹ́nu mi dùn dáadáa yìí èyàn ò lè má ṣe ṣe èyàn nígbà mí o ti ṣe bí èyàn ẹlẹ́ran ara la pè wá ṣùgbọ́n tí dáadáa wa bá ti pọ̀jà ìdá wa lọ. Ọlọ́ba yóò wá ṣe àfojúfò gbogbo àwọn ìyókù. Ẹ jẹ́ kí dáadáa wa pọ̀ ká sì má pa ẹnìkankan lẹ́kún ká má jẹ́ orísun ìbànújẹ́ àbí ẹkún fún ẹnìkankan o. Orísun ayọ̀ àti ìdùnnú ni ká máa gbìyànjú ká máa jẹ́ lóòrèkóòrè bó tilẹ̀ jẹ́ pé àyín máa rìn ní àyàn ayé kò rí ọmọ mi.
0: I don't know what to do. Èmi ọmọ ń bá ṣe o.
1: Látàrí ìdí èyí tá fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn alátìlẹ́yìn aláfẹ̀yìntì wa nílé iṣẹ́ wa níbí. Ẹ̀yìn èjìká tí ò jẹ́ kọ́rùn wọ́wọ́ ẹ̀yìn oṣù ká tẹ̀ jẹ́ kọ́rùn ó máa wọ̀ wá. Ẹ̀yìn tá a bá ti gbégbá pẹ́ Atúndé o Atúndé o Atúndé o tẹ̀ jẹ́ kọ́rùn ọwọ́ oṣù yín nígbà kankan bó ti ẹ̀ jẹ́ pé most of the time ọ̀rọ̀ mi gangan máa fẹ́ súra mi nígbà mi ìpèsè wàhálà mi ọ̀wá pọ̀ báyìí. Ṣùgbọ́n ẹ̀yin ti yín ẹ̀yìn wá jẹ́ kọ́rùn ọwọ́ oṣù yín ọ̀rọ̀ tí gangan tì ká lára yín kò ní sú Ọlọ́run ọba o.
0: Àtàpà kò sí ọwọ́ di là.
1: A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a jọ ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ opó méjì tá a sanwó iléèwé wọn. Kò yẹyin Adéyinka asanwó iléèwé asanwó wa ẹ̀kì asanwó wa ẹ̀kì nítorí ẹgbọn mi bọ̀dá mi Asisi Sarabadin ni ọlá ìyá àtibá mi aláàjì mi bàbá mi dáadáa wọn ìfẹ́ ń dákọ àwọn pẹ̀lú bà mi sunny success odù ọlá ọmọ ògúndàre ọmọ wọn nílùú ìbàdàn nílé olúyọlé ìbàdàn mọ́jà mọ́jà tẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ kára wájú lẹ́rú. Àwọn náà bá wa dá sí ó jí àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ máa wò fọ́nẹ́sìn ní pé ọmọ opó ẹyọ kan péré ni ẹni tó jẹ́ olórí àwọn opó mùsùlùmí ló bẹ̀ mí fún. Ẹ máa wá wò fọ́nẹ́sìn ní pé opó tí ìyá yìí ń bẹ̀ mí fún wà láì kìrìsìtẹ́nì ni o ṣùgbọ́n olórí opó mùsùlùmí ni ìyá tó sọ̀rọ̀ ọmọ yìí fún mi. Olórí opó káàbàtà lọ́yọ̀ọ́ táwọn jẹ́ kìrìsìtẹ́nì àwọn ni wọ́n sọ̀rọ̀ ọmọ yìí fún ìyá yìí. Ìyá yìí náà wá sọ̀rọ̀ rẹ̀ fún èmi èmi náà mo bá gba arata mo bá gbà á lára ta mo kọ́ ṣe ní fídíò ní Facebook ìrì kọ́mẹ̀ntì kankan àwọn èèyàn kọ́mẹ̀ntì àwọn tó ń kọ́mẹ̀ntì kàn ń kí wa ni bóyá kọ́ńtẹ̀ǹtì yìí ọ̀dẹ̀ yìí gbogbo àwọn èèyàn ni. Mo bá tó ń mú fídíò yìí ngbà tí ń gbọ́jà kankan mo bá gé mo bá fi sọwọ́ ní broadcast list mi lórí WhatsApp wàláì lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ọ̀kadà níjọ́ tá à ń ti bi òkú Afọlábíjí Àyìndé bọ̀ nílùú Gbóọra lórí ọ̀kadà tá a gbé lọ náà ni mo wà tí mo ti ń tẹ tí mo ti ń gé fídíò yìí tí mo fi sẹ́ndì ẹ̀ lórí WhatsApp tí mo fi voice message tí ìyẹ̀ okòyè tó sẹ́ndì sí mi tí mo fi pẹ̀ kún rẹ̀ láàrin káàdì yúkáyájú tí fóònù mi ṣẹ̀ ṣe. ni kọlu n wọle sori fonu mi ti eti ku pe bawo elo gan lowo yi gan funny enough ni pe wa lie emi go bere yi owo n gan lowo eni lowo eni to soro yen fun mi mo ka se video n pe eni to ba fe ran won lowo ko lo si lewe bye bye ko bere oruko omo bye bye tabi ko lo sodo iya opo yi kan lo sibe ka bere pa awon verse kan bye bye fun mo bye bye
0: o se opo morogun
1: kin la wa se laye kin lọlọrun da wa saye fun ibere re o fun gbogbo eyin te larojinle kin la wa se laye
0: I can't believe you are gone oh
1: Oladumare olojo ni ba mi se aforiji fun afolabi ayinde jimo ba n pa asise re re o ko ba n te safe fe re Ambo ni bi oku re lori okada ni mo ti tun send video yi ni WhatsApp lawon eyan ba bere si ni contact mi lotun losi awon tan ba mi tun gba video yi ta to bi sowo sawon lose oni sawon le bi sowo sawon lose lu on every sowo and result end game mu be na ni pe kare ni ba wa sanwo ile ewe omo yi ibi te ba ri e bi sowo si ka sa ti re ni ran wa lowo lori Oh, I hate common.
0: In solitude, oh, I don't know.
1: Ori okada na mo wa ti ba mi kan ta fi pe mi at America. Number mi o wa available ko lo. Baba to pe lori inu line keji. Pe boya yo lo lori keji. Awon mo pe phone mi ti ku ni. Nina mo dele ti mo ri ko igini won mo wa pe won pada. Baba na to sile mo awon na to ti jade lo. Mo wa fi atejise ati voice message ranse.
0: Olufe gbogbo unfo.
1: Baba tun bere pe lo ni owo yi lemi na ba ke phone mole. Mo pe ya pe pe lo ni. Iya yen kokon so fun mi pe baya bi 30,000 naira. Ai egberun lona 30 naira.
0: Atan mo wa le
2: ofe ko lo.
1: Emi na ba in te okay mo pe ya yi un ri pe in ri pe. Auntie te mi gangan na to na je opo oko ti e na ti ku lati bi odun mejo seyin. O nikan ni feyin fun awon omo marun kiri.

0: Asi alagbada o eyin temi e to je second born odo ma mi ni nge odo grandma ona o se wa e ki todun yi funny enough ni pe in ti e ronu lo pe kin ti e send iran lowo won kini lori whatsapp nitori titara temi baba se fi baju ba fe bi bamu la nwa ka kiri tele ta bi rowo yi san ti gba ngba ti to po yi to n contact mi titi e lo gba mi lara ta ti mo kábíyèsí olódùmarè ni mo fi sọwọ kí ràn lọwọ tó dìde tàbí rí towó tí etí opó yìí tó sọ yìí san mo sì jẹ kó yí àwọn èèyàn kówó yìí ti pé ṣùgbọn lára pé àwọn èèyàn sà nífẹẹ sí ká máa ṣiṣẹ olóore pàláì lẹyìn ìgbà tí mo sọ kówó ti pé níbà mi sàn ní success odò ọlá ọmọ òkun dáre lánà tún fowó tí wọn sọwọ láti United Kingdom. Ẹyin ọ̀rẹ́ yìí ni mo tó mọ̀ pé 25,000 ni wọ́n ní ká máa san. Gbogbo owó tó sì wọlé ó sì ka owó wàẹ́ẹ̀kì ọmọ méjì kábíyèsí olódùmarè. A ní kí làwa sì láyé o, mò ń bi ẹ̀yìn náà kí ni tọ́lọ̀ ràn wà wáyé fún. A ní kọ́lọ̀ ọmọ da wàhálà sí alágbádá. Ẹyin ẹ̀ ń tún bẹ̀ kan sí fún yín. Àkọ́bí ọmọ àǹtí mi tí mò ń sọ yìí. Àkọ́bí ọmọ àǹtí mi tí mò ń sọ tó ń jóbìnrin. Gbogbo àsìkò yìí. Níjọ́ tá a lọ síbi òkú Afọlábí Jimo Ayíǹdéhùn láàárọ̀ ó ní iye tèmi gan tí mo tún lọ dẹ́pọ́sìtì lọsibítù. Òun ṣẹ̀ṣẹ̀ bímọ iṣẹ́ abẹ ni wọ́n fi gbé ọmọ jáde 130,000 àbí 20,000 kọ́ ni 20,000 lowó tọ́jọ́ owó operation yàtọ̀ fún pa àárọ̀ ogun àárọ̀ oríṣiríṣi ó tún lábẹ́rẹ́ kan tí mò ń gbà tó bá ti bímọ. Mo ti gbàgbé ntọ́ pé ó kọ abẹ́rẹ́ tí wọ́n fún ní abẹ́rẹ́ bá bíi 30,000 àbí 30 kíní kan ní lọ́wọ́ abẹ́rẹ́ náà. Ni mo fi sọ pé kọ́lọ̀ mọ̀ da wàhálà sí alágbádá. Nǹkankan o ẹni tó bá kankan ló kan mọ̀ ni. Ṣùgbọ́n mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ máa sọ lórí afẹ́fẹ́. Tọ́rọ̀ òfin ní sùn àwọn èèyàn pé sọ́dọ̀ rẹ nìkan làwọn èèyàn ti ní sòro ni. Kọ́lọ̀ mọ̀ da wàhálà sí alágbádá. Ẹni tó bá wà mọ̀ nú rò ni mo fi ń sọ pé yóò mọ orí Ọlọ́run o yóò sì mọ ọpẹ́ dú ìwọ́ tọ́lọ́run tí ń bọ̀ gbé sí nírọ̀rùn. Mo fẹ́ náwó kan òun rí iná ebi ò pa látàárọ̀ dálẹ́. A dẹ̀jọ mú ọdún yìí láti January a tó wà ní December ení ní December 21st. Ẹni tó bá mọ̀ nú rò nìkan ni òun mọ orí Ọlọ́run o ni ó sì mọ ọpẹ́ dú. Tàbá máa sọ àwọn ọ̀rọ̀ yìí àwọn kan ò ní mọ̀ pé àwọn ò ní pírọ́blẹ̀mù kankan. Wọ́n à ní mọ̀ pé àwọn ò ní sòro pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín.
1: Fojú ṣògbèrè ẹ̀kún. Abẹ́ orí kékeré já lórí.
2: A ò fẹ́ kó lọ.
0: Mo sọ lérèfé níjọ ní bíi. Mo ní ọ̀pọ̀ àwọn èèyàn ní ń bẹ lọsibítù tó jẹ́ pé owó operation ni wọ́n ń wá káàkiri. Ká tún dúpẹ́ lọ́wọ́ àwọn dókítà náà. Tí wọ́n sáré ṣiṣẹ́ náà tán ní ká fún wọn padà wówó lọ. Kọlùkọlù bú àjálù bú kò ní jáwọ́ nù lé mi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́. Ẹ sàmí ẹgbẹ́ tó àdúrà mi ẹ fọwọ́ ẹ̀ pọ́jú. Bí ayé yìí ṣe ń jẹ́ ayé báyé bá ń jẹ́ ayé tígbà ń jẹ́ ẹ̀gbà. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní mọ̀nà lé mi àtẹ̀yìn o a ní rógun àkáwọ́ lórí sọkún o. Ẹrù tábí amọ̀ èyí wá tú òwò nídìí fún yín o.
2: Ìfẹ́ ti bẹ́ lọ́kàn aya rẹ̀.
0: Aláǹtí mi tí mò ń sọ̀rọ̀ yọ́mọ̀ ìyá ọmọ bàbá mi gangan ni ọdún kẹjọ rí tọkọ rẹ̀ tó ti láksidẹ̀ǹtì lórí ọkọ̀ gbégi lódò wọ́n ń bọ̀ látoko ni bírèkì bá fèèlè lọkọ̀ bá di gbígbígbí jì lójú odò ni igi kábíyèsí olódùmarè. Nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúnìyà. Ẹyin tó bá kankan lọ́kàn mọ̀ ni o kọ́lọ̀ má jẹ́ kí láburú kan èmi pẹ̀lú ẹ̀yin o. Funny enough ni pé pàlà yìí tí ẹ̀ wá rántí pé ọmọ tí ẹ̀ náà fẹ́ ṣe wà ẹ̀kì. Mo mọ̀ pé a fẹ́ sanwó wà ẹ̀kì o. Ṣùgbọ́n èèyàn rántí pé káṣí ẹ̀ bá béèrè pé káwọn èèyàn ràn lọ sí ràn lọ́wọ́. Ẹ wá wo bí tọ́lọ́run ti gbé bí ṣe ṣe dé. Ẹ wo bọ́lọ́run ṣe gbé bí ṣe ṣe dé. Àràta tó ké gbàjarì wá bá mi. Ìnì mo gba arata lórí ọ̀rọ̀ rẹ̀ kó tó di pé Ọlọ́run wá bá wa bu àṣírí títí wà ẹ̀kì tọmọ ti ẹ̀ náà pẹ̀lú owó tá a tún fi kúnra wọn pẹ̀lú operation ti àkọ́bí rẹ̀ tó bímọ nílé ìwòsàn. ni mo se ma nje ka sa ma se

Bo tun fi asiko yi so fun yin o pe awon ma si ku o ta tun ni lowo wa e ki fun eni to ba tolo n ba ran lowo to le se iran lowo yi wa lai awon ma tun ku mo fi olorun ba se ri lẹ́ran kan lára àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ wa ó tún sọ fún mi ó ní yàtọ̀ fún pé ìyá òpó tó kọ́kọ́ contact mi náà tún sọ pé àwọn ọmọ kù lọ́dọ̀ àwọn ẹnìkan tó náà jẹ́ òṣìṣẹ́ ilé iṣẹ́ wa tó bá mi fọ́wọ́dù sí àwọn olóṣèlú nígbà ó wá ń sọ pé báwo la ti tún lè ran ọmọ kan lọ́wọ́ nínú níléèwé òkè ọlọ́lá secondary school lọ́yọ̀ aláàfin wa ń bí náà ọlọ́run ọba ń gbọ́ ẹ jẹ́ ń lọ ka àtẹ̀jíṣẹ́ mo ṣe fi sọwọ́ sí mi yún Comrade Adedokun Sunday Asasa to ma se eto public matters with Comrade Adedokun Asasa ti ma bi awon oloselu wa sori ikanni wa ni gbogbo ojo jimo jimo eh o lo contact mi se linje ta ni abana e je nlo wa atejise ah ha nijo mo nijo ojo monday ojo monday oni I met a boy who is an orphan today. He is helpless. He is in SS3 at Okeolola High School, but hasn't registered for WAEC. How can we help him out, sir? How can we help him out, sir?

Ebola. 25,000 naira náà ni o. Ẹni tó lọ ń bàràn lọ́wọ́ tí ń gbọ́ mi lọ́wọ́. Tó bá tún lè ṣe irú ràn lọ́wọ́ yìí. Ọmọ pọ̀ ó kù o, wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀. Yàtọ̀ fún àwọn bíi mẹ́ta tí ìyá òpó tó kọ́kọ́ kọ́ńtà tì mí sọ. Àwọn ọmọ tó ń bẹ o. Àwọn ọmọ ń bẹ. Bàbá sì ṣe ń ṣe àwọn ràn lọ́wọ́ yìí náà láàmú post fídíò rẹ̀. Bó ṣe jẹ́ pé èyí máa rìn kórí ọmọ mi. But we are trying our best to be as plain as we can be. To be as faithful and trustworthy as we can be.

0: tọ́lá wa gangan a fẹ́ jáwọ̀ a fẹ́ já a fẹ́ máa jí àwò kọ́ se dáadáa.
1: ṣe bá lọ lèníyàn kúrò.
2: ayé ṣe ń lọ.
0: àìmọye àwọn èèyàn mi tán rí fídíò yìí tálàwọn ní ràn lọ́wọ́ oúnjẹ ni o ebi nípa àwọn àláìlà mẹ́wàá ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n ìwọ̀nba téèyàn bá lè ṣe ń bẹ̀ náà ni wọ́n máa ṣe èèyàn lè hẹ́ẹ̀pù gbogbo èèyàn tán o. èèyàn lè hẹ́ẹ̀pù gbogbo èèyàn tán èyí tọ́lọ́ bá fún yàn ní kápá nìkan náà lèyàn ó ṣe. because in order to help people you have to help yourself first. how can you help people when you yourself is helpless when you are helpless you can't help anybody.
1: ìbí tòun ní àjà yìí aya ìgódà lò.
0: ní ẹbí máa ń sọ nínú bàálù pé tọkọ bá fẹ́ já kọ́kọ́ ranra rẹ lọ́wọ́ láti fi face kíní oxygen kíní yẹn mask sí imú ara rẹ o kódà kí wà àtìyàwó àtọmọ rẹ wà lójú kan kọ́kọ́ fi símú ara rẹ náà torí ẹni tó bá kọ́kọ́ tó bá wà láàyè ló lè ran ẹlòmíì lọ́wọ́ tó bá wà láàyè pẹ̀lú kápá rẹ náà ni wọn ò lè ran ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì lọ́wọ́ kò yé yín. bí wọ́n gangan bá wà láàyè ló lè ran àwọn ẹlòmíì lọ́wọ́ ṣùgbọ́n tíwọ náà bá standard ló tó lè ràn yàn lọ́wọ́ ẹni tí ò bá ní kápá rẹ̀ kì í ṣe àfi tipátipá ṣe ibi tí mò ń lọ nu. ẹni tọ́lọ̀ ń bá fún ní ìkápá rẹ̀ tí agbára bẹ́ẹ̀ tó bá wà náà ni kọ́ máa ràn yàn lọ́wọ́.
1: I was shocked and sad.
0: kọ́kọ́ ẹ̀pọ̀ ara rẹ̀ náà kò tó ẹ̀pọ̀ ẹlòmíì o torí ẹ̀pù àwọn helpless people lè wọn lè tán o ṣùgbọ́n wọn àtọ bá lè ṣe náà ni kò ṣe sáàmà ṣe dáadáa fọ̀rọ̀ ẹnu ràn yàn lọ́wọ́. bí wọ́n gan ṣe ń gbọ́ mi tó ò bá ní kápá àti sanwó wáẹ́ẹ̀kì ó tún lè sọ fẹ́lòmíì tó wò pó ní kápá rẹ̀ ìwọ́n náà ó tún máa gba commission pò sọ fún yàn bí ṣe olóore ṣe wà nu. àìṣe é tán.
1: èmi ọmọ ń bá
2: fẹ́ kọ́ la.
0: ẹyin tèmi àìṣe é tán o lábàládé.
1: àbí ń pé o wá gbà kára kó fi jẹ̀kọ́ àtọmọ wálé.
2: a ò fẹ́ kó lọ.
0: àsìkò thanksgiving láwa yìí ó nílùú òyìnbó pàápàá jùlọ àsìkò thanksgiving láwa yìí lamẹ́ríkà. táwọn èèyàn àwọn èèbó pàṣẹ mọ̀ ń sọ páwọn míì nínú wọn mọ́ ọlọ́run àwọn àákò yìí ni wọ́n mọ̀ ń ṣèràn lọ́wọ́. mo ti wo fídíò oríṣiríṣi fídíò tẹ́lòmíì tí ó lọ sínú ọjà pọ́púlà ọjà tán tí máa ń ra nǹkan yóò mọ̀ wá wá wọn tí wọ́n nílò ràn lọ́wọ́ ó lè kọ́kọ́ tẹ̀ sí wọn díẹ̀. mo ti rí àwọn kan tán fún àwọn kan lówó tóbìnrin tó gbẹ́kùn gbàgì tó ní ìrònú tóun wọ́n rà fáwọn ọmọ òun fọ́dún lọ bá òun báyìí torí oore tí ò lérò ó bá àánú pàdé yún àwọn òyìnbó táwa máa ń sọ pé wọn lẹ́sìn. àwa tá a lẹ́sìn ní àyín ṣà ń gbìyànjú ṣà ń ṣàánú torí ká máa ran ara wa lọ́wọ́ ká máa ṣàánú ara wa náà lọ́lọ́run ṣe dá wa sáyé o sáàmù pé mo béèrè níbẹ̀rẹ̀ pé kí lọ́lọ́run dá wa sáyé fún kí la wá ṣe láyé àbí kí lọ́lọ́run dá wa wáyé fún.
1: ọ̀rọ̀ ni gbogbo wa jẹ́ ẹni àtìpó ẹ má gbàgbé báyé ṣe bá lọ.
0: àtìpó la jẹ́ ní àyín o báyé ṣe ń lọ làwọn èèyàn ń dágbére fáyé o.
1: a ò pàdé ibi dùn ní odi péré
2: a ò pàdé
1: ó dojú wa la ó darin náà kò yọ ṣe.
0: bó ṣe wá léwu kọ́ ọmọ òpin nǹkan le tóun tó bá wọ ẹ̀yìn wò ni mo fi ń sọ níbẹ̀rẹ̀ pé o gbèwò ẹ̀yìn wò ájà rẹ ò bá pakún o gbèwò ẹ̀yìn wò ájà rẹ ò bá pẹ̀kulù o gbèwò ẹ̀yìn wò ájà rẹ mà lè pé horo. ẹ̀yin tó bá wọ ẹ̀yìn wò tó bá mọ̀nú rò ó ní ọmọ pẹ́ dún adúpẹ́ orí ọlọ́run
1: o
0: adúpẹ́ o 2022 tó ti ń lo odò tí ń lọ rèé mú mi ení ni 21 nínú oṣù kejìlá ọjọ́ mélòó ló kù sọjọ́ mẹ́wàá kọ́ ni àbí mélòó.
1: gbogbo ìjọ ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀ á kó àtẹ̀mọ́ra o.
3: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo ni se biba bẹni kọọkan.
4: Ajisebi Oyo laari Oyo ni se biba bẹni kọọkan.

0: Ọlátọ̀lọ̀ ń da yín, àyín, ọlọ́wọ̀ níjó tán o, torí pẹ́ dáná, ẹ ń fún wa ń bẹ̀, ẹ fi ń ṣèràn lọ́wọ́ ń bẹ̀, ọlọ́wọ̀ bá ọlọ́jọ́ ni kò ní jẹ́ kọ́lá yín ó tán, ẹ ní fọlá pìtàn pẹ́ ti nírí o, lọ́la wọ̀ láhọ́lọ́wọ̀ kù wáta, ìlàbìlà àlè ìlàzín. Ọ̀nà ọ̀la yín tó ti sì yí kò ní di láíláí fàbàdà, lọ́la Ya salam, ya salam, ya sali jalali wa likara.
1: Awo shifi la de olori
0: ya. Ya rahman, ya salam.
1: Oba ti o jau ton shalawa.
0: Ya rasak, ya salam.
1: Dele jun wapa wangon kwe gwa. Eniri le mira.
0: Ya salam, ya salam. Sali jalali wa likara.
1: Oh,

0: dédé àkókò yìí o ẹyin tèmi ẹkùn dédé àkókò yìí ní gbogbo ibikíbi tí a fẹ́rẹ̀ kan nìyí tó bá ń fẹ́ dé adéyinka ọlọ́sọ̀kan mi lè ní jẹ́ o pàpín baálẹ̀ ẹ fi là ìlọ́sẹ̀ àròkọ ní mi ti sọ lórí ọbẹ̀ nínú àwo tangan ajáàlú ọ̀yọ́ tí èé gbó lọ́sán nítorí bẹ́mi ọ̀pá ẹranko ọ̀hìn ọ̀pọ̀ ọgbà náà ni màá ń já sí pé mo rábà mi èèyàn kan ní ọ̀rọ̀ ọ̀jẹ́nu ohun tí mo tún sùn tán tí gbogbo ẹnu mi ṣe wúyẹ́wúyẹ́.
1: ìyanu tètè agbọ́ ni.
0: ètò mi tẹ ẹgbọ́ tọ̀hún ẹ̀yìn tèmi tí mo fi ń gbà wá níyànjú wípé ìrònú kákárí bọnú pẹ̀lú ìrònú àròjù kó tọ́ràn ń ti ń ṣe ni o àìnà lọ́wọ́ tó jẹ́ kí n padà wá kí n tó wá fi òde lè lórí fún yín fún ẹnìkan tí ń gbọ́ mi lọ́wọ́ tó ní ìgbàgbọ́ tá ẹ mọ̀ pé bíbélì sọ wípé bẹ́yìn bá nígbàgbọ́ tó kéré bí òhóró mustard ẹ̀yìn yóò sọ fún àwọn òkè kan sídìí o òkè ó sì fi ti ìkálára rẹ̀ sídìí nítorí pé nígbàgbọ́ mo wá ń sọ fẹ́nìkan tó nígbàgbọ́ ń bẹ̀ ẹn tó fẹ́ mọ ronú sẹ́lẹ̀ ṣùgbọ́n tó nígbàgbọ́ ipé kò sí nǹkan kan tí olúwa ò lè ṣe o aya pẹ̀lú orin mọ́ọ̀mì yìí tààjọ wá sórí ètò mọ́ọ̀mì yìí kristi àfọlábí orísun iye pẹ̀lú orin wọn tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìyanu yóò ṣẹlẹ̀ ìwọ náà tó bá nígbàgbọ́ báyìí tó nígbàgbọ́ so sáti nígbàgbọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ níwòyí ọ̀la níwòyí àsìkò yìí lọ́la gbogbo òkè ìṣòro rẹ yóò ti di pẹ̀tẹ́lẹ̀ ìyanu yóò ti ṣẹlẹ̀ ọyá gbé òkè.

0: ẹni tó ti rò pin yanyan pé káwọn jẹ ẹkọ kólòbó kan yòókù káwọn sì máa gbọrun alákejì lọ wà láì. Ìyanu padà ṣẹlẹ̀ náà ni ìyanu ṣẹlẹ̀ nínú ayé ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí náà.
1: Ó ṣófo.
0: Wọ́n fi àsìkò yìí ṣe ṣáda ọ̀tún sí bàá mi kan láti orílẹ̀-èdè Brazil. Wọ́n bá mi ń ṣe ìtakùrọ̀sọ lórí ẹ̀rọ WhatsApp mi. Wọ́n ní orúkọ àwọn ni Felipe Olúọfà. Felipe Olúọfà. Àmọ́ tó wá rí pé Felipe Galvão láti orílẹ̀-èdè Brazil, ọmọ ìlú Brazil ni wọ́n sọ wọ́n nífẹ̀ẹ́ sí. Àṣà àti ìṣe Yorùbá kódà wọ́n ń jóyé mi pé ó ń wo àwọn lẹ́mí àwọn láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà báwọn ó sì dé ìlú Ọ̀yọ́. A ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ bí a ti tún sọ̀rọ̀ yìí o. Ẹ̀yin tèmi ìyanu yóò ṣẹlẹ̀ ní wòye ọ̀la o.

0: yin gba gbọ pe o ngogo bayi lo ma nsise papọ fun daada o ngogo nsise papọ fun rere ni o nitori enikan to ti nsore ti nu enikan to ti gbadura titi to wo pe ah o ti ti so ohun adura ohun okuku gbajare oya ka party ka gbokobo mi lo enitori enun to ti nro pin ah iyanu yo sele o to ba ti ni gbagbo ni wo yi ola mo so pẹ̀lú ìgbàgbọ́ wípé ní ìwòye ọ̀la ìyanu yóò ti ṣẹlẹ̀ pẹ̀lú orin àmọ́ mi dáadáa Kristi Afọlábí láti Ọ̀sun State wa lọ́hùn-ún Ọ̀sun State wa lọ́hùn-ún níbẹ̀ hún Kristi Afọlábí tí wọ́n fíjọ bàbá wa Dr. Atabatubu Atabatubu Elédùmarè Ọlọ́run ìyanu. Àmọ́ mi Kristi Afọlábí orísun iye náà ni o.
1: Wà á tún dìde rìnsẹ́.
0: Kódà àárọ̀ yóò dìde rìn, á fọ́jú ọjọ́ pípẹ́, ojú rẹ̀ ó là o. Ẹni tó jẹ́ pé àìríṣe ni àìlówó lọ́wọ́ ni ìjákulẹ̀ ni àìláyánlé ni àìlọ́kọ́ ni àìrọ́mọbí ni. Níwò yí ọ̀la ìyanu ṣẹlẹ̀ mú ìròyìn ayọ̀ wá o. Ìròyìn ayọ̀ ń wọlé tọ̀ ọ́ bọ̀ wá. Ìyanu ṣẹlẹ̀ níwò yí ọ̀la. Tó sáti nígbàgbọ́ níwò yí ọ̀la ìyanu ṣẹlẹ̀ Adéyinka mo tún ti dé aláwọ̀ ìjà níwò yí ọ̀la ẹyin tèmi ìyanu ẹyin àríyanu báyìí àgbójú òkè dami lẹ́nu yóò ṣẹlẹ̀ nínú ayé mi àti ẹ.

0: gbagbọ.
1: Ẹnìkan tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí níwò yìí ọ̀la ìwọ gan ó kọrin ìyanu ó kọrin ìdúpẹ́ kódà ó tún fèmí gan ní nǹkan ọpẹ́ ẹ̀bùn ọpẹ́ pé ọlọ́run mọ̀ ti padà ṣe ìyanu. Ẹnìkan tí ń gbọ́ mi lọ́wọ́ tó nígbà àgbọ́ yìí ọ padà wàá dúpẹ́ nítorí pé níwò yìí ọ̀la má rò pin o ìyanu yóò ṣẹlẹ̀ Adéyinka bó tún ti dé aláwòye ìjọnu ọ̀rọ̀ tó ń bá mo kó mo rò bọ̀ wá.

0: ṣe.
1: Ní Togo, tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́ yìí níwò yìí ọ̀la. Ìyanu ṣẹlẹ̀, ẹyin tèmi láti Benin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ níwò yìí ọ̀la o. Wàhálà, ìyanu ṣẹlẹ̀ ọ̀sọ̀ tí ní gbàgbọ́ náà ẹyin tí a ní Nàìjíríà tílétílé níwò yìí ọ̀la. Ìyanu ṣẹlẹ̀, ẹyin tèmi láti Canada tẹ́ yìí ṣe mọ́ gan lójoojúmọ́ níwò yìí ọ̀la. Ìyanu ṣẹlẹ̀, ẹyin tèmi láti United Kingdom. Àti ẹyin aláti ilẹ̀ yìí wá káàkiri àgbáńlá ayé. Níwò yìí ọ̀la, ìyanu yóò ṣẹlẹ̀ o.

0: agbọ́ni.
1: Àǹtí mi tẹ́ ń gbọ́ orin wọ̀nyí, Kristi Afọlábí orísun ìyè. Kristi Afọlábí orísun ìyè. Àwọn ẹ̀rọ orin yìí, fọ́nrán orin yìí, fídíò rẹ̀ ń bẹ ní orí YouTube wọn. Kristi Afọlábí orísun ìyè náà níbẹ̀ dé YouTube. Àtẹ bá fẹ́ bá wọn jọ rẹ̀ lórí Facebook wọn, orí Facebook wọn, Kristi orísun pẹ̀lú Ivan pẹ̀lú ìyè. Kristi orísun ìyè náà ní Facebook. Ní orí Instagram ẹ̀kọ́ papọ̀ ni Kristi orísun ìyè ẹ̀kọ́ papọ̀ ni. Ní orí TikTok Kristi orísun ìyè náà ni o, ní orí TikTok. Ní Facebook Kristi orísun ìyè 2 ayo. Bẹ́ẹ̀ bá wà lọ sí orí YouTube, Kristi orísun ìyè náà ní orí YouTube. Ní orí wọn èyí tí wọ́n ṣe pẹ̀lú Dr. Láyìmí Kábàbs aka Àtàbàtúbú. Àtàbàtúbú orin yìí ti wà ní orí ìkànnì ayélukára káàkiri, kódà bẹ́ẹ̀ dọ́díò máàkì ẹ bá ń bẹ̀, bẹ́ẹ̀ fẹ́ dáńlòdù rẹ̀ ẹ bá ń bẹ̀. O orin yìí ẹ̀rí pé ó ń súre ayọ̀, ó ń pàṣẹ ìtura, ìtùnú àṣẹ ìyanu ló ń pa sínú ayé wa. Kẹ́ẹ̀yà lọ máa dáńlòdù rẹ̀, kẹ́ ẹ máa gbọ́, kẹ́ẹ̀ fi sí repeat. Àtìgbà tí èmi ti gbà á repeat ni mo fi sí o, torí pé mo nígbàgbọ́ wípé ìyanu ńlá yóò tún ṣẹlẹ̀ nínú ayé tèmi náà, torí pé kò sí nǹkan tó ṣòro fún Ọlọ́run ọba mi láti ṣe. Àṣòro ṣe bí Ọlọ́run ọba mi ò lè lọ́wọ́ sí. Tọ́lọ́run bá fẹ́ lọ́wọ́ sí, tó bá ti lọ́wọ́ sí, ìyanu oríṣiríṣi ọtún ọ̀tún náà ni yóò máa ṣẹlẹ̀. Ṣẹ́ẹ̀ṣì màtẹ́lẹ̀ ń kọ́ pé ọtún ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún ọ̀tún náà lóòrùn ràn. Adéyinka mo tún ti dé o, aláwẹ̀ ìjẹun èdè bábà èdè, ọ̀rọ̀ bábà ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà. Kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọ ọba Aládèjì gọjìgan tògo tògo tọ̀gọ́ tọ̀gọ́. Abọ́gbọ́n nú tún ni mí tọ̀ san tọ̀ san torú toru o. Èmi lọ́kùnrin sì bà olórí aláròyé nílà ló ní mà tí mà ń wò sọ̀sán sùn. Mọ́námọ́ná mi sì káríbọnú bí ẹni tí ọ̀lọ́gbọ́n nú ọgbọ́n nú mi gbèjì ẹgbẹ̀jọ ní agùntàn mi ń wò sọ̀sán sùn bí ẹni tí ọmọ bí Ọlọ́run rè. Adéyinka ta ló nígbàgbọ́ ń bẹun, ẹ ti nígbàgbọ́ ìyanu ti ṣẹlẹ̀. By this time tomorrow, ìyanu ńlá yóò ṣẹlẹ̀ ní wòye
0: ọ̀la.
1: Ẹyin òtẹ́ bá ti wá dé YouTube wọn, ẹjọ́ nítorí Ọlọ́run kẹ́ ẹ subscribe síbẹ̀. Àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀kan tó dùn tó je tí ń gbèsè náà ló wà níbẹ̀. Kẹ́ ẹ subscribe níta tún lè fi support wọn. Àǹtí mi tún jẹ́ òye mi pé bẹ́ẹ̀ lóde pé òde ìyàwó òde ọmọ òde nínú ṣọ́ọ̀ṣì yín ní gbogbo àwọn àpéjọpọ̀ yín. Ẹ̀tẹ́ bá fẹ́ káwọn wá fi orin dá yín lára yá ń bẹ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn èyí náà lẹ́ pè wọ́n sì mò ń bọ̀ ná.
2: Dandan ni kò ṣe

Bẹ ba fe won wa minister ni so si ti ero ba ni soro yi na le pe won si o na ni won tun lo ni ori kan ni WhatsApp won o ni 080 ti ati mu gege ati takada eyin temi 080 3541 4956 080 3541 4956 le kan si 080 3541 4956 ẹni kan sọ pé òun ò tí mú gègé àti tákàdá ayé ẹmu ẹrọ yìí náà ni wọ́n ń lò lórí WhatsApp o ẹrọ yìí ni wọ́n ń lò lórí WhatsApp 080 3541 4956 080 3541 4956 ẹ sì mọ́ gbàgbé pé gbogbo àwọn ẹ̀rọ ìkànnì ayélukára social media sí wọn lọ́kan ọjọ́ kan Kristi orísun iye náà ni o Kristi orísun iye máa mi Afolabi Kristi o Kristi Afolabi aka orísun iye ọ̀hún yáyìí máa gbà sí ńlá kó máa gbáyàkà sí dáńbẹ̀rún.

0: àwò dámi ẹnu. Ìyanu tẹ́ ti ó gbọ́ tójú ó rí. Ó kọjá pé yóò mọ̀ fi pamọ́. Kí ni jà ká mọ̀ fi kí ni kan pamọ́ à ń fi ẹ̀. Tíṣu ẹni bá ta àádọ́wọ́ bó jẹ ni. Tíṣu bá ta tọ́ bá ta tó ta tó tó.
1: Láìjà wípé.
0: Tó ta kọjá bẹ́ẹ̀ tó jẹ́ pé.
1: Ìyanu.
0: Gbígbin lèyàn ń gbé. Ọ̀dọ̀ bò kí ni jẹ́. Ó tún jẹ́ ó tún ní ẹ máa bọ̀ ẹjẹ́ àjọ máa jẹ́ o. Ẹjẹ́ àjọ jẹ́ kí ni ìtì rẹ́dì ó ti sẹ̀ o. Ó tún ti sẹ̀ ó ti sẹlẹ̀ o. Ẹ máa bọ̀ ẹjẹ́ àjọ jẹ́ kí ni yìí. Èmi nìkan ò lè dájẹ́ yún tíṣu bá ta dáadáa.
1: Gbọ́n kò lè dúró.
0: Ewé làbùrọ̀ dá òbú. Tíṣu bá ta dáadáa.
1: Ìmọ̀ ọ̀rọ̀ olúwa jáde.
0: Ó jẹ́ ó tún gun ọ̀tá rẹ̀ gan jẹ pé. Tó rí bá kàǹgà tán. Tó kàǹgà tán èyí ó tún máa gun ọ̀tá èèyàn jẹ.
1: Ọlá rẹ̀ adára máa wí pé ni.
0: Ustaasu kan ó ń sọ̀rọ̀ lórí ètò ń bí lánà. Ó ní ọlá ò tọ́lá ni. Tọ́lá bá tó ọ̀lá tán ọ̀tá èèyàn gan yóò gbà fún èèyàn pé Ọlọ́run ti ṣe ọlá fún èèyàn ó ti ṣe oore fún èèyàn. Yóò wá máa sọ pé olùsí rẹ̀ olówó lọ́wọ́. Ọlọ́run olówó lọ́wọ́ ṣùgbọ́n mo kàn ń bínú ẹ̀yìn kan gbá tiẹ̀ náà ni. Ṣùgbọ́n olówó lọ́wọ́ kó dàbí èèyàn mọ orin kan. Ọmọ orin kan o. Ṣùgbọ́n èmi egbò orin rẹ̀. Orin rẹ̀ mi ò tiẹ̀ ìyẹn tiẹ̀. Ṣùgbọ́n tí a bá kọrin báyìí. Orin tí ìtòore ni o. Tóore bá tóore. Ọ̀tá èèyàn gan yóò testifize pé Ọlọ́run sọ̀rọ̀ fún yàn. Níwòye ọ̀la. Ìwọ́n tó nígbàgbọ́, ìyanu ńlá yóò ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Ẹ lọ subscribe sí YouTube channel Christy Àfọlábí Orísun Iye TV. Ní YouTube kẹ́ subscribe. Ẹ láìkí àwọn fídíò wọn. Gẹ̀ẹ́sì yìí nìkan ni wọ́n ní àìmọye àwọn orin mi orin ẹ̀mí. Tó jẹ́ orin ẹ̀mí náà ni wọ́n ní mbẹ̀.
1: Ìwọ bá gbàgbọ́ wà á rí ògo Ọlọ́run lórí ìdáwọ́.
0: Ṣé ẹ gbọ́ táyà bá gbàgbọ́ ẹ rí ògo Ọlọ́run lórí iṣẹ́ yín. Nínú ìgbésí ayé yín lórí ìdílé yín lórí ọmọ lórí aya lórí ọkọ yín tẹ́yìn bá ti nígbàgbọ́ orí ìyanu Olúwa lórí gbogbo wọn. Èmi nígbàgbọ́ o. Èmi ní ìgbàgbọ́ o. I have faith.
1: Mo ṣẹlẹ̀ lórí.
0: Ṣé ẹ gbàgbé ẹjẹ ń jẹ àyín tán pẹ̀lú ìgbàgbọ́ ẹjẹ ń jẹ àyín sí. Nígbà tí Jésù Kristì Olúwa wa ti ń lọ ní orí ọkọ̀ ojú omi. Tí òun àti àwọn disciples rẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n lọ nínú ọkọ̀ ojú omi. Jésù ti wá sùn. Jésù ń tògbé. Bó sì tún lè jẹ́ pé báyá Jésù ń pin rọ́rọ́ ni.
2: Ó ní láti.
0: Ni ìjì bá bẹ̀rẹ̀ sí ní ìjà. Ni ẹ̀rú bá ń ba gbogbo àwọn ọmọlẹ́yìn Jésù wípé. Àwọn ọmọ tẹ̀rí lónìí o. Àwọn parun níbi ilé ni o. Nígbà tí wọ́n wà lọ jí Jésù. Ó ní okọ́ ni. Ó ní ẹ̀rí ẹ̀yin tí gbàgbọ́ ẹ̀yin bẹ́ntìn yìí. Ẹ̀yin tí gbàgbọ́ ẹ̀yin kéré yìí. Ẹ̀yin tí gbàgbọ́ mélòó ni ìjì. Ohun tẹ̀yìn bá dé láyé ní àyín. Ọlọ́run bá ọmọ bá yín dé lálákejì ni. Ọ̀hún tẹ̀ bá ti nígbàgbọ́. Èyí tẹ̀ bá túbà yí ní ayé. Bẹ́ẹ̀ náà lọ́lọ́ ọmọ bá yín tù lálákejì. Nígbà tẹ̀yìn bá nígbàgbọ́. Ọ̀hún ó fi ìgbàgbọ́ ó fi rìn lórí omi. Ọ̀hún tẹ̀ bá ti nígbàgbọ́. Tẹ́ bá ti nígbàgbọ́ níwòye ọ̀la. By this time tomorrow, ẹ máa kọ́ọ̀lù mi ni pé Dẹ́yìnká. Ìyanu ti ṣẹlẹ̀ o. Kódà Iṣu yìí ta kọjá bẹ́ẹ̀. Ìwọ gan-an náà wàá bu su díẹ̀ jẹ.

0: tàgbọ́ nínú ọlọ́run nínú ayé ohun tó lè ń bọ̀ wá dẹ̀rọ ẹ̀rí lọ́wọ́.
1: Yasalam, yasalam, sulejala alewale ikiram, gbogbo ohun tó lè ń bọ̀ wá dẹ̀rọ Adeyinka.

0: Ọlọ́lákun Láyọ̀ Ọlásọ́kan mi lòun náà ń jẹ́ lórí YouTube. Ó náà ní ń jẹ́ ní orí Facebook. Okun Ọlọ́lákun Láyọ̀ Ọlásọ́kan mi Amejoy. Hamejoy. Amejoy. Okun Ọlọ́lákun Láyọ̀ Ọlásọ́kan mi Amejoy. Of Jesus Harmony Ministry. Lọ́yọ̀ wa yìí níbí náà ni. Ẹni tọ́lọ̀ ń bá sàánú fún lọ́bọ́ nínú ewu. Gbogbo pé wọ́n kidnap èèyàn lọ́tún ló sì yí. Ẹ mọyé àwọn ẹlòmíì tí wọ́n ní. Wọ́n láyẹta wọn ní nǹkan kan, wọ́n légede wọn ní nǹkan kan. Tọ́jẹ́ pé Ọlọ́run sì ń kó wọn yọ. Ẹ mọ̀ gbọ́, ẹ̀yin kété báyìí náà ni bímọ ń sẹ̀. Àánú lọ́lọ́run fi ń gba àwọn là o. Àánú ni o.
1: Ọ̀dọ̀ rẹ̀ lọ́rẹ́ ti ń wọ.
0: Lẹ́yìn bá ṣàtì nígbàgbọ́ pé Ọlọ́run nìkan náà ló lè so ohun gbogbo. Kò sí nǹkan kan báyìí tó ṣòro fún Ọlọ́run ọba mi láti ṣe fún ni. Pàdé àmì yìí, ìyìn tí ẹ̀ mú kọ sí. Ṣùgbọ́n ẹ̀yin náà ẹ súnmọ́ mi níbí. Ẹja dásọ̀rọ̀ yìí, Ọya Ọlọ́run ọba ó ṣe o. Ẹ̀mí mímọ́ ó ṣe ẹ̀mí àwọn wòlíì. Torí pé ìwọ ló ń gbógo fọlẹ̀ wa, àwa ọ̀mọ́ ṣe o. O ṣeun.
2: Ẹ̀yin ló ń gbógo fọlẹ̀ wa. Ẹ̀mí mímọ́ ẹ ṣe. Ẹ̀mí mímọ́ ẹ ṣe o. Ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin ló ń gbógo fọlẹ̀ tiwa. Ẹ̀mí mímọ́ ẹ ṣe.
0: Yasalam sule jala alewale ikira.
2: Tó bá jẹ́ family member gan ló dúró wá ti máa fi sáàsì wá mi kiri.
0: Ọlọ́run ọba nìkan làyésú. Ọlọ́run ọba nìkan làyésú o. Ọlọ́run ọba nìkan làyésú o. Bẹ́yàn ká bá ràn ọ́ lọ́wọ́ lè ní. Tó tún lọ ń dà láàmú lọ́la. Tó tún dà láàmú lọ́tùnla. Tó ń dà láàmú jẹ́ mẹ́rin. Ọ̀rẹ́ padà sú o. Ìjọ mi ò tiẹ̀ lè bọ́ sí kanra. Kọ́jà ẹ̀yẹ pé bọ́yá kò bẹ́ kanra mọ́ ọ̀gán. Bọ́yá wọ́n bá nǹkan míì nílẹ̀. Tó bá nǹkan míì dé. Yóò bá kanra mọ́. Ṣùgbọ́n Ọlọ́run kó sìgbà tó kanlẹ̀kùn tó náà kì í dọ́ Ọlọ́run tí ò jẹ́ o. Àbàìmọ́ ké sí bàbà ìdọ́lùn. Àbàìmọ́ ké pè bàbà ìdọ́lùn. Tó bá ti mọ̀ ké pè tó mọ́ bó ṣe lè bẹ Ọlọ́run. Ọba tí gbọ́ àdúrà ni.

0: mi.
1: Ẹyin tèmi, tó bá ṣe pé Ọlọ́run bá máa ń ṣe àmì ẹ̀ṣẹ̀ ni o. Ta ni ò lè dúró ná? Ta ni ò lè dúró?
2: Orí gbà yóò ọpẹ́ ni fún ọba.
1: Tí ò bá ṣe pé Ọlọ́run fàánú gbà wá. Èmi àtẹ̀yìn tó jẹ́ pé kìkì dá ò kúrò ẹlẹ́ṣẹ̀ jọ ni wá.
2: Ó ní láyé.
1: Má ṣe ń tèrà mọ́lẹ̀ là ń tẹ̀ ká mo dùn.
2: Láàánú gbà o.
1: Àti ẹ̀tún fi mọ lórí àwọn dábà Ọlọ́run nìkan, àwọn nǹkan ọ̀sìn míì náà. Ẹlòmíì á fọ ọkọ̀, àdìdì fi ọkọ̀ kọlu ẹran ẹlẹ́ran. Ẹlòmíì á gbá ajá, á gbà ń gbàkúgbà. Ẹlòmíì á tẹ ọmọ dìẹ pa, kò tiẹ̀ ní human feeling pé bá yóò ti ẹ̀sìn sí ni pé ó ṣèṣì, yóò sì dì tẹ ọmọ dìẹ pa. Àwọn ẹlòmíì ti dájú débi wípé wọ́n á máa fi odidi odó. Ha torí Ọlọ́run
2: ayé
1: wọ́n mọ bí gún
2: òsolú
1: olóngìn nílòyẹ
2: ayé
1: fi gún odidi adìẹ lòyẹ
2: òsolú wa lórí
1: anú Ọlọ́run fi ń gbà wá ọ tó bá wo ti àìṣe déédéé wa
2: ní ayé
1: Ọlọ́run Nàìjíríà ni ọkọ̀ọ̀kọ̀ parẹ́ dànùdànù
2: nínú yìí
1: ṣùgbọ́n torí pé ń fàánú ń gbà wá
2: gbára nínú ìgbàdí
1: iná la fi wà ní ààyè o anú tó fi ń gbà wá yìí ọpẹ́ ni fún ọba ògo
2: kò sálágbára ní pẹ́sídẹ̀ǹsì rárá.
1: Yasalam sílùú jalal wàlẹ̀ ìgbàrá.
2: Táwọn kan lápẹ́rí níwájú apànìyàn rẹ̀ máa bọ̀ àfọ Ọlọ́run tí ayé ń pè é. Thank you Jesus.

0: kí bàbá tán bá mi ń chàtì láti Brazil náà. Mo kí ẹ̀yin náà Felipe àìmọ orúkọ yín kò ti fẹ́ jọyọ̀ ń lé yín iwájú. Felipe Galbao wọ́n ní Felipe Olúọ̀pà. Ojú ọ̀pá ni orúkọ àwọn láti orílẹ̀-èdè Brazil. Mo kí ìgbà yẹn náà láti Brazil ẹ̀yin tí a.
1: Ìwọ tí o mú rẹ nìkan ni mò ń bá wí.
0: Tí a rí ìpọ́nà wá ti jẹ. Àwọn ti Brazil gan wọ́n ń gbọ́ wa.
1: Mo fẹ́ kóró
0: tí a tún ń gbọ́ wa. Tán ní ìfẹ́ wa dénú.
1: Ní ọ̀kadà tó dàbí.
0: Àánú ti ń bọ̀.
1: Owó tó owó sì kò sẹ́nì kankan.

0: mi wọn tí o ti retí admission. Gbogbo àwọn ẹ̀gbọ́n dáàdì ẹ ní o wá bá wọn. Nígbà tó dé ọ̀dọ̀ wọn, wọ́n tilẹ̀kùn géètì wọn ni wọ́n sọ fún ọ pé àwọn ò sí nílé. Ẹni tí mò ń bá wí gangan tí mo fẹ́ kó ronú jinlẹ̀.
1: Mo tún fi àsìkò yìí rántí àwọn tó ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́ náà. Látòrí
0: tí ọmọ rẹ̀ ṣàìsàn
1: tí Abdulrahman Abdulbasir, first graphic designer wa. Àtòkí dórí Ọlánìkẹ́ Ọlárìnrere, Nipsey brand náà, graphic designer wa, gbogbo àwọn bánà wa. Òní máa ń ṣe obìnrin ni o, ó gbòòdò dáadáa, gúdúgúdú ni, ó ṣe gúdúgúdú méje àti yàyà mẹ́fà. Tóbi lórí ẹ̀gbọ́n mi Road Image, ọmọ wọn nílọrin àfọ̀njá ẹnu dùn ojú ọ̀rọ̀ láti àwọn sọ̀rọ̀ òkè ọya Ọlọ́run. Àánú Ọlọ́run ní ń fọ̀n orí ọ̀bẹ rẹ̀ ní ń fọ̀rọ̀ ní sọ̀rọ̀ láyé wa. Tóbi lórí S Malik Wireless Communication Concept SwiftDataDrive.com nítò náà ní Rinsọ̀ Bọ́ọ̀dù. Àdélọ́wà ọ̀rẹ́ mi nù ara Hope Culture lókè òrò kílọ̀ yà Láàfin wá ń bí 08076003202 Àdélọ́wà nù tẹ̀bárì tó bá gbé aṣọ nù tó bá dúró dáadáa oníbàwà gbẹ̀. Ọ̀rẹ́ mi tóbi lórí Best Icon Furniture lókè òrò kí gbogbo àwọn àgánú ìkànnì kulu wa nínú studio wa yàn àyín. Òye yín àwọn náà máa ń bá wàá kàn nọ́mbà wàá kàn wọ́n. Kíkàlùkù wọn ní Navi ń sọ̀pọ̀tì. Adúpẹ́ wọn Adúpẹ́ pẹ́ òkun ọ pé lóore àdánù dátàn. Orí ẹyin tá a bá ṣe lóore ìpìnrin tí ò dúpẹ́ ó fi pa àdánù egbèje náà ni o.
2: Iṣẹ́ ọwọ́ rẹ ni Jésù mo mọ pẹ́ mi wà o.
1: Lóbi lórí AY Venture AY Communication Idris Rotel Mustaki tí ìsọ rẹ̀ wà nínú Erelu Shopping Complex lókè òrò kí lọ́yọ̀ Aláàfin Block 11. Ṣé Block 11 ni? Gbé ìpè Block 11 náà.
2: Àmì bí mo ṣe wà o, mo máa wá dúpẹ́ ọrẹ mọ́ dún.
1: Àbí Block 7 ni? Àìlọ́sọ àìníyè inú ibi ń ṣe nǹkan. Mo tún ní ẹ̀ka sí òkè Mògì lọ́yọ̀ Aláàfin wá ń bí. Gbogbo bẹun gbogbo àwọn fọ́nrán ètò tá a máa ń ṣe ni máa ń lò láwọn ṣọ́ọ̀bù rẹ̀ táwọn yẹn máa ń gbọ́ níbẹ̀. Adúpẹ́ o Adúpẹ́ pé òkun.
2: Nítorí
1: pé ayé gbogbo àwọn tó ń sọ̀pọ̀tì lọ́nà kan ọ̀nà kejì tá a rántí dákọ̀ ọlọ́mọ yín ọmọ yẹn ojú yín ọmọ nọ́mbà ilé yín. Elédùà a máa wà pẹ̀lú gbogbo wa o. Nítorí tí ẹ̀yin ràn wá lọ́wọ́ làwa náà ṣe ń tẹ̀ síwájú. Elédùà o a ṣẹ̀ dáadẹ́dá yóò máa ran ẹ̀yin náà lọ́wọ́ ní gbogbo àdáwọlé yín o. Yóò máa yọrí sí rere.

0: wà láì wọ́n ti jọ ìwà látorí orílẹ̀-èdè Morocco náà. Ẹ ṣe o látorí orílẹ̀-èdè Morocco, a máa rírí yín. Ẹyin tí a láti United States, ẹyin tí a láti Canada, a máa rírí yín o. Ẹyin tí a láti orílẹ̀-èdè Germany, tẹ́ ń gbọ́ wa lọ́jọ́ ọ̀júmọ́. Ẹyin tí a láti Ireland, láti United Kingdom, láti Benin, láti Libya, láti Ghana, káàkiri àgbáńlá ayé. Ẹyin tí a lórílẹ̀-èdè Nàìjíríà náà, a dúpẹ́ lọ́wọ́ yín o. Adéyin mi ká Ọlásùnkàn mi lè mí jẹ́ pàpín tí ń ṣe bálẹ̀ fìlà. Ọlásùnkàn mi kásà máa ṣe dáadáa. Ajé ọkọ bí ẹni kìlọ̀ wà. Ajé àlú Ọ̀yọ́ ti gbó lásán pé mi ọ̀bá rẹranko máa ṣe rábà mi ọ̀rọ̀ ìjẹnu oorun. Mo sùn tán ẹnu mi tó ń ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́.
1: Ìwọ ni ẹ̀kọ́ ńlá, ẹ̀kọ́ ọgbọ́n, ẹ̀kọ́ agbára. Ìwọ ni ìwọ nìkan.
0: Àwa lórílẹ̀-èdè Nàìjíríà láwà religious jù. Tẹ bá ń wá lára àwọn orílẹ̀-èdè tí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì pọ̀ sí jùlọ. Nàìjíríà ni yóò máa gbé bí ipò kíní àbí ipò kejì ńbẹ o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wa ń kọ́ bó ni ìwà ọwọ́ wa, bó ni iṣẹ́ àti ìṣe ọwọ́ wa. Bàbá bẹ́ẹ̀ dìbò ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi. Ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn. Ẹ dìbò fọ́mọ ìyá yín nínú ẹ̀sìn o. Ẹ sọ̀pọ̀tì ọmọ ìyá yín nínú ẹ̀sìn. Ẹ dìbò fọ́mọ ìyá yín o. Ẹ dìbò fún Pétérù. Ẹ dìbò fún Isaac. Ẹ dìbò fún Ramani. Abdurameni. Abdurameni. Ìsìnì ọmọ ọmọ ẹni tí èjẹ bí èmi náà tí mo ṣe gbé ọkọ tí mo ṣe gbé ọkọ ẹ̀sìn mi pamọ́ yìí táwọn mi ò ṣe mọ̀ bóyá Muslim ni mí àbí Christian ni mí àbí Babaláwo. Tí mo ṣe gbé pamọ́ yìí tó jẹ́ rírì mi ó ṣe bẹ́ẹ̀ dé wípé káwọn kan wọ́n máa lọ fi pé radio station yìí belong sí ẹ̀sìn àwọn. Kò belong sí ẹ̀sìn kankan, gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o, lèmi ń support o. Ní ó jẹ́ ń gbé orúkọ ẹ̀sìn mi pamọ́, ní ó jẹ́ ń jẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀sìn tẹ́mi ń ṣe. Gbogbo ẹ̀sìn lọ́dọ̀ mi. Bàbá ti ń gbọ́ odù falẹ̀ mọ́ gbẹ́sẹ̀ bíbélì lẹ́tùn máa gbọ́ Kùránì lọ́dọ̀ mi. Ọ̀rọ̀ mi ò yé yín. Àwọn tó bá mọ̀ mí délédélé ọmọ ọmọ ẹ̀sìn tí mo belong sí. Ṣùgbọ́n mẹ́ta lọ́kan lè mí. Aláàjì pa ètò olúwo kékeré yín rèé. Adéyinka kásà máa ṣe dáadáa. Tí mò ń bá bọ̀, àwa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà àwọn èèyàn jù. Àwọn ẹni máa ń gbé Ọlọ́run níjà tí wọ́n ti wò pé ọ̀lẹ́ lọ́lọ́run kò lè gbé ara rẹ̀ níjà. Wọ́n tún wọ́n ń wò nínú ròrí wọn pé Ọlọ́run ọ̀mọ ti ń ṣe, Ọlọ́run ọ̀mọ ti ń ṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́mọ́jọra wọn, kí àwọ̀ wa kọ́mọ́jọra wọn, kéde wa kọ́mọ́jọra wọn. Lẹ́nu wọn nínú ròrí wọn, wọ́n ń lé Ọlọ́run ọ̀mọ ti ń ṣe. Àbí kí gbogbo àwọn ni wọ́n fẹ́ correct notion yẹn, ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di ẹlẹ́sìn kan, ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di elédè kan. Àwọn dẹ̀dẹ̀rìn dínrúbú, àwọn dẹ̀dẹ̀rìn pálí. Máa jìjà ẹ̀sìn, máa gbé Ọlọ́run níjà. Àwọn ẹ̀hàn èyí tó kàn wọ́n tọ́yẹ wọ́n rán wọn ràn o. Ẹ̀ ní sì gbọ́ wọn, ẹ̀ ní báwọn mìíràn ti ń criticize ìjọba. Nígbà wọn ti jẹ dòdò, wọ́n ti jẹ dòdò tára tẹ́nu wọn ò fi lè sọ dòdò tẹ́nu wọn fi kò dòdò. Ṣùgbọ́n àwa a yà balẹ̀, yà bòkè, yà gígòkò, yà bá everybody. God damn it. Béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ bí ọ̀rọ̀ ọ̀gá mi Adégbèǹga Adébóyè of blessed memory. Ó ní béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ bọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ tó képè bọ́lẹ̀ ẹ̀yin mú sí kẹ̀pẹ̀ fún mẹ́rin lálẹ́. Ẹ pé get out, ẹ pé get lost, ẹ pé go to places, ẹ kẹrin, ẹ pé God damn it ẹ láì. Ẹ jẹ́ tó tún sọ. Àní béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ tọ́rọ̀ bá wá balẹ̀ tó képè bọ́lẹ̀ ẹ̀yin mú sí kẹ̀pẹ̀ bó mẹ́rin lálẹ́. Ẹ pé get out, ẹ tó pé get lost, ẹ pé go to places, ẹ kẹrin, ẹ pé God damn it ẹ láì.
1: Ọkọ nígbà tí agbára ìwọ ni o, Ọlọ́run àwọn ọmọ ogun ìwọ.
0: Ọlọ́run nìkan lọ́ba o, àwa nígbàgbọ́ kọ́ lọ ń bẹ o. A tún gbàgbọ́ pé ayé náà ń bẹ èèyàn wà.
1: Sani gbajúbà.
0: Ẹyin kò kà sí agbára kan tó tó agbára Ọlọ́run lódìmarè. Wàlà àhàólá wàlà kò wá tá ìlà àbẹ̀là àlè ilẹ̀ àṣẹ. Ọwọ́ Ọlọ́run làwá wà o, Ọlọ́run ló nìka pẹ̀ mí ti à lọ́wọ́. Wàlá yìí tó bá ṣe é ṣe fún wa ni wọ́n ti pa wá dànù tipẹ́tipẹ́ o. Ṣùgbọ́n Ọlọ́run ní ń sọ wa o, Ọlọ́run ní ń pa àlọ́ àti àbà wa mọ́ o. Nínú ewu gbogbo máa sọ a máa pa wá mọ́. Nítorí pé ọba tí ń pa Ísírẹ́lì mọ́ yìí sùn bẹ́ẹ̀ ni kì í tó gbé. Ọba tí ń pa wá mọ́ nílùú Ọ̀yọ́ yìí sùn bẹ́ẹ̀ ni kì í tó gbé. Kì í tó gbé o. He neither sleep nor slumber. iso na oba abo e tun igba to da yiye jo ma wa lori emi ati dukia gbogbo wa o te na ba be da seto kin to ma lo kin to ma dagbe tori ke mo ti wa seto ti pe lo ya ke ma se late kan pe ke nje gbadun mi daada be n bo se gbadun ti te to ma se gbadun canvas lori trainers erin bugu erin ka erin keke n be lenu mi de nkan ya ni ngba bi kaka.

0: yaku.
1: O ni mo tun pe wa nabi yakubu.
0: In ko tali tu yusufa.
1: O ba je baba pa yusufu.
0: Alaka ni Allah.
1: Kolo won pa mi re.
0: Kama halaka al fuqara fi arzani.
1: Kolo won pa won re. Bi o ti pa awon talika re to ba digbe yin aye. Eyin talika e o bi e ba de e si dobo lodo awon olowo. Eyin talika e o bi e ba de asin baba asin ya asegbon atunse aburo.
0: Ya yaku.
1: Iwo yakubu.
0: Nkan talitu yusufa.
1: Mo ba se pe mo ba pa yusufu.
0: Alaka ni Allah.
1: Kọlọ́wọ́ ọbọ̀ pa mi rẹ.
0: Kàmá lákàlẹ̀ òmàrà fi àkìrì zàmánì.
1: Ẹ bá gbọ́ ọlọ́wọ́ yẹ ní Allahu Akbar.
0: Allahu Akbar.
1: Mẹ́rin náà ló wúyàbẹ̀ ẹlẹ́kẹrin náà gan.
2: Ẹlẹ́kẹta.
1: Ẹlẹ́kẹta. Bàbá wa rẹ̀ mọ́ torí kìlẹ̀ bá ṣe tún jà máa lẹ̀. Ah, olùkọ́ bá sọ pé mo bá pa Yusufu. Kọlọ́wọ́ ọbọ̀ pa òun rẹ̀ ìwọ̀ Yakubu. Bí ó ti ṣe pa àwọn àfáà rẹ̀ yanyan. Bọ́ bá dìgbẹ̀yìn ayé. Ẹ̀yin àfáà. Ẹ̀yin lẹ́mọ̀ bí Rabi Atulẹ̀ Adáwí tọ́jọba láyé rí. Bílíkíṣù alága tọ́jọba láyé rí. Ẹ̀yin lẹ́rí.
0: Ìyá Yakubu.
1: Àwọ̀ èké wú débẹ̀. Àwọ̀ orí. Àfáà mi ò sì sọ fún mi mo ti béèrè. Ibi bílíkì tíjọba ṣe lọ rin ni. Ibi Rabi Adáwí tíjọba ṣe lọ rin ni.
0: Ìyá Yakubu.
1: Ìkẹyà tó làdọ́wọ́.

0: ìgbẹ̀yìn ayé dé ẹ̀yin ọmọ ọlọ́rin ìgbẹ̀yìn ayé mà wọlé wá àwa ọmọ ọlọ́rin ẹ wo bí a bá lọrin dé ẹ wo bí a ti bẹ̀rẹ̀ ẹ wo bí a lọ kí ló dé bàbá kan bá kú wọn a tún wọnú ilé mi àwọn tó bá kan wọn a jẹ bí mọ́kàájí kan bá kú ẹni ọba tún kan a jẹ bílẹ̀ mámù kan bá kú wọn a sì tún wọlé mi tí wọn ti jẹ wọn a tún fún wọn jẹ ọ̀rẹ́ mi lọ jókòó rẹ̀ náà ń bọ̀ ọ̀rẹ́ mi ni èmi mọ̀mọ́ ìjánu rẹ̀ bí mọ́kàájí kan bá kú wọn a tún bẹ̀rù mi jẹ kí lọ́wọ́ adé èyí ṣe ẹ̀yin nìkan lè mọ́mù wá ní ẹlòmíà wà á máa kéwú mọ́ ní àfẹ̀yìn nìkan inú ilé yín nìkan wọ́n ti kéwú ni yéese inú ilé yín nìkan wọ́n ti kéwú ni ìmáàmù kíní ẹ̀yin ìmáàmù kejì ọdún méjìlá ẹ̀yin nìkan ni ìmáàmù kọ̀ọ̀hún ọdún mẹ́jọ yéese ọmọ ọlọ́mọ ẹ má bà sẹ́ jẹ́ gbogbo kéwú tó kélẹ̀ ẹ má bà jẹ́ rárá ẹ tún jẹ́ mọ́mú ọwọ́ lé mi ẹyin nìkan ni ẹ wá kẹ́ ń gbà náà ẹ bá lọ rin kóko ọmọ ọdún mélòó ni nínú ọwọ́ bíi ìlú àwọn àfáà ẹ wá kẹ́ ń bá wọn lé kan kóko ẹyin wo ni ẹ ń tẹ́mọ̀ o
1: sẹ́tẹ̀
0: ẹ ti ń lo sẹ́tẹ̀lì èyí tá ń bá lọ yìí ẹ ti ń lo sẹ́tẹ̀lì àwọn ẹni ọlọ́run wáyé sákàtú fàbíkirò ń fi máa dé
2: wáyé sákàtú
0: àwọn àfa ń bẹ lọ rí bá
2: fàbíkirò ń fi máa dé
0: ẹ̀yin lè wàrà
2: wáyé iná tọkù fàkà olóhàn ṣẹ̀dí dùn.
0: ẹ̀kún ẹ̀yọ́ máa yáwá lè wàrà ẹni náà àwọn àfa ìlú wọn ìlọrin ni gbogbo bí yóò tẹ́yẹ ti lè wọ̀ lọ́rin wá àwọn àfa ìlọrin ọkọjá lọ́rin wá kéwù ńgbàtà ń bẹ lọ́sọ̀gbọ̀ lọ́dọ̀ àwọn ọmọ àràrá tí wọ́n ṣe fíìmù tí wọ́n ṣe ìyàwó ni
1: bẹ́ẹ̀ni
0: àkíní kan gbogbo gbogbo yìí méjì ní ọjọ́ àwọn
1: ọba yìí
0: wọ́n dàbí àwọn ge
1: ìdè
0: wọ́n ń ṣe ìyàwó ọ̀kan kó mọ ọ̀kan ń ṣe ìyàwó wọ́n wá níbi ìyá àwọn bá fẹ́ ṣe tí ó dùn máwọn fáwọn láyé afá buhari nìkan wá síwájú fáwọn ìwọ̀n síwájú mo ní gbogbo òṣogbo láwa yìí mo lọ́lọ́run yá yìí lọ́rin púpọ̀ nínú gbogbo ìlú mo ní bàbá àgbà bá wé láwà ní bàǹbà àmọ́ wá bí pé ń bọ̀lẹ̀ tí ké orí tọ́ba ní èmi ò kéwù lọ́rin o ìbàdàn láti kéwù tálàfáà yín àáfáà kìíní ni ń bọ̀lẹ̀ àwọn ti kéwù ńlẹ̀ gbágbá lọ́rin ni gbogbo ti wé láwà ní ìtò ọmọ kéwù lọ́rin lọ ń jẹ́ ọlọ́run ṣe kan fún lọ́rin ilé orin ọ̀hún ni lẹ́nìkan sọ máa jẹ ìmọ̀mù wa kí ló dé ẹyàn tiwa mọ ti yín wá ni níjẹ tí ń bá bọ̀ náà èéṣe tí gbàdúrà ìwá wájú ọ̀ra wọn lọ gbà báyìí èéṣe ń gbẹ ríṣe ríṣe náà nù.
2: wàá sàkàtú
0: gbogbo àmúlẹ̀ wa lọ́jọ́ ọ̀ra wọn lọ.
2: fàfíkirò ń fi máa dé
0: èéṣe ń gbẹ ríṣe
2: wáyé iná tọkù fàkà olóhàn ṣẹ̀dí dùn.
0: àwọn ọmọ ti yín ga ẹwà wọn tiwa ẹ wòye ọmọ tí ń bẹ tí wọn ò ní ṣe ọmọ ìka ìwé ọ̀kadà ní ń gùn kí lè ríṣe èéṣe ìdílé kan máa jẹ mọ́mù lọ́fà àwọn àfa wọn ti wá kọ àwọn àfa kan bọ̀ dín nìsín wọ́n ń fa àwọn ẹ̀rìn náà lówó àánà à ń pẹ́ra bí àjọ àdàwí ọjà àbúrò ìyá yín bílíkìsù ọjàgbọ́n ìyá yín ọba tiẹ̀ wá jọba ṣé ìlọrin ló ti jẹ́ ìlọrin ló ti jẹ́ ni kò sì ní jẹ́ ìlọrin ẹ̀yẹ́ bọ̀ lọ́rẹ́ ní ámì ẹ̀yẹ́ àfa ẹ̀yẹ́ àfa lọ́rin ẹ mọ gbọ́ bàbá rí yín ni ẹ mọ gbọ́ kájá ti wa ẹ̀yẹ́ àfa lọ́rin ẹ múra nítorí ẹ̀ka ẹja gbọ́n lórí yìí ẹ mọ jẹ owó ọba tí ń yẹ ní kòkó wí àwọn kan bẹ tí wọ́n mọ̀ tó sáfù wájú ọdún tọ́ ẹ̀kẹ́ ilé wọn sẹ́yìn gbogbo ẹ̀yẹ́ lẹ́tọ̀ mọ́sálásí jímọ̀.

0: ẹgbẹ́ wọn ọmọ na wẹ́ẹ́ tún fádà sà láti ṣubú ìwọ̀n mọ́ wí wọ́n wàá dé látà àbújá wọ́n wàá tó sáfù wájú àwọn àfáà tí wọ́n hàn ní kùránì ẹwà bẹ́ǹsì wọn sẹ́yìn ẹyin mọ́mù ẹlé wọn dà sẹ́yìn kí ló dé ẹgbẹ́ ọlọ́run ló fi jẹ ọlọ́run ló fi jẹ ìmọ́mù sílẹ̀ tọ́kìní bọ́ sẹ́yìn àfọ́lá alábìnú bọ́ sẹ́yìn sí àmọ́nù ìlọrin gbẹ bọ́ sẹ́yìn àfọ́dà ń bọ̀rọ̀ nu lónìí ọ̀nà rẹ̀ bukín bọ́ sẹ́yìn buhari musa bọ́ni
1: bó
0: ti yẹ ká ẹ sẹnu ẹyà àfà ẹyà àfà jẹ ìṣáájú wa lọrin bó ti yẹ ká ẹ sẹnu wáàsí tá a máa ṣe nísìn àwọn wáàsí ni ẹjẹ a máa ṣe ẹyìn jẹba jọ lóòótọ ẹ má dọwọ bẹnu sọrọ ẹ sọrọ ìkókò ní ń ṣépè yìí ìkókò ní ń ṣépè wájú ànábì yakuba yìí olóba ẹgbẹ́ ń bá pọ́ ọmọ rẹ ọlọ́run wọn àlákà mi bí ó ti àlákà àwọn àfà kan nígbẹ̀yìn ayé
1: yẹ yàkú
0: ó tún wá ní ìwọ yàkú
1: nǹkan ká ní tún yusuf
0: bọ́ bá ti pé mo bá pa yusuf tí wọ́n ní mo pa yìí
1: alákà ní àlọ́
0: kọ́lọ̀ wọn bọ́ pa òun rẹ
1: kàmá ọlọ́kọ̀ ní umara fi àṣírí zamani
0: bọ́ bá rẹ̀ mọ́ àbọ̀ mi ń lọ lédi ẹ̀dí ẹ̀ bọ́ bá ti pé mo bá pa ọmọ rẹ yusuf ìwọ ànábì yàkú bù kọ́lọ̀ wọn ó tún pa òun rẹ bí ó ti pa àwọn aláṣẹ rẹ tó bá dìgbẹ̀ yín ayé ẹ̀yà aláṣẹ wa tó ní ẹ̀wẹ̀ sin ara yín ẹ̀yà aláṣẹ wa tó ní nílọrin ẹ̀yìn tẹ báwọn ọ́fíìsì dání ẹ̀wò yẹ̀yẹ ara yín ẹ̀wò bí ẹ bá lọ ilé torí owó èyí tẹ kó pamọ́ látẹ̀yìn wa ń kọ́ ẹ̀nà tán ní ẹ̀rí iná tán ọlọ́run ló yé ẹ jìjà lórin ẹ gbà lọrin lọ́wọ́ ọ̀yà ẹgbà lọrin lọwọ ẹrú ẹgbà lọrin lọwọ ọjọ ṣẹlẹ rí lu kàtó bẹ ṣẹlẹ yìí ẹyin olóṣèlú mo kì í yín púpọ ìyá àti yín níwájú ọlọrun pàmùra gajá ni.
1: wà kọ́ lálẹ́ òun yá kúbù.
0: alábí yakubu wọn sọ fún wa.
1: wà kẹ́hìnfà àlẹ́ àkùnrin.
0: bàbá wa rẹ mọ bí tètè ṣàdúrà nù ni alábí yakubu wa ń bi ìkòkò léèrè ó ní bóun lọlọ́run ó sì pa wọn rẹ àwọn bọ́lọ́run ó pa wọn rẹ nísìnyí bóun ni ó ti ṣe àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí bóun lọlọ́run ó sì pa wọn rẹ.
1: wà kọ́ lásán ẹ̀bùn kọ́lẹ̀ ìhùnmọ̀ra òbílẹ̀ ìmáratì.
0: ọ parí ẹlẹ́kùn gbogbo ẹlẹ́bà tó gbọ́ ẹntọ́lọ́ bá ní kejì ìdẹ́wà lọ́mí gbogbo sallallahu alayhi wa sallam.
1: sallallahu alayhi wa sallam.
0: ẹ wá ní alahu akbar bí kọ́lọ́ wọn dáhùn.
1: alahu akbar.
0: ẹ wá ẹjẹ afarabalẹ tó káyọ̀ lọ́ọ́ kí magiribi. ìwọ̀n ń bi ẹ̀rí alábì yakubu wa ní ìwọ̀ kókò òun pé kọ́lọ́ wọn pa ọ́ rẹ bí ó ti pa lágbájá lágbájá lágbájá lágbájá rẹ ìyẹn mẹ́rin bóòrò
1: bílẹ̀ ìmáratì.
0: wọn ò ní ránṣẹ́ pamọ́ ọ̀pá wọn rí àbí ọ̀pá wọn rí.
2: ọ̀pá wọn rí.
1: wà iná làágìnìyà.
0: ọ̀rẹ́ àwọn olówó tí mo wí ìwà níbi yakubu.
1: sáyẹ̀mú láwọn òǹdẹ iná.
0: gbèsè ní ọ̀pá wọn bí a ń yáwó báńkì gbogbo owó tẹ́fì mọ́kìrẹ́ ní olówó owó báńkì ni. wọ́n jẹ gbèsè ni ìkókó ní gbèsè ni wọ́n jẹ ẹ jẹ gbèsè bọ̀ lóyún jẹ ẹtí ẹtí jẹ.
1: wọ́n ṣàyẹ̀bù kọ́ ń fún kọ́ra wà lẹ́yìn sàlàdé ìsọ́bùrù.
0: àwọn tálíkà tá a mọ wọn ara wa dàìdà àwọn tálíkà tá a rántí ẹ ní òbí wa ẹ̀jẹ̀ àfúrà ìkókò ní wà níbi yàrá.
1: ṣàyẹ̀bù kọ́.
0: àwọn tálíkà ọ̀sẹ̀kù.
1: wà lẹ́yìn sàlàdé ìsọ́bùrù.
0: àwọn wọn ní ní sùúrù. ẹ̀rí pa ní sùúrù ni kí ló tún wá wí.
1: wà láyẹ̀rí dọ́nà bí ẹ̀kọ́ líle.
0: àwọn tálíkà wọn ò sì ní yọnu sí nǹkan tó bá kéré kí ẹ̀tẹ́mi ọlọ́run bá fún wọn wọn ò ní mọ wọn ò ní yọnu sí.
1: wà iná lè wulẹ̀ máa. wà iná lè wulẹ̀ máa.
0: ó lọ ra wọn àfà.
1: sáyẹ̀bùnkọ́. sáyẹ̀bùnkọ́ bílà takun wa lọ́yìn.
0: wọn ò ní àwọn àfà ibi ọlọ́run ti pa wọn rẹ ń gbẹ̀yà yẹn ni pé wọn ò ní bẹ̀rù ọlọ́run mọ́. bàbá wa rẹ̀ mọ́ ìbẹ̀rù ọlọ́run wá dà lóde òní àwọn àfa mutí
1: sẹ́yẹ̀bùn kọ́
0: òde òní kò sí tábù ṣetán òde òní àwọn ọ̀dọ́ àfa àkàkáyè erí òkú ni wọ́n ń gé lóde òní àwọn àfa kan bẹ ìfún ọmọ tuntun òun ni wọ́n ń jó lóde òní àwọn àfa kan bẹ láyé àgbà àfa náà ni wọ́n wọ́n ti ẹ́ sàfa àmọ́ àfa làwọn yẹn ń pè wọ́n àwọn alufa alufa àtàlufa àbá lọ́jọ́ kan náà ọ̀dà máa lọ máa lọ ọ̀rẹ́ mi àmì ó ṣeun ṣe máa lọ ẹ wá táwọn àfa bankan dé ara n ta wínú pé wà níyì ọlọ́kọ́ sàánú èyẹ ni ẹ̀dá kan bá ń fún lọ́nà ọlọ́run jẹ balẹ̀ dáadáa ọlọ́ akùránù làwọn àwọn ọmọ ń sọ̀rọ̀ kan sí ni ó kílé àárín ni ẹ̀họ́ ọba ẹ̀ka àwọn bọ̀dá yín náà kí ẹ̀yẹ́ ẹ̀ nà mí bọ́ gbà yín kí ẹ̀họ́.
1: Sẹ́yẹ̀ mú kọ́
0: torí náà
1: mi lẹ́ takun aláyí
0: ìbẹ̀rù ọlọ́run kọ̀ wá sí láyé wa lọ́dọ̀ àwọn àfa àpamọ́ ẹni ọlọ́run àwọn àgbàlagbà ọbẹ̀ ìlérí tèmi báyìí ẹ̀ka ni gbogbo tíjọ́ lọ àfa kò sí bẹ̀rù ọlọ́run mọ́ èèyàn rí i pé ìgbẹ́ni wọ́n tún wá ń bi yín ipò ẹ̀dá kan ṣé ìgbẹ́ni àgbẹ̀ ìgbẹ́ kan náà ọ̀nà ni torí pé ẹ fẹ́ gun jíìpù ẹ jẹ́ ẹbẹ̀rù kẹ́ra tán kẹ́lẹ̀ ọtẹ kájàgbé ọmọ ní búrẹ́kì mọ́ fún ọmọ rí yín sà kẹ ẹ mẹ́gun jíìpù kẹ bá ọlọ́run dáadáa àti kẹ ẹ gun jíìpù kẹ bá ọlọ́run pẹ̀lú ìbínú ẹ fọwọ́ mú kan wọ́n tún wá ń kọ ásẹ̀tì àwọn àfa wọ́n wá ń tẹ̀sí àwọn àfa kọ̀ọ̀kan tó ọmọ nọ́mbà wọn ẹ̀yin àfa kí lọ́ọ́ kàn yín bí ọ̀rọ̀ òṣèlú ẹ gbé ẹnu yín sọ̀hún ọlọ́run ó gbé ẹnu àwọn bàbá yín
1: sọ̀hún
0: ọ̀rọ̀ ni ẹ̀yin ọmọ olókùú
2: a jí ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.

orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. A ti ta gbangba ta gbangba. Nítorí pé ìta gbangba náà lábẹ́wò.

A ni tẹnu kọ tètè bọ̀ lìkọ́. Èmi gangan dẹ́yìn nǹka ọ̀ lásùkàn mi kásàmì àti dáadáa pẹ́ ń bọ bí awo irin. Hàn-ín ajá àlú Ọ̀yọ́ tí èyí gbó lásán nítorí bèmi ọ̀bá rẹ̀ ẹranko mọ́ra bá mi èèyàn ni o. Èmi gangan wá lọ̀rọ̀ ẹni tó bá kàn wù kó tún máa sọ mí zó ni. Ẹjọ́ rọ̀ ń lọ́rùn àròyé ní sẹ́ẹ̀ bá kà ìgbé kíkẹ́ ní sẹ́ẹ̀ yẹ lóko.

let me give you an example. Lára àwọn policy tán ṣe policy gidi ni o, ṣùgbọ́n mode of implementation wọ́n ṣe implement rẹ̀ ìlòkù díẹ̀ káàtó. Ó náà ni èyí tí wọ́n ṣe pé ká mọ̀ kó rẹ́ẹ̀sì wọlé mọ́ o láti ilẹ̀ òkèèrè, ká máa jẹ rẹ́ẹ̀sì tiwa ní Nàìjíríà nìkan. Ṣé ẹ mọ̀ pé yóò wúlò fún àwọn àgbẹ̀? Àwọn àgbẹ̀ ó mọ̀ lówó lọ́wọ́ látàrí rẹ̀, ṣùgbọ́n báwo ni wọ́n ṣe implement rẹ̀? Ṣé wọ́n implement rẹ̀ dáadáa? Kí ló fà á tí rẹ́ẹ̀sì gbówó lórí tó wá fi di pé ó tún wá fẹ́ le ju ìgbà táwọn import rẹ̀ lọ? Ọ̀rọ̀ mi ò yé yín. Wọ́n ṣe feasibility study sí wọn dáadáa. Àwọn òyìnbó mọ̀ nílà aka ipọ̀, àwọn òyìnbó fún wọn nílà aka ipọ̀. Àwọn website kan bẹ nílùú Èbó táwa náà ti participate, bó ti jẹ́ pé kò sí àǹfààní fún wa dáadáa torí pé a jẹ́ ọmọ Nàìjíríà. Táwa bá fẹ́ participate níbi àwọn website, a gbọ́dọ̀ lo VPN. Wọ́n máa ń pe àwọn kiní ẹ̀ ní survey, website tó ń dì pẹ̀lú bí survey. Nǹkan tó máa ń ṣe ni pé tá bá fẹ́ báyà product kan never introduce tàbí product kan náà ti ń ṣe tẹ́lẹ̀, wọ́n wá ṣe àwọn company wọ́n ná owó bèbèrè rẹ lórí kiní yìí o. Àwọn mi ń ṣe research ni o, wọ́n tún fẹ́ fi mọ ibi tán kù sí ni o, wọ́n tún fẹ́ fi mọ èyí tán ṣe tó dáa ni o. Àwọn website gan wà tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n nu, àwọn company yìí báyà ìjọba náà wọ́n wá gbé báyà policy kan tó fẹ́ ṣe, wọ́n wá ti sí irú àwọn survey site yìí, wọ́n fowó sí fún wọn. Àwọn website yìí náà wọ́n wá fi owó lé lórí, wọ́n gbé fáwọn èèyàn. Àwọn tó bá ní access sí àwọn website yìí, wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn, wọ́n á máa fún wọn ní ìdáhùn, Mo sọ tí àwọn ọtí ibi tó yẹ pé àwọn èèyàn wa bẹ́ẹ̀ wà náà ṣe ń ṣe táyé pé ní táa lówó lọ dáadáa ni irú rédíò station yìí. Mo lè gbé lọ sọ́nà àwọn website kan pé ta ló ti gbọ́ nípa Ajísebí Ọ̀yọ́ rédíò rí o? Tabalẹ̀ àwọn ti gbọ́ nípa rẹ̀, ṣé ẹ ti gbọ́ àwọn program wọn rí o? Òun ti gbọ́. Èwo ni wọ́n ń ṣe tó dá o? Èwo ni wọ́n ń ṣe tí ò dá? Àwọn a máa ná ìyálàyé owó lórí pé wọ́n fẹ́ improve. Báyà wọ́n ń ṣe product kan tí wọ́n bá fẹ́ improve rẹ̀, wọ́n máa fẹ́ wo ibi tí kùdìẹ̀kudiẹ àwọn kù sí. Mo rò bọ́rọ̀ mi yé. Ayin olóye tiẹ̀ ni mò ń bá sọ̀rọ̀, torí àwọn tán ní làákàì tán lóye ni wọ́n máa ń gbọ́ ìkànnì Ajísebí Ọ̀yọ́. Ayin ọ̀rọ̀ mi ń yé wọn ju bí mo ṣe ń sọ lọ, mò ń bọ̀ ná.

0: A kori oro ta n yanju ta n pe kelu laaro ina ni measurement and evaluation. Measurement and evaluation. Ki lo mo se awon ti a ni ayin ta kin le evaluate ara wa. Pe ibo ni kudie, kudie wa ku si. Ewo le yi ta le se ti a tun fi le jolori ta tun fi le ma te si waju. Sugbon in ta ba nje lenu lowo lowo nla wa mo. Eni kan soro ninu group kan. Nisin oni ni Africa wa nbi oni in the next 50 years I get in ka bo se bo se bere oni we who do Africans these things are beg we deter future progress so much we cling on to the past ite si waju ojo waju o je ajoji si a fe ite si waju ojo waju awa cling mo past e ma wa wo bi ta tin sabosire o ni pe awon to je iwo omo lu abi to je titi atijo to ye ka diro mo a gbe yunju si egbe kan a ni se yun ti ba awon nkan mi to je ti pe o ye ka ti improve le lori ka ti ki nkan mi o tun ti wa ti o wa ti o ta bi improve le lori a ni improve le ni kan do so pe baya ni isin na bai ba se wa yi pelu owo ta na owo naira owo ka so pe naira ki ma fi yun sapere naira owo paper naira pelu coins naira bo ti a ti foju kan 1 naira ti 50 kobo ni isin olorun lo ma ye odun ilu ebo gan won na coins la America won na lawon ebo to ba wa nbi a ma fi pon pe ati ju ka ma ko coins towo lo yo ma dun woro lapo wa a si fi ba gbogbo nkan je yanyan ko si nkan sile marun ko si nkan 1 naira mo ice water ta ma ra nigba kan 50 cup nkan kan ko ti ice water ka ti so pe ko se size water ma ko se ga 5 naira gan tipa le fi agidi le fi ri gan naira marun tori igba agidi kini kan naira marun to je wa gan ko si kan naira marun se kan naira marun be ni be be ra e pa yiri tan yan muri kan le ti bere magi da ma nfi so be pon marun ni pure water ta mu 15 naira ni nkan naira marun mo ko si biscuit naira marun o wa like ko si o mo ti fe ma digress bi ehn sugba nti mo nso ni pe owo naira ta na paper pelu coins ka de je pe ko si coins ni Nigeria ta na awon oyinbo si to improve innovation ti wa nisin nijo ni ta nso kekini ta awon te ma nbu alo won wa la America ni o emi wa Nigeria emi o wa ni UK emi wa Nigeria wa kan ni deyin ka o lasukan mi ka se ma se dada papin elenu gboro sale elenu gboro send account number re o ni ka ju account number si won wa ka te ni gbera wara laarin bi seju marun bu lowo ba ti wole sa account mi nimba to ti fi thousands of naira nínú bí wà richard nínú bí lówó lọ́wọ́ sí ní tí mò ń fààyọ̀ ni wípé ní ayé ọjọ́un nígbàtí ojú sì dúdú dáadáa àwọn kan yìí ò yí sí dáadáa wọn ò yí sí pẹ́ẹ̀pẹ́ ọ láti ẹni tó wà nílùú èbó láti send owó sí ẹni tó wà ní nàìjíríà kò yí sí o bá a bá fẹ́ kọ lẹ́tà láti ìlú èbó wọn tẹ́lẹ̀ kínní kan ọlọ́run lọ́mọ yóò sù tí bàbá mi ọ̀wọ́n se alaafia ni e wa gege bi emi na se wa ni ayin inu mi dun lati ko leta yi si yin o pataki oro mi si yin ni ba mi ni wipe mo n gbero lati wa sile ni osu bi odun ti n ba o tabi mo n gbero n fi owo ranse si yin ba mi e ba n ra le oko mo fe ma dako tabi n fi owo ranse si yin ba mi e ma ba n kole le nile o ọkọ lẹta o le lo su mẹrin ko to de Nigeria sugbon nisin ni mo n fa bo ni pe pelu innovation innovative ideas ti mo so le ka pe thinkers are the one ruling the world awon tan ronu jile awon tan ni opolo tan ronu jile awon ni won rule agbaye batari ironu won imajile won won ti fi improve ba se n gbe igbe aye lati America nisin bi mo se n soro yi bi ba mi se wa ni Ivory Coast yen pa general overseer baba segun baba sina pastor sina ta ma fe ba mi soro lati Ivory Coast won kan te pe deyin ka won ti sadura fun mi laaro idari tan ti sadura fun mi laaro idari lati Ivory Coast to ye pe ni ati aye John ni mo fe sadura fun mi laaye John ati abe collector olodun lo mo ye odun ti o su ti o lo ti o to de Nigeria lati Ivory Coast to ti atun je Africa nle le nbe ni ṣùgbọ́n látàrí innovation innovation àwọn ìmọ̀ ìjìnlẹ̀ pẹ̀lú àwọn èèyàn tán ronú tán máa ń rórí dáadáa ó ti so easy látòrí WhatsApp wọ́n kàn tẹ́lẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ọlọ́nu látòrí fóònù pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ wọ́n ti sẹ́ndì owó sílé pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ilé wo ló ń bá mi kọ́lọ́ ẹ̀yà lọ sí fídíò kọ̀ níbẹ̀ máa fi so gbogbo yàrá káàkiri fi hàn mí dọ́kúmẹ́ǹtì ní ayé ọjọ́ táwọn èèyàn mọ tí wọ́n máa sẹ́ndì owó láti ilé ìbò ká báwọn kọ́lé tí wọ́n ní kọ́lé o tí wọ́n fi lé oúnjẹ hàn wọ́n ní ìsìn fi dọ́kúmẹ́ǹtì hàn mí látòrí fóònù ni wọ́n ti máa skáànù rẹ̀ máa ya fọ́tò dọ́kúmẹ́ǹtì ní so nígbà tí wọ́n sanwó àwọn owó ni okówó fún tí wọ́n máa fi tí wọ́n fẹ́ ṣe monitoring full monitoring wọ́n ṣe láti ìlú ìbò ní ìsìn látàrí ìrònú ọgbọ́n ìmọ̀-ìjìnlẹ̀ àwọn òyìnbó aláwọ̀ funfun pẹ̀lú àwọn èèyàn wa náà torí àwọn èèyàn wa náà wọn àdúrò wọn ń bọ̀ ná.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bábẹ́ ẹnì kọ̀ọ̀kan. A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bábẹ́ ẹnì kọ̀ọ̀kan.
2: Ìka fọwọ́sowọ́pọ̀ ìka mọ̀lẹ́. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa kì í. Àṣì òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀rìn. Ọ̀yọ́ àti Bàbá ní tí kò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ́ bẹ̀rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn lòdì. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Bàbá ní tí kò rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkànmí lè ní jẹ́ fàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí fàálẹ̀ ẹ pè. Tèmi náà ní látàrí kò ti sùn lórí ọ̀rọ̀ ìlú náà. Ọ̀yọ́ àti Bàbá ní tí kò rọ̀ ní rán mi níṣẹ́. Àánú àná ni mo máa lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ń là á dìkú ìjó àti wípé àjíṣe bí ọ̀yọ́ làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

wọ́n ti ń sọ̀rọ̀ pọ́lísì ìjọba tó wà lóde ní nàìjíríà tí wọ́n fi mú àpẹẹrẹ kan wá pé bọ́n ṣe sọ pé ká má kó ráìsì wọlé mọ́ láti ilẹ̀ òkèèrè pé ká máa jẹ ráìsì ti nàìjíríà nìkan wàhálà ó jẹ́ pọ́lísì tí ó yẹ tó lè improve economy nígbà tí wọ́n ń ṣàlàyé millions of dollars tán fi import ráìsì ní ọdọọdún billions of dollars tán fi import ráìsì nìkan ní foreign reserve tó yẹ pé ká máa lò fún nǹkan míì tó wúlò fún nǹkan míì tó yẹ pé ráìsì nìkan la ní tó sì jẹ́ pé ráìsì yìí tá a bá gbìn ní nàìjíríà níbí tá a bá gbìn ní nàìjíríà níbí nǹkan tó léwu ni kìí ṣe rocket science nǹkan tí ó wù tí ó ṣe dáadáa ni kìí ṣe rocket science ṣùgbọ́n ibi tí wọ́n ti gẹ́ẹ̀tì rẹ̀ rọ́ǹgì ojú pé wọ́n kàn gbé wá gym lẹ́ẹ̀kan náà kí làwọn nǹkan tó yẹ ti put in place láti jẹ́ kí ráìsì ó pọ̀ ya lọ́pọ̀ yanturu àwọn àgbẹ̀ nígbà yẹ owó tí wọ́n bá ti allocate pé àwọn ẹbí yẹn àgbẹ̀ lọ́wọ́ wọ́n

ṣùgbọ́n tó bá ṣe pé nígbà tí wọ́n fẹ́ ṣe irú policy yìí wọ́n ti kọ́kọ́ jẹ́ kí àwọn àgbẹ̀ kó ní gbogbo tó fẹ́ ní yányán tó ti make industry yìí tó ti wà attractive sí gbogbo àwọn tán jẹ́ company tán lówó lọ́wọ́lọ́ tán lè dálé iṣẹ́ gbogbo rice processing ká kílókọ̀ rẹ̀ sílẹ̀ níbí tí wọ́n ti farabalẹ̀ tán jẹ́ kí tán sì jẹ́ kó máa wà bó ṣe ń wà tí àwọn eléyìí náà àwọn tó jẹ́ tiwantiwa yìí tán wá ń improve torí nígbà tí wọ́n ṣe gbogbo kíni àwọn ẹlòmíì complain rice meat wọ́n rà bíi kan bókú tábì mí bíi kí mi kankan ṣe kọ́rọ̀ pẹ̀tẹ̀ kọ́dọ̀ ègbò sí orí lórí iná táwọn òyìnbó bá fẹ́ ṣe irú kíni yìí kán tó implement irú àwọn tó báyìí wọ́n lè ti kọ́kọ́ rán àwọn èèyàn lọ sí ìlú èbó àwọn company thailand nǹkan kan tó yẹ pé rice lọ́rọ̀ ajé tí wọ́n ń bẹ̀ ẹ lọ study wọn ẹ wà ń bẹ̀ níbi ọdún márùn-ún ẹ lọ study wọn báwo náà ṣe ń ṣe rice wọn tó fi ń jẹ́ rice àtẹ́wọ́gbà tó fi dá tí fi ń dùn títí èbí lose taste gbogbo tí wọ́n gbọ́ ní ká lọ ṣe ni tí wọ́n kó àwọn èèyàn bẹ̀ táwọn lọ study wọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ àwọn irú irinṣẹ́ tó ń lò báwo náà ṣe ń ṣe ni wọ́n ti ọkọ̀ lọ kọ́ kéṣe pé akẹ́kọ̀ọ́ fi rí dé àwọn pé owó tá a fi ń bọ́ ti rice pọ̀ àwa block importation of rice ẹyà ẹ máa gbin àwa ẹsẹ̀ ń ronú pé ẹjẹ́ a máa gbin rice àti ọkọ̀ block importation náà ká tó máa gbin rice eléyìí lọ́wọ́ dá ọ̀wọ́n gbogbo rice lẹ̀ àgbà tó ti wọ̀n kò tí ì wálẹ̀. ẹ tún wá jẹun ilé kan sí yín má ṣe bá rẹ̀ tó àwọn ibi tán tí wọ́n máa ti ń ṣàbòsí rí àwọn tán bá nu kinní yìí foreign rice ni wọ́n ń jẹ o wọn ò jẹ́ tiwantiwa o ibi tán ti yà alábòsí nù tí wọ́n bá ṣe pé irú ní ìṣègbọ́nṣe bá rẹ̀ lọ́sẹ̀ bá nu rẹ̀ wọ́n wá stockpile Nigerian local rice Nigerian rice wọ́n stockpile ẹ̀ sí aṣọ rọ́ọ̀kì wọ́n wá ń so fídíò rẹ̀ bí wọ́n ṣe ń bù ú tí wọ́n fi ń dá náà rẹ̀ tí wọ́n fi ń gbé tí wọ́n fi ń ṣe fún àwọn tán wà lókè lọ́hùn ẹyin tẹ́ mọ mú àwọn policy kan wá tí wọ́n máa against àwọn èèyàn ẹyin gangan sì rèé ní tí ẹ̀yin against gangan lẹ́yìn gangan náà ń ṣe ní abẹ́ òrùlé yín ọ̀rọ̀ mi ò yẹ yín ni mo fi máa ń pariwo tí mo fi máa ń sọ̀rọ̀ pé alábòsí ni

0: nígbà gbogbo.
1: Rájí Àlàmúnà lẹ̀ ń gbọ́ o. Bàbá Rahimi Àwẹ̀dá lọ́yọ̀ aláàfin wa ń bí. Orin tilétilé ni tilétilé.
0: Bàbára ayé ìtàbá ń ṣe ooo.
1: Measurement and evaluation.
0: Ààrẹ
1: tẹ́ bá tiẹ̀ tún àti ṣe gbogbo kíni, ẹ tún wá wọ ẹ̀yìn wò pẹ̀gbẹ́ pẹ̀lú òwe tí mo pa lẹ́ẹ̀kan. Ntí measurement and evaluation mi náà ni pé bọ́mọ kékeré bá ṣubú ìwòwájú bágbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ni pé ibo mo ti ṣe àṣìṣe o, kí n mọ́tún bá lè ṣe irú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ o. Ìrìn ẹsẹ̀ wo ni mo gbé, ojú bo ni mo gbẹ́sẹ̀ lé, tí mo fi fẹsẹ̀ kọ, tí mo fi ṣubú, ni wọ́n wà á wòwò, wọ́n wà á wòwò tí irú rẹ̀ ò tún fi ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n wa àṣubúlébú ni. Ní tó gbé wa ṣubú lánàá, òun náà ni ó tó gbé wa ṣubú lénìí. Ní táwọn òyìnbó fi ń jù wá lọ́nu o.

Mo n sọrọ innovation lẹẹkan, innovation. Tí o bá sí innovation, tí o bá sí ìrònú àwọn kan. Báwo lẹ́yìn tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà ní Ivory Coast ní Nàìjíríà níbí náà tí mi mọ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní Nàìjíríà ní United States of America láti orílẹ̀-èdè Canada láti United Kingdom àti Denmark Ivory Coast Libya South Africa Ghana káàkiri gbogbo àgbáńlá ayé tẹ́ ẹ ti ń gbọ́ mi tí o bá sí ìrònú àwọn kan innovative ideas àwọn kan ẹ nílé láǹfààní àti gbọ́ mi o torí irú àwa yóò lówó lọ́tà bí lè ra táìmù lórí normal.

0: rọrùn o. Ayé ti rọrùn o. Ayé rọrùn, ayé ti rọrùn. Àwọn Èbó, àwọn tán ronú, àwọn thinkers, wọ́n ti jẹ́ kí ayé ó rọrùn.
1: Alimi Akanbi, onílé ojú wo.
0: Ṣùgbọ́n ní àyín, ìrònú ló jìnà sáwà. Tábà tún wá rí àwọn tán gàgà ń ronú yìí. Àwa ní fẹ́ àgùntàn wọ̀, wa ní fẹ́ paṣọ ìsìn dà. Àgùntàn wọ̀ ní fẹ́ paṣọ ìsìn dà. Àwọn ò ní wò pé báwo náà làwa sí náà sì lè jẹ́rú àǹfààní innovation, innovative technology, programming, coding, softwares, ti táwọn òyìnbó ń lò táwọn fi ń better life for ara wọn. Báwo náà làwa náà ṣe lè lò níbí àbí lè better life for wa. Tá bá ti wá rí company tó ń thrive díẹ̀díẹ̀ kí wọ́n bá fi corruption lé wọn kúrò nílẹ̀ yìí, wọ́n sì fi policy jákujáku lé wọn tí wọ́n fi kógbá lé. Wọ́n bá fi corruption à ń béèrè owó à ń demand owó lọ́wọ́ wọn yín wọn lọ́rùn, wọ́n sì fi policy lé wọn tí wọ́n fi kógbá lé.

0: Máyí kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: Ají ṣe bí ọ̀yọ́ láàrí, ọ̀yọ́ ò ní ṣe bí bábẹ́ nìkan kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì, wọ́n sanwó fún rìsáàchì. Ní tá bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Research nìkan làwọn máa ṣe, tí wọ́n gba sálárì fún mi. Wọ́n ṣe iṣẹ́ ìwádìí nìkan làwọn bẹ̀rẹ̀ sí lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dí pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence. Àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà. Tó tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

0: Asiru Amadu Afag Gilo. I want to hear the multi-purpose venture ni Lupa. Kote man gbapo lowo won. Egbon mi daada ni. Fififi. Awon lati leyin wa nu. Ah Awosola artist Awosola artist Awosola Michael Angelo. Omo won Lekiti. To gbe ko dagba to fi ilu Abuja sele. Ana lati leyin wa ni o. Omo mi na wa si wa lore kore. Eseun o. Adupe o ina ni tan o gbogbo yin o. Mo bi ton dori baba mi Basiru omo Adeniran omo Oyo Alaafin ti an gbe nilu Eko Eko Aromi sale gbelegbe afa glo ilu Pako la won gbe Asiru Amadu ti won ni tiri mo purpose venture ni ilu Pako omo Oyo la won na egbon mi daada ti won ma wa baba Basiru Adeniran lati ilu Eko omo Oyo la won na ni ba le Eko ni won bi sele o to fi tun bi de ori
1: da oro
0: Ah, baba mi daada ti mo bi toto da ko won. Ah, baba Saminu. Omo ade poju lati California ni United States. Omo won ni Eruwa. Eruwa ojoko. Agbedudu ori okele. Omo akoko gagara ti ko le Eruwa agbe ni ndajo won. Ba mi tun lo mo musi olomo aparan omo olora gogo de asegba lona to mu. Baba le wu mo iwure gudugba to sorun lo mu. Won ni e mo mu lo ni baba ta ni segba egbe wure gbe wure. Agutan. Bọlọjọ to sọnu lomu won ni e mo mu lo mi o baba ta ni segbe egbe wure gbe wure akugo gagara to tun sọnu lomu won ni e mo mu lo baba ta ni segbe egbe egbe
1: osogbo
0: ba mi tun lo mi ojura be sai ke osoje o baba mi to fọpo loja to jare lepo nla won eyan fi nigba taka se woroko kin le lepo ya die si omo ojura be sai ke osoje to fi tun dori baba mi daada ti mo fi toto da ko won patai bandele olusola l'america omo wa lo ya alaafin ojo pasekere ma de omo ati ni ma tin koloko ki wo fo fo gba le ase ko le ba adija ko le ba da pon ko ma alajo le ba ri gan fulambe awa tun lo gbin gbadu aran senkule lenkule telenkule o gbodo je ti o gbodo tun dan mo tun fasiko yi ki san ni success oduola lati america lati united kingdom lọ́hùn bẹ́ẹ̀ àwọn láti lẹ́yìn wa nù ó àwọn náà onídùúró lè ṣe ẹ̀wà tá máa ń dúró tì á àwọn náà ń jàwọ̀ ó lè máa rẹ́jọ́ rò ká lè máa rétò sí ẹ̀yìnpẹ̀ láti lẹ́yìn wọn lọ́tún lọ́sì lójoojúmọ́ tó fi tún dé orí bàbá mi dáadáa aláàjì adémọlá láti amẹ́ríkà lọ́hùn bẹ́ẹ̀ bàbá dáadáa nu àwọn èèyàn ti àánú o àwọn ti à ń ti àánú mo fi ń kí àwọn tẹ́ máa ń lù alọ́gọ ẹnu wálé bàbá wálé bàbá wálé láti germany báyìí mi dáadáa pastor sina láti ivory coast látàwọn èèyàn wa ní ìlú nàìjíríà ní àyín náà gbogbo yín ẹni tí mo rántí dákọ tí ìrántí dákọ tẹ́ ẹ máa ń ṣàtìlẹyìn fún wa níbí ọlọ́ọ̀ba yóò máa wà pẹ̀lú ẹ̀yìn náà yóò máa ti ẹ̀yìn náà lẹ́yìn ojú ètì náà lẹ́ ojú òní ti yín o tóró gíní lajì ẹ bọ òkè mọ ẹ mọ lọrí ẹ mọ bọrí ikọ ìkọbálá ikọ ìkejì lọnà àti ti ìbọnsẹ ọlọrun ẹ ṣe ò adúpẹ lọwọ yín o ìyáyìn náà ní ti fẹ máa gé pété gbogbo àwọn tẹ́lẹ̀ máa ha kí n tó gbàgbé mo ń fi àsìkò yìí kí rótì méjì tẹ́lẹ̀ wá ṣe gravy tẹ́lẹ̀ wá ṣe bánà àjíṣẹ́gbé ọ̀yọ́ àti ọlánìkẹ́ náà tó náà bá wá ṣe bánà bánà fún àjíṣẹ́gbé ọ̀yọ́ gbogbo àwọn tẹ́lẹ̀ fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́ best icon furniture plenty fashion home lóríṣiríṣi gbogbo ẹ̀yin tí mo rántí dákọ Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa gbogbo yín yányán ni mo kí o ẹyin tí n bá rántí dákọ ẹ dákọ ẹ mọ bínú àìníye inú ni o níye inú ni o ṣé ẹ gbàgbé àkórí ọrọ wa láàárọ yìí measurement and evaluation ẹyin táwọn bàbá wa náà máa ń sọ pé bọmọ kékeré bá ṣubú àwòwájú bá gbà àlagbà bá ṣubú ẹyin náà ni wọn máa ń wò. Àwọn èbó àwọn máa ṣe rìsáàṣì lórí gbogbo nǹkan wọn bàbá tó fẹ́ ṣe pọ́lìsì wọn ò rò lọ rò bọ̀ dìbéètì rẹ̀ lọ dìbéètì rẹ̀ bọ̀ ṣùgbọ́n níbi isbida ni àwọn èèyàn wa máa ń sọpọ́ọ̀tì isbida ẹni tó bá lè náwó jù bẹ́ẹ̀ náà ní lásìkò election wọn ní ronú pé ta ló lè ṣe nǹkan dáadáa fún wa ẹni tó bá lè náwó fún ọ jù ni wọ́n ń dìbò fún ọ. gbogbo àwọn tí ò jẹ́ ká máa ní lọ síwájú àwa ń bẹ̀rù innovation innovation to je pe ah ironi jinle pelu innovation yi na lo ni ojo waju o tin ni asiko ta wa yi lo o na ni o tun ni ojo waju awon thinkers na rule world lowo lowo ba yo thinkers are the one controlling and ruling the world nbo la wa wa ni bo la wa fe wa ipo wo la wa fe di mu ninu awon tan ronu tan fi ronu won tun ilu won se eh latari be awon na tun dolowo won dolowo doloro eh eh sai mo pe epo nikan la fi man wa ko laye jon oko oni battery ti wa nisin o awon kan na ronu debe ara mi o ye yin nigba kan ina ti won ba mu wa lati grid nikan ni o nisin solar ti wa o tan to fi ironu jinle awon kan lo debe o ti ina solar fi wa ironu jinle awon kan ni mo fi ba yin soro lowo te fi gbo mi ni gbogbo agbaye te tin gbo mi lowo yi o ori phone ni mo tin yin oke yin le abi bi pa wa eni ta ba so fun oni mo pa sinu le se radio nla kan on ara mi o ye yin innovation idea thinkers ironu jinle awon kan ni lo yin eleyi lo fi bo oro.

0: ala de bi eni ba le yo mo la ele ni ri
1: ti e pa ni ko ro mi owo ga mi ko yan mo eni bi pa ki gbo wa su
0: ba ye ba ye ni ajida bi eni ba ni gu mo la ele be la gu la ye aro lo re se le ore a se se yan bi eni ba le ja la ele ni
1: ri ni wo mo wa ra won ta leta
0: e ye wo ya wa se se gbe bi bi se bi eni gbe o le po mo ko re loko
1: be ni
0: bi ya wa se se gbe ba gbe le oko re yo si mo na mo ya le lo re
1: ani n po bi o to
0: bibi ni ga ma se ri eniyan je ma laye bi be rokan eni kankan agada gbogbo bo bi nu ara won ewo ni a ke nbe bi bo han jolo
1: kabo
0: gbogbo igba de n ba n da je oko laye a ke ji ma rora se tori bo ko laye ba bere ja bi eni bo le ke ma laye laye ni
1: awon ko la ko se se
0: ni iba re ni bari re fun won pe won atun mo fun ra won loyun won atun mo bi mo fun ra won lo jo ba se legun yo ta yo lo se jo ta la gbo ran pe yan dileri giri di so pe ja yi o ni to la ele
1: be
0: ni oju adi ga ni ma ni ode re re oni jamba eniyan di se di si ja ni
1: ko ko to hun lagbaye
0: won ni wa gbe ni wa ja wa ja ni wa to gbe ma ja kan osi a ja ma tan ni ko so so so na ni oda o ni oda ko ma eyo mi ma lai lai lo pe ni di na ni
1: to
0: ni ti di alaye di daye ile yi pelu awon di mbara won ja won okora won bi won ba binu ji awon to wa to jo mo bara won gbe le won to jo mo be
1: be
0: ni kan kan o ji ni yara ku o be ni kan kan ni kaluku o ji tun mo be laye re
1: ko to
0: se mi gi nbi olo du ore amoro ya re joro tun
1: kabo
0: ore mi da mi ngodo re mi lo da le ore bi ndi gbo le re be te olo da wa si ya re ni o je ko ro tun le
1: e bo ba e gbo eniyan
0: awa baba la so re awo mo so re owo le da ni
1: ko to
0: ta ma ja baba wa so re o da le mo ẹjẹ ajọ mọ bára wa ọrẹ òdòdó ọrẹ ọdalẹ kéré dalẹ ọrẹ tí ọba dalẹ òní dalẹ ìrọrẹ rẹ òfò rẹ rẹ rẹ ní ìjálábò sí ẹdáká ẹjẹ kí gbogbo wa ó ṣèlú ilẹ
1: ẹdá ọgbọba ìwọ ọdalẹ nìyà
0: bẹẹ náà lébọ bá bọ máa ráyé nínú lébọ bá ṣe wọn lóore bóore pàdé wọn lọnà bọ sàlọ sàlọ
1: kábọ
0: sàlù báríkà ẹsẹ mo dúpẹ ọjọ òsì lọrọ àwọn àfibì só lóore pé ìgbéjú ni wọn fi yí orí àná ọ̀rọ̀ wọn mọ abínú ẹni ọgbà lọ àlọ àṣejù ní báwọ lò ń ṣe mi wá ọjọ́ òré gbẹ àṣì èrè gbàgbé bó oré bàbọ̀ yóò dìbì ni àlọ àṣejù ń bá bójú àyà òré níwọ̀n ọmọ gbàdà
1: mi ṣe
0: ọ̀jọ̀gbọ́n aláwùyé ọ̀jọ̀gbọ́n aláwùyé bàbá àgbèjì
1: ọ̀gá
0: ni bẹ́ẹ̀ náà ni ọ̀jọ̀gbọ́n aláwùyé alọ́gbọ́n sọjẹ kájọjú ndì ní gbogbo ẹni tí máa ń dijú ò lè sọjẹ
1: lóòótọ ni
0: gbogbo ààyè tólúwa bá bè wá sí yá máa dúpẹ lọwọ rẹ náà ni àfihàn àti ọba máa dúró ní òní mọfẹ dún lọwọ olódùmọrè ọba tó dá gbogbo wa ọba tó bẹ wa tó fi wá ṣàgbà ọdún àná ọbọjọ ọlá ṣàgbà wa àwájà náà lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà nítorí bá a bá sùn lálẹ́ káàkiri gùdùgùdù nífẹ̀ẹ́lì ìdájí kó tó tún dàsìkò pàtẹ́ wọlé sùn lálẹ́ èmi olólùmọ̀ ìjìnlẹ̀ sọmọdún tó lè ṣẹlẹ̀ sí
1: o
0: ilé fífi ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà à ń dọrọ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba àtọ́dá gbogbo wa jájọ la lọ ọrọ ń bẹ lẹyìn bá ọba kú
1: lóòótọ
0: bá ọba dèdè kú ọrọ ń bẹ lẹyìn wá ọlá bí ọba olúwa bá fún wa
1: ṣe
0: torí bẹ ni ọba dí ikú ìṣe rẹ ọtún láyé ẹni tó bá di kú bolúwa rẹ lópin
1: lóòótọ
0: èèyàn tí òsì bí mo sánú ọgbọdọ su eré ṣẹṣẹ ẹni tí ọba láti bọ tí ayé ọgbọdọ fọmọ bú ni àtètè lóbìnrin ọkọ ọmọ bíbí bàbá wa lókè tó pin fún wa náà ni ò pin lọgbọọgba gbogbo ikú kárí ọmọ ni ọ̀ kárí ènìyàn
1: kábọ̀
0: kò jẹ́ni tí lówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó bẹ́ni ìgbọ̀n ọ̀gbẹ̀ni ìgbọ̀n lọ ní
1: lóòótọ́ ni
0: ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ bẹ́ẹ̀ ìdẹ ni gbogbo ṣe bẹ́ẹ̀ rẹ́wọ̀n ọmọ sùkúrù tí ń gbowó oúnjẹ àárọ̀ tí ń dún dáwó pamọ́ kò jẹ́ni tí ò ní kú láyé gbogbo wa làwọn ọ̀hún alákejì ẹni dọ́gbọ́n ogun ẹni dọ́gbọ́ ọ̀rọ̀ ọ̀hun alálejò ọ̀run dákun mọ́kàn jùmọ́ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé òwò bá ní bẹ́ẹ̀ náà níbi ẹnìkan ti wọ́n máa wọ́n máa bí òdòdó yí bí bẹ̀rẹ̀ nìkan gbé bí mọ méjì lẹ́ẹ̀kẹ́ ìlú
1: tó ni
0: bí ẹnìkan ti wọ́n máa bí òdì bí bẹ̀rẹ̀ nìkan gbé rọ́yún
1: dànù
0: ìbẹ̀rẹ̀ nìkan ti lóyún díẹ̀ kò lè bí ojúmọ́ èèyàn tó di bí òní ikú ẹni tí oṣù tí bí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere ìfolú ààrẹ
1: àwíṣẹ
0: bàbá bímọ náà dán ọlọ́run ọba òní jí ogún kékeré báwọn ọmọ náà bàdàgbà àdán ọlọ́run ọba òní jí ọgbọ abẹbẹ gbẹrin ògùn ẹgbẹrin abẹ ẹgbẹrin ohun rere lájọ mọ́ ṣe ẹgbẹ.

0: ìjẹta tó kúnra lúmọ lóbi ká jágbó músòwó ọwọ lẹni bá kákẹgbà àkàn ní èèyàn ká méjì ẹgbà méjì ẹni ká mẹtẹgbà mẹta ní ẹni ká mẹrin ẹgbà mẹni ní èèyàn ká márùn ẹgbẹgbà àrùn owó lọgá ẹni ká mẹfà fún ẹgbà mẹfà ní ẹni ká méjì ẹgbà méjì ẹni ká mẹjì ẹgbà mẹjì èèyàn ká mẹsẹ ẹgbẹgbà àtàn owó lọjẹ ènìyàn tó kẹwàá rẹ lórúkẹ owó ni lórí tíjọwọ ọmọ ẹlẹ obì ni lórí tíjọwọ lóbi ìkùdùrọ wà ní léwọn bí wọn ṣe ń dàdẹ dùnbẹ lóbi ń bá ní ìrọlẹ gidi ẹmọ èso ń bi dọba rẹ mọlẹ bá
1: ọ. ọmọ rẹ nílé wa ọkọ àgbòrí onílẹ obì ọwọ nílé ọmọ àbòkun lẹyìn ìjẹjà lọmọ olò apanada ìjẹjà pẹlẹ ọmọ ẹni àti nílẹ ní ọwá bí bá ń gbórí lẹyìn bàbá mi lọmọ ti máa ṣe wọn òkè kẹkẹ aṣọ wọn lọ́la tó gbájú ẹlẹgbẹdọ kí ẹmí lásán òde ìjẹjà èyí yóò wù dáa bá nílẹjà ní ẹra mímí wá lẹnu ló bá jólóye ẹnìkẹ ìjólóye dùnrán ìjẹjà kàní àjólóye dùnyà mi ọwọ nílé ọmọ òkun yẹyẹ ìjẹjà mọdù apanada tẹmí bá gbór
0: ìní fọwọ́ lù pé ẹgbẹgbẹgbẹ bẹ́ẹ̀ náà ẹ̀lò lówó ńlá wọn ní fọwọ́ làrólà ń kórí ọwọ́ dákun dábọ̀ jẹ́ ńlá kí n fọwọ́ làró ìta ìjẹta dákun dábọ̀ jẹ́ ńlá kí n fọwọ́ làró òṣòrí ọmọ ẹlẹ obìnrin. ọmọ wọ́wọ́ mi ta méjì mọ̀rẹ́ ta nù rí àlọ́lọ́ mi ta méjì mọ̀rẹ́jì gbàgìdà ní mi ta méjì mọ̀rù kan wọlé ọ̀gá náà mọ̀rù gbogbo wọn bá kí mi lóko lóko okun lórí òkè lọ́la ìjẹta ojoojúmọ́ lọ́mọ yóò wá kíra wọn lóko lóko yé kan mi àìrípo owó màlẹ́ gidi ẹ̀rọ.
1: ó ní bá a dún borí lẹ́ẹ̀bẹ̀ lọ́bọ̀dì máa ṣe wọn ìjẹta abẹ ní ọmọ olóbì apanada ìjẹta ọmọ ọwọ́ nílé ọmọ àbò òkun lẹ́rì ká ìwòyìnbó nílẹ̀ òbí àwọn ọlọ́mọ ìfú ara àṣìjà ọmọ àbọ̀dá tẹ́lẹ̀rẹ́lẹ́ mọ̀lẹ́ ọmọ eré gbígbó ọmọ ẹ̀fọ́ ń gbọ̀dọ̀
2: kábọ̀
1: abidiyẹ kan mi abẹ ní ogún àdúdọ́gba lẹ́ẹ̀kì ẹ̀fà tẹ́lẹ̀rẹ́lẹ́ nílẹ̀
3: òbí. ẹyin náà kú dídán ẹjẹ ìjẹta lẹ́ẹ̀kì bàrà gbèrè bí ẹni pé wọn ò lóògì kan abẹ ló mọ nílẹ̀ òbí. owó tó wá níbẹ̀ náà lè ẹsùn mọ́ mi ní àyínmọ́ fẹ́ fún onídàáwò ààrẹ òdẹ̀ṣe ilé ìjẹ̀ṣà pẹ̀lú ọmọ aláàyè lókìdí ẹ̀fọ́ eléwùjẹ́ wọ́n wuyì níbò fún ọjàrí àkàrà rògbòdò ó wuyì ilé ìjẹ̀ṣà àkàrà àjẹ̀ṣà bí ọba lépe bí oníyọ̀ ohun agbónáná lantilanti kí ni wọ́n fi ń ṣòro òkú nílé ìjẹ̀ṣà ẹ̀rọ pé àkàrà rògbòdò ni wọ́n fi ń ṣòro òkú nílé ìjẹ̀ṣà àlàdé àgbà ọkọ̀ fídò ìjẹ̀ṣà bímọ lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ kí ni ìjẹ̀ṣà abẹ ní ogúnra ló fi ń ṣòro níjọ́ mẹ́fà ọmọ.
2: èmi ò tí ì dáyé ń gba wọn.
3: kọ́dà náà odò èrè ni ìdúmọ̀ bá lọ sáàjò tí wọ́n bá ṣe lè dálárè ògún bá fẹ́ dọ́ká bèrè lẹ́yìn wa ìjọgọ́fà ọ̀nà gbélé yìí bá dé tókè ẹ̀fẹ́ ẹ̀kú ewu jáde ọmọ wà ní kọ́bọ́ lè kọ́ mákàrè jẹ kó yìí mọ́bì jẹ kó tó mọ́ ọ lọ kó nígbà wọn bá dé tókè ẹ̀fẹ́ ẹ̀kú ewu jáde ọmọ wà ní kọ́bọ́.

0: ere wole to wa ni pin oyo la ba so ni pele yiju anu ore be kunu afeni fere to se fo katan champion kedara keide maji ni ke ja bi boyo ninu egbe AC gege bi gomina pin oyo fun eto ko to ye koro ina ba to duro re eto abo to gbegbe okupona to ya kululu eto lera pelu re dara yo gbeyin ifi ara ilu to je lokan to gongo la fi pelu lu me ja me kunu lati je ke re je ijoba ipin oyo kari ile kari oko champion kedara keide se maji oni gbese le asun ijoba ibile bi awon ara bi gogo ejo mo lewe eyin osise baba loja ti eyin yalaje omode ati agbalagba eje ka di ibun wa logun logun eje ka di ibun wa logbon logbon fun eleyin ju anu champion kedara keide ese maji pelu asa eje esi ipin oyo le ba goke agba champion kedara keide ese maji de olugbeja me kunu de si action action take it back
1: ati se bi oyo laari oyo ti se bi ka ben
2: bi awon oloselu won ni weapon kan to ma fi nanya ebi ni won ma fi yaye je wa gan wa fi na wa daada debi pe eyan ni le se kokokoko mo gba tan ni kiyan ba ma bo wa ti won fi wa fi onje kekeke yen fi gba eni yato la awon mo wa idi ni e ta wa fi wa wa si de pe ah e ja dagbe yi le tan pe lu ko ja me kunu yi eh ka se ni jangbara ara wa la la je pe aya dayo be ka na pe to awa na fe ka awon mo me kunu na dide tori pa awon olowo yi te ba wo won ti ya wa te ba de loyinbo eh ni dadugbo lowo mo
3: si adugbo eh ni to de talika
2: te bi pe inu enikan ma bira won bo inu bi bata wa n bayi a ti mo pa won alowo aye won ni be ba lo tan gan se eni ti o lowo lo ni loyinbo ti o lowo lo as long to ti rise se ko si moto ti o le lo so iru yen sin a lara a la mo afani yen awon afani yen la wa pe ta wa na me kuro na ba dara wa ta ba kora wa jo afani yen a jo kari a ni mo seru awon olowo mo idi ni yen ti mo fi ni pe awa me kunu o ajo se gbogbo wa ni
3: awa mekunun lo kan bayi
2: awa mekunun lo kan bayi
3: e ta won ti won lo won ti dare wa won ti to ge
2: eh o ti to
3: ah baba awon kan ni gbagbo wi pe ta won ba fe sise fo lo se lu kan baba won fe te lo se lu kan ah awon na ma nreti nkan kan ni ati ru owo awon lo se lu be apapa jo la won awon ko dibo ton ba ndibo bayi elomi bi o ba ti gba lowo aha ko gba lowo bi ko ti ko ni dibo fani kankan en to ba tun gboju lowo re gan o tun le mo dibo fun ah kin le ri si nkan yi ka to ka ma gbo lowo eyan ka to dibo fun eyan kin ni nkan ta ri si iru nkan yan
2: se ri ka ma gbowo lowo awon eyan ki won to dibo yen o na ni soro to ba Nigeria do ni yi to ba lo oyo de to ba soro Nigeria won ni amukun
3: eru ewo
2: oloke
3: le nwo ewo sale
2: e ma poke lo tin wo bo to fi wo sale na amo beni to ba to loki o ba to dada en to wa sale se le to dada ko ibi ti mo wa yi o mo fe ko daju bo se wa yi lo se ri ka ma gbowo lowo awon oloselu yen won ti mo ni won ti so ati so di culture
3: o ti dasa
2: o ti dasa wa so on la won na wa ri na fi ni weapon to wa nlo fun wa e ma ri pe to wa ye kin won se fun wa lasiko o ye kan tun na se o ye kan kin na ma wa o ye kan na wa o ye kan wa agbalagba mo jeun o oye kawo olowo mo oye kawo ni awon awon agbalagba ki won mo ri dada se oye kawo odo ki won mo ri nkan mo kan mo ri se se amo tori wi pe awon nkan ti wa won ma ogbon tan lo won o fi awon kan yen won a fi pamo di asiko kan debi pe awon eyan oni wa ni ori ofe ati le ko idoti to wa nu je to fe gbe fun won mo so idi ni yen to fi je wi pe won ti mo gbe asiko yi o asiko ta won ma wa ba won na ni to ba de ti wa n ba won yen ina ni won fi ma n gba ola ta won mo won
3: baba
2: so idi ti mo fi ni pe ko da ka ma gba nkan lo awon yin
3: mo gbo lara awon oro yin kan te ti so ri ninu awon kan nikan ti enikan fi so wa si emi awon e wa n so ninu gbolo na ni bi oro na wi pe iru oselu ta n lo lori lede ta n se lowo lowo e ko je pe anabi muhammad sallallahu alaihi wasallam to ba wa ti jesu christi na to ba wa ti orun mi la ba agbon mi re gun ba wa koda awon gan le mo be la se yori pelu bi a se n practice oselu orilede nigeria itori awon eyo won ma da bi ye ti o ma bo gugu gbianju goloba ti o ni je ki gbianju goloba won ade ah ba wa le se ro pe a se le se ta fi le bo ni bi iru awon ilana bayi ti je ka awon mo mekun lo de bi ipo oselu
2: atokun oro te bere yi oro to ni agbara ni to je wi pe ninu awon ti won gbagbo ye ti won fe ki ilu da won ni e tun ma so ba won ti won fe ki ilu o da won ni en to ba se da do nso to
3: wọn lé olóòótọ́ ilé ní
2: wọn lé yìí wọn ní wọn ní tẹ̀lé ọ wọn dàbí mọlọ bàbá wa kan gbà kan bàbá yẹn nílùú ọyọ bí náà ni àgbọlọsẹlú náà ni mo wá ní bàbá nǹkan báyìí mo mọ̀ pé wà tá a bá dẹ̀ ṣe báyìí pé at least ẹ̀yin náà woru òṣèlú tó ń practice ní àwọn ìlú òyìnbó yẹn tí wọn fi da tá a bá gbé wá sí bíbá yìí ó máa jẹ́ kí ìlúwà dágán o bàbá yẹn wá ní kò lè ṣẹlẹ̀ ní 20-30 years mo ní so ní 30 years yẹn ìlú yìí kí ni dídá rẹ̀ kò ní kò ó ti sinim kò sí dídá bẹ́ẹ̀ mọ́ nìyẹn kí ni báwo náà ṣe ń practice politics wọn bẹ̀ yẹn ó yàtọ̀ sí ti bíbá
3: sáàmì mọ̀mọ́ kọ́kọ́ fún àtọmọdé lẹ́nu kẹ́ tó mọ̀ láàrán wá bí bàtà ṣe ké lótú fẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá lọ́wọ́ ní ìkànnì ajíṣe bí ọ̀yọ́ àti lórí youtube ní àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wá lórí ìtàkùn rédíò àsọ̀rọ̀ mọ́ gbèsè wa yún lórí www.ajisebioyoradio.com ẹni tá a ti ń gbà lálejò tá a ti jọ ń pẹ̀ kẹ́ lu ọ̀rọ̀ látẹ̀ẹ̀kan náà ní olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC àwọn tó wá ń wò tẹ bá ń wo ẹyin mi ẹyin tẹ ń wò wá lórí ìkànnì facebook ẹ máa rí olùgbèjà mẹkúnnù wọn tún wá gbé àtọdọ tí wọn tún wá wà lábẹ pé àwọn fẹ gbé ìjà mẹkúnnù ló jẹ káwọn wá o yàbá mi ẹ máa bá ọrọ yín bọ.
2: So gẹ́gẹ́ bí mo ṣe ń lọ yìí ni wípé the way bí àwọn ṣe ń ṣe òṣèlú lọ́hùn-ún ó yàtọ̀ sí ti bí báyìí alákọ̀ọ́kọ́ bá ṣe ń ṣòṣèlú ńbẹ yẹn ni pé ṣe rí nílùú bí táwọn wà mí báyìí àwọn ẹnìkan ni ó kàn wá ọlọ́ya owó ni o olóhùn lówó lọ ni o
3: àwọn yẹn máa ń yáwó dìbò
2: òun ló pọ̀ jù wọn níṣó àṣírí bẹ fún yín wọn máa ń ṣòṣò wọn máa ń ṣe òwò ní bíbáyìí ni ẹlòmíà lọ yáwó wá a wá gbé wá a wá máa ní pé ẹ mọ̀ wọ́rí o ẹni tí ó yẹ káwọn èèyàn kọ́kọ́ wò ni pé bẹ́ẹ̀ bá lóun declare ifundo 3 billion tó bá declare tó wá lóun fẹ́ ṣe gómìnà lu yín àbó fẹ́ ṣe councilor nítorí ẹ káwọn èèyàn kọkọ wò ládùúgbò yẹn ni pé kí ni nǹkan tó ti ṣe sádùúgbò yẹn náà
3: kí láti ṣe bọ rẹ
2: kí ni so tiẹ̀ ti ní free healthcare kankan bẹ̀ yẹn tó jẹ́ primary healthcare tó jẹ́ pé personal from home òun nìkan ni ní tí nǹkan yóò dẹ̀ gba wá kódà kò lè ná 2 million fún ọyẹ kan mọ̀ pé ẹni ẹni tá a sá fún ni ọwá ṣòwò ni
3: businessman
2: ni wọn mo clear bàjẹ́ so ẹ wá wo nǹkan tá à ń sọ yìí ni pé àwọn pẹ́pù yìí ń sinyìí wọn wá wá wọn á gbé owó fún bàbá ẹgbẹ́ lọ́hùn wọn á gbé fún bàbá ìyá ẹgbẹ́ níbí yìí wọn á gbé fún bàbá ẹgbẹ́ lọ́hùn nígbà tí wọn bá wá yàgà débẹ̀ tán ìyá wa máa jẹ àwa mẹkúnnù kò sí ẹnìkan tí ó béèrè lọ́wọ́ wa so kò sẹ́nìkan tí ó béèrè lọ́wọ́ wa so kò sẹ́nìkan tí ó béèrè tí ó bá bá wọn sọ̀rọ̀ a jẹ́ pé ìyá yẹn máa wá máa continue nìyẹn so ìdí nìyẹn tẹ́ bá wo báwọn tó ń ṣe practice religion wọn ní.
3: ẹ mọ bọ́rọ̀ yín bọ̀
2: so ẹ wo bí wọ́n ṣe ń practice ẹgbẹ́ wọn lọ́hùn yẹn ní àwọn olóṣèlú wọn bẹ̀ yẹn kò ń ṣe ẹnìkan ló kàn máa wá tó kàn máa ní pé ya mo ti fún kínníkan lówó mo ti fún kínníkan lówó no ẹgbẹ́ àwọn ni wọ́n yan àwọn èèyàn tí wọ́n dá aládùúgbò tí wọ́n qualify fún nǹkan tí wọ́n mọ ètò láti ṣe ìlú èèyàn lè lówó lọ́wọ́ kọ́mọ̀ nílàkà àti ṣèlú o so àwọn wà wò pé ta làwọn lè lò àwọn ẹgbẹ́ yẹn náà máa dá owó èmi máa dá ẹ̀yin náà dá òun ló máa wá wúlò fún láti tún ìlú yẹn ṣe.
3: níta ẹ̀ ń sọ ni pé aráàlú ni máa ń sponsor olóṣèlú.
2: ni máa ń sponsor olóṣèlú bẹ̀ yẹn.
3: ni máa ń so onígbàwó olóṣèlú lọ́hùn. bẹ́ẹ̀ ni
2: kì í ṣe pé ẹnìkan ló kàn máa wá lọ́ máa gbó wá. so eléyìí á dá wọ́n á ṣe kogan fundraising so wọ́n á ṣe contribution láàrin ara wọn. so ẹgbẹ́ yẹn àwọn náà wà sọ pé ya o màjí tòkítà ìwọlé kó lọ sí gómìnà wa ní ọ̀yọ́ o tí rẹni yẹn bá wá débẹ̀ tí ò bá ṣe dáadáa oríṣi fún láti lè yọ because ó ti máa wà nù policy tó gbé kalẹ̀ pé inú ẹgbẹ́ tiwa làwa náà gbé sínú AAC yìí inú àwọn house of assembly wa alẹ́ ni àwa ní constitution pé tó o bá ti ṣe kaba yóò táwọn ará àdúgbò ẹ̀ bá sọ pé kò tó lé ẹ̀ o tó gba allowance fún pé o máa ṣe tó o wá ṣe ààyè ti wà fún wa láti yẹrù wọn wò se nkan yi se wọn se lóòótọ torí pé ìta se náà ni pé báwo lọmọ mẹkúnrò se ní jẹgbèsè kan tó dénú ìjọba tí wọn ní ta property wọn nígbà tó mo bá tẹ̀ ti ta property tí ò ta tí ò yáwó òun ló máa jẹ́ kí ọmọ yẹn ṣe dáadáa sínú ìlú yẹn so ìdí tó fi yàtọ̀ nínú kan tí wọ́n ṣèṣe ìjọba ń bíbà yìí àti lọ́hùn-ún òun nìyẹn.
3: bàbá ká tó mọ lọ ẹyin tẹ bá ṣẹṣẹ ń darapọ mọ wa olùdíje fún ipò gómìnà ní abẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú AAC African ẹ bá ń pè é.
2: African Action Congress.
3: kí wàá lẹ máa ń dá lóun lẹ bá ti pè báwọn.
2: African Action Congress take it back action.
3: take it back action láti ẹ̀ka àpolówó wa mẹ́wọ̀n ẹ bá wa fi dingu awon olugbeja mekunu si
4: awon joba kan wa ni pe
0: Ìpínlẹ̀ Ọ̀yọ́ la bá sọ̀rọ̀ nípa ẹlẹ́yin ojú àánú. Ọ̀rẹ́ mẹ̀kúnù afẹ́nifẹ́re tó ṣe fọkàntán champion òkèdára kẹ́hìndé mọ̀jì nígbà ẹ̀jẹ̀ àfihàn nínú ẹgbẹ́ AAC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ tó yẹ kọ́rọ́ inú ọba tó dúró re ètò ààbò tó gbẹgbẹ́ òpópónà tó yọ kùlùlù ètò ìlera pẹ̀lú eré ìdárayá ọ̀gbẹ́yìn ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbogbo la fi pẹ̀lú olùgbèjà mẹ̀kúnù láti jẹ́ kéèjẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kárí oko champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì òní gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba ìbílẹ̀ bí àwọn arábí gbòógì ọ̀hún ẹ̀yin ọmọléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbálọ́jà àti ẹ̀yin ìyálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ́ ká di ìbú wa lógúnlógún ẹ jẹ́ ká di ìbú wa lọ́gbọ̀nlọ́gbọ̀n fún ẹlẹ́yin ojú àánú champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì pẹ̀lú àṣà ẹgbẹ́ AAC kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè bá gòkè àgbà champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì dé olùgbèjà mẹ̀kúnù dé AAC action action take it back.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí ayé òní ṣe bí bàbá ẹni pọ̀ kan.
3: Tọ́ ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì dì àwọn náà ni olùgbèjà mẹ̀kúnù àwọn ni wọ́n kó àṣà ẹgbẹ́ olùgbèjà mẹ̀kúnù dání kó tó di pé wọ́n jọ ẹgbẹ́ òṣèlú AAC gangan ni wọ́n ti ń jẹ́ olùgbèjà mẹ̀kúnù fún àǹfààní àwọn tí wọn àbá ti mọ̀ níbi ìpolówó tá a gbọ́ yìí a sọ pé kò ní gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba àbílẹ̀ bí àwọn ará bí kan òkè ọ̀hún láti jẹ́ kí ìrìnjẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kí lè bá wa sọ nípa eléyìí pẹ̀lú gómìnà tó wà nípìnlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ lórí gbogbo àwọn èèyàn náà bí wọ́n bá dá gbogbo eléyìí ọ̀nà ọ̀dá mọ́dé bí ọ̀nà ọ̀dá tó sì jẹ́ pé àwọn local government náà wà ní abẹ́ ìjánu láti mójútó irú àwọn nǹkan wọ̀nyí kí ni ẹ̀yin ní fún aráàlú lábẹ́ bí.
2: Ẹ ṣe olóòtú ṣe rí alákọ̀ọ́kọ́ nǹkan tí àwọn kọ̀ọ̀kan tí a tó ti wà nínú ètò tí àwa fẹ́ ṣe ni wípé alákọ̀ọ́kọ́ ni pé a jẹ́ kí local government kó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ padà. So tí local government bá ti ń ṣiṣẹ́ ara de àwọn aráàlú.
3: Òun ló súnmọ́ aráàlú àwọn orílẹ̀ ti lé.
2: Kò tiẹ̀ sí nǹkan tó normally kò state wà lábẹ́ local government ni. Torí local government ló ní ilẹ̀. So ó yẹ kó jẹ́ pé local government kò sí nǹkan kan tí wọ́n bá fẹ́ ṣe ní local government ẹwọ local government ní sí ẹnikẹ́kan ò lè lọ kó lọ́n fẹ́ ṣe project fúnra wọn.
3: Wọ́n lè ṣe fúnra wọn.
2: Báre èèyàn ọba lé tí ò lówó lọ́wọ́ ẹ̀tọ́ àgbàlagbà ní láti lọ sí local government láti lọ sọ pé nǹkan báyìí ń ṣe mí o mi ní owó ọya ìfún wọn ní owó insurance ni o tí wọ́n fi máa lọ tọ́jú ara wọn àmọ́ ńgbà tí ò bá sí ìyá ń jẹ́ àwọn èèyàn lu yìí gan àwọn èèyàn mọ ní o wọn wá mọ bí tí ìyá yẹn ti wá.
3: Gbọ́dọ̀ tójú wọ ọ̀tọ́ ọ̀hún tá a mọ bó ṣe yẹ kó rí gangan.
2: Wọ́n mọ̀ bóyá ìyá ń jẹ́ àwọn èèyàn torí pé tí local government ò bá ti ṣiṣẹ́ ìyá máa jara ìlú. Ìlú ò ní dáa. So local government yẹn làwọn kọ̀ọ̀kan mí sọ pé local government gbogbo owó tó ń wà pọ̀ gọ́ọ̀mẹ̀ntì ní local government la máa kó bẹ́ẹ̀ síbẹ̀ padà. A tẹ̀sẹ̀ gbogbo ètò a ṣe àwọn gbogbo àwọn primary health center wa ó máa wà bí titi lóyìnbó ni kò sí nǹkan the allocation tá à ń gbọ́ pé ń wọ̀lú kò sí ọ̀nà kan mọ́ sọ pé ìlú yìí ò ní dájú bẹ́ẹ̀ lọ.
3: Bàbá mo ń gbọ́ níbi kan tẹ́lẹ̀ pé nígbà tí owó yìí tí ò wá wọ àpò àsùnwọ̀n ìjọba àbílẹ̀ ọ pé gómìnà wa ń fún wọn ní iye mílíọ̀nù kan lóṣooṣù wọ́n wá ń pè ní nǹkan míì wọ́n ń pè ní bí security vote fún local government ni wọ́n ń jẹ́ káwọn èèyàn máa ṣe owó yìí bí ó ṣe wù wọ́n èyí sẹ́ẹ̀lú wọn ò ṣe èyí ètò ààbọ̀ ọ̀hún gan-an tí wọ́n fún wọn lówó ètò ààbọ̀ ọ̀hún ò sí àwọn nǹkan wo lẹ́yìn ti ní tó ti wà nípèsè sílẹ̀ pípé tẹ́yìn bá débẹ̀ ọ tẹ́ bá débẹ̀ àwọn nǹkan báyìí lẹ́fẹ́ ṣe látàrí pé àwọn local government yìí àwọn jẹgúdú jẹrákún bẹ̀ tí wọ́n bá fi owó lẹ̀ fún wọn gan àwọn tí wọ́n mọ pánkó ń pò pọ̀ ń bẹ̀ àwọn kan ti débẹ̀ pé tí wọ́n bá ti wà ní position kan gan báyìí wọ́n ti wò pé káwọn gan káwọn lọ́ máa joyè lókù káwọn máa fẹ́ lálókù. So báwo lẹ ṣe fẹ́ kọ́ buhari àwọn excessiveness yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí.
2: Tẹ bá rí inú ọ̀rọ̀ tí mo sọ síwájú mo ní wípé ọmọ tí ò bá ti jẹ gbèsè tí ò yáwó kó tó lọ sòṣèlú kò ní nǹkan kan tó máa sọ pé òun ò ní fi lè tún ìlú ṣe ọ̀dà nísìn local government chairman wo lẹ máa sọ pé wà ń bẹ̀ tí ò náwó kó tó débẹ̀. So nígbà táwọn náà bá débẹ̀ n tí wọ́n kọ̀kọ́ máa lé ni pé owó tí mo ná ẹjẹ́ bẹ̀ látòrí councilor lásán tí councilor lásán bá fẹ́ bí dẹ́sìn ẹnìkọ́rọ̀ bá bàbá ṣe party chairman kan agbóhó lọ́bẹ̀ ẹnìkọ́rọ̀ bá secretary kan agbóhó lọ́bẹ̀ nígbà tó ń bá débẹ̀ gangan bàbá òun lẹ máa wo tó wá lọ́wọ́ 80% nínú àwọn local government councilors tó bá ti win báyìí wọn akọ́kù ládùúgbò yẹn ìjẹ́ mọ́ tó fà ní tó fà ni wípé láàrin ọdún mẹ́rin yẹn gbèsè tó sì jẹ wọn tí ìlé sán àwọn bàbá ẹgbẹ́ ti kọ́kọ́ gba owó tí wọ́n fi ṣèlú síwájú so àwọn ìṣòro tó wá dé bá wọn nìyẹn kò wá sí nǹkan tí wọ́n ṣe eléyìí tẹ́ ni wọ́n fún wọn ní 3 million àbí lẹ́yìn fún wọn ní oṣooṣù kí ló wá tó ṣe ẹni náà ní family títẹ̀ tó fẹ́ bọ́ o láwọn èèyàn tó gbé bùkátà wá bá so owó ni ò sí lágbo government yìí tó bá yànsìn gan wọn mọ̀ta ilẹ̀ government wọn mọ̀ta property government náà so kò lè sí àǹfààní kankan lùlù yẹn tí local government ò bá ti ṣiṣẹ́ ṣe wá rí àti lè jẹ́ wípé ọya owó ìta fún yín o ìjẹ náà síbẹ̀ o ní wípé because one with lack of maintenance nígbà tá a bá sojú ọ̀nà tá a lọ nu mọ́ àwọn òyìnbó ẹjẹ́ fún ní àṣàpò kan àwọn òyìnbó tó bá ṣe bọ́n ṣe ṣe kínní yìí bá yín sí tébù yín sí o wọ́n ti woye tí wọ́n fi ṣe a fẹ́ lò fún ọdún 20 owó tí wọ́n fi máa maintain ẹ̀ owó à ń bẹ̀
3: láti wọ́n ìṣù mọ́ budget
2: bẹ́ẹ̀ ni fún to create more job for other people. Mo ti sọ òyìnbó.
3: Ẹ máa bá bọ̀.
2: So o ní wípé ẹni tí wọ́n ti yàn síbẹ̀ kó mọ lọ́nu ó dọ̀tí o kò dọ̀tí o ó ní láti mọ̀ lójoojúmọ́.
3: So owó tí ó ná ọmọ
2: owó tí ó ná gbà tí ó fi ná gbogbo o ti wà ń bẹ̀ o ní pé maintenance wà. Àwa tá a bá sojú ọ̀nà sí yìí ní débẹ̀ ìgbà tó bá tó tọ́nà
3: ìbátan tó sọ. Nígbà tó bá tún wú tán yányán.
2: So àwọn ìṣòro yẹn o ní wípé nígbà tí wọ́n bá ti bẹ̀ yánṣẹ́ wọn lọ owó bẹ̀ mọ́ because àwọn àgbàlagbà yìí nílẹ̀ ń tí àwọn àgbàlagbà síbẹ̀ àgbàlagbà tó yẹ pé tó bá ti débẹ̀ tán báyìí oorun náà máa sùn ní ọ́fíìsì sẹ́yìn ẹlẹ́ máa sọ pé kó jí lórúkọ lọ wo pé kí náà ṣe nígbà yìí ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ ìjọba á dìde lóru á dìde lọ́sàn-án ibi tí wọn expect pọ́n lè wá wò wá lọ wo àwọn tá a ti ẹni kí wọ́n sọ̀rọ̀ ìjọ tiẹ̀ ṣe ìyẹn ni bọ̀ nígbà tó máa ti gbé débẹ̀ tán àti pé kí ni bàbá corruption ti pọ̀ jù nílùú yín bàbá.
3: Nílùú wa.
2: Nílùú yín báyìí nílùú wa.
3: Nílùú wa.
2: Ẹ náà ni èmi tí ó bóyá ṣe mi bí kíkì sí ní kò mi sí bẹ̀ mọ́ ni.
3: Ayẹ gbọ́dọ̀ mọ́ sí bẹ́ẹ̀ àjọ wà ń bẹ̀ náà ni. Lórí bàbá bí ọ̀rọ̀ àwọn alága àjọba àbílẹ̀ tí mò ń sọ bọ̀ nínú owó tí wọ́n fún wọn wọ́n á ní wọ́n ń dàjọ́ láàrin ara wọn gbogbo àwọn gómìnà àwọn alága àjọba àbílẹ̀ ní gbogbo Oyo State 2 million naira ni wọ́n ń dá nínú owó òlu lóṣù tí wọ́n jọ ń kó láàrin ara wọn.
2: Ǹjẹ́ ẹni tó fi wọ́n síbẹ̀ tó jẹ́ gómìnà ǹjẹ́ ó wá di ibẹ̀ wò.
3: Ibi tá a wá ń lọ nù.
2: Torí pé wọn ráyè àti ṣiṣẹ́
3: yẹn accountability yìí.
2: Kò sí wọn ráyè àti ṣiṣẹ́. Ìgbà táwọn ti rí nǹkan tán wá nígbà tẹ pé wọn ti débẹ̀ ọdún méjì wọn ti kogbó tán ti rí tán ti ná wọn ti rí padà. So bí nǹkan ò bá dà kò kàn wọ́n mọ̀ náà. Because ìwọ tó bá fìyàn síbì kan wọ́n máa wọ́n á ṣàkáǹtì nǹkan yẹn bọ́n ṣe ná náà.
3: Ẹ kí wọ́n jí pé owó tá a fún yín lóṣù yìí bó lẹ ṣe ná o kí lẹ fi ṣe o.
2: Àti pé bàbá mo fẹ́ sọ̀rọ̀ kan mi mọ̀ bóyá bí ó wà láò ni.
3: Ẹ sọ ẹ sọ.
2: Ẹ ti fẹ̀dí sílẹ̀ jù.
3: Sáwọn aráàlú.
2: Náà ìjọba ní Nàìjíríà wọn ti fẹ̀dí di corruption sílẹ̀. Wọ́n wò pé òkè o kíní yìí o ọ̀nà tí wọ́n fẹ́ gbà ni ẹ mọ̀já ká sílẹ̀. Wọ́n ní ètò wípé ọ̀dà ń sìn báyìí ibi tí ẹ ti lọ ra ọjà tí ẹni yìí tajà fún yín ibi báyìí lẹ́ẹ̀tì sanwó. Ẹni tó tajà gan fún yín ò mọye tẹ́ni yẹn.
3: Nǹkan bá mú dọ́dọ̀ rẹ̀
2: lọ́wọ́ bí o pé iye tó san rè. So kò ní sí pé àdákùn máa tọ́jú ẹ̀ síbẹ̀ yẹn.
3: Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ
2: yìí. Sọ bá dẹ̀ ti kú òun bẹ́ẹ̀ tán ibi tí ó gbà jáde wọn ó yẹ̀ wò pé sí lóòótọ́ ni o.
3: Ọ̀rọ̀ tẹ́
2: ẹdákùn ṣé wọn wá ti pàdé mọ́.
3: Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí lára àwọn bàbá mi kan tá nílùú Èbó tá a jọ sọ̀rọ̀ of recent bẹ́ẹ̀ ṣe ń sọ ìgangan làwọn náà ṣe sọ wípé kíní kò ní sọ pé òun ò ṣe kankan pé kò sí bí wọn ti
2: kájí alẹ́ o
3: pé olè ni ò ní gbà fún pé àwọn ìjọba yẹn wọ́n ti ṣe ìlànà àtẹ̀lé lóríṣiríṣi ọ̀nà tó yẹ pé kálukú ọmọ sọ́ra wọn ni pé ìwọ gan ò ní fẹ́ ṣẹṣẹ gbé pé àwọn èèyàn ò ní fẹ́ àwọn náà fẹ́ yàgbẹ́ sójú ọ̀nà níbẹ̀ àwọn náà fẹ́ bàlújẹ̀ ṣùgbọ́n ìjọba ò fi ààyè rẹ̀ lẹ̀.
2: Ǹjẹ́ mo tó fà.
3: Kí ló fà?
2: N tó fà ni wípé àwọn tó tí wọ́n to tí wọ́n láwọn ṣe ètò ìlú nílùú yìí ó yàtọ̀ sáwọn tó ń tò lọ́hùn ṣe ráwọn tó pilẹ̀ ètò yìí ṣe wípé kíni yìí máa ṣe wúlò fáwọn èèyàn wa.
3: Báwo ni ó ṣe torí ara wọn tí ó sì táwọn aráàlú ó ṣe gbádùn nǹkan
2: yìí. Máa fún yín sáǹpù kan.
3: Ọ̀ya ẹ̀ máa bá a.
2: Báwo ni ó ṣe wúlò fáwọn èèyàn wa? Kíní yìí bò ni ò sí nípa àwọn èèyàn wa lára. Ṣé ẹ rí pé ìtọ́jú síwájú nìyẹn? Ẹ̀jẹ̀ ká fọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbà tá à ń sọ̀rọ̀ pé àrọ̀ MTN nǹkan kan àwọn communication wa níbàyí.
3: Àwọn network
2: yẹn. Àwa ń compare rẹ̀ sí Twitter se ma gbo internet ti mo lo America mo tun lo di sin bi bayi
3: e tun ri lo ma de
2: tun lo bi bayi
3: e room re
2: mi ti en da ti on room because automatically na mo na so pe mo ni free access internet mi ati unlimited text message
3: so di subscribe si laton
2: nje mo to fa nigba ta awon pe ngba ti kilo ko en bo wa MTN kankan to nbo wa
3: awon network
2: baba wa kan lo wa nbe ngba na to je olori bi won ba fe se dododa kan fe pe tori ara ilu ni ti won pawo ni pe

0: níbẹ̀. Tí ẹ bá ti ọkọ̀ dé pé a ti ẹ̀ wá búra fún yín báyìí ẹ wọlé ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ tán, kí làwọn kankan tẹ ti ẹ̀ kọ́kọ́ ní lọ́kàn pé ẹ fẹ́ ṣe ìyún ìjà kọ̀kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ètò ààbò yìí kò sẹ́ni tí ó kàn nílé lóko pẹ̀lú ẹ̀yìn òde, àwọn èèyàn tiẹ̀ ní lónú oko gan lọ dáko mọ́. Ètò owó ló ti wà ńlẹ̀ fún ètò ààbò tẹ bá ń kó papọ̀ báwọn.
1: Ṣe rí ìgbà tí a bá déjọba alákọ̀ọ́kọ́ nǹkan tákọ̀ọ́kọ́ mójútó náà ni ètò ààbò ni. Torí tí ò bá ti ṣe ààbò, gbogbo nǹkan tá a fẹ́ tá a ti line up sílẹ̀ tí bá bẹ̀rẹ̀
0: sí ní báṣe,
1: ẹ máa rí pé ètò ààbò náà ló láti kọ́ ṣáájú. Alákọ̀ọ́kọ́ ni. Ẹlẹ́ẹ̀kejì, a jẹ́ kó oúnjẹ ó pọ̀.
0: Oúnjẹ tó jẹ́ àwọn àgbà sì ní bébí bá kó òun ṣe iṣẹ́ bù ṣe.
1: Àjẹkùnjọ débi pé ìfúndò gan béèyàn bá níṣẹ́ lọ́wọ́ tí èsì pọ̀ lẹ o, torí a yẹ wò pé kí esú ọ̀lẹ kò rí sẹ́ni àti jẹ òní ní lára. So lẹ́yìn ìgbà yẹn, ṣe rí ètò ààbò, wọ́n ń béèrè pé mo máa ń wo àwọn oríṣiríṣi, wọ́n á ní pé ètò ààbò ṣé wọ́n máa add into it ni, ṣé wọ́n máa create more. Àwọn tá a ní ọlọ́pàá, a ní civil defence,
0: a ní sọ́jà,
1: a ní sọ́jà,
0: àwọn DSS náà
1: bẹ́ẹ̀, a ní DSS, a ní àmọ̀tẹ́kùn. Ó ti tó àwọn olóyìnbó tá à ń lọ yẹn gan, wọn à ní tó báyìí.
0: Wọn à ní tó yìí.
1: Inú wọn ní tó bẹ́ẹ̀.
0: Bàbá mi, wọ́n ní sẹ́rífù níbì kan, àwọn NNPP àbí wọn náà ń pa, NDP àbí NYDP àbí kí náà ń pa wọn Amẹ́ríkà.
1: Wọ́n ní ti alákọ̀ọ́kọ́ nǹkan tí ó yẹ ká kọ́kọ́ ni pé kí wọ́n rọ àwọn tí wọ́n ṣe sí àwọn
0: elétò ààbò,
1: àwọn elétò ààbò yìí, kí wọ́n ro wọn lágbára, kí wọ́n dẹ̀ ṣe ẹ̀tọ́ fún wọn. Ẹ jẹ́ kí n sọ fún yín, kò sí ẹni tó máa lọ, kò sọ́mọ ẹni tí ó máa ṣe sójà lásán, ẹyẹ ń bè láti sójà nílùú òyìnbó tó máa gbàdúrà kí ìrìn wá sí sójà Nàìjíríà. Tí sójà bá sójà ní nílùú òyìnbó, ẹ̀wọ̀n tó máa ṣe ni wọ́n máa sign contract ni, kì í ṣe pé ṣe kó kú kọ̀ wá ṣe.
0: Iye ọdún báyìí mo fẹ́ fi ṣe àbí
1: mo sign ọdún mẹ́rin fún yín. Tó bá wá ṣe mẹ́rin yẹn tán bàbá tó bá fi kú mẹ́, tí ó fi kú láyé yìí, respect yẹn máa wà fún ni. Kẹ́ra first class aṣáájú yín wọlé o.
0: Lára àwọn àpẹẹrẹ fún àwọn ilé tó ààbò lọ́run.
1: Bẹ́ẹ̀ ni, kò sí ni, àwọn náà pè ní Fetran.
0: Fetran.
1: Bẹ́ẹ̀ ni, kò sí ni, àwọn yìí ẹ wá wo ọmọ ẹ.
0: Yóò jẹ́ wùrí fún àwọn mọ̀lẹ́bí gan, yóò jẹ́ wùrí fún gan.
1: Ẹ̀gbọ́n ẹ̀, wọ́n fẹ́ kàwé ni o, ìjọba ló máa sponsor wọn, torí bó ti ṣiṣẹ́ fún ìlú rí. Bó lẹ́wàá ṣe wá kàn bí àpá wọn yẹn tó máa lọ sójú ogun wọn ní kú síbẹ̀ pé ẹni mi ò ní wọ̀lú wa.
0: Pé tó bá tún wá kú sọ̀hún gan.
1: Tó bá tún wá kú sọ̀hún wọn tán, àwọn ẹbí wọn tí wọn ò fi jáde láyé wọn tòsí mọ́. Ìyá ò ní jẹ wọ́n. Àwọn kan yìí ló yẹ ká kọ́kọ́ ṣe ná pé ẹni tó fẹ́ lọ fèsì àwọn ará bí nǹkan méjì ni wọ́n bá lọ sójú ogun. Ó ṣeéṣe káwọn agbára wọn ká wọn. Nígbà tágbára bá tiẹ̀ wá ká wọn, kí ni bó lè yà ó ṣe ní jẹ àwọn ẹbí wọn àtàwọn ọmọ wọn. Olófà tẹ́gbẹ́ tó bá ṣe tukọ̀ àti máa yìnbọn bẹ̀yẹn, ọlọ́pàá ni àṣà lọ ni náà. A lọ sápá síbì kan lẹ́yìn 3 hours mẹ́sàn-án wa ni pé ẹ pè wá bẹ̀yẹn lẹ́ẹ̀kan.
0: Àní mo wo fọ́nrán kan tí ìjà àgbà ìkíní kan ṣẹlẹ̀, ọlọ́pàá sójà sì ń bọ aṣọ, sójà sì ń bọ aṣọ tó ń bọ kúrò lọ́rùn kí wọ́n bá mọ̀ pé sójà ni.
1: Bíkọ́ sọ́mọ̀ pé ó ti wà níbi bíi àhámọ́ tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ sóhun bẹ́ẹ̀, kò sẹ́ni tí ó ń gbà.
0: Kò sẹ́ni tí ó tẹ̀kẹ́ fámílì òun náà.
1: Sọ ó gbá wọn kan ilà wá ti ṣètò pé a gbé tó ń pè ní insurance kalẹ̀ fún gbogbo àwọn tó ọlọ́pàá o, army o,
0: civil
1: defence tí ẹ máa mọ̀tẹ́kùn.
0: Ṣùgbọ́n ọlọ́pàá ò sí ní abẹ́ ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Kò sí kankan.
0: Àwọn náà ò ní wọ́n benefit
1: níbẹ̀. Èèyàn le ní law of land tí mo wò pa máa put into place tá a bá débẹ̀.
0: Tá a ti débẹ̀ nílé
1: ìgbà sófin. Torí pé yes, nígbà tí àwọn ìjọba òkè bá sọ pé ọ̀nà táwọn sílẹ̀ yìí o kò ní àbòyìn ò ní tó fáwọn èèyàn tiwa, àwọn wà ní pé àwọn náà lófin ilẹ̀ ìbílẹ̀ tiwa o,
0: ní state
1: tiwa o,
0: ìpínlẹ̀ wa
1: o, tá a fi gbé agbára lórí àwọn bàbá wa tó jẹ́ ọba àlú. Ẹ máa pẹ́ láyé jọ àwọn ọba àlú náà máa ń ṣe
0: ètò. Ní àṣàkóso ìlú wọn.
1: Ẹ máa rí pé ìsìn tó máa ní kankan ṣẹlẹ̀ nígbẹ̀ kan sí wọn ni pé wọ́n ti pẹ̀ kan látàbí jápẹ́ fọmọ yẹn lẹ̀ o, kò ní ṣẹlẹ̀ mọ́. Torí pé òfin ìbílẹ̀ wa lákọ̀ọ́kọ́ fi yẹ̀ wò.
0: Láàbí kọ́kọ́ tu o.
1: So a nípa òfin ìlú gbogbo ìlú rú but àwọn òfin ti wa kún. Tí wọ́n bá ní pé òfin Nàìjíríà ò sọ pé ká má tọ̀ sẹ́gbẹ̀ẹ́ títì, àwa lè sọ pé tó ẹ̀ tó bá tó ẹ̀ títì o, ìjìyà báyìí wà fún. Wọ́n dẹ̀ níbi wá fún.
0: Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá nílé champion Kẹ́hìndé Òkè Dáràmọ̀jì Dèrè o. Àwọn ni olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní abẹ́ àṣẹ ẹgbẹ́ AAC. Abẹ́ àṣẹ AAC, ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì rédíò wa náà. Ó wọn ni ẹ ti ń gbọ́ láti ẹ̀ka, wọ́n ti ẹ̀ ti jíǹgù yín wọ̀nyí ṣe wọ́n mọ̀ gbọ́ ní orí ìkànnì rédíò wa, ó wà ńbẹ̀ ní orí ìkànnì rédíò wa. Àwọn náà ni àtijọ́ ń pẹ̀ kẹ́ lu ọ̀rọ̀ látàárọ̀. Ṣùgbọ́n lẹ́ẹ̀kan ní ètò ààbò ló síwájú, kí làwọn nǹkan míì tẹ̀ tún ní pápá ká ṣe pápá bí àwọn bàbá sọ̀nà.
1: Ẹlẹ́ẹ̀kejì ni wípé a ṣe ètò, a wo kíní ìṣòro tó fi jẹ́ pé kò ṣiṣẹ́ nílùú. ọ̀nà méjìlá fi yẹ̀wò

0: alakoko ni wipe a wo awon ile ise kekeke yen ki lo fa ti won fi ko to fi ko gba wole
1: ti awon ile ise kekeke won ti po ninu oyo wa ijan na
0: ti won fi ko se ko fi gboku wole
1: ile ise ke ile ise
0: bi se won ti joba n gba lo won lo po ni ba se dinku nipa ta ba dise ri nti o sele nipa awon ara lu awon aru awon omo bo se nse to nkan yen to
1: won leto won
0: ni lana to ba je pe 10 naira na ba n gba lowo won ti won to pa won lara won le so di 50 naira and 5 naira 5 naira yen a create job fun eyan 20 20 yen a mo tun pada wa san tax fun lu a wa multiply ju kan te so yen lo bon gba ti o se to nkan yen won ronu jile ati tun kan se the problem to wa nbe niyan
1: so eh I think you are
0: so nipa ta ba wa se ona ta ma fi se alakoko ta mo ta ba se yen ton pe ati mu oke ile ise o awon tax won o a reduce e fun won se en ni problem te ni o ye create ise mi elekeji wa ni pe a wa lo wo awon kankan wo awon kan wo la ma lo a wa lo ru system tan lo ni lo yinbo
1: e la han
0: ti o je alakoko iru awon agbofinro wa
1: ni o
0: won le mo wa active ni pe nipa ti eyan ba tori eyan ba pe dada ke se pe ti mo so e ma je ki clear ki je break it down o ni wi pe se ri ngba ti orun ba nkunyan eyan ma lost memory yan ati react lori nkan ma o ma npe
1: yo lo
0: o ma slow so alakoko ki officer ma wa ninu bi se for 15 10 hours o ti poju
1: o ti won ti wo ba use
0: re ati lo ju
1: won lo nlo mi ojo
0: yeah for the whole week so a wa pin to ba je pe o ma sise 12 hours ni a day ko ni se jijo merin lo ninu osu no osu re so elomi na agba so a le fun elomi na lori ofe ati le sise te ba wo loyin boju se to poju 8 hours ni and again gbogbo se
1: to poju 8 hours ni
0: to ba je pe if you are full time employee pe o sise o 8 hours na fun e le dey 40 hours a week ni o wa tun le wa ni pe ahan mo tun wa le lo si ile ise kan ki tun lo wa ise nbe o
1: amo
0: ehn but no ma pe toto e gbo bukata o wa san wo le o wa san wo moto e o wa san kini kan o ti to e so on lo fa te pe another job o yi si lati le ise wa mo
1: baba a je kin gba lenu yin kin so do eto wo lo wa nle ba wa odo toro do le mi na
0: se ri ti todo yen ise po lori e ta ti mu
1: pa ta se nda lu ruju odo na ni
0: tori ti o ba ti sise ilu daru odo daru because won ni ki ajo wole ewo Orlando e gba ti ilu kan be ni Florida kan pe ni Orlando
1: mo ko re be be so po Orlando owo
0: ni Orlando owo ko Orlando ni Florida City kan ni e ma ki barista obi kan pe emi pelu Buhari oloto asere lo si Orlando ni Florida to ni eja nbe labi omi o wa ni ti me ba lo si New York to ba lo si New York to ba lo si Germany to ba ti de Orlando iri eku kan o ni pe gbogbo aye lo ma fe lo to wa nbe
1: Orlando ni gba o be dabi Dubai sin tama yan n lo Dubai dan lo
0: iro iko si kan Dubai pe ilu won kan da o clean ni te ba lo so Orlando wa ni awon so ti mo mi water labi omi te jo sere iwo pe lawon eja o ko iru e ko lo wa lo ni Dubai tori pe won tulu be se o clean lasan ni ko si kan to wa special n lo
1: nga ni mo fe pa ni pe ba won yan se so be di tourism
0: yo be ba so wa so ni yen wa ni lo be yan lo ru Orlando abi ka lo Las Vegas to ba je pe be gan omi tan ba n ta ni 5 naira nbo mi over the 20 naira because yes because kesepo won odd won ni tori pe awon to ma ra ti po ju awon to wa nle lo so eto oraje o ma bureke so o ma je ko po de bi pe ko ni se gbe ko sise so awon odo no ma engage ninu sport ju a ball ni o basketball ni o ta ba wo in this history of Nigeria in sport e ma ri pe sport lo ko mu oruko Nigeria lo soke ese ni number 1 to ko je anigba kan wa te pe ta ba n lo si Ghana ta ba n lo si kini kan to wa te pe mo Nigeria n bo won ma sare lo ni won a sa lo jina jina tem ba lo jangana gba yen boruko ton pe mi ni won na mo buruku crazy boy because tem ba de be mo so pe mo fe wa nne nle ni o so ti ba ti gbo to ba ti gbo pe omo Nigeria n bo ninu ere daraya won ma tun prepare more so te ba wa wo te ba ko gba won to ti se dada ni loyinbo ti won se dada ti won ti won te ba wo ere daraya nton se fun economy ilu kekere ko tin ba break dance yen ma ri pe e raye ni owo ti sport make sinu ilu kekere ko
1: tin generate
0: ton generate silu silu bo ke se pe epo nikan la focus in Nigeria because won ni opolo ati le check e wo kini won ba di sport yes
1: ti o gun mo wole
0: sport lo nkan to mu owo wole ju si won ba mo to nbe nbe so a je ka won odo ki won ri sport se den ele keji wa ni pe iru kini kan bobo kan be to wa si America n gba kan bayi mo kan pade won bi ti mo lo ni o wa ni pe mo ni o wa ni omo north lo mo wa ni kilo se lo wa ni pe awon oni governor awon o mo sponsor yan 250 one every year former governor nigba yan
1: lawon ta mo wo pe won wa ba ko
0: ta won ta wo pe awon ni
1: won wa leyin
0: yes so iru e ma se be lo yo gbogbo omo school to ba se daada ni school o kere ju 250 a ma ran won lo si loyinbo ke se pe a le sori rembi ko o kan tun lo ko eko
1: eko mo
0: jinle si wa lati be
1: baba ke to ke e ma laagun jina ni awon le eko giga awon kan wa se ke kan sa strike lo ni bi awon asu tawon to tun a je toyo state na awon na awon bi kan strike leni kan strike lola kan wole leni kan to strike lola ti nbo nkan wo le ti nile ti iru nkan bayi obi ni mo
0: in to farun kan be corruption ni te ba won to nbe ta nsu na fi strike corruption ni government won government fed ile nbi kan awon government to wa nbe won ri awon asu lawon o fe kan tun se awon ti o ba wa nto ba mo to se le nbe won ma wo pe government o da ni now ta ni government
1: to oni le ni lowo alejo gan die ru
0: won to disoru ni so awon to ba mo to se le nbe won mo pe ke se fort en kankan tori pe corruption to ti wa nu eje everybody bi pe okay o bi ta tin lu jibiti o leleyi
1: so won fe dinabe won
0: fe dinabe ah nigba won wa ni so won wa mo tutu funfun sita fa awon eyan dudu na ma gbe sinu
1: aha
0: iru yen lawo ni faye le
1: alo eledu o ba wa se ni ola ka to wa ma lo ola kini nkan to be sele lola to ra gbo pe nkan kan be sele lola
0: ni ola ni a fe se flag up wa on veni ni ibadan ma lo ni Ibo College ni Orogun nbe ni ati fe se
1: Ibo College
0: yes Orogun
1: ni Lubadan
0: nbe ni ati fe pe wa te pe gbo omo Oyo na kan wa grace pe asiko ti omo Oyo debe yi o emi na wa nu awon eyan ti ajo lo fa asia soke pe omo Oyo ohun lo kan so wa de pe gbo kan wa sibe kan wa ye wa si
1: to ona le ti gbọn kin to gbọn ni Ibo College yun ni Orogun ni lu Ibadan ni Ola Ode yi agun melo le to na bere baba
0: agun mo na yo bere ni agun mewa abo gerege
1: ni agun mewa abo
0: gerege
1: se ka eni to ba wa Ibadan na le pade wa nbe
0: atẹ to nbo la ti Ibadan atẹ to nbo loke o atun be lo ni iwere ile
1: epo everybody
0: ati pe patapata ina la pe sibe ton de nbo wa sibe
1: ka pe awon eyan kan fe tele wa lo lato yo tawon o si ba won ti gbọn pa olugbeja mekunu tele se anfani wa pe tawon o ri boss gan ni ayin ti won bi tele
0: bẹ́ẹ̀ ni a ti ṣètò ọkọ̀ láti iléeṣẹ́ wa ní ọ́fíìsì wa tó wà ní iwájú alágbọn ibẹ̀ ní Rufus building ibẹ̀ ni gbogbo a ti pàdé gbogbo àwọn tó máa lọ láti bẹ́ẹ̀ náà ni mọ́tò ti gbé gbogbo
1: alẹ́ lọ. Aago mélòó ni kí gbogbo wọ́n pàdé ń bí lọ́la.
0: Aago mẹ́jọ la fi sí
1: láàárọ̀. Aago mẹ́jọ láàárọ̀
0: la. Ẹ̀mẹ́jọ kò jẹ́ aago mẹ́jọ lọ. Torí ká lè bá a mọ̀ pé tó yé báyìí làwa ta wà ń lẹ̀ o mọ́tò báyìí la ẹni máa tún fi kún o.
1: Láti máa fi kún. Òun náà lẹ ti gbọ́ kí n tó gbọ̀n. Ẹni tá a ti jọ ń bá ọ̀rọ̀ tá a ti ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ látàárọ̀ náà ni olùgbèjà mẹ̀kúnù dé champion ẹ̀sẹ́ Kẹ́hìndé Màjídì tí wọ́n jẹ́ olùdíje fún ipò gómìnà ní abẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC ní ìpínlẹ̀ Ọ̀yọ́. A gbọ́ káfílẹ̀ yìí ká mọ̀ fìyún ṣe lọ pé lára àwọn tí wọ́n táwọn náà sọ pé àwọn náà fẹ́ díje dupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú yín lára àwọn olùgbèjà mẹ̀kúnù pé ẹ ṣe nǹkan kan fún wọn níbi owó tí wọ́n máa ń fi san owó láìpẹ́ ẹlòmíì àwa mẹ̀kúnù ẹlòmíì ò ní rówó lè gba fọ́ọ̀mù irúgbà àti presidential kínní tán gbé sí 100 million níbo ni irú èmi fẹ́ rí 100 million láti fi gba fọ́ọ̀mù ẹgbẹ́ òṣèlú 100 million àwọn míì gbèsè orí 40 million wọ́n á lẹ̀ ṣe nǹkan kan fáwọn kan mo kàn fẹ́ kẹ́kàn rá sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀.
0: Ṣe rí ìyẹn náà ni ìtumọ̀ olùgbèjà mẹ̀kúnnù ipá wa la máa gbèjà ara wa.
1: Àwa la gbèjà ara wa.
0: So ńgbà tí a pe àwọn èèyàn jáde pé ta ló fẹ́ jáde fún rẹ̀ ta ló fẹ́ jáde fún sínítọ̀ sí pé a dẹ̀ béèrè pé ta ló ní owó lọ́wọ́ ta ló le ṣe ta de check background won ta de ro pe won qualify fun ba ton de jade ba ri a de pe agbara wo to so a de support won pada o ticket won re e need ati lo je gbese so awon ina lo ta se fun ra wa na ni ye ki nkan yen le se se so ki ayi pada le ba to ni ta wa fun na ni pe ka le ba yi nkan yen pada ijoba de be ijo to ba sele ijo kan lo ma bere ibi kan de lo ti ma bere so asiko ina la fe ko fi bere.
1: So mo gbọ nu oro yin gan ye ni gbogbo n ta se yi o pe gbogbo n ta gba yin apara yin ka fun ara yin le se keje ke boye lo yawo mi kan ti won ma fi interest le yin ka kiri kan ni
0: lagbara olorun mo so lati bere de de sin gbogbo
1: bi ta ba de yi bi ti n lo
0: ko seni ti o mo pe egbe AAC awon na lowo ju ki mo so nkan mi amo to fi de ni ni oyo yi o awa na se la n se gbogbo nkan ta n se ni na wu atapo wa emi den so wipe to nigba ta ba sadura tan ta ba fi gbianju kun n to ba se leyin on la wa gba ni kadara
1: agba n kadara
0: emi o le binu si nkan to ba se leyin igba na iyen ni pe ti awa mo ile oyo ba fe ki luyi o da
1: gbogbo omo oyo te ti patapata
0: challenge le leye fun eyin na ru eyin bayi challenge ni nigba ta pe ewe jo ni wa temi wa ni pe ti esmi de nso lowo
1: challenge ati mokola
0: mi o ti mo ti challenge mokola ko mo nso o ti mo nso nsi pe o da o nkan ta fe se leleyi o nigba semi kan ma se gomina semi na ma se commissioner ni kaluku na lo ma mu aye titi e so but lasiko eni ta wa nbe ni emi nikan na mo si ngbe
1: Ọlọ́run ọba tí máa ń bá ẹ̀dá gbẹ́rù rẹ̀ yóò bá yín gbé a sì ní jẹ̀kọ́ lórí rẹ̀ bá a ṣe fẹ́ orí náà ni ó rí ìjọba ti mẹ̀kúnnù ni wọ́n sọ pé la sọ pé àwọn fẹ́ fi eléyìí ṣe nígbàtí a ti challenge mi mo fi pọ̀ pé ìjọba olùgbéyà mẹ̀kúnnù la fẹ́ fi eléyìí ṣe ẹ tún rọ gbogbo àwọn bàbá mọ̀mọ́ wọn tí wọ́n ń gbọ́ wa nílé gbogbo àwọn ọmọ ọ̀dọ́ náà tí wọ́n ń gbọ́ wa nílé láti jẹ́ pé káwọn náà lè máa torí àwọn èèyàn máa ń sáṣẹyìn tó bá ti débi ọrọ òṣèlú báyìí báyà torí owó tó wà ń bẹ pé owó táwọn ọ̀nà pọ̀ jù pé irú olùgbèjà mẹ̀kúnnù sì ti dé ní sí òkè ṣe pé ọ̀nà owó kan tó fọ̀ lápòyà ẹ bá rọ̀ wọn ká sáṣẹyìn
0: bí ẹyin mama wa ẹyin baba wa àti ẹyin brothers and sisters ẹ mọ jẹ kí àsìkò yìí ẹ mọ jẹ ká ṣe ìrẹwẹsì ọkàn ẹ jẹ ká mọ pé kóre dé ire la kó dé so ire yẹn tó dẹ̀ ti wọ ọyọ yìí ọlọ́run ni jẹ́ kó bọ́ mọ́ wa lọ́wọ́ ẹ mọ jẹ kẹnìkankan tàn wá mọ àsìkò tá a wà yìí àsìkò tí ọlọ́run ti ní oríire máa tẹ ọ̀yọ́ lọ́wọ́ ni so ẹ jẹ́ ká dìde ní ọjọ́ ìbò kẹ lọ tẹ ìka sí AAC àní federal rep àní governor àní state of assembly ibi tẹ bá ti rí AAC lórí pilot yẹn 1 2 3 number 3 ẹ máa rí sign báyìí ló wà ń bẹ so ibẹ̀ ní kẹ tẹ ìka sí òun nìkan ló lè wúlò fún wa so ẹ mọ jẹ kí bẹ́ẹ̀rù kò rẹ̀ sí bẹ́ẹ̀rù kankan o àsìkò òṣèlú yìí ó ti yàtọ̀ sí ìgbà kan pé wọ́n kópò kan lọ wọn kópò kankan lọ o kò dẹ̀ sí bò tí ò ṣe kà lásìkò tá a wà yìí torí pé àwò fínífíní wà ń bẹ̀ so kò dẹ̀ sí jàgídíjàgan wọn rí bò jí mọ́ yí jí bò wọ́n kàn dára wọn láàmú ni so ẹ lọ jẹ́ ká lọ dìbò ní wọ́ọ́rọ́wọ́ ká dẹ̀ padà sílé lásìkò so tẹ bá dẹ̀ ti ń lọ bí tẹ bá ti rí mọ̀jídò kí dára bẹ ní kẹ́ ẹ di sí o tí ò bá ti rí mọ̀jídò kí dára ẹ mọ̀ di kankan síbẹ̀ o.
1: Mo kọ orúkọ ẹni tó ń.
0: Náà ni AAC ni AAC ni.
1: AAC tọ bá a ṣe fẹ́ orí náà ni ó rí láṣẹ Elédùmarè tọ Adéyinka Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín báàlẹ̀ fìlà yìí lásà àròkọ ní mítí sólórí ọbẹ̀ nínú àwo tán ganan bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ajá àlọ́ ọ̀yọ́ rẹ̀ tí èyí gbó lásán nítorí bẹ́ẹ̀ mi ọ̀rẹ́ ẹranko máa ṣe lábàmì èèyàn látàbí ìṣẹ́jú bíi mélòó kan sẹ́yìn láti ń gba olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC ní àlejò ní ìkànnì wa ní àyín bàbá ẹ ṣeun pa àti ẹ̀pẹ̀ yín ẹ sì jẹ́ wa lẹ́nu kan torí àwọn ẹlòmíì tán bá ti dé kíní ẹ̀wọ̀n ọ̀tí ẹ̀ ní fẹ́ dárú àwa yìí lóhùn mọ́ pé kẹ mélòó gbogbo ara rẹ̀ ẹ ṣe ó tá a pè yín tí ẹ sì dá wa lóhùn elédùà yóò jẹ́ ká débi tí abẹ́dé yóò ṣeé ṣe yóò já sí ọ̀rùn ìrọ̀rùn ni yóò já sí o gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé ẹ bá wa ṣe rẹ o kó fọ́nká lé kó fọ́nká ko ẹ̀yin bẹ́ẹ̀ ti tún wò ní facebook náà lẹ lè wò ní youtube ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí rédíò náà ẹ tún bá wa sọ fáwọn èèyàn pé olùgbèjà mẹ̀kúnnù ti dé o pé ìrọ̀rùn ó ti dé fún mẹ̀kúnnù tó lórí tẹlẹ́mù kò sí pàǹsá kò lóko mọ́ fún àìsí ètò ààbò tó péye gbogbo ẹ̀ náà ni gomina wa ti so pe awon ba wa se o a wa fe ma fi eleyi se lo a ma be o nitori obe ni nbe so atelese abena o gbogbo en to ba ni amo bola ni de ba le nitori bo ba ku dede kojo kan ri orun aro wo ade am baba jero ma je le o eyin temi ni le je kin laye igbin se ero wo laye igbin se ile oluweri igbona ile te tin gbo wa wo wa ede te tin gbo wa wo wa ibi se te tin gbo wa wo wa ile yin ona yin ode yin oni gbona igbese aye yin oni gbona owo te bi te like te bi te share te bi te love e ni bi gboku omo sin o ayin wa fi le sinu banuje yin ni ba yin ninu banuje o e fi awa na sinu banuje yin ni ba wa na ninu banuje ka to rira layo ka pade ni re ka ma do lodi leyin ara wa ati ti digba mi ti to ma gbe gomina wa tori won lawo to nba ni o eleye se awa mo ipade wa o di wo bi ojoro e ba n fi jengo olugbeja mekunu ka sere n
2: Ere wole to wa lepele Oyo la ba so ni pele yin ju anu ore be kunu afẹ ni fere to se fokatan champion kedara kende maji ni ke ja bi moyo ninu egbe AC gege bi gomina pele Oyo fun eto kan to ye koro ina ba to duro re eto abo to gbe npa okupona to ye kululu eto lera pele re dara yo gbeyin ife ara ilu to je lokan to gogo la bi pele olumeja me kunu ati je kere je ijoba ipele Oyo kari ile kari oko champion kedara kende se maji oni gbese le asun ojo bai bile bi awon ara bi gojo eyin omo lewe eyin osise baba loja ti eyin yalaje omode ati agbalagba eje ka di ibun wa logun logun eje ka di ibun wa logbon logbon fun eleyin ju anu champion kedara kende esemoji pelu asa ise esi ki ipile Oyo le ba gboke agba champion kedara kende esemoji de olugbeja mekunu de si action action take it back

0: ọ̀rẹ́ wọlé tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ la bá sọ̀rọ̀ nípínlẹ̀ Ijó Àánú ọ̀rẹ́ Mẹ̀kúnù afẹ́nifẹ́re tó ṣe fọkàntán champion òkèdára kẹ́hìndé mọ̀jì ní kẹ́jà fífò yàn nínú ẹgbẹ́ AAC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ tó yè kọ́rọ́ iná ọba tó dúró re ètò ààbò tó gbẹ́gbẹ́ òpópónà tó yọ̀ kùlùlù ètò ìlera pẹ̀lú eré ìdárayá ọ̀gbẹ́yìn ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbòǹgbò la fi pẹ̀lú olùgbèjà Mẹ̀kúnù láti jẹ́ kéré jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kárí oko champion òkèdára kẹ́hìndé ètò mọ̀jì òní gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba ìbílẹ̀ bí àwọn ará bíbí òkè ọ̀hún ẹ̀yin ọmọléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbálọ́jà àti ẹ̀yin ìdálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ́ ká di ìbò wa lógúnlógún ẹ jẹ́ ká di ìbò wa lọ́gbọ̀nlọ́gbọ̀n fún ẹlẹ́yin ìjọ àánú champion òkèdára kẹ́hìndé ètò mọ̀jì pẹ̀lú àṣà ẹgbẹ́ AAC kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè bá gòkè àgbà champion òkèdára kẹ́hìndé ètò mọ̀jì dé olùgbèjà Mẹ̀kúnù dé AAC action action take it back.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ti ṣe bí bàbá ẹni.
0: Ìrẹ́ wọlé tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ la bá sọ̀rọ̀ nípínlẹ̀ Ijó Àánú ọ̀rẹ́ Mẹ̀kúnù afẹ́nifẹ́re tó ṣe fọkàntán champion òkèdára kẹ́hìndé mọ̀jì ní kẹ́jà fífò yàn nínú ẹgbẹ́ AAC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ tó yè kọ́rọ́ iná ọba tó dúró re ètò ààbò tó gbẹ́gbẹ́ òpópónà tó yọ̀ kùlùlù ètò ìlera pẹ̀lú eré ìdárayá ọ̀gbẹ́yìn ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbòǹgbò la fi pẹ̀lú olùgbèjà Mẹ̀kúnù láti jẹ́ kéré jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kárí oko champion òkèdára kẹ́hìndé ètò mọ̀jì òní gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba ìbílẹ̀ bí àwọn ará bíbí òkè ọ̀hún ẹ̀yin ọmọléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbálọ́jà àti ẹ̀yin ìdálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ́ ká di ìbò wa lógúnlógún ẹ jẹ́ ká di ìbò wa lọ́gbọ̀nlọ́gbọ̀n fún ẹlẹ́yin ìjọ àánú champion òkèdára kẹ́hìndé ètò mọ̀jì pẹ̀lú àṣà ẹgbẹ́ AAC kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè bá gòkè àgbà champion òkèdára kẹ́hìndé ètò mọ̀jì dé olùgbèjà Mẹ̀kúnù dé AAC action action take it back.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ti ṣe bí bàbá ẹni.

ó dorí kodò bí àdán ò sí nígbó. Kíni ìhún a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn. Nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio. www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: sẹ́ǹgbọ́rọ̀ sẹ́ǹgbẹ́dọ̀ kéde orí ni wá o àwa aláwọ̀ dúdú ọ̀hìn kábà nílé olúwa náà nu aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ ò nílé lóko pẹ̀lú ẹyin òdì tẹ ti ń gbohùn mi.
1: Nínú ayé irú orí yẹn dà nínú ẹ̀.
0: 6:35 a.m. náà la wà yìí láti àpẹ̀jùmọ́ láti àsìkò sàárì náà láti bẹ̀.

0: ìṣá.
1: Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àtẹ̀ tí ń bọ̀ ní pàwà lórí ìdò bólé àìsàn ẹ̀sà mi ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyinka tó ti dé aláwọ̀ ìjánu.
2: Mo gbà fọwọ́ mi agbárẹ́, àṣẹ ń ti ṣá.
1: Ẹjọ́ ọ̀rọ̀ ńlọ́run púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gba àdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ̀n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé o. Òkè lókè ni kí wọ́n máa wà. Fẹ́sí ń ṣe sọ́dọ̀ tí wà làwa náà ń ṣe é síbò mí. Ọlọ́run ó ń sàn ní o. Àyìn bẹ́ẹ̀ sì ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kẹ́lẹ́ máa bù fáwà náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́ra àwa náà yé pàkà mọ́ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run ni sá ti ṣẹ̀ṣẹ̀ hàn lọ́wọ́ ni dáfín fún wa ló. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì.
3: Orí kan bá sun wọn tó rọgbà.
1: Bórí kan bá sun wọn àárán gbá
3: ni. Ẹ̀ṣẹ̀ ń sùn ní ni apẹ́ lógún kó má ṣàbà mọ wíwá yẹn.
2: Orí kan tó sun wọn tó rọgbà.
1: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn odi.
2: Ìkàlẹ̀ bí agbada.
1: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Lóńdó State, Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
2: Kúlò kátọ̀.
1: Ọmọọba Ládìgbò Olùmú Ìdíni, Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun, Evangelist Moses Àkàdé Akíntúndé.
3: Orí kan bá sọ.
1: Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá, Unity Forum, bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà, ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ Kẹ̀lẹ́mọdé ọmọ àti.
2: Kúlò fẹ́.
1: Ashiru Amadu Adeniyi Afa Glo Zani Ethere Multipurpose Venture nílùú Pàpó.
2: Ó máa fọlá pé ìtàn kò ní rí aláàánú.
1: Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya.
2: Kò ní.
1: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ.

0: àwa la ó jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ ta ó pọ̀ tó àwa lájẹ̀rí wọn o. A tún gbára dúpẹ́ gbogbo ẹ̀yà láti lẹ́yìn wọn. Bàbá bá a ṣerú ọmọ adẹ́niran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ aláàánú. Bàbá mi ṣàmínú ọmọ adé pọ̀jù lamẹ́ríkà. Èébù dọ́là èébù dọ́là. Adéyinka. Lamẹ́ríkà. Ṣàmínú ọmọ adé pọ̀jù. Àwọn èèyàn ọmọ wọn lè rúwọ́ òjòkó. Agbẹ́dúdú orí òkè lù. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè rú àgbè ní dájọ́. Bami lọmọ musu olomo aparan omo olora agogo de asegba lona to baba lọmọ ewu egudugbe to sonu lomo tani e mumu lo mi baba tani segbe egbe wure gbe wure agutan bolojo to tun sonu lomo ani e mumu lo mi o baba tani segbe egbe ran gbe ran akoko gagara to sonu lomo ani e mumu lo mi baba tani segbe egbe ye egbe ye baba lọmọ ojura be sai ki o soju bami to fopo loja to jare lepo awon yen ni gbataka si wo oko kile lepo ya ti e si omo ojura be sai ki o soje oni lu kan ilu kan mo ni lu kan ilu kan tin du gbogun godo mu loju de oba baba dada nu lamerica fine saminu o ma de poju ebudola ati ba mi fata ibandele olusola lamerica won won loyo ala fi ojo pasekere mo de o ma ti awon la nu wa nu ayi ni bi ta tin to kolowo ko ki wo fo fo gba le ase ko le ba adija ko le ba da ojo pasekere mo de o ma ti awon lagbin gba do aran se npule le npule te le npule o gbodo je ti o gbodo tudan

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣẹ́ bí ọ̀yọ́ online television and radio www.ajiṣebiọyọradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣẹ́ bí ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Gbogbo ohun tẹ lẹ́lẹ̀ kiri yẹn ní padà ń bọ̀ wá bá yín, kódà kò ní wúlò mọ́ tó bá dé. Àsìkò yẹn tí ó bá fi dé, èmi Mustapha Tọ́lọ́ta náà bí ó ti gba transfer. Gbogbo àwọn bàbá tí wọ́n wí bẹ́ẹ̀ ni lásìkò yìí ò bá. Àsìkò wo ni? Àsìkò tá a dé nu Súrẹ́tù Al-Maida, Quran chapter 5:90. Tí ń sọ fún wa pé iná la hamura wálé mẹ́sára wálé àdìlámù ríjìsùn mìíràn àmàlì ṣètọ́nì fàjìtẹ́ni bú làálàkùn tó fìlẹ̀ hàn.

gbogbo ọ̀rọ̀ tá ń sọ tí ń jàǹfààní fáwọn èèyàn wọn bá ti mọ ohun tí rí ẹ̀kọ́ kankan kọ́ lára gan tí ò bá sí àwọn tálẹ́ǹtì ọ̀bá parẹ́ mọ́ aláàánú àwọn lọ́lọ́run ń lò ní sábà bí ó àwọn nígi lẹ́yìn ọgbà wa àwọn náà ní wọn jẹ́ kó ti sú wa àwọn náà wọn jẹ́ kébi ọ́ pa wá débi bá pa àyàn jù bébi bá pa àyàn kọjá ààyè bébi bá pa àyàn kọjá àbìkí èyàn ó ṣe ṣekú sí àwọn ní àjẹ́ káwọ́ ti ṣèṣekú sí àwọn ní wọn ò ti jẹ́ àdàdà kú ni ìyìn tọ́jẹ́ pé ṣáàlù ẹlẹ́nu gbọ̀rọ̀ ló kọ́ ẹnu mi ọba ti le gbọ̀rọ̀ mọ́ torí ẹ̀rí ọkàn ọmọ ajẹ́ mi bí n bá sọ̀rọ̀ sáwọn ọmọ tán lu jìbìtì tán lu ṣe yàwó tèmi náà sì tún ṣe jìbìtì tèmi náà ń ta káṣáàpù lárẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí pé àwọn ń ṣàánú tilé oge náà tún tó gé jẹ torí ń tọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ a lọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dá ọlá yín ọlọ́ ọlọ́run lára wa adéyinka pẹ̀mbọ bí àwọn erin káṣàmọ̀ṣe dáadáa ajé ọkọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ èdè bábọ̀ èdè ìjìnlẹ̀ bábọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábọ̀ ìmọ̀ ìwà bábọ̀ ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tògótógó.

ta wa ma ya oro na nta enu o ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma ja nja sugbon owo ti a mo o owo mi re funfun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally ya to fun pe a nlo se mc a record video a se birthday jingle kan kan ta tun ba ka ti ko si ale kan ta we tun hustle jade nitori pa fe wo lowo tori enje o ba ri nkan kan je ti o ri nkan kan se yo ma wo wo lowo ti nkan kan ba wa bole lowo lowo yo wa ma se seku se en yo ma je je ku je yo ma huwa ki wa yo ma jale yo ma fe wo oluwa wo la suba we so le o mo je je pe ole ni wa olodun nikan la lagbara aye so le o aye so le te ba gbo nti mo nse e ni toro wo de mi ma bun lo te ba gbo ise de mi gangan se fun ara mi ṣùgbọ́n ká gẹ́gẹ́ ìdínà bẹ̀ ń dá àbá fipà mọ́ níní yìí gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́mọ bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n tó ń gbèrò fáwọn fẹ́ ràn lọ́wọ́ ọlọ́mọ ràn wọ́n lọ́wọ́ ọlọ́mọ dáhùn náà tàbí sí ayé wọn káwọn náà kan máa bójú rere àánú.

0: Oya ka mo pe yi se lo ni owa ago meji la berebe te tun mo gba awon repeated programs wa da ka mo binu gbogbo e ti eti jora won ni oya mo wa 24/7 o je tun ti be the sound sabaji injo ba raye mo hun wa online igba to lohun ba ti ni ki gbogbo studio set tan daada a mo wa lojojumo ni ojojumo e ni sala igbohun wa bẹ́ẹ̀ tí ẹ̀ tún máa gbọ́ repeated programs kọ̀ọ̀kan tàbí music náà ẹ̀ ní sáláì máa gbọ́ program kan ìkejì ní àárín ìbá à ń wá owó generator a ní di kọ̀mpútà àti ní tébù bàbá ti fún àwọn ti fún àwọn bàbá ti fún àlówó tébù wọ́n ti fún àní owó àti ṣe sí àná àti ń ṣe sí àbábà àti ń ṣe sí àná owó tán tó fún àlẹ́nu ọjọ́ mẹ́ta àti fi kún owó tàbí ń ṣe sí àti ká tún ṣe sí àná àti tún ra àwọn first apron tá a fẹ́ máa wọ̀ kán lè bá a mọ dára mọ̀ pé oníròyìn níwá tá a bá lọ kọ́fà event níta káwọn bá wọn fojú wa yí rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pé ẹni kàn mú fóònù dání kàn rìkọ́ọ̀dù ni ṣùgbọ́n tá a bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ wọn mọ halẹ̀ mọ́ wa mọ nígboro tán bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn leléyìí oní rédíò lélẹ̀ tán bá rí first tán rí cap gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni a fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni mo fẹ́ máa lò nínú àyín yàrá kan ni mo fẹ́ máa lò ntẹ́yìn náà bá ní tẹ́ ẹ fẹ́ fi hàn lọ ẹ dákun ọlọ́wọ́ bẹ́yìn náà gbé bùkátà yín gbogbo ẹ̀ ní ọba yín gbé kò ní dá yín dá bùkátà yín ẹ ṣe wàá dúpẹ́ o a mọ̀ lóore gbogbo ẹ̀ níta ti ràn lọ́wọ́ ọlọ́wọ́ mọ̀ ràn yín náà lọ́wọ́ ọdún yìí tún ti ń lọ ìwọ̀nba tó kù tọdún ó fi parí ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́ lọ́la aláìlá ìlọ́lọ́ muhammadu rasulillah sallallahu alayhi wa sallam lọ́la a rí pé kò sí ọba kankan níbi kankan tó tó ọba ọlọ́run olódùmarè kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè wàhálà ọlọ́run wàhálà kò wá táyé lábẹ́ láàrin rasim.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ láàárí ọyọ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.
0: tó o tẹ́ ẹ bá ní kọ̀m̀pútà tẹ́yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration ẹ bùn mí o ẹ jù sí mi ẹ bá lọ́lọ́kù ẹ jù sí mi ń hàn o iṣẹ́ goli ni mo kọ́kọ́ kọ́ kí n tó wá máa kọ́ṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ ra tuntun náà fún wa pàláì a mọ̀ fún rere yín ẹ ṣe o bẹ́ẹ̀ tí ẹ̀ ń gbọ́ wa gan náà àdúpẹ́ torí rédíò àwọn èèyàn máa wà wọ́n máa ń tètè ní wà distracted nípa rẹ̀ tí wọ́n bá dé ń sọ nǹkan tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yín kú níbẹ̀ ṣùgbọ́n pẹ̀lú tiẹ̀ ń gbọ́ wa ẹni fẹ́ wa ni ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni èdè la mọ̀ ọ́ pè ní èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè lẹ́yìn tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́ èmi ọ̀gbà bí gángan serious o ẹ̀yìn tí mọ̀ ọ́.

0: wọ́n kọ́ àwa ní Yorùbá nílé ẹ̀kọ́ gíga Emmanuel Alayinde College of Education ìyún lókè òrò fúlọ́yà aláàfin wa ń bí bàbá dáadáa àwọn èdèmú àwọn ẹ̀rọ èdèmú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọn kò tẹ́lẹ̀ nígbà wọn á rí pé kíní ìfọ́jú pọ̀ nàìjíríà mọ̀ ń bàjẹ́ ṣe ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí lé bá dá o ẹni ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí kẹ́kẹ́ kan legalize corruption. Mo ì tún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèèrè bẹ́ẹ̀ bá fẹ́ sàánú àwọn èèyàn ní nàìjíríà àwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intaviú wọn èyí tẹ bá rí kó rí rí ò pé tó àwọn tí ò wúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jẹ́ ò dìbò fún tẹ rí kó rí rí tí ìpè tó ẹ má sàánú oru wọn mọ́ orí rí tí ìpè tó ni iye tí ìyè bá sì tí ì jẹ́ ni ìyá ìyá ń jẹ nǹkan lọ́wọ́ ni iye tí ì jẹ́ dáadáa tó ni ó yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbẹ̀yìn náà wá nígbà pé ọmọ ìyá nínú ẹ̀sìn bí èèyàn kan gbé wèrè ń dówèrè ọmọ ìyá mi wèrè ń dówèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákà ètò láti lè rúlùú nàìjíríà láti lè ṣe nǹkan fún ìlú èmi ò ní dìbò fún o ẹ gbé ọmọ ìyá wèrè ń dówèrè kúrò lọ́dọ̀ mi ní gbogbo àwọn tá a fi ṣe òódó ọ̀rọ̀ wa àyè tí wàá ràn wàhálà ẹ̀ tí ọba tí tó wákàtí mẹ́ta ó sì ti máa fẹ́ tó. ọlọ́run má jẹ́ kí n tòsí má jẹ́ kó sì ọ́ ta mí òsì ọ̀dá o òsì ọ̀dá o òsì ọ̀dá o káàkùn má jẹ́ kó sì ọ́ ta mí pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo àwọn tó máa ń ràn wá lọ́wọ́ gbogbo àwọn tó máa ń gbọ́ mi káàkiri àgbà ńlá yìí òsì oníta yín kò ní tààràn yín o kò ní ta mí kò ní tààràn mi mí ní mòsì ẹyin ní mọ̀nira ẹyin náà ní mòsì ẹ ní mọ̀nira ẹyin bọ́gẹ̀dẹ̀ bá fẹ́ dẹ̀ ni o ẹyin kí ni ẹran kí ni ajíjẹ ajíjẹ ẹran ọ̀gẹ̀dẹ̀ ẹyin kájẹ́ ọmọ ọba wa gbélé ẹyin ẹran kí ni àtúnjẹ wọ́n tún jẹ ẹran òkété o kíkú ọmọ rẹ wa kété àrùn kọmọ rẹ wa kété àrùn òfò kọmọ gbẹnu gbẹwò wa ire gbogbo kọmọ sọlẹ sọdẹ wa ọyá ẹ forin ìparí ọdún evangelist ta kọkọ lò lẹẹkan sí báyìí ká máa fèyún sí lọ wẹrẹwẹrẹ.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebíọyọ online television and radio www.ajíṣebíọyọradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebíọyọ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Ajíṣebíọyọ online television and radio. We want to take this time out to appreciate all of our supporters.

0: tangana adeyinka olasokan mi kasa ma se daada ajoko bi eni kilo wa pembo bi awerin aja lu oyo ti dede gbo nitori be mi ore ranko moraba mi eyan tabi kin ra awon eyan daada awon ninu re awon eyan gidi ayin
1: o se itulo wa kati itulo ise ju itulo
0: tabi kin to fe kilo wa adeyinka e itiletile lorilede Nigeria e ka aro e ku ojumama ago meje aro o koja iseju meedogbon ani ati orilede Nigeria ni eni ti se ojo 16 osu karun odun 2023
2: gbogbo eni ma ran mi lowo olohun ba mi ran won lowo o
0: yasin abibi pa wese biza biza Olorun ogongbo awon eyan gbo wa lori ikanni radio wa visa visa Olorun yasin wallahi taala
1: wa itulo okuto alara ise mi jolo
0: eyin temi life coast mo kiyin o e wa pelu mi tribe aye
1: ile yi mo lo
0: eyin ti united kingdom ẹyin ti ìlú ọba nílẹ̀ yorùbá náà ó ẹyin ẹyin tẹ́ǹsìn wa jẹ́ nípa tọlọ́ba dé tọ́lá àwọn bàbá wa gan náà ti lọ́ba tipẹ́ tipẹ́ ara ọ̀yọ́ ló lọ́ba owó lẹ́kọ́ ni o ara ọ̀yọ́ ló lọ́ba mo kí ẹyin ti united kingdom náà. Ìgbàgbé yín o ẹ̀yin tèmi ní Bangladesi àwọn tí wọ́n jẹ́ ti Asian country lọ mú kí yín o ṣíkùn ṣíṣùn ha ha mo ti yọ ọwọ́
2: ọlọ́run bá mi ràn wọ́n lọ́wọ́.
0: Àtòrí kòrí kòrí tùrù kùtù.

Ọlọ́run ọba alára, alára àgbà yìí dá adára tó wú. Ní gbogbo ìgbà tó wú láì ní gba. Go ahead lọ́wọ́ ẹnì kẹ́ni. Ọlọ́run ní dára. A ní tó bá pa wọ́n lẹ́kún nílẹ̀ ẹbì kan, mo ti sọ́rí. A tó pa wọ́n lẹ́rìn nílẹ̀ ẹbò mi, Adéyinka. Ara lọ́lọ́run fi ń dá o. A sì yí òwúlò òun Ọlọ́run o. Nínú ìdílé Mọ́fì Àfọlábí. Ní ọjọ́ Sunday tí mo wá láàárọ̀, ìgúnkú mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ níbi kan tí mo fi ń sọ̀rọ̀, tí mo fi ń pa wá léṣe, tí mo fi ń gbà wá.

ẹyin tèmi ọlọjọ ń kájọ ẹdá ń gbàgbé o gbogbo ohun tá a bá ṣe lè ní ní ó di ìtàn lẹyìn wa ọlá o ká mọ ṣe dáadáa gẹgẹ bí o kọ mí ni o ẹ jẹ kó kọ mí ó mọ yín lẹnu kẹ ẹ mọ mí pè kẹsẹ máa ṣe dáadáa kẹsẹ máa ṣe dáadáa tẹ ẹ bá ti ń pè é yóò sì máa ran yín létí wípé dáadáa náà ló dáa kéèyàn máa ṣe o mo tún máa ń sọ tí n bá ń gba àwọn èèyàn níyànjú tí mò ń gba àwọn nímọ̀ràn tí wọ́n máa pàdúrà pé ọlọ́run jẹ́ kíkú ó kásẹ̀ rẹ mọ́ lọ́wọ́ mo máa ń sọ pé ń tanra yín jẹ à ń tanra wá jẹ pẹ̀lú àwọn àdúrà yìí torí èyí tó o bá ń ṣe lọ́jọ́ gangan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ gangan náà ni kú ọ kà mọ́ lọ́wọ́ o bó lè jẹ́ pé bí mo ti ń rọjọ́ yìí náà ní ti já ní ti jọwọ́ àwàálẹ̀ ó ṣe é ṣe bẹ́ẹ̀ o yàsìn ó ṣe é ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo lè jọwọ́ àwàálẹ̀ sọ̀rọ̀ tí mò ń sọ yìí ṣe ni ó kà mọ́ mi lọ́wọ́ ṣé wà burúkú tí mò ń hù ṣe ni ó kà mọ́ mi lọ́wọ́ ṣé wà burúkú tẹ̀ ń hù ṣe ni ó kà mọ́ ẹ̀yin náà lọ́wọ́ ẹ má máa ṣàdúrà yìí pé kọ́lọ́run jẹ́ kíkú ó kásẹ̀ rẹ mọ́ àlọ́ ọmọ ẹ máa ṣe iṣẹ́ rẹ lójoojúmọ́ ní gbogbo àsìkò Adéyinka Mọ́fì Àfọlábí kó lóun ò bá wa ṣe mọ́ o ikú ló yọ̀wọ́ rẹ̀ láwo kó lóun ò bá wa jẹ mọ́ o ikú ló yọ̀wọ́ ẹ̀ láwo kó lóun ò bá wa ṣe mọ́ o ikú ló yọ̀wọ́ rẹ̀ láàrin wa àgbà oṣù gbọ́dọ̀ o sùn délẹ̀ o ó tún di ibẹ̀ ni bá ń jọ ni Adéyinka ó tún di ibẹ̀ èèyàn bá jọ yàn ẹyin tèmi ìpàdé tún dojú àlá ọ̀dàrin nàkó ó tún di ibẹ̀ ni ń jọ ni o ó tún di ìjọ gbẹ̀ǹde.

Mọ̀ fi Apọlá bí o lóhun o bá wa ṣe mọ́ o. Ikú ló yọwọ́ rẹ̀ láàrin wa. Àgbà òṣùgbó dọwọ́ o sùn délẹ̀.

ẹyin tèmi ẹ jẹ́ ń jẹ ayín tán o tá a bá lọ tá a da gbogbo àwọn nǹkan ní wa lẹ̀ tán ẹlòmíì ò fọmọ ayé lọ kódà ẹlòmíì ò ní fọmọ lẹ̀ kò ní rọmọ fi ilẹ̀ sáyé lọ. Ẹ mọ̀ wá gbọ́ àwọn àlérí òsì àwọn àlérí tá à ní múṣẹ lójú ayé ẹni tó kú gan sẹ ẹ rántí rẹ sẹ ṣe dáadáa sọdọ rẹ ẹ mọ̀ wá gbọ́ adé ikú kádẹyìn ẹnu. N ṣe bí ìyá fún ọ, wọ́n ń parọ́ ni o. N ṣe bí ìyá ò lè jọ̀yá o. N ṣe bàbá fún ọ, n ṣe bí bàbá ò lè dà.

Wọ́n sunkún ó pariwo, a ò fẹ́ ó lọ, àfẹ́ ó lọ, àfẹ́ ó lọ. Àtẹni tó nífẹ̀ẹ́ mọ́ fi àfọ̀lábí dénú, àtẹni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ dénú, wọn ò fi ó lọ o. Ṣùgbọ́n mò ń já yín tán ẹ̀yin tèmi. N ṣe bí ìyá ò lè dàbí ìyá o. Gbogbo àwọn ọmọ àti ìyàwó tó fi ilẹ̀ ń ṣe bí bàbá ò lè dàbí bàbá. A dẹ̀ ikú ká dẹ̀yìn ẹ̀nu. Mo yin yín nímú, ṣé kò sẹ́ni tó jẹ́ mọ̀lẹ́bí tiyín gan, fọ́mílì kiyín gan níbẹ̀ tó jẹ́ pé ó ti já láìsí tó sì ní fámílì àbọ̀ ọmọ àbíyàwó ńlẹ̀. Níjọ́ wo gan lẹ̀yìn gan tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí lẹ́ti kàn sí wọn gbẹ̀yìn. A mọ̀ gbọ́ tèmi tó mi rù lẹ́rù ẹ má dì kún. Ẹ mọ̀ gbà lẹ́sìn ni lọ́wọ́ kú o. Ǹjẹ́ ò lẹ ti sálámọ̀ lẹ́ti bèrè ìyan yín tó ti lọ́hun tó kó fámílì ilẹ̀? Àwọn fámílì kí rẹ̀, ǹjẹ́ ò lẹ ti sálámọ̀ lẹ́ti bèrè wọn lẹ́ti yẹ̀ wọ́n wò? Ǹjẹ́ ò lẹ ti fi nǹkan ránṣẹ́ sí wọn? Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí gangan. I am talking to you o. Àwọn àgbà tó wá bọ̀ wọ́n ní ìpín àápẹ́ sòkú bàbá dáríjọ bẹ́ẹ̀ ta ṣètọ́jú aláìsàn, ó ṣeéṣe ká aláìsàn ọmọ mọ̀rọ̀ ọ̀run alá.

0: kọjọ jìnà lásán ni o kọjọ jìnà kọdún o jìnà lásán ni kò sẹni tí ó jù síbí wà láì àwa ni a lọ kan níjọmi tí ń bá sì rántí ikú tí ń bá rò ó ìwà wà múndì ikú tí máa ń wólé oyin tí ń wólé adùn ọjọ́ kan one day ọjọ́ kan náà ni ó jẹ ọjọ́ kan ẹ máa gba lẹ́sìn ẹyin tèmi lọ́wọ́ ọ̀kú.
1: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laarin Oyo Ajise Bi Babenko kan.

0: pẹ̀kí ni wọ́n kè mọ̀ lọ́nà. Ẹ̀sìn a máa kan ti ẹ̀ lórí eré o.
1: A ti bẹ́ lọ́kàn aya rẹ̀, àfi bí ìwúrà.
2: Lọ́kàn àfi bí ègbé
1: tó. Do I know it better on the other side?
0: Níbi ọ̀sẹ̀ kan àbí méjì sẹ́yìn ní àdúgbò wa Lọ́yọ̀ọ́ ń bí, níbi òpópónà márosẹ̀ Ọ̀yọ́ sí Ìbàdàn sọ́gbọ́mọ̀sọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ lọ́nà ibi táwọn tírélà ń gbà. Mazda 18 passenger tó kó èèyàn bámúbámú, wọ́n kọjá lọ, tírélà ń bọ̀, ọ̀nà ọ̀dá láìlà ìlànlá Muhammad Rasulillah sallallahu alaihi wasallam. Bí tírélà ṣe wónu ló wó lu 18 passenger yìí mọ́lẹ̀. Bóyá tún gbọ́mọ kékeré lọ́wọ́, bóyá àwọn kan gbéra àwọn lẹ́sẹ̀, kò sí oró ẹnì kan báyìí ṣoṣo tó yè nínú wọn. Alẹ́sìn a máa kó tiẹ̀ lórí aré.
1: Ṣé nígbà sáwọ́jú a ò pàdé?
0: Bóyá tò tèmi gan ṣe kan ilé tí mo ń ṣe yìí, ta ló mọ̀, ta ló lè sọ? Bóyá èyí tẹ̀yìn náà ó gbọ́ kan ẹnu kọ́ lọ́mọ̀jà pélé yìí ṣàṣe mọ́, ṣùgbọ́n kìí ṣe pé kìí ṣe ṣàdúrà. Níjọ́ tó bá yá báyìí, kò sí nǹkan kan tá a lè fi dira wa mọ́lẹ̀ tá a fi ní lọ. Tásìkò bá ti tó, ẹ mọ̀ gbọ́ ọmọ ènìyàn lọ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé rẹ̀ lẹ̀.
1: Ọ̀dà ni ìbítùn ní Ajayi aya ìgódà lò.
0: Bọ́lọ̀ ń bá sì fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Bí Elédùá bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a lè wà ní àyín tí ní ọgọ́rùn-ún ọdún tókè ó tún máa wà gbẹ́ngbẹ́ng, tókè ó tún máa jẹ́ gbẹ́ngbẹ́ng tòkè tòkè gbẹ́ngbẹ́ng tó bá wo Elédùá bẹ́ẹ̀. Ṣùgbọ́n àní ju síbí o ni mo fẹ́ jẹ́ kó yé yín. Ẹ mọ̀ wá ṣe dáadáa torí pé ẹ ti mọ̀ pé a lè ju sí àyìn ayé.
1: Ó ṣe ọ̀pọ̀ mo rògùn rèé fọṣọ, mo délé mi ò rí gbìdùn ni.
0: Kéṣe púpọ̀ èèyàn ló fẹ́ràn ètò mi. Kéṣe púpọ̀ èèyàn ni mo ń rí làákà ẹ̀mú ń bẹ̀, torí mi ò ní fi ẹ̀kọ́ taná fún yín, ìǹsì ní fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú fún yín. Bó bá ṣe rí láṣe sọ ọ́ sàn án báyìí láàrin Adéyinka Ajé ní mú ní pẹkọrọ. Torí ẹ̀tàn ti kúrún ayé lọ ṣùà, àwọn èèyàn fẹ́ràn ẹ̀tàn. Èmi ò sì ní tàn yín, ìní wà ìníyàn o. Èmi ò ní wà ìníyìn ní tàn yín. Ṣé torí owó tẹ́ fún mi lẹ́yìn làwọn kan ṣe fẹ́ kí n máa tàn? Èmi ò ní tàn ọ́ o, di owó rẹ mú, ìní tàn ọ́.
1: Don't know what to do. Èmi ọmọ ń bá ṣe o.
0: Èmi ò jà yín tán ni, màá jà yín tán on a control level.

0: start me
1: ti o ko je ani ti o ko je ninu wa ihu abaje mi nibo mi mo ni bi eto mi ti mo se lo pe igbeyin loju mo nso mo ni iwo kan awon mi phone engineer ni ori ni o ma fo kini edo ni o ni ndun latari ko le ba re je ko le ri owo nbe awon owo yi na la wa nto mara won ta to jo ta ko lo meka saudi alaji kan yin meka menu ina la ko lo jerusalem iru owo yi na la tun jo ta la won gbo fa owo jibiti owo yahoo plus a ko gbogbo ejo a to gbogbo ejo ina la bi lo meka lo umura lo saudi lo jerusalem jp yina ni JP yina ni too religious but ungodly awon ilu ebo to da o ko lasan ni lu ti ona o opolo ati rori ti won ni pe bawo se tun lu awon se ni je ki lu won da opopo maka o ma roro opopo america o ma roro opopo jerusalem o ma roro opopo russia o ma roro opopo bangladesh te tin gbo mi lola aro yi o ma roro opopo united kingdom o ma roro opopo united states ma roro opopo ivory coast ghana gambia gbogbo country mi yoko tan da te ma nsa lon o ma roro singapore opopo be ma roro awon ma lu be ni won pa mopo ni won se rori won bi won se be tun se sara mi nye yin se mo nja yin tan se n pick re ṣùgbọ́n tá a bá máa ń rántí pé gbogbo ohun tá a bá ṣe lé ní yóò dìtàn lẹ́yìn wá ọ̀la a mọ̀ ṣe dáadáa tá a tún rántí pé bá a bá ṣe gbogbo ohun tá a bá ṣe láyé àyín a give account a jábọ̀ rẹ̀ a mọ̀ ṣe dáadáa ẹ mọ̀ gbàgbé orúkọ mi o adéyinka ọlásùnkàn mi kásá máa ṣe dáadáa kí ni mo pé adéyinka ọlásùnkàn mi kásá máa ṣe dáadáa ajá ọkọ bí ẹni kìlọ̀ wà pẹ́ńbọ́ bí awo irin ajá àlú ọ̀yọ́ ti gbó lásán nítorí ìgbémi ọ̀rẹ́ ẹranko mo rábà mi èèyàn ni o wọn èdèdè rán mi ń sẹ́ o wọn èé ṣètò lójoojúmọ́ lóòrèkóòrè ẹ̀kọ́ kan tí èmi sì bá wá ànábì adéyinka tí èmi sì ọ̀rọ̀ yìí bá wá náà lẹ máa ń rí mi o ní àwọn ètò wa ni ò sí sásàdànù níbẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ máa ń gbọ́ tá a fi sí tí máa ń rìpíìtì ara rẹ ń èmi sí ni èmi kọ́ o yàásín bẹ́ẹ̀ bá tún ní ìjókòó kí n tún wá máa tòjọ mo lè má rí tòjọ bẹ́ẹ̀ mọ́ èmi sí ni èmi kọ́ o.
2: Gbogbo ìjọ Ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀ a kó àtẹ̀mọ́ra o.
3: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Baben kankan.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajisebi Oyo làárí, Oyo ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ajisebi Oyo online television and radio. We wanna take this time out to

0: Joy on the microphone.
1: Tọ́, ẹ̀yin tèmi, wọ́n ní èédùn ó pọ̀. Pé sókí báyìí náà ni wọ́n pè lọ́bẹ̀ oge. Oníyàn ẹ̀ṣẹ́ o, ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa gbọ́ tẹ́ fòye digest rẹ̀, a kí ẹ̀yin náà o, ẹ̀ṣẹ́ o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin alátìlẹ́yìn kan nìyí. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń fowó ràn wá lọ́wọ́. A tún jẹ́ òye yín o, pé nínú oṣù yìí gangan, on the 24 oṣù yìí, inú ìkànnì ajíṣe bí ọyọ ló pé ọdún mẹ́ta tí a dá ìkànnì yìí lẹ̀ ló pé ọdún mẹ́ta on the 24 oṣù yìí. Ṣùgbọ́n on the 24 oṣù tí ń bọ̀ lábẹ́ ṣe ayẹyẹ rẹ̀ nínú gbọ̀ngàn Federal School of Surveying ní ìlú Ọ̀yọ́, a sì tún fẹ́ ṣe ìkó.

0: jọ̀wọ́ ní mílíọ̀nù tó pọ̀ tá a fẹ́ fi dá ìkànnì ilẹ̀ tí ó di kíní kan point kíní kan fm agbára wa ò ká ṣùgbọ́n àwa náà ni a fènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pòun gbogbo la ní owó ń kéré pẹ̀lú ẹ̀yìn tá a ní ẹ̀yìn ọmọ ogun yìí ẹ̀yìn bàbá bàbá ẹ̀yìn mọ̀mọ́ mọ̀mọ́ yìí kò sí iye tó wá kéré o láti dá sí àsùnwọ̀n yìí bóyá kí n pe àkán nọ́mbà ajíṣebí ọ̀yọ́ rédíò tá a open pẹ̀lú gt bank ó lè wà nínú àwọn tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́ táwọn náà fẹ́ sìnkún lọ́wọ́ pẹ̀lú àwọn nǹkan tá a kójọ yìí wò ń bọ̀ ná.
1: Máyín kúrò ọ̀rẹ́ mi má gbé kúrò lájíṣebí ọ̀yọ́ online radio.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Oyo sebi babẹ nikan.
3: Ajisebi Oyo laari Oyo Oyo sebi babẹ nikan.

0: fẹ́ǹ gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ́ǹ gbọ́ ìkànnì wa o Ajísebí Ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
1: Account number yẹn náà rè o pẹ̀lú báǹkì ìfowópamọ́ GT GT Bank. Tẹ́ ẹ ti mú gègé àti tákàdá tẹ́ ẹ fi máa kọ́lẹ̀ ẹ ti mú. Aya o, ẹ ti get ready 077 ẹgbọ́ 077 077 88 54 183 Ajisebi Oyo Radio GT Bank ni owo ta fe ko jo po o suba mo pe eni to ba lọlọrun to le yan to lọlọrun ko si nkan kan ti o le se lagbara lọ ninu odun yi na ni la so di kinikan point kinikan fm kinikan point kinikan fm Ajisebi Oyo kinikan point kinikan fm radio nilu Oyo wa yi na ni tori pe ayin Adeyinka awa na ti wa lenu kini yi o tojo meta radio kankan kokoko ko si nilu Oyo yi ko to di pa da ale awa la koko we are the pay center awa na lara waju awa ni dero eyin pelu yondo Olorun pelu atileyin eyin ololufe wa nile loko pa leyin odi 077 88 54 183 Ajisebi Oyo Radio GT Bank iye kiye ko ba je 500 naira leyin ri fi si eyin na da sinu owo kan kere o ma wo pe boya o lowo nla ni oni je o da si o bo se 500 naira iwo na da si e seun eji bi eji la ganta yo e tan tagba erin woroko o bo se 500 naira iwo na da si o GT Bank ni account na ni mo pe on o ni mo pe lekan 077 88 54 183 30 million la fe kojo o 30 million naira la fe kojo ko wa sowo kan to kere in tawon ebo fi tan fi da ta fi ma wo kan da ni pe won ma nkunra won lowo ni di nkan daada ko wa si owo kan lo kere bi mo se n gbo firin firin lara awon iyawo ba mi King Saminu Adepoju lára àwọn olólùfẹ́ wa ìyàwó bàbá mi King Saminu Adepoju America táwọn jẹ́ Black America mo ń gbọ́ fìrìfìrì pé ìyá ti ń bá mi gba donation ọjọ́ ni wọ́n ń sọ fún ọkọ rẹ̀ níjọ́ tá a jọ sọ̀rọ̀ lórí fóònù pé ẹnìkan fáwọn ní $5 wọ́n wò pé $5 àwọn owó táwọn mọ̀ rí pé kò tó nǹkan ni irú $5 yẹn báyà bíi 3000 plus ni owó yẹn tẹ́nìkan fi dá sí nígbà tó ní belief nínú ẹni yẹn tẹ́yìn náà bá ní belief nínú ẹnìkan kò sí owó kan tó kéré tẹ́yìn náà lè fi dá sí táwọn bá wá gbàjọba lẹ́sẹ̀ rí mo ń rí àwọn fundraising platform kan ní facebook wọ́n ti raise over $100,000 ti ń raise ẹ̀ fún àwọn foundation kan àwọn nǹkan kálukú mọ́ sẹ́ máa chip in little amount ni ẹ tó fi máa dó dídí níbi nínú látàrí pé wọ́n nígbàgbọ́ wọ́n ní belief nínú nǹkan yìí humanity wọn ni lọ́kàn àwọn yìí lámọ̀ á sọ pé wọn lọ́lọ́run bàbá tó ní Microsoft Bill Gates kò nígbàgbọ́ nínú Ọlọ́run ṣùgbọ́n foundation rẹ̀ Bill and Melinda Foundation ọwọ́jà rẹ̀ d'Africa káàkiri àgbáyé wọ́n ti ní foundation wọ́n ní belief nínú à ń fún èèyàn ni wọ́n ṣe ń ní sí o torí pé àwọn bàbá wa gan wọn nígbàgbọ́ nínú à ń fún èèyàn ní wọ́n máa ní òkè ní ọwọ́ àfọ̀nì gbé o gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ ti sọ pé ẹ̀yin náà dá sí gbogbo ẹ̀yin tó wù lọ́kàn láti dá sí gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ ti ń dá sí ọlọ́run ọba ọlọ́jọ́ òní yóò mọ̀ bá wa wà pẹ̀lú yín o a dúpẹ́ o a mọ̀ lóore o iná ò ní táwọ̀ yín o ẹni rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o pẹ́pẹ́pẹ́ wá ni owó ṣe nílé àárọ̀ o àjọ pẹ́ ká máa fa ìkúdẹ́gbẹ̀ra.
2: Bí Ọyọ́ online television and radio. we want to take this time out to happen.

0: gbàrà tó lóhun káwọn gbalẹ̀ ya ọmọlé wa sọ fún pé lérí àwọn táwọn ní òbílẹ̀.
1: lérí àwọn táwọn ní òbílẹ̀.
0: lérí àwọn táwọn ní òbílẹ̀.
1: lérí àwọn táwọn ní òbílẹ̀.
0: àti pé àwọn ọ̀tẹ́jọ́ bàbá mọ́rí bí wọ́n owó ọbẹ̀ lójoro èmi àsọ pé rọ́lẹ̀ pa ngbà tí ó yẹ mí ẹ̀yìn ọkọ yẹn ṣùgbọ́n ngbà tó ti yege tọ́hún lè bẹ̀ sàn. Ìgbà tó ti yege tó ka fẹ́lẹ̀ sọ̀rọ̀ ó yẹ kí n wí kẹ́gbọ́ níbi tí wẹ́wà lóòbí sí àdéhégé tó ìhun àgbàlagbà bí.

gbogbo ọ̀rọ̀ tá ń sọ tí ń jàǹfààní fáwọn èèyàn wọn bá ti mọ ohun tí rí ẹ̀kọ́ kankan kọ́ lára rẹ̀ tí ò bá sí àwọn tálẹ́ǹtì ọ̀bá parẹ́ mọ́ aláàánú àwọn ọlọ́lọ́run ń lò ní sábà bí ó àwọn nígi lẹ́yìn ọgbà wa àwọn náà ní wọn jẹ́ kó ti súwa àwọn náà wọn jẹ́ kébi ọ́ pa wá débi bá pa àyàn jù bébi bá pa àyàn kọjá ààyè bébi bá pa àyàn kọjá àbìkí èyàn ó ṣe ṣẹ́gúsí àwọn níwọ̀n jẹ́ káwọ́ ti ṣe ṣẹ́gúsí àwọn níwọ̀n ti jẹ́ àdàdà kú ìyìn tọ́jẹ́ pé sálù ẹlẹ́nu gbọ̀rọ̀ ló kọ́ ẹnu mi ọba ti lè gbọ̀rọ̀ mọ́ torí ẹ̀rí ọkàn ọmọ jẹ́ mi bí n bá sọ̀rọ̀ sáwọn ọmọ tán lu jìbìtì tán lu ṣe yàwó tèmi náà sì tún ṣe jìbìtì tèmi náà ń ta káṣáàpù lárẹ́rẹ́wẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí bá wọn ń ṣàánú tilé oge náà tún tó gé jẹ torí ń tọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ a lọ́rùn ni ò jẹ́ káwọn náà ò ti dàdà kú dá ọlá yín ọlọ́ ọlọ́run lára adéyínká pẹ̀mbọ̀ bí àwọn erin káṣàmọ̀ṣe dáadáa ajé ó kọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ èdè bábọ̀ èdè ìjìnlẹ̀ bábọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ìmọ̀ bábọ̀ ìmọ̀ ìwà bábọ̀ ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọ aládé jìgan jìgan tògótógó.

ta ọmọ ya owo na nta enu wo ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma ja nja ṣugbọn awọ ti a mo o awọ mi re kunkun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yàtọ̀ fún pé à ń lọ sí mc à ń rìkọ́ọ̀dù fídíò à ń ṣe bẹ́ẹ̀ dé jingun nǹkan kàtà tún bá káàkiri kò sí alẹ́ kan táwẹ̀ tún hósù jáde nítorí pàfẹ́ wọ́wọ́ lọ́wọ́ torí ẹni tí ò bá rí nǹkan kan jẹ tí ò rí nǹkan kan sí yóò máa wọ́wọ́ lọ́wọ́ tí nǹkan kan bá wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yóò wá máa ṣèṣekú sí ẹn yóò máa jẹjẹkújẹ yóò máa hùwà kíwà yóò máa jalè yóò máa fẹ́wọ́. Ìgbàwé sọ̀lẹ́ o. Mo jẹ jẹ́ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run nìkan lálágbára. Àyè sọ̀lẹ́ o. Àyè sọ̀lẹ́. Tẹ́ ẹ bá gbọ́ ohun tí mò ń ṣe nítorí owó tẹ́ ẹ fi máa bùn ń lo tẹ́ ẹ bá gbọ́ iṣẹ́ tèmi gangan ń ṣe fún ara mi. Ṣùgbọ́n ká gẹ́gẹ́ ìdínà bẹ̀rù ń dà bá fi pamọ́ ní níyì. Gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́run máa bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n tún ń gbèrò fáwọn fẹ́ ràn lọ́wọ́ ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ ọlọ́run máa dá àwọn náà tàbí sí ayé wọn káwọn náà kán máa bójú rere

0: Ora ka mo fe yi se lo ni owa ago meji la berere te tun mo gba awon repeated programs wa da ka mo binu gbogbo e ti e ti jora won ni o ya mo wa 24/7 eh o je tun ti be the sans abaji injo mba raye mo hun wa so online ṣugbọn tọlọ ba ti ni ki gbogbo studio set tan daada a mo wa lojojumo ni lojojumo e ni sala igbohun wa Let's get to my body repeated programs called Katabi Music, you know. And it's a lot of my program called AK Genial. You buy a wow generator. I need the computer. Atini table. Mm, baba ti fun a, won ti fun awon baba ti fun a lowo table. Won ti fun a ni owo ati se si ana. Ati se si a baba. Eh ati se si a. Owo ta to fun a lenu jo meta ati fi kun owo ta fi se si a, ka tun se si a. Ati tun ra awon first apron ta fe ma wo. Kan le ba ma da ma ko ni royin ni wa o ta ba lo cover event nita. Ka ma ba won foju wa yi ri dedede. Pe eni kan mu phone da ni kan record ni. Ṣùgbọ́n tá bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ halẹ̀ mọ́ àmọ́ nígboro tá bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn lélẹ́yìn oní rédíò lélẹ́yìn tá bá rí first tá rí cap gbogbo àwọn iṣẹ́ tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni a fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni wọ́n fẹ́ máa lò nínú àyín yàrá kan ni wọ́n fẹ́ máa lò ntẹ́yìn náà bá ní tẹ̀ fẹ́ ẹ ṣe wa dúpẹ́ a mọ̀ lóore gbogbo ẹ̀yìn tẹ̀tí ràn lọ́wọ́ ọlọ́run ọmọ ọ̀ràn náà lọ́wọ́ ọdún yìí tún ti ń lọ ìwọ̀nba tó kù tọdún ó fi parí ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́ lọ́la aláìlá ìlọ́lọ́ muhammadu rasulillah sallallahu alaihi wasallam lọ́la rí pé kò sí ọba kankan níbi kankan tó tó ọba ọlọ́run olódùmarè kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè wàlá kù wá tá ilá bílá rí ra sí.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
0: Tó o tẹ́ ẹ bá ní kọ̀m̀pútà tẹ́yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration. Ẹ bùn mi o, ẹ jù sí mi. Ẹ bá lọ́lọ́kù ẹ jù sí mi. Ẹ jù sí mi ń hàn o. Iṣẹ́ goli ni mo kọ́kọ́ kí n tó wá mọ̀ kọ́sẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ ra tuntun náà fún wa láì. A mọ̀ fún rere yín. Ẹ ṣe o. Bẹ́ẹ̀ tiẹ̀ ń gbọ́ wa gan náà, àdúpẹ́. Torí rédíò, àwọn èèyàn máa wà, wọ́n máa ń tètè ń wà distracted nípa rẹ̀. Tá bá dé ń sọ nǹkan tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yìí kú níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú tiẹ̀ ń gbọ́ wa, ẹ nífẹ̀ẹ́ wa ni. Ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni, èdè la mọ̀ ọ́ pè ní. Èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè. Èmi tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́. Èmi ò gbàgbé gángan serious o, ẹ̀yìn ti mọ̀ ọ́ níyà.

0: wọn kọ àwa ní Yorùbá nílé ẹ̀kọ́ gíga Emmanuel Alayinde College of Education ìyún lókè òrò lọ́yọ̀ aláàfin wa ń bí bàbá dáadáa àwọn èdèmú àwọn èdèmú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọn pè tẹ́lẹ̀ nígbà wọn á rí pé kíní ìfọ́jú pọ̀ nàìjíríà mọ̀ ń bàjẹ́ ṣe ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí lé bá dá o ẹni ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí káfẹ́ kan legalize corruption. Mo ì tún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèrè bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sàánú àwọn èèyàn ní nàìjíríà láwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intaviú wọn èyí tẹ bá rí kó rí rí ò pé tó àwọn tí ò wúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another option sílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jẹun ó dìbò fún tẹ rí kó rí rètí ìpè tó ẹ má sàánú ru wọn mọ́ ó rí rètí ìpè tó ni iye tí iye bá sì tí ì jẹ ni ìyá ìyá ń jẹ nǹkan lọ́wọ́ ni iye tí ì jẹ́ dáadáa tó ni ó yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbẹ̀yìn náà wá nígbà pé ọmọ ìyá nínú ẹ̀sìn bí èèyàn kan gbé wèrè ń dó wèrè ọmọ ìyá mi wèrè ń dó wèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákàyè tó láti lè rúlu nàìjíríà láti lè ṣe nǹkan fún ìlú èmi ò ní dìbò fún o ẹ gbé ọmọ ìyá wèrè ń dó wèrè kúrò lọ́dọ̀ mi ní gbogbo àwọn tá a fi ṣe òódó ọ̀rọ̀ wa ayè tí wàá ràn wà láì tí ọba tètò wákàtí mẹ́ta ó sì ti máa fẹ́ tó. Ọlọ́run má jẹ́ kí n tòsí má jẹ́ kó sì ọ́ ta mí òsì ọ̀dá o òsì ọ̀dá o òsì ọ̀dá o káàkùn má jẹ́ kó sì ọ́ ta mí pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo àwọn tó máa ń ràn wá lọ́wọ́ gbogbo àwọn tó máa ń gbọ́ mi káàkiri àgbà ńlá yìí òsì onítàyín kò ní tààràn yín o kò ní ta mí kò ní tààràn mi mí ní mòsì ẹyin ní mọ̀nira ẹyin náà ní mòsì ẹ ní mọ̀nira ẹyin bọ́gẹ̀dẹ̀ bá fẹ́ dẹ̀ ni o kí ni ẹran kí ni ajíjẹ ajíjẹ ẹran ọ̀gẹ̀dẹ̀ kájẹ́ ọmọ ọba wa gbélé ẹran kí la tún jẹ wọn tún jẹ ẹran òkété o kíkú ọmọ rẹ wa kété àrùn kọmọ rẹ wa kété àrùn òfò kọmọ gbẹnu gbẹwò wa síre gbogbo kọmọ sọlẹ sọdẹ wa ọyá ẹfọ orin ìparí ọdún evangelist ta kọkọ lò lẹẹkan sí báyìí ká máa fèyún sí lọ wẹrẹ wẹrẹ. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiyoyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
1: Àfa àti mọ̀ náà tààrà àwọn afárú àwọn nǹkan òun. Ọlọ́mọtò jẹ́ ọ̀sẹ̀lẹ̀ mọ́ láyé. Àṣé nǹkan ò lè ni pé ọmọ kìnní ọmọ ọmọdákẹ́kẹ́ ni mo fẹ́. Àbá nígbà tó dúdú ẹ̀ tán máa lọ ọmọ yọ̀dá rẹ tọmọtọmọ. Ọmọ bolọ́fẹ́ ọmọlébẹ̀ níbo àtọmọ méjèèje ọ̀dàbọ̀ ilé-ìfẹ́. Mo bẹ ọlọ́run mo jẹ́rú ọ̀sẹ̀lẹ̀ mọ́.
2: Amina.
1: Ẹ̀yin tí ẹ̀ máa pẹ́ lóògùn irí yín dàrú mi torí mi ò rí di nǹkan náà ẹlòmíín ní ìyáláyà ogun ẹ̀yin lásán wọ́n lẹ̀ mọ́ nígbà tẹ́ ẹ̀ sì kíní ó sì jóná tọmọtọmọ ẹ̀yin lásán ó sì so ogun ẹ̀ mọ́ gùn ó so mọ́ gìgí sẹ́ ọlọ́run wọ́n ràn pé kíni ọ̀ ń lọ́nu àtọ̀ ńkọ́ kalẹ̀kùn wọ́n sálàdà àdó wọlé wọn kì ń bo akínú nílùú àwọn níyì àwọn tó wọn tún jáde gé bábá ẹ wọlé àdọwọ ọyá ẹgbà akínú wọn tún sọ sí òun náà pé irọ́ olúgbọ́n àwọn tó wọn tún jáde bábá ẹ wọlé wọn ní ẹgbà òkàrè ẹ padà lọ ẹgbà lójú bí ọba gbiná wọn wọlé wọn sàǹgbà tí báyìí iná sọ ni wọn ní ọparí ẹyin tẹ gbójú lóògùn tẹ gbójú lọlọrun àǹfààní ògùn dà ká pé wọn wá fò ká sọ wọn wá fọyàn létí níná wá sọ ẹ wo kèbìrì Ọlọ́run ni ba ife jẹ́ kò ní tu ife kò sí ní fọ ife.
2: Amen.
1: Ẹ na mo sàdúrà fún àwọn ọ̀dàgẹ́gẹ́. Ntí ma sẹlẹ̀ láàrin yín tí fi wá di pa àwa mọ ara wa mọ. Ọlọ́run kan kan náà kú.
2: Amen.
1: Èyí ò mọ báwọn. Bàbá bẹ̀rẹ̀ níṣẹ́ yóò mọ ta kí ni o. Eléríì bú ọkọ ń bẹ ní o. Eléríì bú ìyàwó sì ń bẹ ní. Kò sọ́nà tí òfin ní ta kí. Àwa méjèèjì lájọ fi ti gbọ́ ọ̀rọ̀ ní àtòrílé. Àti bí ọmọ sáyé táwa fi ń jọmọ lónìí, ẹ̀yin ọmọ ìyá wa nílé ìfẹ́ ẹ̀yin mùsùlùmí. Àti bí ọmọ sáyé látara àpapọ̀ ọkọ àti ìyàwó ni. Ṣé ẹ wá mọ̀ pé àwọn kan ti lọ, wọ́n bí mọ́ ọkùnrin kọ́ ló gùn wọn rárá, wọn ò súnmọ́kùnrin rárá, obì àtòbìnrin ló bímọ. Àwọn kan ti lọ tí wọ́n lòyìn o. Àfọ́ ọpọ́lọ́yẹ Idris, ọlọ́run oníjà nǹkan kan ó ṣe ọ́. Ọlá kùnrin àdúrà àbìn. Àfọ́ para lórin para lórin. Mo ní ìwà bí bá ti ní ìwà bí kan yín wà lóòótọ́ kò sáyè. Àmọ́ bá ti ní ìwà bó ti pé mi náà mo bẹ lọ́run pé jáyé orí mi ó sì ní wọn orí mi, jáyé ọmọ mi ó sì ní wọn ọmọ mi, jẹ́ ẹ máa sọ̀rọ̀ ọmọ jẹ́ ń kọnu ó sì jẹ́ ń kọnu ẹni rọ́rọ̀ sọ. Lókè ìgbà tí n bá ti ráyè gbogbo ẹni bá pè mí tí n bá ti lè pé he ń bọ̀ náà nù ni. N bá fi ní he tí n bá wá inú kó ti pé àfa mìíràn mi ń sẹ́ àbí mo sì kú. Nuka afa mi ọ̀nà mi ń sẹ́ ẹ̀gbowó yín afa mìíràn mi ń sẹ́ àbí kí n sì kú. Ọ̀kan ni n bá ti ní ìyín wá o àwa náà ni. Ó tún kọ̀ la àfọ̀ pẹ́lú oyè tún dé mi. N bọ̀ sẹ́ àwa náà làwa dé àlùbáríkà la àfọ̀ pẹ́lú oyè ńwá. Ọlọ́run ó sì ta fún gbogbo ẹ̀yin tẹ ẹgbẹ́ tó yìí dání.
2: Amen.
1: Ọ̀rọ̀ ìyàwó àtọkọ. Fawọ́láì.
2: Fawọ́láì náà bùkí.
1: Ọ̀yá ìdágúre.
2: Àlọ́ sọ́ọ̀kì ní ìfàrà.
1: Ẹ̀yin tẹ́ ẹ bá kéwu, àtẹ̀lí ti ń gbọ́ kéwu. Ẹ̀yin tẹ́ ẹ bá máa wá sí ṣe, àtẹ̀lí ti ń gbọ́ wá sí. Ẹ wá gbọ́ tábà fẹ́.
2: Fawọ́láì náà àbùkí. Àlọ́ sọ́ọ̀kì ní ìfàrà.
1: Bàbá Yusuf Al-Malikasi.

0: abuki alamutazawidi.
1: Ẹyọ wa baba wa siju ade eba ki baba wa elomo Musa ki baba wa oni ofu ibe mo sumo ba ni wegbeje mo jin la so ba ni wegbeje e baba wi be fun baba wa siju ade aroba mi ohun lo ba pa ijoba mi re sa
0: fa wallahi la buki ala sakini fara walakin ani abuki alamutazawidi.
1: Eyin lebe eto ko lori yawo e ase malaye. Eyin lebe eto yawo lori oko ase malaye. Baba baba kan mi le ripon ti o baba ji o ko nbe ni ko buru ni ko ri bi mi ni won wa ti ni won wa ti ni gbogbo nti jogun te ri telomi e gbodule ni nto kun ti o lopin ni baya bi o ba npe nta ba fowo gbogbo ohun o ti e ni fowo ohun o ti na jese bale bayi e ba wa ti o kalu o koromo Musa kurari n belara mi ko si teyan mu lo to ran mi laye mo ri nkan na
0: fa wallahi la abuki ala fakini fara
1: makani aiko magogo lenu agogo wo e je lomo odo e dana si yo yo ko tun fohun mo afani fa wallahi eyin lefe olu abi lefe afani mo fo olohun me bura
0: la buki
1: eyin ya wa afani ini sunkun rara
0: ala sakini fara
1: won ni ki iwa fa olu ni sunkun o ri ni sunkun ini sunkun ti n ba di ti n gbe sare ti won ni ha lagbaja lojo na eyi to jona ku na won n konu sare tori kaluku ba n sunkun olowo ni sunkun olowo kan mo re ni
0: fa wallahi la abuki ala sakini fara
1: orimi n ba debi gan ti mo ri ti kaluku ka wale ri ti won n ke ti won wa ekun mo to ni ki lo de oruko wa riri eyan nle ti moto pa won erige bo ese ge olowo kan ma fese paaki won segbe kan bayi won kan ma rerin ni ke ati asiko ti yin na tonu olowo ni sunkun
0: fa wallahi la abuki ala sakini fara
1: eya bi ama afani ti ba debi gan ti mo ba omo kori ama kori baba ama omo bi merin re mo e toju bo rara kaluku wa sunkun pe kaza olohun o si pa baba mo si pa ya won afale mi ni sunkun
0: fa wallahi la abuki ala sakini fara
1: ile ife mo da o
2: Allah
1: ile ife na la joko yi olohun jo da fun baba won ni o fi ife
2: amen
1: olohun je mi won ogun
2: amen
1: awon ba kan be mo mo ara won ko ni ja to gba wa si si ja to si yọni wọn mọ disturb àwọn onímàlẹ kọyìn baba wọn ni wọn wá da ọlọrun mọ ọlọrun wọlá kí baba wọn ni ọfin ìfẹ síjú adé wọn da ọlọrun mọ gbogbo ohun tí máa dààmú ọba lérí ìtẹ ọlọrun oníjọ sẹlẹ fún baba síjú adé.
0: ẹkún
1: láyé rí ẹni léwó pa bọba débẹ èso oníke afáluwọn oníke ẹni iná jó bọba débẹ oníke afáluwọn oníṣogun ìyàwó ti ọ̀rọ̀ kan mọ́ ọmọ ló sì kéré yìí so ní sunkún àfààní ní sunkún kí ni wàá pa wọlé kún láyé rí.
0: wàlá kìnnà ni.
1: àwọn alẹ́ rẹ̀ mi ní tèmi èmi àfa.
0: àbùkí.
1: èmi àmọ́ wa sunkún màá sì máa ké.
0: àlàlùmọ́tàzà òwúrídì.
1: ọ̀yá ìdàgbẹ́.
0: wàlá kìnnà ni. àbùkí àlàlùmọ́tàzà òwúrídì.
1: ẹyọ ọmọlú àbí lèvẹ àfààní mi àmọ wàá sunkún mi bá dẹrù tí wọn tó sí àlọ gbà táwọn onílù ń bẹńta táwọn ń fèrè ń pẹ pààrààrààrà pààrààrààrà tí gbogbo àwọn ọrẹ ìyàwó náà ń jó ń ta àfààní wọn wà dúró pé wọn máa sùn kí ni ń pa àwọn lẹkùn pé ọlọrun o ta ni ọkọọkọ kúnú àwọn méjèèjì ṣé wọn jẹ wọn mọ àbí wọn ò ní jẹ wọn mọ se wọn ra yé lò àbí wọn ò ní ra yé lò sọmọ rẹ níyàwó bí àbọmọ bú ṣègbésí ayé rẹ ni wọn ó lò àbẹ àmọ àwọn nígbà wọn bá ń jó lọwọ ni tọ́jú ló ń gbé dẹ́dẹ́ dẹ́dẹ́ yáyàwó nù dẹ́dẹ́ dẹ́dẹ́ won ba ru apada si ibu won ni ru apada si ibu won mo afani tin ko lekun
0: to o alekinna ni abuki alal mutazawiji walakinna ni abuki alal mutazawiji
1: emi afali mi ama wa sunkun imare nti ban se yawo oro yawo oto ni be ba ri ayin e fe ra yin ona won won agba fe ra wa ka toro omo ta fe fe e lo do ba be omo yin a fe fe ni ijo wa na eyin fe an se ru e ilu to ku to tin se ru e dada nisin ilorin number 1 to won tin se ru e dada a fe fomo yi ke ba ka aje agba amọ ni gbogbo ru awon ilu mi ke se ru yin o awon ilu mi o ti yeyin na
0: fawallahi la abuki ala sakini fara
1: abrazili ma da da
0: ku walakinani abuki ala mutazawiji
1: kora be ba bi mo ohun te gbe san ni ade be ba si gbe san ni ade e po be bẹ́ẹ̀sì kò bẹ́ẹ̀ ẹ pè ká lábẹ́ ìdá ọbẹ̀ láláyé bẹ́ẹ̀sì pè ká lábẹ́ ẹ pè napoli tọ́dàbí èkó ìbádàbí ìbàdàn ẹni yóò wùjẹ́ lè pè tó kó mọ́ ọmọ tẹ tọrọ ọ̀yá rẹ̀ ẹ̀yin lébẹ̀ ọmọ àlè lẹ́bí.
0: àníkà oṣù nàti.
1: ìdàgúrè angel kiyama. àwọn ọmọ kan bẹ wọn ò ní wọná wọn ò sì ní wọlé jẹnna ẹyin lè bẹ ọrọ tá a bọ ọpẹ lọ yẹ dálẹ lónìí àwọn ọmọ kan bẹ wọn ò ní wọná wọn ò sì ní wọlé jẹnna níjọ kìyàmà ó níbi tí wọn wọ èyí nǹkan àbáwá ni ó níbi tí wọn wọ àwọn ọmọ ọhún òun làwọn inú wọn lọ máa lé wà inú wọn lọ mọ tó ṣe ń tí inú ìyá ò dùn sí bọ́yọ̀ fẹ́ lọkọ̀ ya ni mo ní ọmọ fẹ́ mo ní ọmọ fẹ́ yí wọn ni àwọn olèmí ọ̀fẹ́ o ó ti náwó fún mi jìnnà ó ti ṣe gbà ọwọ́ àlọ́ ọ̀fẹ́ kíláàsì ìyá ó sì fọwọ́ sí tọ́ba dídú àlùkí àmọ̀ kò ní wọ náà kò sì ní wà lùjẹ́nà ó níbi tí ó wọ̀ ó níbi tí ó wọ̀ a gbọ́dọ̀ tọrọ ìyàwó ká tó fẹ́ ẹ wá wo àwọ ọmọ sìn kò sáà ń tọrọ ìyàwó wọn nabà ti kọkọ yira wọn nbọ lọhùn ọtí ẹ wá gbé tí ó gbé gbàǹjo sínà dé àṣẹ ti wọ ayé wa gbàǹjo sínà láǹṣẹ ti bá dé kò sí wàhálà mọ. asalaamualeykum sista ẹjọ fún mi nọmba yìí ọ parí ọlọrun tún wá ṣe kísà fún wa ọbásanjọ ntọ dalẹ ọlọrun tún wá ṣe kísà fún ansẹ ti ìyàwó wa fún ara wa náà látún pé ìyàwó wa fáwọn tí ń pè wọn ta bí kìnnì bá ti dún pẹ́ẹ́rẹ́ ìyá sọdá gbàgbàgbà kìnnì ń dún àwọn ìyá tẹ̀ ń wo ìwọ́n sì gbọ́n wọn wà ní gbẹ̀mí àwọn o nẹ́tíwọ́ọ̀kì nílé wa yéé dá ńlọ tánu láìláì gbogbo ẹ̀ dùn.

0: mi bá lẹ́ni léwó pa èmi kò mi bá lẹ́ni tọ́ba jóná àmọ́ mi bá lẹ́ni tí ń ṣe yàwó tí wọ́n bá ń ṣe wedding tí wọ́n fò kásíra wọn lọ́wọ́ èmi a máa sùn torí pé mabó ń wò ti lo ayé wọn àwọn kan ní ń wò tí wọn ọ̀rọ̀ ayé lò yìí àwọn kan ní ń wò tí wọn bímọ tí wọn ọ̀rọ̀ mọ tọ́jú yìí àwọn kan ní ń wò tí wọn bímọ làwọn máa ń lọ sí ọ̀rọ̀ àìsàn gáréjì yìí bí wọn ti bí ẹni tí ń bọ̀ ni wọn bí òun náà. A ma kọ ti ẹbi o ti da òun ni wọn pe tẹmi mọlẹ ko kọja oni biru wa yi baba si ha laayi laayi oni biru awọn yi tẹtẹlẹ mi fun wọn lowo wọn bẹ lọdọ wa náà ebi fun wọn lowo n ba yi ti n bọ ha awọn musa afaati aniyan ọlọrun ni kan ni pin ekolojọ na njọ ti ma bẹrẹ si fun wọn lowo lọkaba apariwo asinata n bọ ta de ọjà niwaju ile ọba ti o dọbu lọkaba ni afaati aniyan ọlọrun damọ oni biru ayi lọmọ mọ ni o deserve owo wa ọlọrun oni jẹ biru yi wọn bá fún wọn 500. 500 gọ́lẹ̀ mi náà fẹ́ mú mọ̀ tún lè dá padà sápò mọ́ kí n pé mo fẹ́ yọ 100 amádùn àwọn lágbá bá gbé fún ọmọ ní ọlọ́wọ̀n ní jẹun bílù yín lóòótọ́ oorun rẹ̀ lásán ẹ̀rù ń bàyàn ká tó apẹ̀ tó bímọ mẹ́sàn-án ẹni ó bí méjì ò tí ì rí tọ́ ọ̀wá bí mẹ́sàn-án ṣíìfù aláàjì bàbá ṣíìfù ọmọ bíi mẹ́rìnlá ẹ̀ tó wá fáwọn tìtálẹ̀ tilé ọ̀gbádùn kòrón jẹ eréje pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tilé ọ̀gbádùn ẹ̀ka kúmọ́ péyàwó bẹnu ilé bẹ́ẹ̀ bá lọ ẹ lè má se lọ́dàbọ̀ pẹ̀lú ẹ ti se bọ́ lọ́hún ẹ gbàgbé pé bá a bá lobi tá a wà yìí tán a tún lọ lobi kan òun nínú lẹ́lẹ̀ òun nínú lẹ́lẹ̀ gbọ́dọ̀ wá lọ ọ tọ́jú ìyàwó rẹ ni bíyàwó bá ń ti sẹ̀ tọ́tọ́ lọ́hún ní kò se ẹ̀tọ́ tiwa lẹ́rìí wọn ká tọ́jú ìyàwó wa kọ́mọ wà lẹ́gbẹ̀ẹ́ wa ń gbogbo gbà ọkọ mi ò ní rí àlìjánná ẹ̀yin lè fẹ́ ìyàwó rẹ̀ gbọ́dọ̀ lọ́dọ̀ rẹ o lẹ́yìn pé ó bá ní gbogbo oúnjẹ wa ebi inú ìyàwó tiẹ̀ dùn àwọn alákọ̀wé èmi àwọn sàdúrà fáwọn alákọ̀wé pálákọ̀wé ọba dá sí gbogbo nǹkan wọ́n sì dá mi ẹyọ kan bí n bá ti ń páàkì ọkọ̀ fẹ̀ ìyàwó rẹ̀ ti jáde wọ̀ sítà tọ́nàhánì àmọ́ dájúdá àwa tá a kan kankan irú wa báyìí bọ́kọ̀ bá ṣe bùn ta nígbà tá a ṣe dáadáa ìyàwó òkè olùsí òun náà ló dé ètò ẹ̀kọ́ wa pàdé wa kó dì mọ́ wa bàbá ètò wa ló ṣe kí wọn ó ṣe bí alákọ̀wé àrùwọ̀ ọbẹ̀ fílẹ̀ àrùwọ̀ oúnjẹ fílẹ̀ àwọn ọmọ lọlé ìwé tó fún wọn ni àwa náà wá owó tá a tún sá fún padà olùwẹ̀ wá dé ń wá ń dáná lọ́wọ́ níbi kíní sítóòfù tó ti fẹ́ kíní ìyẹn wá ń bọ̀ látẹ̀yìn pé ajá ṣe náà kò mú odé kò ní dá fún ẹ fẹ́ tì mí nínú àdùn kò fẹ́ yẹ yín ni àwọn òrí tiwa practice bíyàwó bá ti ṣe ń tọ́ da dandan ní kọ́kọ́ náà ṣe kí wá làwọn wọ ọkọ lórí ìyàwó kí ni wọ ìyàwó lórí ọkọ ibi tá à ń lọ lónìí náà ìgbà tí ń bẹ ní mú di àpọnlẹ́nu ńlá kí ló wá dé ó di ìyá lukú tán ó di ìyá arísí tán ó di ìyá múlíkà ó di ìyá fàtáì ó di ìyá sẹ̀rífì ó di ìyá ramadana ó di ìyá ẹnu ọ̀wá ṣe pọn lámà ìwọ ọkọ wèrè ni ó.
1: aspin ọ̀nà
2: bẹ́ẹ̀ni
1: mina ìṣùn ṣàkántọ̀ mi ni ojídì kan.
0: kójọ bá subí iná ìtakúrè àfikádébẹ̀ dàìlà kójọ bá subí iná bí wọ́n bá sun ọkùnrin yọjà nígbà táwọn obìnrin bẹ mú díẹ táwọn wà lọhùn kọdà tọmọge bá jáde tọba ni bọlá lukman ẹ máa wá lọlé òjò yìí máa ṣe ọmọ fìyẹn rẹ òjò yìí tó bá rọ nọnsẹnsì àdúgbò mo ti rí ẹ lásán wà iná ó mọ ọ̀nà ó lọ sí i ọwọ́ abilukú tán obìnrin àti dátán kọ̀wáṣe kí sì mọ́ kọ̀wáṣe mú jáde mọ́ ọ wà lè gbé lọ captain cook o le gbé lọ bẹ mọ kọlọ jẹ kẹjọ lọ jẹun kẹjọ jẹ snacks káwọn yẹn máa wò yín ló lé pé ya fásimà ni ẹwọn ni ebi baba fásimà náà sì ni ọba gbé meat pie wọn náà ọjà jẹ ẹran tí ìgbà tẹ ti ń bọ ọjà jẹ a máa bó tiẹ̀ máa tan obìnrin bàbá àpò ó jìyà lọ́dọ̀ ọlọ́run sì máa tan ti lé májèlé fura o gbé lẹ́yìn ẹjọ́ máa lọ ẹ máa wọ́sẹ̀ pọ̀ lọ́jọ́ wọ mr big mú tiẹ̀ ṣẹ náà tande be ko nu pe mo mo dugbe olohun baba ri si emi ni Mr. Big aba dugbe o wa ra mi to ara gbo e fun o ti ma wa gbo pe o omo so lai mo ra ti o pari lecture ya ri si ja mo lo ani misiri bo se ji ya lodo olohun na kokko se yi una askinuhunna
1: askinuhunna
0: five rings opelo ye ewo lo wa dale
1: mena haishu sakanto mini oji kwa
0: iyarizi mawoko re pe ko wa lo mo igba to lowo iwo ni waka ya mulika mo poju pinji oko re tori pe ko wa ni moto mo igba to loko wu iwo ni gbe ka kilo wa de iyarizi ya mulika ya saida kilode toko re wa se pe loko mo bo ba pe ru e loko re mo olulo sinio
1: askino na
0: ona ti a te
1: ime na esu sakanto mi ni ojiji ko
0: oba mara oko re wona baba ra yawo re
1: wala tu do na li tu do yi ku ale na
0: osu mesan oko elomi to bayi bo iti to be ni na lo ni weji bo ba ten kan eyan mo bi won te bo ni weji owo eyin odo yin ni nbo erun mo na ni ti e bole erun mo ra na ni a message e wa lo mo mo be ba ja ye pe n lo le wa baba nko mo okunrin ogbo mo ni nigeria nu ilu ebo obi lo ni nkan o me loni etan ya se won bi eyin lohun oko gbe baagi lowo atun baagbe kan baba mi so ma ba nte ko won sa ro mo ngba baba se wara pe olopa la ni seju beji bo iba bi omo merin la ohun lo ni nkan e nigeria olohun fa wa layoyo kini o tun wa ja mo toju eyin yawo wa je mo a ma nara wa ka to fe yin to ba ye gbe eyo kan pere ladugo kan awa bi 100 la nu ta lura wa te yen elomi yo sonu to e gbe n tolorun ni o ja mo lowo yi oju e wu ko fe ri na dada mo bi eyin la ba ma se yin eyin lo maga ladugo wo si gbe ti wa mo yawo erin ladugo wo wa ma nkan ni ke ma ba fara kan e ba n ta wa fu a n ta wa fu ni wu mura kan bi odun keta sisi mi ti e si lo won lo ka wole yi ninu ramadana gbe yan se bayi leri ti e si mo ah la beka la mo la beka mo ah mo wa gbo re mo ni ah awon eleyi ni so kunrin ni won lokunrin ni mo ah mo ada bi awa ni la ruwa tun ba soro ni ah oni ko si tesan re nbe ni ololohun tin pe ni oje ko mo owo hun wa leri gangan ah awa nigeria a mo owo wa nbe nbe a mo nigeria nigeria ti won ke uti la ruwa wa sunkun ta wa ta soju kan mo o le ti nigeria oja won wo lára wọn sunkún gbà tí ń gbọ́ alukura ni ìmọ̀ọ́mù kan sùdé kéwù sunkún ẹ wà láwọn lára wọn kan lórí láyìn tẹ́bájọ tó ẹ̀yìn tẹ́bájọ tètè aram tẹ́bábẹ́ máa rí ìmọ̀ọ́mù àwọn náà sunkún ni wọ́n ń gbọ́ tí wọ́n ń yìlá nàìjíríà nàìjíríà lè ní lọ́tọ̀ lérí ìrù o ti wu o ti wu gbogbo a ti kú olè olè tí ó wà á jà nù ẹrù ẹlẹ́rù ta kú olè olè dúró ayọ̀ àmì yóò ti wò pé ok alhaji kìíní ra fídíò lánàá alhaji kìíní náà ra kámẹ́rà lánàá ok ọ̀fẹ́ lọ̀tọ̀ ilé nílò o nílò ọjà lè ní ládùúrò alukurani tí wọ́n ń ké yìí ẹ wo nàìjíríà ẹ wo bí abára wa dé àwa mọ iye ẹ̀yin ìyá wa kílò tún yá mọ yìí ẹ pọ̀ ha àwọn kan tún kàwé lọ́wọ́ ní sí dáadáa ẹ lẹ́la àánà ti di pé ọkọ fẹ́ wọn wọn wá rán àwọn aṣọ tí wọn fi máa já ọkọ gbà mẹ́rin tí ọba máa lò lọ́wọ́ ẹ ráwọn dáàdì ni àwọn dáàdì dáàdì sì tún wá ní àwọn ọmọge àwọn ọmọ 25 years old wọn ní wọn níyàwó ńgbẹ ẹ pọ̀ àmọ yọ ọ lọ ran aṣọ tí ó fi ìdajì chelsea lẹ tí ó máa bọ Ọlọ́run o. Gbogbo bójúti máa ti yàn kọ́lọ̀ ojú òní ti. Ìwọkọ̀ bákà tún lè yín bá gbogbo yín gbogbo ẹ bọ̀ ni. Gbogbo ẹ̀ ní kúbọ̀. Ẹ wá láyé rojú. Ń bọ́ láyé jẹ́ abẹ́ rojú. Ọlọ́run wá ni wọ́n máa pín ẹsẹ̀ ohun. Ẹni tí ń bá ń tọ́jú ìyàwó tiẹ̀, ìyàwó tí ń bá ń tọ́jú ọkọ tiẹ̀, ẹni ọba tọ́jú ọmọ ẹ̀, ẹni tí ń rántí pé òun lọ́mọ, ẹni tó ṣojú sí ẹ̀ lórí ọmọ tó bí. Èmi Ọlọ́run máa pín, máa ní ẹ máa ga. Ìwọ́ tó ọ̀nà ní ìyàwó tí ìyàwó ti ń náà ní rẹ̀ tó ń, máa ní ọmọ yọ ọ́ lẹ̀ fún ọ. Ẹ máa wọ Ọlọ́run. Ọlọ́run wá ń gbìjà kálukú wá jà lára wa. Ẹ wá bàbá wa ta Abáláyé. Ẹ bá gbé mọ́tò lọ, wọ́n sì ra ṣùgbọ́n fún ìyàwó wọn. Wọ́n ra gbogbo ẹ̀ bọ̀. Gbogbo láìláha ìlàlà. Wọ́n kò sẹ́yìn ọkọ̀. Ṣùwébà òun náà níná. Ọkọ̀ mi ṣáájú. Ọlọ́run ò ní jẹ́ òṣèré fún ọ. Ìṣù ni wọ́n gbé bọ́lẹ̀ mu. Àwọn ti sin Ọlọ́run jẹ́ gbé akóra wa ní. Bí sùmẹ́rin lọ bá ra wa. Tó o kó bí ọgbọ̀n lọ fún èyí tí mẹ́ ta lọ́wọ́ ọmọ tí ń kàwé lọ́wọ́ ní yunifásitì. Tó o kó subú mẹ́ẹ̀ẹ́dógún lọ fún àtẹ̀ràn tó da akáwọn egun kankan yé. Ẹni tó kọ́ afúnlé náà wà dúró báyìí. Ó kú ti mọ̀ kó o ti yá bìkan kó o tó kò yín wá. Mélòó bí wọ́n kọ́ bá ní òun tiẹ̀ mọ́ tó da ni. Ń bọ̀ nínú báyìí mú kókó náà. Àwọn ẹgbẹ́ yín ṣe ìtọ́jú yìí lọ. Ẹ pa àwọn ọmọ ẹnìkan ká kó bọ́lẹ̀ mọ́ wo kòtò ọ̀run lọ́wọ́. Ó ti mọ̀ pé rí ibú nìyẹn ó ti yá bìkan ó ti kó ń tọ́ da sọ́hùn. Mina haisu ẹ Ọlọ́run bó ti gbé kalẹ̀. Mina haisu sakantum min ujidikun. Ìyàwó yín ibi ẹ bá ń gbé ni kó gbé. Ìyàwó yín ibi ẹ bá wà ní kó wà. Bàbá lọ tó bá bọ̀ kọ́ fọ̀ ọ́ lẹ́sẹ̀ pé bàbá rí síka tèmi nìkan. Ọlọ́run ni mo nífẹ̀ẹ́ sí. Mo nífẹ̀ẹ́ sí. Ìyàwó rẹ̀ bá ń wọlé bọ̀ tí wọ́n náà ń sin àlejò bọ̀ kọjá àlejò bọ̀ tàtàkọ́. Bàbá mọ̀lẹ́kàtù. Ọlọ́run ni mo nífẹ̀ẹ́ sí. Eléyìí bú ọkọ ní ọmọ abúgbé ẹkùn. Àwọn lásán náà kì í ṣe ju ìfẹ́ ni. Àmọ́ ṣókánṣókán táwọn àtúnfẹ́ ìkànnà kún tẹ́ ń lọ gbéra. Mr. Big ni ẹlòmíì a sì gbádédé ẹgbẹ́ abẹ́ lẹ́nu síbò tí wọ́n ò gbádùn. Fíìmù jẹ́ bá ọ.
1: Asking ọ̀run náà. Mini Aishu Sakanto Mini Ojidikọ.
0: Ibi tẹ́ ń bá ń gbé ibẹ̀ ni ẹ fún wọn gbé. Ìyàwó rẹ̀ lé ẹjọ́ máa wà ní ẹ̀tọ́ ọkọ ni. Ìyàwó rẹ̀ lé ẹ gbọ́dọ̀ jìnnà sí ẹ̀tọ́ ọkọ ni. Ìyàwó rẹ̀ lé gbogbo ohun yóò tọ́ bá jẹ ṣẹ̀wá wúsá bọ́bá rà súyà ní sáàbò. Bàbá jẹ́ kú yóò tún pé wálé fún ìyàwó ẹ̀. Hajj atalatu tó ga ní ọmọdé ńlá. Òun náà ni mi jìnnà wàlá iná àti ìbá Hajj Musa. Yóò sì dìímọ̀ kẹ́. Àwọn àtiwá ojú ni ò ṣe é wò yìí. Ojú ni ò ṣe é wò yìí. Nbẹ̀ ló ti àáfún oníṣẹ̀rí àjẹkù. Ọkọ̀ mi ń páàkì mọ́tò ń ta àwọn ìyàwó méjèèjì sì ń họ wọlé pé ìyàrí sí ẹ wọlé eléri ibú ni o. Mọ́tò rẹ̀ ni àní ẹ wọlé. Kàlùkù wa lọ́jọ́ kan wá ṣe gbígbà táwọn ti sùn. Òun náà wá wọlé. Àwọn wá sáré jáde wọ́n wá ń pàdé ẹ̀. Ẹ ká sà. Ọ̀rẹ́ yín àwọn tó ń gbé tọ́mì tó rújú tó fi wọlé ọ̀dá. Ọ̀rẹ́ yín ẹ sọ̀rọ̀ náà. Ọ̀rẹ́ yín ti mọ̀dá gẹ́gẹ́ wọ́n wálé. Wọ́n fi mẹ́sẹ̀jì lẹ̀ fáwọn ìyáálé wa. Ń wọlé wọ̀ ni wọ̀. Ta ló tan fan? Kí wọ́n mọ̀ tan fan? Kó o ru ọ̀pá wọn lé. O tún wá lọ fọwọ́ kan fídíò wò.
2: Why is it hot like this? Ta ló tan fídíò?
0: Àwọn wá dààmú. Àwọn sẹ̀rí àti ìlú kí wọ́n lọ mú kẹ́sẹ̀ sí wàhálà kejì wọ́n láwọn fẹ́. Inú ilé mi bí tí mi ti dé. À ń gbé tó àwọn ọmọ ni o. As from today, ẹnìkan ò gbọ́dọ̀ fọ́ọ̀kan kankan tó jẹ́ set inú ilé yìí mọ́. Ẹ sà. Wọ́n á lọ bí sẹ́lẹ̀ àrùn ìlà. Fa ọkọ mi. Bọ́lọ̀ ń bá ń fún àlìjẹ́ náà báyìí. Ó báyìí kí báyìí lọ́wọ́ ń fún àlìjẹ́ náà lọ. Ọ̀nà báyìí lọ́ọ́ lọ ẹlòmíì ó ti mú. Fún tẹ́ ń ṣe báwọn ìyàwó yín. Ẹ ṣe ń tọ́ lọ́nfẹ́. Ń bi orun sósùn nìkan lẹ́lòmíì tí wá báyàwó rẹ̀ ṣàwàdà. Ké báyàwó ṣàwàdà o. Yẹ wàá sọ ìyàwó ẹ̀ dá láwàdà. Mọ̀mí. Ìyàwó náà ni lórí ibú òní lórun orun bẹ lónìí nù. A sùn lónìí nù. N bá ti ń ṣàwàdà yàbọ̀ báwọn a sùn nù. Ọ̀nà Akira Gómìnsì. After 10. Máa ìdí ajá lọ sùn. Ìyàwó ké. Mo ti mọ̀ pé orun náà lérí ibú fi ń kì wá bọ̀ láti ìta. Wọ́n tọ̀ pé kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. o fri pelu yawo re o je yawo ni o fri pelu re ko le so so gogo to wa fe so dalu qurani wi askinuhunna min aysin sakantum min ujdikum ibi e ba gbe ni je won ma gbe e le jo ma soro askinuhunna min aysin sakantum min ujdikum yawo re feran re no ti gba tin be lomoge to nwa ki no ti gba tin be lomoge to ma ro no ti gba tin be lomoge oto ni bi to be fo gba ogbon oto ni to ma lo fo gba o na ge te ma fe yan ba wa nta fa eringa ah ubi bọlọ bọlọ ubi o fe riyin mu ni mo pa nta won ni ah ka ejo mo be won ju olohun elomi si tan omo lomo tan omo lomo tan omo lomo omo to won ti rely le pe yes this is my husband ah o na pe kini ni ma so fa won re ah omo ni ma le fe muli kake olohun po kan je ni ah e wa gba won afa o won ni bo ti nje omulaide o je tan oyowo Sheriva ogotan oyowo alabare ohun lorun je lowo o tin sari ka le oyowo mi yuna ah I say inna zinadainu
1: inna zinadainu

0: tẹ̀rínì kójú ọmọ gbé bìkan tẹ̀rínì ha
1: kẹ́hìnà
0: kírẹ́dìtì ni
1: fàyínà kírẹ́dìtà
0: ẹ̀yìn ìyá ẹ̀yìn ọkùnrin fàyínà akírẹ́dìtà bọ́ba fi rọ́lù tọ́ ya gbèsè ní sinà síse àwa àfọ́ ọ̀dọ́ ti sinà àwọn afọ ọdọ káyà ọlọrun bá wa dé ìyá yìí mọnú kúlà nígbà kọkan jù.
1: iná zina àdé iná fa iná kìlá dìtà.
0: ẹlòmíà sì wo yẹpẹ ìṣẹjú méjì nínú àwọn afọ ọdọ nù yẹpẹ ìṣẹjú méjì báyìí ni tọ́báwò ẹ wà lálẹ́ alẹ́ ni alẹ́ ọ̀tọ̀ ní táwọn alájà bá lọ bẹ̀ ọ̀tọ̀ ní tálájà pàdé ọlọ́run ló dijú alikiyama kò sí ẹni mọ́gun èmi ọlọ́run láàyò sàálù àmà yẹ fọ àlùwà hàn bí sàálù náà kẹyàn máa wo èmi ọlọ́run báyìí kó sì máa ṣàbòsí ìnípùn ìnípùn èmi ọlọ́run bọ́ ọba jálásẹ̀ ẹ̀ẹ́tọ̀ bá ń ṣàbòsí ò lè ṣègbè ọba àlù bọ́ ọba ṣàbòsí ò lè ṣègbè olówó onúlù bẹ bá ṣàbòsí ẹ lè ṣègbè ẹyin apàṣẹlù bẹ bá ṣàbòsí ẹ lè ṣègbè. kọsẹ́ ni mo bò wọ́n jẹ yín yà. àwa tọ́lọ̀ ń gba ilẹ̀ ogun ẹwà jíṣẹ́ ni nígbà tí ọ̀sán wọn àfa mọ́ nígbà tí ọ̀sán wọn anábì ọlọ́mọ ọkàn wọn àfa àwa àfa ni àwa tá à ń jíṣẹ́ ọlọ́run nísìn ọwọ́ àpọ̀ nù wa tó fẹ́ gun jíìpù ọpọ̀ nù wa tó fẹ́ gun àwọn jíẹ̀ ọmọ àbí kí wọ́n ń pè kí wọ́n tọ́ dàbí ọkọ̀ àwọn tó wọ́n fi ń kọrin ìlú èbó yìí ọmọ náà ni àwọn àfáà fẹ́ gun nísìn ìrọ́ wa pọ̀ láyé ẹlòmíà rí nàṣíyàn hàn ìrìnà tí ò rí sí rẹ̀ yóò sì wù ẹni tí ń lọ hàn ẹ̀yìn dà ogun ayé báyìí yà wọ́n wí bẹ̀fẹ́ nìkan wọn ni kò ní da fún yàrá yàrá rẹ̀ tálógun ayé báyà ó ní nínú ẹni sunu ní tèmi rí ẹ̀rí tó kí ló rí kí ni tó rí ẹni tí wọ́n bá sọ̀rọ̀ ní kí lọ́wọ́ lẹ́yìn ẹ̀ àwọn afẹ́ wẹ̀yìn olùtọ̀ bá wẹ̀yìn tó ń bá di ikú gba orí ojú mo ní kí lọ́wọ́ lẹ́yìn ẹ̀ àfa ní ẹni sunu ní ẹni sunu kí ni ogun ayé ọba ọjà ẹ dẹ́mu àwọn tá a gbé kéwú dání ẹ̀wòbí aran kéwú látara pé ẹ fẹ́ di táwọn tó bí wa ọ̀dà àfẹ́ gun mọ́tò tí wọn ò gun èyí tọ́ràn bá ní orígun màsídà lọ́ọ́ bá ń gun ní marugbó lọ́dọ̀ ọlọ́wọ́ ẹnìkan bẹ tí ò ní gun tí ò fi gun vibutu lọ́ọ́ bá ń gun ní dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ mọ́lẹ̀ prado tíwárí ọ̀ká àwọn mọ́tò 7.something 7.9.something ta ló gun rú ẹnu ká yín tó bí fọ́fadà rẹ wọ ògún wá dúpẹ́ fọlọ́run tọ́jú ọ̀wọ́ láàrin wọn tí wọ́n ń gun rú ẹ mọ̀mọ́ ilé ẹ̀ ti bẹ́ wájú.

0: Ilé mi mo rí nǹkan kan. Àmọ́ mo rí Ọlọ́run.
1: Insha Allah.
0: Mo rí Ọlọ́run. Mo rí Ọlọ́run. Ìkan náà àwọn aláṣẹ, ó wáyé pé àwọn afáfọ́ wa náà ní mí ni, bá ti lówó ní ọdún náà. Ìkan náà àwọn aláṣẹ ló ní àwọn fẹ́ ni wá ṣàdúrà fáwọn. Ọkàn sì burú, ọkàn bá pẹ́ àbí kébì náà kí mo rí náà ni. Mo bá ní mo rí náà sàárè nǹkan báyìí Ọlọ́run. Máa lọ dá ẹ wà lé aṣàdúrà fún yín. Ìgbà tó wá dé mọ̀ pa àwọn ọmọ mo ní àwọn aláṣẹ ìlú sí ni, ìkan náà àwọn aláṣẹ ìlú ni. Mo ní ẹ̀sà aago mẹ́ta òwúrọ̀ ṣe. Abadebe ìyàwó wọn bá jáde. Alhaji salamu aleykum. His excellency wọ́n ti sùn mọ́. Ẹ jí wọn. Wọ́n bá jí wọn. Làwọn náà bá ń de gbogbo àwọn ń gbà síbi gidigidi wọ́n ń gbé mu ní ọ̀. Ẹ̀yin ẹ kó kinní bọ́ọ̀tà náà fẹ́ bẹ lọ́nu ni. Ẹ sọ fún wọn sàyẹn ní wọn kó mọ jáde. Àwọn eléyìí ọ̀rá Abasa sọ́jọ́ wọn kó Abasa. Ṣé àwọn lè lọ sùn mọ́ ni. Ẹ lè sùn sá. A jọ ṣe tilẹ̀ mọ́ ni. Ẹ rú àrùkù láti lè rí wa yìí ni. Rúrù tí ó rú lórí wọn ò ṣe kankan nínú àdúrà ibà fẹ́ bẹ lọ́run tí wọ́n máa gun ọkọ̀ tó dáa kí n bọ̀ bá yá tó bá wọlé tán. Ẹ̀rù lé rí ni o. Àwọn náà àrùn àwọn kẹntàǹkì ti wa. Mi máa wò di àgbàánu ẹ̀ ṣe mí gbogbo ìyá ní ti kú fún òun. Ká tó ẹ̀sà ẹ̀ pàrọ̀ wọ́n sọ́wọ́sì wọlé ókè. Àwọn ni wọ́n jẹ ayé kí ayé nìsín. Ǹjẹ́ wọ́n rántí àwa mọ́ bí àbásọ́lọ̀ ń ọ̀nà wò la bá wá gbà. Gbẹ̀yà fàtẹ́ mọ́ sàdúrà fáwọn ọlọ́lá ẹ pè wá ní ẹ̀yin náà jòkó ni sà ẹ rù kòkó rù ilé rí omi tí ń bẹnu ẹ̀ lẹ́mu ẹ̀yin ti mọ̀ pé ọlọ́run lẹ́fẹ́ bẹ́ẹ̀ ẹ wà gbé kòkó lé lérí ẹ sì bomi sí sínétọ̀ ẹ rù lérí bá a ti ń pè ní àwọn mọ̀láyẹ́kọ́ ọmọ ju nǹkan kan bẹ̀ kóhun náà ò lè mọ sẹ́tẹ̀ǹsì àṣẹ báyìí làwọn àfáàyìn ẹ bá parí ẹ wá ní ẹ sọ kalẹ omi bẹlẹ mọ ẹ wá bu díẹ fún mú ẹyin ó ti sọ bọlọrun pé ọlọrun kò sí kankan nínú omi àmọ wọ ọlọrun sàgbàdúrà rẹ kó lè mọ pé iṣẹ làwọn àfáà ń ṣe láfi ní ó ṣe wé lé àwọn àfáà lóde òní wọn wá ń bá wa àfáà jẹ ẹ sì bá wa àfáà jẹ ẹ bára yín jẹ torí kálukú ló lóko tiẹ nítorí ọba màmá yìí pọ ọmọ máa rántí pé láàmà ní àlìmá àtọ ìjà wàlá mọ̀ọ́kíyà lèmá mànáàtà wàlá yánfà zàlìjáde mìkàlìjáde. Máa rántí bẹ́ẹ̀ ni láàmà ní àlìmá àtọ ìjà nítorí ọba jẹ́ tiẹ̀ kọ̀ọ̀sán tó lè kọ fún ọ. Wàlá mọ̀ọ́kíyà lèmá mànáàtà nítorí ọba ní jẹ́ tiẹ̀ kọ̀ọ̀sán ni ó lè fún ọ. Kò sí wàlá ìbéyàn bá ní jẹ gómìnà tó bá sa eré àṣà yín lọ́rùn yọ̀rọ̀ bá ní ìní jẹ́kù ní débẹ̀ ẹ wá abiola ni ẹ alábíọ́lá ni ẹ bá àdìbò fún ẹ bá wọlé abíọ̀wọlé ni gbogbo nàìjíríà àti ìdílú wọ̀ bẹ́ẹ̀ rí ọlọ́run wọ abiola ara gẹ́gẹ́ ni tí ìkọ́ọ̀pù kan pé máa bọ̀ nàìjíríà fún tí bàbá mu tí ni ìgúnra ọ̀dàbọ̀ òun ló sì wọlé òun làfà pé wọlé àmọ̀ tí a lè má mà náà tà ntí ọba ní tọ́sí ọ nìkan ò lè fún ọkọ tọ́sá bíọ́lá ni ọlọ́run fi jẹ́ orí rẹ̀ bọ́ọ̀ bá ti gbà yín gbọ́ láyé ọgbà nù ayé ẹ̀tọ́ wa lórí àwọn ayàwó òun làwa ń bá bọ̀.
2: Iná ziná tẹ́yìnà fọyínà kìlá dìjà.
0: Ìwọ́n tó fẹ́ náà sì ná tọ̀ọ̀tọ̀ ju ti lé mọ́. Ìwọ́n tó fẹ́ náà sì. Ẹ wọnú ọgbà ni ilé wọnú ọgbà yìí dá ilé wọnú ọgbà bó wà ní ibà ọlá jáde lónìí ni ìyàwó tí lẹ́sìn bẹ́ẹ̀ ńlẹ́ ẹ̀tọ́ tí ẹ yóò fún ó tó sùn káàbọ̀ tó ti sí ìyàwó ẹ̀ lásòókè inú ẹ̀tọ́ tọ́lọ̀ nígbà fún ìyàwó wa ò súnmọ́ ìyàwó rẹ à ń lara à ń sọlá à ń láìdé à ń fẹ̀róníkà à ń jẹ́nífà. Àlẹ́ wa ń wá kí àmọ́ táwọn ọgbọ́n omi ọjẹ́ mítí báyìí débi mẹ́sàn-án kó tó pé ó dàbí kí mo fẹ́ yó mítí báyìí bó ti tó nìkan ọjẹ́ mẹ́sàn-án kó pé ó dàbí kó ń fẹ́ yó àmọ́ ní gbọ́n ìyàwó olóyò kúnlẹ̀ pé Alhaji owó àwọn ọmọ tí mo wí àtowó aṣọ wọn ìyàwó náà.

0: alájọ mọ kí mo ni aago wàhálà wàhálà mo ń ṣe náà ní mo lọ fẹ́ kí n rí owó báyẹn ìwọ náà wọ à ń fọwọ́ wẹ wọ́ lọ́wọ́ fi mọ́ aisha ìwọ náà dá sí this 5000 fi 4000 kún aisha bá jọ bí wọn ni alájì ẹ̀tọ́ kọ̀ọ̀kan ó jì yà lọ́dọ̀ ọlọ́run àmọ́ orí ilé kan náà báyìí òun sì dúró báyìí alájì last time mo sọ fún mi ní birthday mi tuesday tó ń bọ̀ yìí ni tuesday ló dẹ̀ kújọ́ mẹ́rin yìí ṣe àgbẹ̀ 30000 máa fún mi mo tún rí àwọn kìnnìkan tí mo fẹ́ ra wọn á hàdì ẹ̀ mọ́ ó lọ bí 80 báyìí ẹ̀dá òkè mi ní anybody ẹ̀yin náà ni mo ní alájẹ wà rẹ ni ṣọlá oláìkì òṣà alájẹ wọn kò fún o alájẹ wà ń fún ìyàwó lé ní 5000 wọn wá kó 80000 fẹ́ nìkan ẹ wá làárà lè jẹ nínú yóò sì dé ẹyin ọkùnrin a kú ọkọ lórí ìyàwó ẹ kọ tọjú ìyàwó ẹ kọ bàbàrà ìyàwó ẹ gbogbo nǹkan ọlọrun ní ara fún ìyàwó wa ọlọrun ní ẹ ra ra ra ra ẹ ra bra bẹnu sẹrí islam ra bra tó da fún ìyàwó rẹ ẹ wà adélébọ bí obi ọdún bíi mẹẹẹdọgbọn lọ títì àyà ẹ tún wá wa mọtò wọn tún wá ń wò báyìí adélébọ ọkọ ẹ tọjú ẹ ní ọba wa tó da òun náà kó nkè òkè ó ṣe déédéé pẹ̀lú àwọn ọmọ ti sìn àmọ́ àwọn ti ìyàwó wa dán kò rí oúnjẹ rẹ jẹ ẹ jẹun àárọ kò sí tọ̀sán ní gàárì àti robó lálẹ́ gbogbo ń tọ́ yẹ kó dúró bí tàwọn ọmọ ti ta àwọn náà kan yàtọ̀ síra wọn gbogbo òrí bíi dúró kò sí oúnjẹ rẹ la ìyàtọ̀ dájọ́ wọn sọ ìyàwó ẹ bọ̀ ó dàbí èbó ó ti sì wọn gbé sí mọ́mí láre náà nìyẹn wọn ni mọ́mí láre ni ọkọ wọn tọ́jú wọn ni.
1: Inna zina deyino baina kirabita.
0: Ọkọ bọ̀ bá tọ́jú aya rẹ̀. Ọkọ bọ̀ bá tọ́jú.

0: àfikò ṣe bẹ́ẹ̀ wọ́n láti dọ́rù hún náà létò yí kó alẹ́ yìí nà ẹ má fún lẹ̀ báwọn ìyàwó yín ẹjẹ́ àwọn ìyàwó yín ó fúrì ẹjẹ́ ìyàwó yín ó pè yín ló kọ bí ọba sàlejò ń bẹ̀. Bẹ́sì Bàṣírù ló ń jẹ́ ẹjẹ́ ìyàwó rẹ̀ náà sọ pé bẹ́sì wọ́n náà wá pé ò gbádùn èébù fẹ́ lọ́wọ́ abú kìí ṣe èébù wèrè ò gbádùn lára. Wọ́n wá sí nígbà tí wọn ò gbédè ọlọ́run kọ́ kẹ́yìn èyàn máa ń sọ̀rọ̀ nígbà tí wọn ò gbédè níbi ọlọ́run bá kẹ́yìn ò gbádùn àmàwá tí òsì kankan lọ́wọ́ ọ̀ gbádùn ni àwọn òwì dáadáa àmàwá tọ́lọ́run kẹ́ ò serious ọlọ́run o ẹ̀yin olówó ọlọ́run mọ̀ kẹ́yìn.
1: Ami
0: ẹ̀sìn ọbẹ̀ ti dákẹ́ jẹ́ yìí àmọ̀ ìyá wa kristẹn wọn gba jésù wọn gbọdẹ kò pé la ilaha illallah kò sí tí wọn fi jésù wọn tí wọn tọrọ lọwọ ẹ tí ò fún wọn. Ọ mùsùlùmí tó sì gbọdọ wà lọlọrun wà á tọrọ gbogbo ọlọrun ọdá kí ló dé rí a fẹràn ara wa. Ẹ wo pásítọ̀ kan kò tí tó sùn kan nísìnyí wọn ra jẹẹtì fún something billions ni wọn ra. Ọlọ́run jọ 4 billion pastor baba wa ìmáàmù lè fẹ ṣífì ìmáàmù lè fẹ mọ́tò mélòó wọn ni ọpẹlọyẹ mọ́tò mélòó ni baba wa ṣífì ìmáàmù gbogbo lè fẹ ni láàyìnà ìlàlà mọ́tò ẹyọ kan ẹyin olówó lè fẹ ṣífì ìmáàmù gbogbo lè fẹ erigbẹrẹ rin lè fẹ ìmáàmù yín ṣífì ìmáàmù àgbàlagbà ọlọ́run wọ́n ti ṣe wàhálà kẹ́wù wọ́n ti ṣe wàhálà ìsìláàmù kó lè gbó lè fẹ ká lè máa gbọ́ àlọ́hùn akíbarù ká lè máa gbọ́ láìláha ìlàlá ká lè máa gbọ́ muhammadu rasulillahi. Mọ́tò kan ẹ wá wo pásítọ̀ àwọn kírísítẹ́nì wà ra jẹ́t 4 billion ẹ mùsùlùmí bó la ń lọ bó la ń lọ 4 billion ni wọn ra jẹt fún pásítọ àwọn kírísítẹn our muslim where are we going that is the question for you today where are we going in this country àwọn tá n pèrè àwọn mùsùlùmí chief mamu gbogbo olè fẹ ní mọtò kan péré mọtò kan ẹ gbádùn ẹyin olówó tẹjọ máa lè fẹ gidi tí mamu ṣáájú fún tẹjẹ mùsùlùmí àpẹ ìtẹ ìṣẹlẹsìn wa gbogbo ẹrú lọmọ musa fi wí bẹẹ tọmọ musa yàtọ ẹyin olówó tẹjọ máa lè fẹ ẹ gbádùn ẹyin àfa tẹmú lè fẹ dání ọlọrun oníjọrọ yín ọdún dàrú.

ọdẹ odun bi njala fi akọmọ ba yin. Gbogbo ole nkọ sọwọ nya, ẹ kú ijọ meji, ẹ kú ijọ mẹta.

0: Oh, no.
1: We are the kind to live.
0: Oh, no, meji simeta. Le happy man pe. Le happy man live forever.
1: We are the kind to live forever. We are.
0: Le happy le man be la ye lo gbere. Then you are my belay log, Billy.
1: And we are the kind that live for it.
2: Second turn.
0: I call Rupert Runa Benani. Eh. Kibaboku, come on, my bed.
2: Is a girl at night when the world is.
0: Let me feel good, let me feel tojo.
2: So we stay up and talk.
0: Tibaba, Lord, Toma Tumbe. Lẹ́yìn tí bàbá darúgbó tán tọ́mọ tó ń bẹ ìyẹn ń live forever náà nù. Ẹ máa wóró àwọn bàbá bàbá ńlá àti à náà ti lọ tipẹ́ àwọn míì táwò tí ẹ̀ gbọ́njú mọ̀ tá à gbọ́njú bá. Ó kọ wọn náà là tó ń jẹ́ o. Wọ́n ń bẹ láyé lára arú wa lára arú àwa. Bá lọ wo orúkọ irú orúkọ ilé bàbá àwọn bàbá wa dáadáa. Ẹ mà gbọ́ Saminu Adépọ̀jù. Saminu Adépọ̀jù. Semiu Adépọ̀jù. Sikiru Adépọ̀jù. Adépọ̀jù yìí àwọn bàbá ni wọ́n ti jẹ lọ. Báwo ti ẹ̀ máa Adépọ̀jù àmọ́ Adépọ̀jù tó jẹ́ Adépọ̀jù àkọ́kọ́. Ṣùgbọ́n a mọ àwọn ọmọ wọn látàrí àwọn ọmọ wọn a sì tún mọ orúkọ wọn. Àwọn náà wà láyé o, à ń rí àpẹẹrẹ wọn, à ń rí ẹ̀yà wọn lára àwọn ọmọ wọn. Irú àwa náà báyìí, ẹ mà gbọ́ àwòtọ́nà. Bẹ́ẹ̀ débí àwòtọ́nà ní. Bẹ́ẹ̀ débẹ̀ àwòtọ́nà lọ́hùn. Bẹ́ẹ̀ débẹ̀ ẹ̀tùn ní àwòtọ́nà. Ẹtún gbọ́ ẹ̀tùn ní ilé Akinnu. Akinnu. Akinnu tó dókọ léhun. Bàbá bàbá ńlá bàbá wa kan ló ti di Akinnu rí o. Akinnu, Akinnu, Akinnu, Akinlẹ́yìn, Akin lójú ogun. Ẹ bá ń gbọ́ oríkì ilé ọ, ẹ mọ̀ gbọ́ ọmọ Ṣẹ̀gẹ́ ọmọ yoyo, ọmọ tàn lọ́jà bí ìràwọ̀, ọmọ gbúrú gbàrá, ọmọ ojúgun mọ́dọ̀ fọ́hùn, ọmọ òmúgbà lọ́jà, ètí kó láwá.

0: tell me right.
1: Ẹ má bínú sí mi ẹyin tèmi o.
2: Ọ̀nà ọ̀fun lọ́nà ọ̀run ni o.
1: Ẹ dákun tọ̀lé ọlọ́run. Ẹ má bínú. Kọ́ ìtọ́ máa mi kan ni mo sáré lọ dá lóhùn, mò ń bọ̀ ná. Ṣé ẹ gbàgbé àkòrí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀? Mo ní àwọn ọ̀nà tí ẹ̀ lè gbà fi máa gbé ayé lọ kan ní kése bí ìdodo ẹ̀fọn. Ṣé ẹ sì gbàgbé pé mo ti yànnà náà ti èyí tó jẹ́ ti èyí tó rọ̀ mọ́ dílé tí bàbá bá kú tó máa ń bẹ̀ láyé ilẹ̀ mi fi gùn lẹ̀mí fi tọ́jọ́. Ikọ́ ń bẹ̀ nù o. Mo ní bíi méjì bíi mẹ́ta ló pín sí. Ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ọbẹ̀ náà ni kí bàbá pàṣẹ kọ́ mo sì máa gbé ilé ayé. Tóun náà bá tún lọ tóun náà tún bímọ. Òun náà tún fi ibi tó lò yòókù tó lò dé. Ọmọ rẹ̀ ó tún kọ̀ sínú ibẹ̀ láti bẹ̀rù. Wọ́n á sọ pé àwọn tí wọn ò bímọ ń kọ́. Bàbá tí wọn ò bímọ ń kọ́ àwọn tí wọn ọmọ láyé ń kọ́. Táwọn náà ò lè gbáyé lọ́kàn rìn kése bí ìdodo ẹ̀fọn. Mo ní ayé ń bẹ àǹfààní rẹ̀ wà, mò ń bọ̀. Òun náà ni mo fẹ́ gbẹ́nu lé.

tọ́ ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ náà ni n tá a bá ṣe fún àwọn èèyàn tá a ṣe fún àwọn èèyàn àwọn náà ni wọ́n máa wá sọ látẹnu dẹnu ló kọ ọ̀tún ní fi parẹ́ láíláí fà bàbà yóò wọn sọ wọ́n máa sọ̀rọ̀ wa lẹ́nu bí ipa wà ń bẹ̀ wọ́n ní lámà yín tí ó bá jẹ pé ẹnìkan tí mo ń bá èèyàn gan ẹ̀gbìn dànù ni a mọ̀ gbọ́ tó bá jẹ pé lámà yín ń bẹ ni mo jẹ́rìí rẹ̀ kúrò ẹ̀gbìn tó ta bà mí yí ò bá ti lè ta bà mí láíláí tó bá ṣe pé ta àmọ̀dù ń bẹ ni irú tó ṣe mí yóò mọ̀ ní ṣe mí nígbà ayé lámà yín àti ta àmọ̀dù báyìí ni wọ́n máa ń ṣe fún wa ṣé ẹ gbàgbé òwe kan tí mo máa ń pa pé bó ṣe wù ká pẹ́ láyé tó ogún mẹ́ta péré nìpín wa o ń dá a bá jẹ ń dá a bá mú pẹ̀lú àwọn oore oníláàdá tá a bá ṣe fáwọn èèyàn lórí bá àkọlé irinwó bá àárín ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ bá ara mílíọ̀nù ọkọ̀ ẹni Hausa Kingston ń kù ní olo gbogbo ẹ̀bà bá lọ tán o kódà tí e dórí aṣọ tán máa ṣe wá tó bá ilé jí aṣọ tó bá wọ́n jù wọ́n sì wá wú òkú olúwa rẹ̀ lóru wọn bọ àbíbí ẹ̀ bá aṣaṣọ pàtí ṣùgbọ́n oore oníláàdá tá a bá ṣe ń gangan ó náà làṣẹ sílẹ̀ tí ó jẹ́ àbọ̀ wá bá nínú àdí ó tún jẹ́ kí wọ́n lè máa rántí wa lọ́jọ́ gbogbo àìmọye àwọn èèyàn tí wọ́n ti kú táwọn èèyàn ti gbàgbé wọn tí wọ́n rántí wọn mọ́ láíláí fàbàdà nígbà jẹ́ pé wọ́n tàn wọn ò ní ìtàn ni wọn ò ṣe pẹ́ tán ni mo fi máa ń sọ pé àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn irú wọn ni

ẹyin tèmi àwọn tí wọn ń tàn láì ní ìtàn irú wọn ni wọn ìpẹ tán ṣùgbọn àwọn tí wọn ń tàn tí wọn ní ìtàn tí ìtàn rere wà tí wọn fi yùn lọlẹ báńbá bá wọn náà tún ṣe máa ń pòwé wọn ò ní ọba tó jẹ tìlú kan gógógógó ìtàn ọmọ ní ìgbàgbé irúfẹ wọn èyí tó jẹ tìlú dùn mùkẹmùkẹ tó dùn yùngbà yùngbà tára di àwọn èèyàn mùkẹmùkẹ hàn-án àwọn èèyàn ò ní gbàgbé irúfẹ wọn kí ni ò jẹ kí wọn gbàgbé muritala muhammadu nígbà ayé rẹ tó fi jẹ ààrẹ abàṣẹ wà láyé ológun àwọ bá àwọ sí láyé ńgbà náà àbá ṣùgbọn ìtàn rẹ wà nílẹ tá a tún bá a tún rí àwòrán rẹ nínú múrí kan ọmọ gbọ muritala muhammadu tí àwọn olórin gan tán fi kọrin kì í ó dénú gbó mo bèrè kí ló ṣe gbó wọn ló lu gbó ló fa ayé sílẹ o láyílá ìlàlá o muritala muhammadu a ò rí mọ mo dénú ọdàn mo bèrè kí ló sọdàn tọdàn mi títì wọn ní muritala muhammadu a ò rí mọ bá a ti ẹ gbọnjú bá kínní nígbà á bá orin yìí nílẹ. Mítò sí ní gbàgbé mi àti ẹ náà nù o. Mo ṣe ní ká máa ṣe dáadáa gẹ́gẹ́ bí ó kọ mi. Adéyinka Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa. Ajó kọ bí ẹni kìlọ̀ wà. Èmi ṣe ń fowó kọ tèmi kìlọ̀ wà.

0: Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Ara àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n pẹ́ tán, ṣùgbọ́n àwọn tí wọ́n máa live forever. Ayin làwọn tí wọ́n fi ìtàn lọ́lẹ̀, tí wọ́n fi ìyàn lọ́lẹ̀, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, fáwọn ẹnì kan, láwọn àsìkò kan, láwọn kan, òun kan, àwọn kan. Bó ti jẹ́ pé kọ̀rọ̀ ni a ti ṣe lóhun kan àwọn kan. Ṣùgbọ́n nínú ọkàn irúfẹ́ ẹni tí wọ́n sọ ore náà fún, wọ́n mọ̀ gbébẹ̀ lọ́kàrin kése. Wọ́n ti ra plot of land, wọ́n ti ra estate, wọ́n rà á sínú ọkàn irúfẹ́ ẹni bẹ́ẹ̀, wọ́n sì mọ̀ wà ńbẹ̀ lọ́kàrin kése. Bọ́rọ̀ bá tún ṣe bí ọ̀rọ̀, tọ́rọ̀ bá kan ọ̀rọ̀, a mọ̀ gbọ́, mọ̀ jẹ́rìí lámọ̀yín. Tó bá ṣe pé lámọ̀rín bá ń bẹ ni, irú ẹ̀gbìn yóò ní gùn mí o. Tó bá ṣe pé tàmọ̀dù àti làkàṣègbè ń bẹ ni, irú ìyà tó jẹ́ mí yóò mọ̀ ní jẹ́ mí. Mọ̀ jẹ́rìí wọn, wọ́n tún rántí rẹ̀ lọ́nu, àwòkọ rẹ̀ ọ̀parin nu. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, àní irú wọn ni wọ́n pẹ́ tán. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń tàn tí wọ́n ní ìtàn, wọ́n a máa gbáyé lọ kọrin kése bí ìdodo ẹ̀fọn. À ń bí bàbá wa sàn ní Success Odùọlá láti UK lọ́hùn ún bẹ̀hùn. Ọmọ Ògúndàre, ọmọ wọn nílùú Ìbàdàn. Àwọn tí a nù ó, irú wọn, wọ́n ti tàn, wọ́n ti ní ìtàn, wọn ò lè tán láéláé. Ẹ̀yìn títí láéláé la mọ̀ ọ̀ràn ti wọn. Títí láéláé la mọ̀ ọ̀ràn ti wọn. Bẹ́ẹ̀ bá tún gbókọ̀ wọn níbòmíì, ẹ mọ̀ yóò máa ríǹgì bẹ́ẹ̀lì létí yín pé mo ti gbókọ̀ yìí rí. Ẹni kan ní Ajíṣe bí Ọ̀yọ́ online radio mo ti gbókọ̀ àwọn ẹni yìí rí. Wọ́n tàn, wọ́n ní ìtàn, wọn ò lè tán láéláé o, wọ́n máa tàn ní títí láéláé.
1: We are the kind to live for.
0: Bàbá Fatail Bandele Olúṣọlá l'Amẹ́ríkà. Miriam Sinkins Adéṣẹwà Adépọ̀jù l'Amẹ́ríkà. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù l'Amẹ́ríkà. Kíni wọn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí wọn ò fi ní gbàgbé tiẹ̀
1: náà?
0: Ṣé dàrúdàpọ̀ ni wọ́n fi máa rántí rẹ ni? Abáwọn orí oníládá tó o bá ṣe, àwọn èèyàn tó o fà lọ́wọ́ lókè, àwọn ọmọ tí wọ́n ṣubú tó gbé dìde. Ìyẹ́sẹ̀ ìyẹ́sà dédé wà láéláé o. Ṣé ẹ gbàgbé alákọ̀ọ́kọ́? Ó náà ni bíná bá kú ife eru bojú ni o. Ọmọ ẹni a sì máa tún gbáyé lọ lẹ́yìn ẹni. Àìmọye àwọn ọmọ ẹlòmíì tí wọ́n ti bókọ bàbá wọn jẹ́ lẹ́yìn ikú bàbá wọn. A ní ká ṣe dáadáa, ká ṣe dáadáa, ká máa ṣe dáadáa. Owó Abiola làwọn ẹlòmíì ń lé. Wọ́n fẹ́ lówó bí Dangote làwọn ẹlòmíì ń lé ni òjò wọn gbádùn. Àwọn míì fẹ́ dàbí Elon Musk l'Amẹ́ríkà ni o. Ní òjò wọn gbádùn ni wọ́n kó wàhálà ayé ìléyà débi pé a ń fi ojoojúmọ́ kó ọ̀rọ̀ jọ. Bíbélì sì bọ̀, ó ní àwọn aṣèrè wọ̀nyí, àwọn àdèdèrín bù yìí, wọ́n ń kó ọ̀rọ̀ jọ, wọn kò sì mọ ẹni tí ó na. Mo ń ka nípa ìtàn lọ́ọ̀yà kan Lẹ́kọ̀ọ́ tó pọ́púlà tó gbajúgbajà dáadáa káàkiri Nàìjíríà. Nígbà tó kú tán, lẹ́yìn ikú rẹ̀, gbogbo àwọn ọmọ yìí púpọ̀ nínú wọn lọ́ọ̀yà làwọn náà. Bàbá di àǹjà sógun. Bẹ́ ẹ bá máa dúró wàhálà tí wọ́n ń fà lẹ́yìn ikú bàbá wọn. Nígbà tí property pọ̀, business pọ̀, ọmọ pọ̀, ìyàwó pọ̀. Bí ìyàwó ti ẹ̀ pọ̀ yàn rántí dáadáa, bóyá ìyàwó kan náà ni. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ yìí náà kọyìn síra wọn, náà ń bára wọn jà. Ilé ẹjọ́ lè ní lọ́la ni o. Wọ́n ń wọ orúkọ bàbá wọn lẹ̀ túrútú.

ẹ mọ bínú àwọn mẹrin ni kì í sà àwọn mẹta. Ní ọdún 1999 ni wọ́n àìjá kiri, 1993 ẹ mọ bínú, ní ọdún 1993 ni wọ́n àìjá kiri Nigeria Airways. Ṣébí Nigeria sì ń ọpúrètì wọ́n sì ní Airways nígbà yẹn, Nigeria Airways. Ní ọjọ́ Monday, ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 1993, ní gbogbo ìgbà tí June 12 election tí ó sì ń gbóná lọ́wọ́ tó ń horugi gbogbo ìgbà ni o, àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀dọ́ ni wọ́n nígbà náà. Alákọ̀ọ́kọ́ nínú wọn náà ni Richard Ajibọlá Ogunderu, bí Ogunderu sì ni Ogunderu tàbí Ogunderu, Richard Ajibọlá Ogunderu àti Kabiru Adenuga, Bennett Olúwadáìsí àti Kenny Razaki Lawal. Ajẹ́ tó dá orúkọ wọn lẹ́ẹ̀kan sí, torí ẹ ti fẹ́ máa gbàgbé wọn, kò sì yẹ ká gbàgbé irú wọn o, bó ti jẹ́ pé wọ́n ti ajá kí wọn ò dá. Ṣùgbọ́n wọ́n ṣe fún democracy ní nígbà náà láti fi ẹ̀hónú tí wọn náà hàn. Richard Ajibọlá Ogunderu, Ogunderu sì ni Kabiru Adenuga, Bennett Olúwadáìsí àti Kenny Razaki Lawale. Wọ́n já bàálù tí ń lọ sí ìlú Àbújá. Wọ́n àìjá kí rẹ̀, wọ́n jàgbà, wọ́n sì divert rẹ̀ lọ sí Niger Republic. Èyí tó dàgbà jù bí èpò ni ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n. Ọmọ ọdún mọ́kàndínlógún ni ní ọdún 1993 nígbàtí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ogunderu yẹn ọmọ ọdún mọ́kàndínlógún ni ọdún náà, ọmọ kékèké tí wọ́n jàjà ìjà lára ìfẹ̀hónúhàn ìjà àgbára fún ti ìbò MKO Abiola tí wọ́n jẹ́ kí Abiola kó bọ́ sípò ní ọdún 1993. Ẹ mọ́ gbàgbé wọn. Ẹ jẹ́ ń dákọ̀ wọn lẹ́ẹ̀kan sí kí n tó bẹ́gi dínà ọ̀nà tọ̀dọ̀ wọn. Alákọ̀ọ́kọ́ ni Richard Ajibọlá Ogunderu, Kabiru Adenuga, Bennett Olúwadáìsí pẹ̀lú Kenny Razaki Lawale. Ẹni tí ò bá gbọ́ rí, ẹ ti gbọ́ láàárọ̀ yìí náà.

tí ó doríkodò bí àdán ò sí nígbó. Kíni ìhún a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú kágbóhùn sáfẹ́fẹ́ àlẹ́lẹ́gbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.